0: ó ti ẹ̀ ṣeéṣe kan wọ́n lè sọ débi wípé kán tún máa ka èèwọ̀ omi mímu fún ẹ ó parí folúwa ẹ̀. ṣùgbọ́n gbà tá a ti di onígbàgbọ́ gbogbo èèwọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọsàn ni ìbẹ́pẹ ni gbogbo nǹkan pátápátá làwa ń jẹ tara ẹ̀ ń dán ṣùgbọ́n kò sípò tún sanwó mọ́. bẹ́ẹ̀ náà ni pé ó ń fẹ́ ìmọ̀ràn láti ọ̀dọ̀ ọlọ́run ó ń fẹ́ ìtọ́sọ́nà kò ní pé ó ń sanwó. nǹkan tó jẹ́ pé nínú ayé àwọn tí wọ́n ń pè ní kánsẹ́lọ̀ àwọn tí wọ́n ń gbani ní ìmọ̀ràn owó púpọ̀ ni wọ́n ń san fún wọn. èyí ni ìṣìnà tí mose àti ọmọ israel tí wọ́n tún fẹ́ wọnú rẹ̀ lọ wọ́n ń sọ fún bábò wípé a ṣe ọ́ lóore a san fún ọ bó bá lè bá wa lọ. nínú ẹsẹ̀ ọgbọ̀n òun sì wí fún un pé èmi kì yóò lọ ṣùgbọ́n èmi ó padà lọ sí ilẹ̀ mi àti sọ́dọ̀ ará mi. ó sì wí pé má ṣe fi wá sílẹ̀ èmi bẹ̀ ọ́ ìwọ sáà mọ̀ pé ní ìjùlẹ̀ àwa dó sí ìwọ ó sì máa ṣe ojú fún wa. ìṣìnà púpọ̀ ni èyí wọ́n ti rí ọwọ́ ọlọ́run agbára ọlọ́run ìtọ́ni ọlọ́run ṣáájú àkókò yìí ṣùgbọ́n wọ́n fẹ́ gbẹ́kẹ̀lé ara tiwọn wọ́n fẹ́ gbẹ́kẹ̀lé ẹni tí wọ́n fojú rí ẹni tí wọ́n mọ̀. ta ni ìwọ fẹ́ gbẹ́kẹ̀lé ta ló fẹ́ kó yan ìyàwó fún ọ èyí tó ti ń dúró de ọlọ́run tọ́lọ́run ti ń tọ́ ọ ń kọ́ ò rántí ìgbà tó fẹ́ ṣiṣẹ́ ni ṣé bí ọlọ́run ló darí rẹ ò rántí kò tó wá sè kò ṣe bí ọlọ́run ló darí rẹ ò rántí ilé tó ń gbé ni ṣé bí ọlọ́run ló darí rẹ gbà tíṣẹ́ wọ́n púpọ̀ tí ò sẹ́ni tó ríṣẹ́ ṣe bí ọlọ́run ló darí rẹ síbi tí ó ti ríṣẹ́ gbà tí ó dàbí ẹni wípé ẹ̀yìn kan wọ́n níta ṣe bí ọlọ́run ló ti ń darí rẹ ó wá fi ọlọ́run yìí sílẹ̀ ó wá dàbí ẹni wípé ẹ kò ní tọ́ ọmọ ó wá ń lọ bá àwọn ènìyàn wípé ẹ jọwọ́. èyí ni àṣìṣe tí mose àti àwọn àgbà israel tí wọ́n ṣe ní àkókò yìí ṣùgbọ́n ó bá bù sọ pé rárá o mo fẹ́ lọ bá àwọn ará mi wọ́n ní má ṣe bẹ́ẹ̀ tó bá bá wa lọ wàá jẹ́ ojú fún wa. mose fẹ́ fi ipò rẹ̀ gẹ́gẹ́ bí adarí gẹ́gẹ́ bí ojú àwọn ènìyàn ó fẹ́ fi sílẹ̀ ó fẹ́ fi fún bábù ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ó rí ìjà tiẹ̀ lọ́dọ̀ ènìyàn bó bá rí ìjà tiẹ̀ lọ́dọ̀ àwọn ènìyàn àánú ọlọ́run ni fún ọ. ọlọ́run fẹ́ kí o lè tẹjú mọ́ òun ni ó ṣe jẹ́ kí irú ẹ̀jẹ̀ kulẹ̀ bẹ́ẹ̀ kí ó wá ayé. ní ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n ní ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n wọ́n sì ṣí kúrò ní òkè olúwa ní ìrìn ọjọ́ mẹ́ta àpótí májẹ̀mú olúwa sì ṣíwájú wọn ní ìrìn àjò ọjọ́ mẹ́ta láti wá ibi ìsinmi fún wọn. ọlọ́run ló ń wá ibi ìsinmi ṣé wọn náà mọ̀ pé ìgbà tó bá fẹ́ gbéyàwó òun sọ pé mo tiẹ̀ fẹ́ sinmi bí n bá gbéyàwó sìn ilé ẹni tí n bá wà máa lè mọ̀ wípé mo débi tí mo ń lọ. ọlọ́run ló máa ń wá ibi ìsinmi orí tí wọ́n sọ wípé àpótí májẹ̀mú olúwa sì ṣíwájú wọn ní ìrìn ọjọ́ mẹ́ta láti wá láti ṣe àwárí ibi ìsinmi fún wọn. ọlọ́run ló máa ń ṣe àwárí ibi ìsinmi fún wa ilé tí a ó gbé ọkọ̀ tí a ó fẹ́ ìyàwó tí a ó fẹ́ ọlọ́run ló máa ń wá tó sì máa ń rí tó sì máa ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé òun ti rí i. ní ẹsẹ̀ kẹrìnlélọ́gbọ̀n àwọ̀ sánmọ̀ olúwa ń bẹ lórí wọn lé ọ̀sán nígbà tí wọ́n bá sì ṣí kúrò ní ibùdó. ó ń sọ fún wa ní exodus orí ìkẹrìnlá ìgbà mìíràn a máa ń ṣe àṣìṣe púpọ̀ àwọn onígbàgbọ́ kì í mọ kí ní ṣe tí a máa ní ìṣòro máa sọ wípé tó bá ṣe wípé ọlọ́run ló ń darí mi èwo ni mo tún wá bá pàdé yìí jẹ́ kí a kọ́ ẹ̀kọ́ kí a sì kọ́ ọgbọ́n. lára àwọn ọmọ ísírẹ́lì mo fẹ́ sọ fún ọ wípé bí ìṣòro bá wà lé ọ̀nà rẹ ohun tó yẹ kó wádìí ni wípé wádìí ara rẹ béèrè lọ́wọ́ ọlọ́run wípé èyí tó dé bá mi yìí kí ni èrèdí rẹ̀ ohunkóhun ló lè ṣẹlẹ̀ bóyá ní ìgbéyàwó rẹ béèrè lọ́wọ́ ọlọ́run olúwa kí ni dé tẹ́lẹ̀ dé bá mi àlàyé ọ bó bá jẹ́ wípé ìṣòro yìí dé kí a lè fi agbára ọlọ́run hàn nígbèsè ayé rẹ bó bá jẹ́ pé ìṣòro yìí wà níbẹ̀ kí iṣẹ́ ìyanu kí ó lè ṣẹlẹ̀ nígbèsè ayé rẹ àfihàn ọ bá sì jẹ́ pé àfọwọ́fà rẹ a fi han o bo ba je wipe o ye ki o ronu pe wada a fi han ba kan na ran ti wipe olorun dari awon mo israeli o si nto won o si nto won won lo ni jesus tele won tele olorun won wo awon awon ikuku ni ati awon ina ni won o je ki oju won ki o kuro oro olorun ni olorun fun ani ojo oni bi o ba je ki oju re ki o kuro ninu oro olorun yo ma dari re ṣugbọn wa wo ibi ti olorun dari won lo ni exodus ori ikerin la lati ese ikewa ni gbati farao si sun moto si awon omo israeli gbe oju soke won si kiyesi awon ara egypt nbo leyin won eru si ba won gidigidi omo israeli si ki gbe pe oluwa o sese nigbati o tin wa ti a tin to sona gege bi oro olorun ti a tin ko gege bi oro olorun ti a laaye o ni kini kini gege bi oro olorun o si bere si tele oro olorun yi ni igbeyawo re tabi ni ise re tabi ni bo se n ka bible bo se n gbadura sugbon o sese gege bi a tin dari re ti a to sona o wa gboju soke o wa ri eto ti bo ninu e tele ta n pe ni farao o le je farao aisan o le je farao aini o le je farao airisese o le je farao aiti niyawo o le jo lo tele o okun pa wa niwaju awon oke won si wa ni egbe otun ati egbe osi o si n so wipe ah se bi won so fun wa wipe baba gboto olorun won so fun wa wipe baba tele ona ti olorun pe alaafia ni ipese ni ati ore ofe ni ewo ni mo ri yi se bi farao ta ko sile ni je lo ni mo ri to ntele mi abi ki se aisan to fi mi si e lojo ti mo ri gbala onko lo tun de yi kini ki se won ba ki gbe gbati farao de ranti o baba so nkankan fun o gege bi oro olorun nipa igbeyawo re boya pe ko se atunse nta so fun e pe ore ofe olorun yo tun fun o pe bo ba ti ni iyawo meji dandan ni o n lati se atunse bo ba fe wo ijoba olorun tabi bo ba ti ni kankan o n lati duro de akoko ati igba ti olorun yo yan fun o pe o si n lati duro de itoni olorun o si je wipe o ti n gboran bo ti n gboran yi tolorun si n to tinu re n dun to n korin ayo to n so pe ah gbangba ijoba olorun a jo debe ni bi na n jo bojo n ro a ma jo de ijoba olorun ni iṣọ wa ni ko foko ni iṣọ pe ṣe o n kọrin ni o sọ pe o bọ lọwọ mi ah mi o ti ku mo lọ sabule ni mo lọ ṣiṣẹ labule ni mo tun ti de nsin aya awaja bi iru e ba ṣẹlẹ lọjọ monday wa ma sọ pe njẹ ma le lọ ni ọjọ iṣẹgun lọjọ tuesday ba njẹ ma le lọ sẹkọ bẹẹli yẹn pe awọn sọ pe ah o ṣe bẹrẹ ni awọn ara ile wọn sọ pe ah mi o sọ fun ẹ igbagbọ ẹnto kò sẹ́ntó ka bíbélì bíi tiẹ̀ yìí tí kì í dáran bíbélì èyítàwọn òyìnbó káàkàkà tí ó gbé wọn ìwọ náà wá gbé ìwọ èèyàn dúdú ìfa náà fi kọ́ wa nínú ilẹ̀ tiwa ojú òrìṣà tiwa lẹ̀ ò gbé bíbélì ó di nǹkan mìíràn ẹ̀ lọ́wọ́ abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dètè àyà ẹ̀ wá já ó ní kíni kí n ṣe èyí ni ó dé bá ọmọ ísírẹ́lì ni wọn gbójú sókè náà rí farao ló wá ń bọ náà wá kígbe wọ ẹsẹ kọkànlá wọn sì wí fún mose pé nítorí isa kò sí ní íjíbítì kí ìwọ ṣe mú wa wá láti kúlé agíjù láti kú ní ìjù èéṣe tí ìwọ fi ṣe wá bẹẹ láti mú wa jáde tí íjíbítì wá bó bá jẹ ẹni tó ní ìgbàgbọ́ wà á bọ́hùn gbàtó bá délé ìwọ tó wá sẹ́kọ̀ọ́ ibélì ta kọrin ta pàtẹ́wọ́ ta gbàdúrà ta kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó sì ṣe ìpinnu wípé kò sí nǹkan náà gbangba ìjọba ọlọ́run a máa jọ débẹ̀ ni bó ti délé náà tilẹ̀kùn àbí eré ni ó kánlẹ̀kùn wọn dáhùn ó sì ń gbọ́ rédíógrám ó ń kọrin nínú ilé ó ń gbọ́ bóyá ọkọ ẹni ó ń kọrin tiẹ̀ ó sì pe àwọn ọmọ ní ẹjẹ máa ju ìyá ẹjú ìyá wèrè ìyá jẹ́ jùlẹ̀ olómọ̀ tó ń wá káàkiri lóru yìí ó tún kọlẹ̀kùn kò sẹ́ni tó dáhùn ó pe ọmọ ẹ̀ pé adé o tó o bá dáhùn tó o bá ṣílẹ̀kùn adé náà jókòó lé àbọ̀mọ̀ mi kọ́ yìí ni ìṣó a máa sọ pé ṣé mo fẹ́ ka bíbélì ni ẹ ò ti ka bíbélì náà o gbe nsin igbagbo na o gbe daada o ti mo nkan oju ari nkan aya be si ni ja amo israeli no ba be si ni kigbe na so pe mose se ko si sa oku ni egypt e o ba ti fi wale ka ku akudanu sinu oko eru sinu ese ka kun lo sorun apadi ju e to mu wa jade wo e to wa de ba wa nsin na wa kigbe wo ese iketala mose si wi fun awon eniyan na pe e ma beru e duro je ni suru mose fun ara e ko ti gbadura oni e duro je ma se alaye fun o yeke yeke e ti o fi je wi pe e duro je to wi ni o ye ko wi be oni e ma beru e duro je ki e si ri igbala oluwa ti yo fi han yin le oni nitori awon ara egypt ti eyin ri le oni yi eyin ki o tun ri won mo lai lai nitori ti oluwa yo ja fun yin ki eyin ki o pa enu yin mo oluwa si wi fun mose pe e se ti iwo nke pe mi so fun awon omo israeli ki o si so awon omo israeli ki won ki o duro je abi ki won ki o se kini olorun o ni ka duro eko bibele tori isoro olorun o ni ka duro pe a o gbodo sise sin o nitori isoro nitori wipe egba ti mo de fe gbe yawo na won de so fun mi o ka gbadura ka gbadu mo si gbadura wo isoro ti mo ri eyi ti olorun si yan fun mi a mo de ti gbe yawo nsin onu kan koja odun meji nkoja a o bimo olorun ni ko tesiwaju ni tesiwaju adura ni ko tesiwaju eko bibeli ni ko tesiwaju ati ma kon riyan olorun logo ni ko tesiwaju ati ma jeri kaakiri pe jesu ngbala jesu so di mimo jesu fi agbara e mokun ni jesu wo san jesu si ma pese jesu ma fi omo fun agan iwo ni to si yagan o si ti bimo esu a ma so pe duro je o e to tin wa su tele tele yen panumo duro je olorun ni o ti olorun ni bo ti e ti bimo tesiwaju lati ma so pe olorun ma fun agan ni omo iwo to ti gbe yawo tawon obi e tan so fun e wi pe o to su ena awa pada ko si ni o lati pada abi o na ni nsin o ti to omo ogbon no si ti loko o si ti gbe yawo awon eyan si ma so fun e pe te jeje ti eyi na ti poju iwo lo pa jesu ni ewo ni ti e ba ni ti e ti wale o ti n gba were mesin o ti eyi ti poju won ma so fun e pe duro je olorun si so fun o wi pe e ton e bon se n soro si yen ton se nunu bi ni se si yen o ni ko tun te si waju ko ma lo o si ori ni ese ikenidinlogun sugbon iwo gbe opa re soke ki iwo ki o si na owo re si oju okun ki o si ya meji awon omo israeli yo si la aarin okun na koja ni eyangbe ile ari isoro to wa nwaju eyin o na la fe rin koja okun pupa to wa nwaju yen ari e na la ma gba koja awon ti o mo ona olorun se o mo pe awa ma idi ni se olorun awon ti won o ni igbagbo afoju ni won gba ti okun wa ni waju ta so pe o ya emura o a fe bere rin ajo wa o ton so pe afara ta se sibe da ko ni lo afara awon oko balu to ma nfo lo furu to ma gbe wa koja okun da won ni ko ni lo won sa so pe emura o eje ka tesi waju o eje ka lo o iwo to nri isoro ni gbesi aye e ta so pe o ya o eje tesi waju fe se fọlọrun eyi to wa legbe akorin to je pe isoro lo ba de bi ni asale yi ti a si so pe o ya o eje ka tesi waju o tun lati wa akorin ni ola eyi to je pe o ti gbadura ati le ri iyawo ati le ri oko fe to ta sin kan ni ona olorun isoro si de mama kigbe mama sunku mama so pe bo ba loko mi o ni sure fun e bi mo ku ninu sare bon sepe lorun mama sepe fun eni o si wa o so pe ejo e ba mi gbadura oko ni mo wa iyawo ni mo wa kini ka so fun a so pe ta tesiwaju ni tesiwaju adura tesiwaju ati ma ka oro olorun tẹ̀síwájú àti máa gbọ́ ọ̀sẹ̀ ọlọ́run lẹ́nu, tẹ̀síwájú àti gbogbo ìgbésí ayé rẹ àti ọkàn rẹ àti gbogbo ọ̀nà rẹ fi lé ọlọ́run lọ́wọ́ pátápátá, bójú mójú kúrò nínú ìṣòro tó ní, tẹ́jú mọ́ Jésù kò sì máa tẹ̀síwájú. Ìṣẹ́gun dájú. Mo sọ pé kí ni dájú? Ìṣẹ́gun dájú. Àwọn apadà sẹ́yìn àwọn ni wọ́n ń pàdánù. Àwa ta fẹ́ tẹ̀síwájú, ìṣẹ́gun ni fún wa. Lónìí ni Ọlọ́run béè lọ́wọ́ pé èwo ló fẹ́ ṣe. Òkun pa ló wà níwájú ẹ̀yìn, fara ọwọ́ àlẹ́yìn. Bó o bá padà, Ọlọ́run ò ní bẹ́ẹ̀ padà o. Ọlọ́run ti bẹ́ẹ̀ kò ní bá ẹnikẹ́ni padà sí Íjíbítì. Bó o bá padà, ọwọ́ fara ò ní wà á kó sí. Ẹ̀gbẹ́ ò ṣe é sá lọ, òkè wà ń bẹ̀. Tí bí ò ṣe é sá lọ, òkè wà ń bẹ̀. Iwájú nìkan ni Ọlọ́run wà, ó sì ń ṣíwájú wa lọ. Bọ́lọ́run bá wo òkun pa, mo rò pé ó yẹ ká ní ìgboyà láti wo òkun pa. Bọ́lọ́run wà nínú iná, ṣé iná kì í ju Ọlọ́run? Àbó máa ju Ọlọ́run? Iná tí ò bá ju Ọlọ́run kò gbọdọ̀ ju ọmọ Ọlọ́run. Ṣé bí àwọn Sedraki, Mesaki àti Abednego àti ṣe ìfẹ́ Ọlọ́run ni ó wà nínú ọkàn wọn ni Nebuchadnezzar wá pè wọ́n pé ẹ tẹ̀ jẹ́jẹ́ o. Ẹ má jẹ́ kí ìgbàgbọ́ yìí kó di nǹkan mí mọ́ yín lọ́wọ́. Bó bá jẹ́ wípé ẹ lè yí ọkàn padà. Nígbà tẹ bá ti ń gbọ́ fèrè àti dùrù àti gbogbo ohun èlò orin, tẹ bá tẹríba díẹ̀, ó ti tó. Àdá. Ṣùgbọ́n bẹ́ ẹ bá kọ̀, ta ni Ọlọ́run náà tí yóò gbà yín lọ́wọ́ mi? Wọ́n ní bá jẹ́ bẹ́ẹ̀ ọba, èyítò sọ yẹn, ó ti sọ kọjá ète èèyàn ń sọ. Bó bá jẹ́ bẹ́ẹ̀, nìṣó, iná náà lọ dálẹ̀. Ọlọ́run yẹn àfẹ́sìn. A sì ń fẹ́ kó yẹ ọba wípé Ọlọ́run tí àwa ń sìn, ó lè gbà wá. Inú bá bí Nebuchadnezzar, àwọn ẹlòmíràn, wọ́n máa ń ṣe ìgbàgbọ́. Wọ́n á sọ pé má jẹ́ kí inú bí àwọn àgbà o. Bàtẹ́lẹ́ṣẹ̀ ọba bínú, ta ló máa bínú? Kán bínú dáadáa. Àwọn ìyá àgbà tó wà nílé, àwọn bàbá àgbà tó wà nílé, àwọn kò lọ́lọ́run fi kan ṣe tán wà nílé, ó yẹ kí inú bí wọn? Àbí ò yẹ bẹ́ẹ̀? Inú bá bí Nebuchadnezzar, ó bá dáná, kò mẹ́ni tó ń dáná fún. Àwọn ọmọ ọ̀dọ́ tiẹ̀ ló dáná fún láti pa ọkùnrin sí mọ̀. Ó bá de àwọn ọmọ Ọlọ́run, a kì í de ọmọ Ọlọ́run. Ọwọ́ tó bá fi de ọmọ Ọlọ́run máa ń rọ ni. Ó bá de wọ́n, wọ́n bá ní ó yá o. Wọ́n ní ta ló máa lè gbé àwọn èèyàn wọ́n jù sínú iná? Àwọn tí wọn mọ̀ wípé ọjọ́ tán máa lò kẹ́yìn lọ́jọ́ ayé wọn. Àwọn tán fẹ́ ṣiṣẹ́ fún èṣù, fún Nebuchadnezzar, wọ́n bá bọ́ síwájú. Gbé àwọn èèyàn wọ́n bá jù wọ́n sínú iná. Ọwọ́ iná tó mì, ó kọ pa àwọn rẹ pátápátá ná. Bọ́ ṣe lajú wọn bá iná ọ̀run àpáàdìná tún jáde sí lọ́hùn. Àwọn Sedraki, Mesaki àti Abednego tán sọ pé bí iná ń jó, màá débi tán ti ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bójo ń rọ̀ bí ò sọ ọ̀mbrẹ́là, màá débẹ̀. Bó jẹ́ pé fara ń bọ̀ lẹ́yìn, òkun pọ̀ wà wájú mo láti sin Ọlọ́run tí wọ́n ṣe ìpinnu. Mẹ́ta ni wọ́n wọn pọ̀ o, wọn pọ̀ rárá. Bàtán dénú iná, okùn tá a fi dè wọ́n, ó jó ráúráú. Irun wọn, aṣọ wọn, bàtà wọn, kò sí nǹkan tó jó. Ni Jésù látòkè ọ̀run lọ́run wá ló bá sọ pé àwọn ọmọ mi ni mo rí yẹn, ó yẹ kí n lọ bá wọn. Ni wọ́n bá ń rìn káàkiri ní iná, ni wọ́n bá ń sọ̀rọ̀, o ò lè mọ nǹkan tán sọ, o ò lè mọ. Ìgbà tí wọ́n bá ṣetán láti la iná tiẹ̀ kọjá, ni wàá mọ nǹkan tí wọ́n ń sọ. Torí pé bàbá wà nínú iná, bàbá wà nínú wàhálà, ìgbà ni Jésù máa ń wá irú ọ̀rọ̀ tó bá wọn sọ nínú iná yẹn, àbá wọn sọ rú ẹ̀. Ìwọ táyà ń já tó débẹ̀, o ò lè gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀. A kì í kàn gbọ́ ní ara òfòṣá, kákan máa lọ, kò sí ìṣòro, kò sí wàhálà. A ò fẹ́ gba ìgbàgbọ́ tiwa pẹ̀lú inú níbí ni òkè. O ò ní gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìgbà tí wọ́n bá wọ inú náà tiẹ̀ kọjá lọ. Ti Nebuchadnezzar, ti èṣù, ti àwọn ìyá àgbà, àwọn bàbá àsàlẹ̀ tí wọ́n dá sílẹ̀ fún wa, tá a sì sọ pé kò sí nǹkan náà, kò sí nǹkan tó mì mí láyà. Mo ń lọ nínú iná yẹn. Jésù wa pàdé ẹ̀ ń bẹ̀. Ń wá sọ̀rọ̀. Nebuchadnezzar bá tajú kán pé èèmọ̀ kí ni mo rí? Nínú iná wọ́n rìn. Wọn ní ìpalára kankan. Ó wá sọ pé ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ̀yin ọmọ ọ̀gá ògo. Ó ní ẹ jáde, náà bá jáde. Wọ́n ní kò sí irú Ọlọ́run tó lè gbà yàn bí irú èyí. Àwọn tó ń fẹ́ tẹ̀lé ọ̀nà t'Ọlọ́run nìyẹn. Kí la ti rí sí? Kò pẹ́ náà, gbà tí Nebuchadnezzar tó ti kú, tí ọmọ ẹ̀ náà tó ti kú ni Darius yẹn tún gorí òye. Làwọn kan bá fi òfin kalẹ̀, náà bá sọ pé òfin má gbàdúrà. ati egbo ofin pe ounje won ofin wo pe eni to ba fe ra omi ni agbegbe ogara wa kan kobo mewa ati egbo yen ofin ma gbadura ofin ipaniyan ni yen gbata ba gbadura ku lo patapata ni abi ki se be ofin ofin to nwo oko loko le gbele ninu ile ofin pe kin to jade nile wa nje fun mi ofin daada ni ofin wi pe ta so mi ba doti ni saturday ba mi koko fo ofin daada ni sugbon ofin ma lo seko bibeli iyen ti koja ofin pe nile bi o ni gbadura si olorun o tara tun fa gbadura si sesu la fe sin ni daniel ba so pe mo gbo ti gbogbo ofin ofin ile te tun wa gbe kale yi o ti koja o ba be sin ni gbadura awon otele muye ti won so lowo lese nobody won so pe aha ati mu o ti gbadura ese to daniel o loju awon okunrin mi ninu ile to n ba yawo ja e pe won jo ki lese yawo e o nka bibeli ni ese na ni ki lese oko e aha ese oko mi ni pe tele tele bode jo ba wa ajo ma nlo bode ode ebo jije bo ba wa ajo ma lo n jeje ku je ni ṣùgbọ́n sìn ó wá lóhun ti rí kan ìjẹkújẹ kò jẹ mọ́ ìmukúmu kò mú mọ́ balẹ̀ balẹ̀ bí ò bá jẹ́ pé ó lọ sẹ́kọ̀ọ́ bíbélì ilé ẹ̀ ló ń jókòó sí ìsìn ìyẹn gan ló ń ta mí lára pé ó ju èṣù sílẹ̀ kò sì fẹ́ sin èṣù bá ṣe ń sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n á sì gbé òfin kalẹ̀ wípé nítorí bẹ́ẹ̀ o nínú ilé bí kò sádùúrà kò sí ọ̀rọ̀ ọlọ́run kíkà o sì gbọ́dọ̀ ka bíbélì ò gbọ́gbẹ́ bíbélì wálé ìwé tán máa ń fún láti kẹ́kọ̀ọ́ lọ o gbọ́dọ̀ mú wálé irú òfin bẹ́ẹ̀ a máa ń re kọjá ni irú òfin bẹ́ẹ̀ ni daniel gbọ́ ló sọ pé òun mọ nǹkan tóun ṣe ibi kì í ṣe lé òun ọ̀run nílé ìgbà tá a bá gbàdúrà báwo la ṣe fẹ́ lọ síjọba ọ̀run kíá ló bá lọ ń gbàdúrà ìgbà tán wá wọn mú dé ọ̀dọ̀ ọba kò jiyan ó wò wọn lójú báyìí náà ni wọn sọ pé kò sí ṣíṣe kò sí àìṣe inú òkè ni ó ní wàá parí ẹ̀ sí olóyè àwọn kìnnì ibi ti ń pa wọn wọn bá ju daniel sínú ẹ ẹni tó ń gbàdúrà a lè pa ẹni tó ń gbàdúrà ọlọ́run ayérayé wà pẹ̀lú ẹni tó ń gbàdúrà ẹni tó fẹ́ ṣe ìfẹ́ ọlọ́run tó fẹ́ fi ọ̀rọ̀ ọlọ́run ṣe amọ̀nà rẹ̀ ọlọ́run ayérayé wà pẹ̀lú ẹ̀ kìnnì ó bá panu mọ́ wọ́n bá di ọ̀rẹ́ daniel ni daniel sùn nínú òhò kìnnì tí èékánná ò ya daniel lára ni ọba bá dé láàárọ ọjọ kejì pé daniel ọlọrun tó ń sìn ṣó gbà ọ ta bá ń sin ọlọrun ó máa ń gba nínú daniel bá sọ pé ọlọrun tèmi sí o kì í ṣe àwọn ọlọrun tó ń lójú tó ń ríran èyí tó lé títí ò gbọràn kì í ṣe ọlọrun ti igi àti ọpẹ àti irin àti òrìṣà ọlọrun tèmi sìn ó gbà mí oòrùn áńgẹlì rẹ ó ṣẹṣọ lórí mi ó ní kó jáde ó bá jáde àwọn ìyókù tí wọ́n ṣe ẹ̀sùn èké tí wọ́n fi òfin búburú lélẹ̀ ọba bá ní ẹ̀yin náà adanra wo àbí ẹ̀yin náà sàǹsìn ọlọ́run ẹ̀yin náà sàtó ẹ̀ máa bójọ́ fọ lẹ́ ń pè bójọ́ dúró lẹ́ ń gbà ẹ̀sán ṣe kan ó yẹ ká mọ ọlọ́run tó ń gbà ní torí bẹ́ẹ̀ ẹ̀yin náà ó yá o náà wá kó wọn jù nú ẹ̀ ìgbàgbọ́ yàtọ̀ sí ìgbàgbọ́ ìgbàgbọ́ àgálá máa ṣàkógbé èèyàn débi kankan o bí wọ́n ṣe jù wọ́n nú ẹ̀ tegun tegun tẹran tẹran ló jẹ wọ́n pátápátá irú ọlọ́run wo ni wọ́n ń sìn ṣé irú ti daniel ni àbí ọlọ́run sedraki mesaki àti abednego ọlọ́run ti mose ti aaroni ọlọ́run tó máa ń ṣe amọ̀nà àwọn ènìyàn rẹ̀ lọ sí ìlú ilẹ̀ ìlérí tó ti pèsè sílẹ̀ fún wọn àbí ọlọ́run tí kì í gbani lọ́jọ́ ọ̀pọ̀jù bọ́lọ́run bá lànà fún wa bá sọ fún wa pé ká lọ síbí má mi kàn bí wàhálà wà lójú ọ̀nà tọ́lọ́run ní kó lọ ọlọ́run wa ká kúrò bómi òkun wà bí òkun pa wà níwájú ẹ ọlọ́run wa là láti inú òkun pa bó sì jẹ iná ni kò séwu fọmọ ọlọ́run ọlọ́run wa ń bi ọ pé èwo ló rò èwo ló sì fẹ́ ṣe èwo ni pinnu ẹ ṣé o sì fẹ́ máa lọ ọ̀nà tara ẹ tinú mi ni màá ṣe òun ló fẹ́ jókòó tì àbí o fẹ́ jókòó tì pé ohunkóhun tọ́lọ́run bá fẹ́ ibikíbi tọ́lọ́run bá ní kí n lọ ọ̀nàkọ́nà tọ́lọ́run bá ní kí n tọ̀ òun ni mo fẹ́ tọ̀ mo fẹ́ kó gbàdúrà kó sọ fún ọlọ́run wípé báyìí ni mo ṣe fẹ́ sìn ọ́ báyìí ni mo fẹ́ ṣe mi ò sì bẹ̀rù inú ni bí ni tabi aya opo mi lori ohunkohun tori pe mo fe sin Olorun. Yo siwaju re, yo ma to, yo ma se amona re. Sa gboran ni fe re. Bi wahala ba de ni oju ona na, sa te siwaju ni ase Oluwa. Bi o ba dabi eni wipe gbogbo nkan pin sa te siwaju ni ase re. Bi o ba dabi eni pe ota n doju ko sa te siwaju ninu ise esin Olorun. Bi ileri re tile pe ki yo pale. Bẹ́kẹ̀lé Olúwa, má ṣe foyà. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run. Wípé o jẹ́ kí o dá wa lójú, wípé bí o bá gba nílà, o máa ń dúró ti ni. Pé bí o bá gba nílà, ìgbésí ayé wa, ọ̀nà wa, ìrìn wa, o máa ń wà lọ́wọ́ rẹ. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé má jẹ́ kí a bùlé ọ lọ́wọ́. Má jẹ́ kí a yàn fún ara wa. Gbogbo èyí tó máa ń jẹ́ kí a fẹ́ ṣe tínú ara ẹni láì béèrè lọ́wọ́ ìwọ Ọlọ́run aláàyè. Gbogbo ìwọ orí kúnkún tí ó máa ń jẹ́ kí a ṣe ti ìfẹ́ inú ara ẹni láì béèrè ìtọ́ni àti ìmọ̀ràn lọ́wọ́ rẹ, yọ kúrò ní ọkàn wa ní orúkọ Jésù. Ọ̀rọ̀ rẹ sọ fún wa wípé ìwọ gbé ọ̀rọ̀ rẹ ga ju orúkọ rẹ lọ, àti wípé ọ̀rọ̀ rẹ tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé bí a ṣe ń gbọ́ yìí, jẹ́ kí a fi ọ̀rọ̀ rẹ sí ìṣe. Gbogbo ẹ̀mí ìṣìnà àti ọkàn ìṣìnà, mo kúrò lọ́dọ̀ wa ní orúkọ Jésù. Máa tọ́ wa, máa ṣáájú wa lọ, lànà sílẹ̀ fún wa. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yé wa. Gbogbo ìṣìnà tí a ti torí bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a bẹ̀ ọ́ wípé kí o ká wọn kúrò níwájú wa. A sì ń bẹ̀ ọ́ wípé ìwọ̀n ìbà díẹ̀ tí ìgbésí ayé wa kù kí Jésù Kristì kí ó tó dé. Ṣàánú fún wa, má jẹ́ kí a ṣàkó kiri. Má jẹ́ kí a sọnù. Nínú ìgbéyàwó wa, nínú ìṣiṣẹ́ wa, nínú ìgbésẹ̀, kí ìgbésẹ̀ tí a fẹ́ gbé, jẹ́ kí ìtọ́ni rẹ kí ó dá wa lójú kí a tó gbésẹ̀. Bí a ṣe ń lọ lónìí, jẹ́ kí ààbò rẹ kí ó wà lórí ẹnìkọ̀ọ̀kan wa. À ń bẹ̀ pé kí o fi ẹ̀jẹ̀ Jésù sàmì sí ẹnìkọ̀ọ̀kan wa lára. Kí o wú àwọn ẹni bí kí ó má ṣe tẹ̀ wá. Pa wá mọ́ o. Kí o sì jẹ́ kí a láyọ̀ nínú ìsìn rẹ. Gbogbo wàhálà tí a sì kó wá sí ìhìn yìí, bóyá bí àìsàn tàbí wàhálà tàbí ìpọ́njú ohunkóhun tí ó rí wù kí ó jẹ́, lé wọn jiyàn sí wa ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́ tiwa. Máa tọ́ wa lọ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run bàbá wa, a dúpẹ́ wípé a wá sí àkókò tí ó ṣe pàtàkì báyìí. Bí a ti fẹ́ wo inú ìwé mímọ́, a ń bẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ó ti máa ṣe àlàyé, gẹ́gẹ́ bí a ó ti máa ka ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí a ó ti máa kọ́ni wípé ẹ ó fún olúkúlùkù wa ní oore ọ̀fẹ́ láti fi ààyè sílẹ̀ fún ẹ̀mí mímọ́,
2: lati se itumo nkan wonyi fun wa lati la wa loye lati la wa loju lati je ki okunkun okan wa ki o pora an be yin wo pe gege be tin tan imole oro yin sinu okan wa we pe a o dide pelu iranlowo olorun a o rin ni ona ti o ye ona ti o lo si ile ogotara we pe bi o ti ma se wa loju bi o ti ma la wa loye wi pe a o tele ona yi gan ti e la sile fun wa wi pe gbogbo okan tin sako okan tin se egboran okan tin se ori kunkun si oro olorun e o le won jina si wa loruko jesu adupo pe ti gbo e gba pe ati yin wa e si ma ba wa lo ninu gbogbo ita o se ni titi isin yo fi pari oko jesu christ oluwa wa lati ibere odun yi ni olorun ti nfi oju rere ore ofe ati anu re han fun wa nitori wipe o nfun wa ni aye lati wo awon nkan ti o se pataki ti o se koko ninu oro olorun lati ibere odun yi olorun ti fun wa ni awon apere ati awon orisirisi eko ninu iwe mimo lati je ki a mo ipo ti awon elese ti won wa nipa ti emi o si ti je ki a mo ife re ati ilana re nipa idande ati igbala okan wa bi ati nkeko si ti ati nri awon ohun ijile nipa eda abinibi ti eniyan ati nipa awon ese ati bi ti o wa ninu okan omo eniyan be na la tun ri ife olorun ni fifi aye sile lati ran olugbala si aye ke a ba le gba awa ti ati sako lo awa ti ati sonu awa ti ati jina rere si olorun ke a ba le gba wala loni an wo itunriran fun ifoju okan itunriran fun ifoju okan o ye ke a mo we pe awa eniyan nipa ti eda yala aje ju ni tabi aje keferi yala aje alawo funfun abi aje alawo dudu ni ile Africa enikeni ti ba je ti o wa lori ile aye yi ti o je okan ninu awon omo Adamu ari wipe bibeli so fun wa wipe iru eni be o je alai lagbara iru eni be o je alai ni oluranlowo iru eni be o je afoju nipa ti emi eni ti ko ni ireti wipe yo le sese lati ri imole ogo ihinrere ti olorun bi ki ba se wipe o ba jesu christ pade nitori abi wa ni afoju nipa ti emi eni ti abi ni afoju ti ko mo baba eni ti abi ni afoju ti ko mo olugbala eni ti abi ni afoju ti ko mo olufe okan re eni ti abi ni afoju ti ko mo ona iye ona igbala ni eni kokan wa ni o je asimo wipe gege bi oro olorun ko sese fun eda kan lati la wa loju nipa ti emi bi ki ba se wipe a ba jesu pade ye ki nka yi fun gege bi apere ninu johanu ori kesan ese ikejile logbon lati igba ti aye ti se a ko si gbo pe enikan la oju eni ti a bi le afoju ri lati igba ti aye ti se okunrin yi so wipe a ko gbo bi ki ba se wipe o n ba jesu pade a ko gbo wipe eni ti a bi le afoju wipe enikan la loju ohun ti o ye ki o ye wa ni wipe awa ti a je elese awa ti a jade lati inu ese ti a ti mu ese bi eni mu omi ti a n je ese bi eni jeun lati kekere wa o ye ki a mo wipe a bi wa gege bi afoju ko si sese fun enikeni ko sese fun esin kan ko sese fun irubo kan ko sese fun agbara ti wa tabi oye ti wa tabi imo wa ki a fi la ara wa loju nipa ti emi nitori be igbala kuro ninu ese idande kuro ninu ifoju okan o wa lati odo kristi nikan soso sugbon kini awon aworan ti a fi han wa nipa ti emi nipa awon afoju kisi ni ohun ti o fa ifoju okan ati kini awotan tabi iwosan fun okan okunkun eni o mu ki awo oro Olorun ni ipele meta ikini aworan ifoju nipa ti emi ekeji awon ohun ti o fa ifoju okan

0: ọlọ́run tí kò ní ìmọ̀ tí kò ní má jẹ̀mú ọlọ́run. Èyí jẹ́ kí ó yé wa wípé àti Júù àti kèfèrí àti àfọ́jú àbíwa gẹ́gẹ́ bí àfọ́jú. Ẹ jẹ́ kí a wo ẹ̀kùn Jeremiah. Ẹ̀kùn Jeremiah orí kẹrin láti ẹsẹ̀ ìkẹtàlá. Jeremiah ẹ̀kùn Jeremiah orí kẹrin láti ẹsẹ̀ ìkẹtàlá. Nítorí ẹ̀ṣẹ̀ àwọn wòlíì rẹ̀ àti àìṣedédé àwọn àlùfáà rẹ̀ tí wọ́n ti ta ẹ̀jẹ̀ àwọn olódodo sílẹ̀ láàrin rẹ̀, wọ́n ti rìn kiri bí afọ́jú ní ìta. Wọ́n sì di aláìmọ́ fún ẹ̀jẹ̀ tó bẹ́ẹ̀ tí ènìyàn kò lè fi ọwọ́ kan aṣọ wọn. Níhìn-ín ni a tún jẹ́ kí ó yé wa ní ẹsẹ̀ ìkẹrìnlá yìí wípé ẹ̀ṣẹ̀ gbilẹ̀ kan ní ọ̀dọ̀ àwọn ọmọ Ísíráẹ̀lì, àwọn tí a ti la ọ̀nà ìgbàlà fún, ṣùgbọ́n wọ́n kọ ọ̀nà ìgbàlà. Àwọn tí ó jẹ́ wípé arán wòlíì sí wọn, èyí tí wòlíì bá fi ṣe ìyípadà ní ilé Ísíráẹ̀lì, àwọn wòlíì pàápàá wọn di ẹlẹ́ṣẹ̀. Wọ́n ré òfin Ọlọ́run kọjá, a tún rán àlùfáà sí wọn, àwọn àlùfáà pàápàá èyí tí wọn ìbá fi mú àìṣedédé kúrò, àwọn àlùfáà pàápàá wọ́n tún dákún àìṣedédé ilé Ísíráẹ̀lì. Èyí ni Ọlọ́run fi wá wípé àwọn wọ̀nyí ń rìn kiri bí afọ́jú ní ìta. Ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ nìkan, bí a bá wà àárín wa, àwọn tí ó yẹ kó máa tọ́ wa sọ́nà gẹ́gẹ́ bí adarí ní orílẹ̀-èdè, àwọn tí ó yẹ kó máa tọ́ wa sọ́nà kí ó máa fi ọ̀nà Ọlọ́run hàn wá gẹ́gẹ́ bí àlùfáà, gẹ́gẹ́ bí àwọn tí ó ti kẹ́kọ̀ọ́ gboyè nínú ẹ̀kọ́ Bíbélì, tí wọ́n ti di bíṣọ́ọ̀bù, tí wọ́n ti di ọ̀pọ̀, tí wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ oyè àti ipò nínú ìjọ, kì í ha ṣe àwọn náà ni wọ́n ń bayé jẹ́? Kì í ha ṣe àwọn náà ni wọ́n ń ta ẹ̀jẹ̀ sílẹ̀? Kì í ṣe láàrin wọn láti rí agbára òkùnkùn? Kì í ṣe láàrin wọn láti rí àwọn tó lọ múlẹ̀ pẹ̀lú àwọn oṣó, pẹ̀lú àwọn àjẹ́? Ni bí a bá rí bẹ́ẹ̀ láàrin àwọn bíṣọ́ọ̀bù, láàrin àwọn àlùfáà, láàrin àwọn wòlíì, kì í ha ṣe àwọn wòlíì létí òkun ló tún kóbìnrin jọ? Èyí ni a fi ń sọ fún wa wípé ìgbà tí wòlíì àti àlùfáà tí wọ́n ti ń dákún àìṣedédé ilẹ̀ náà wípé àwọn ènìyàn pàápàá wọ́n ń rìn kiri bí afọ́jú ní ìta. Bí o bá wo ìgboro wa, ó rí àwọn tí ó ń rìn kiri bẹni wípé wọn ò níbi rè, wọn á jí láàárọ̀, wọn máa rìn káàkiri. Ńbo ni wọ́n ti ń bọ̀? Ńbo ni wọ́n wà? Ńbo ni wọ́n ń lọ? Kí ni dé tí wọ́n wá sí ayé yìí? Nígbà wo ni ayé yóò parí fún wọn? Nígbà wo ni a ó fi ìpèpè wọ́n tí a ó pè wọ́n lọ sí ọ̀run? Wọn kò mọ̀, wọ́n kàn ń rìn káàkiri bẹni tí kò níyè nínú. Wọ́n rìn káàkiri bẹni pé wọn ò mọ ibi tí wọ́n ń lọ. Wọ́n rìn káàkiri bẹni wípé wọn ò mọ nǹkan tí wọ́n ń wá. Wọ́n rìn káàkiri bẹni wípé ọ̀nà ìgbàlà, ọ̀nà ìyè, ọ̀nà ìtẹ̀síwájú tàbí ìlọsíwájú kò yé ẹnì kọ̀ọ̀kan. Wẹ́sẹ̀ ìkẹrìnlá lẹ́ẹ̀kan sí, ó ní wọ́n rìn kiri bí afọ́jú ní ìta. Wọ́n sì di aláìmọ́ fún ẹ̀jẹ̀ tó bẹ́ẹ̀ tí ènìyàn kò lè fi ọwọ́ kan aṣọ wọn. Ohun tí a ń sọ ni wípé àwọn ènìyàn ní ìgboro wa, bí wọ́n ti ń rìn káàkiri, ìrìnkúrìn tí wọ́n rìn káàkiri ó ń fa ìfẹ́kùfẹ́, ó ń fa ìwà ipá, ó ń fa ìwà ọ̀daràn láàrin ìgboro tí ó jẹ́ wípé a kò lè súnmọ́ wọn, nítorí pé bí a bá súnmọ́ wọn, wọn a ba tiwa jẹ́. Bí a bá súnmọ́ wọn, ìbàjẹ́ tiwọn àti ìwà ipá tiwọn ó lè kó nǹkan mìíràn bá wa. Bí a bá súnmọ́ wọn, ó lè jẹ́ kí nǹkan tí a ò mọwọ́, tí a ò mẹsẹ̀ rẹ̀, ó lè jẹ́ kí wọ́n pè wá sílé ẹjọ́ láti máa dá àwọn ẹjọ́ nǹkan tí a kò mọ̀ nípa rẹ̀. Èyí ni ìfọ́jú ọkàn tí ó ti dé bá ayé. Èyí ni ìfọ́jú ọkàn tí ó wà láàrin wa. Yá ṣe àwọn tí mo sọ lẹ́ẹ̀kan wípé bóyá àwọn tí kò mọ Bíbélì, wípé bóyá àwọn tí kò tíì lọ sí ilé ẹ̀kọ́ gíga, àwọn tí kò mọ bí a ti wàásù, bóyá àwọn nìkan ni à ń pè ní afọ́jú. Wo májẹ̀mú titun kí o wo Matthew orí kẹ̀ẹ́dógún. Matthew orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹrìnlá. Ẹ jọ̀wọ́ wọn sí afọ́jú tí ń fọ̀nà, afọ́jú ni wọ́n. Bí afọ́jú bá sì fọ̀nà han afọ́jú, àwọn méjèèjì ni yóò ṣubú sínú ihò. Jésù lẹni tí ó ń sọ ọ̀rọ̀ yìí. ki se eni ti o le soro ti a le so wi pe ki lo nso eni to mo nkan to nso ni Jesu ki se asoro magbesi eni ti kan ma nso boto boto lai ni tumo ki Jesu to so oro kan ati yewo ati gbe yewo daradara ati mo wi pe otito patapata ni o ti ohun so nihi ni Jesu nso nipa awon oniwaasu ati nipa awon omo ehin oniwaasu nihi ni Jesu nso nipa awon adari ileesin ti o tun so nipa awon omo ijo ninu ileesin o lo ede yi afoju o lo le merin je kin tun ka ki o wo daadara wi pe afoju yi o lo le merin e jowo won si afoju ti fona han afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo si shubu sinu iho o lo ede yi afoju le meji fun awon ti o nto awon elomiran nipa ti olorun o si lo ede afoju yi fun awon ti ntele eko ati ilana awon ilesin won yi o nso nipa awon alufa o nso nipa awon oniwaasu o nso nipa awon ti won fi ara won se evangelist o nso nipa awon ti won la ona fun awon elomiran wi pe won la ona ijoba orun o ni afoju ni won eni ti o ro wi pe a o ni igbala bi aban rubo afoju ni eni ti o ro wi pe nipa ise rere wa eni ti o ro wi pe bi aban fun alagbe lowo eni ti o ro wi pe bi aban se sahara eni ti o ro pe bi a ba lo sori oke nipa be ni o fi ri oju olorun nipa be la o fi bo lowo ese afoju ni eni ti o ro pe bi a ba wo aso funfun iwo na gbe yewo okan dudu iwa je buburu ise o je ibi ija okuro nbe ibinu okuro nbe arankan okuro nbe o le jija okuro nbe ki a wa ro wi pe gba ti o le wa ninu gba ti ija wa ninu gba ti oju kokoro ti o wa ninu wa ti o fi okan wa se bi ite ibi igun wa sugbon ti a gbe aso gereje aso funfun wo ti a ro wi pe aso funfun yi ni o je ki a le gbadura agba yori ki a le ri oju olorun ifoju okan ni elomiran a ro wi pe bi a ba wa si ileesin ni ibere odun ti a wa ni asiko ajinde ti a si wa ni ipari odun wi pe o pari ati keseja ninu igbagbo o mo wi pe ifoju okan ni awon elomiran a ma so wipe bi o ba ti dawo si apo alufa ti bo ti en gbele ejoko bo ti en nigbala sugbon bi o ba ti nfi owo si inu apo alufa wipe o pari igbala ti de o pari orun rere yo je ti re ifoju okan ni on lo fun so wipe awon farisi awon ti won ro wipe won la ona ijoba run fun awon elomiran o ni e fi won sile e jowo won be wipe amona tabi afoju ti o nfi ona ha afoju ni won wi pe awon mejeji yo subu sinu iho se omo iho ti a nso iho ki se sare nikan ni won so nipa orun apadi won so nipa orun arimabo won so nipa ibi ti eniyan ba de ti ki le pada mo ibi ti ko si atunse ti ko si ronupo adamo wi pe orun apadi bi won ba ti jin si koto yi o pari lai lai nje o ni gbe yewo nje o ni gbaro lati wo awon wo lo fona ho se eni ti o ni gbala lo ma fona ho bo se ni gbala se eni ti o bo lowo ese akobirin jo se ohun lo ma so fun e bi a se nbori idanwo idanwo ti ara se eni to nka akiri nigba ti o ba kuro ni ori aga iwasu ti o tun lo mu ti se ohun lo ma wa so fun o lo ma wa la oloye bi o se le bori awon ese igbesi aye re ranti o wi pe oro Jesu a ko le ko danu bi abaye sile nisisin yi ti a dagun la ti a ko gbo ohun ti Jesu nso a o tun ba Jesu pade ni ojo idajo yo si ran wa leti wi pe se o ka ninu bibeli ohun ti o nso wi pe bi afoju ba nfi ona han afoju wi pe awon mejeji yo jo subu si inu iho inu ikoto orun apadi ye ki a wo Korinti keji ohun ti mo n so ni aworan ti a fi han wa ninu bibeli wi pe awon ti ko lọlọrun awon ti ko ni igbala wi pe won je afoju ye ki a wo Korinti keji ori keta láti ẹsẹ ìkẹrìnlá ṣùgbọ́n ojú inú wọn fọ́ mo rò wípé ó yíyọ dáradára nísinsìnyí nínú kọ́rìntì kejì yìí orí kẹta ẹsẹ ìkẹrìnlá ṣùgbọ́n ojú inú wọn fọ́ nítorí pé títí di òní olónìí ni kíka májẹ̀mú láéláé ìbòjú náà wà láìka sókè ìbòjú tí a mú kúrò tí a ti mú kúrò nínú kristi níhìn ni a ń sọ nípa ojú inú ojú ti ọkàn èyí ni a fi ń sọ nípa ìtúríran fún ọkàn fún ìfọ́jú ọkàn ṣùgbọ́n ó sọ wípé àwọn jew àti àwọn kèfèrí pẹ̀lú wípé títí di òní olónìí bí wọ́n tilẹ̀ ń ka bíbélì wípé ojú inú wọn ti fọ́ wọn kò lè rí wípé jésù kristi ni ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ wọn kò lè rí wípé nípa ẹ̀jẹ̀ jésù kristi ni a fi ń wẹ ẹlẹ́ṣẹ̀ mọ́ tí ó ń funfun ju snow lọ wọn kò lè rí wípé nípa òdodo jésù èyí ni a ń kà sí òdodo fún ọkàn ẹlẹ́ṣẹ̀ tí ó rọ̀ mọ́ àgbélébùú kí ó ba lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú olúwa wọn kò lè rí wípé jésù kristi nìkan ṣoṣo ní olùgbàlà wípé kò sí orúkọ mìíràn yálà àti áńgẹ́lì yálà àti igi yálà àti olùdásílẹ̀ ìjọ yálà àti òkúta yálà àti òrìṣà kan tí ó lè gba ẹnikẹ́ni là orúkọ yìí kan ṣoṣo ni a fún wa wípé bí a bá fẹ́ ní ìgbàlà bí a bá fẹ́ rí ojú ọlọ́run wípé kí a wá sọ́dọ̀ ọlọ́run nípasẹ̀ jésù kristi wípé nípa bẹ́ẹ̀ nìkan ni a fi lè rí ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ àti ìdáǹdè kúrò nínú ọkàn òkùnkùn wa ṣùgbọ́n fún ọ̀pọ̀lọpọ̀ ojú inú wọn fọ́ nítorí pé títí di òní olónìí ní kíka májẹ̀mú láéláé ìbòjú náà wà láìka sókè ìbòjú tí a ti mú kúrò nínú kristi jésù kristi nìkan òun ni ó lè fún wa ní ìgbàlà ìdáǹdè kúrò nínú ẹ̀ṣẹ̀ bí a bá ń sọ nípa ti afọ́jú ó ṣeé ṣe kí o máa tọ́ka sí àwọn ẹlòmíràn ó ṣeé ṣe kí o máa ṣe àpèjúwe wípé lágbájá ni wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ pé lágbájá kò yé afọ́jú ni kò mọ ọ̀nà ìgbàlà ṣùgbọ́n bó ṣe ti wá ní àwa ti mọ ọ̀nà ìgbàlà àwa ti bọ́ sínú ọ̀nà ìgbàlà a ti là wá lójú jẹ́ kí n ka ẹsẹ̀ bíbélì kan fún ọ kí o tún máa ṣe kí o tún máa mú kí ọ̀rọ̀ yìí kí o wá sí ara ẹlòmíràn kí o gbé yẹ̀wò bóyá a ń sọ nípa ààrẹ àbí a ń sọ nípa àwọn ẹlòmíràn ni nínú Jòhánù kínní orí kejì ẹsẹ̀ ìkọkànlá ṣùgbọ́n ẹni tí ó bá kórira arákùnrin rẹ̀ ó ń gbé inú òkùnkùn ó sì ń rìn nínú òkùnkùn kò sí ìmọ̀ kò sì mọ̀ ibi tí òun rè nítorí tí òkùnkùn ti fọ́ ọ lé ojú ẹni tí ó kórira arákùnrin rẹ̀ ó jẹ́ afọ́jú nípa ti ẹ̀mí jẹ́ kí a fi sùúrù ṣe àlàyé ní kíkún fún wa bí a bá ń sọ nípa arákùnrin ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ alábàgbé wa bí o bá jẹ́ ẹni tí ó ti gbéyàwó sí ilé tàbí ẹni tí ó lọ́kọ ṣùgbọ́n tí ọkọ ti ṣe ọ́ tí o wá sọ wípé láéláé àfọ̀run alákejì ni a ti lè parí ìjà yìí o kórira arákùnrin rẹ o kórira ọkọ rẹ tàbí o kórira arábìnrin rẹ ìyàwó rẹ o sì ń sọ wípé kò sóhun tó lè ṣe kò sí ẹ̀bẹ̀ tó lè bẹ̀ ó lè máa kúnlẹ̀ lójoojúmọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ò ní gbẹ̀bẹ̀ bíbélì sọ wípé òkùnkùn ti fọ́ ọ lé ojú tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn aládùúgbò àwọn ojúlùmọ̀ àwọn tí a ń bá pàdé lóde ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn ni ó ṣẹ̀ wá tàbí nǹkan kan ló ṣẹlẹ̀ bóyá wọ́n ṣe ìwọ̀sí sí ọmọ wa bóyá wọ́n rẹwà jẹ lọ́nà kan tàbí òmíràn ó sì ní ìkórira nínú ọkàn rẹ ó sì ń sọ wípé ó ń dúró de àkókò tí ó gbẹ̀san ó ń dúró de àkókò tí ó jẹ́ pé àwọn ti ju òkúta àwọn ti ju iyẹ̀pẹ̀ wọ́n júlù ọ́ ṣùgbọ́n òkúta gidi ló jùlù wọn tí ó fọ orí wọn yányán irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ wípé òun dúró de àkókò láti gbẹ̀san ó jẹ́ ẹni tí ó kórira arákùnrin rẹ̀ ó ń gbé nínú òkùnkùn ó sì ń rìn nínú òkùnkùn kò sì mọ ibi tí òun rè ó ń kọrin wípé òun lọ síjọba ọ̀run O n kọrin wipe Jesu Kristi n pada bo lati mu mi lo sile. O n kọrin wipe gbangba la jo ma de ijoba Orun ko mo bi to n re ko mo wipe oun roko Orun apadi sile. O ni nitori ti okunkun ti fo le oju ni bo lo wa. Ewo lo n se? Ewo ni ipin re? Se o je ni ti Jesu Kristi ti la loju ni? O ti ri ona igbala? O ti ri ona iya ni pekun? Tabi o se wa ninu okunkun sibe sibe awon aworan ti a fi han wa yi ki se awon nkan ti a le foworo ti seyin ki se awon nkan ti a le gbagbe ti a le ro we pe ko ja mo nkan kan olorun je ki o ye wa we pe gbogbo eniyan ti o gbe ara yi wo we pe afoju nipa ti emi ni nitooto o je afoju nitori iru eni be ko mo ohun ti o wa ni ona jijin rere ohun ti o le ri ni awon nkan ti aye awon nkan ti o wa ni arowo to re bi a ba nso nipa awon nkan ti aye raye awon nkan ti ijoba Orun bi a ba nso nipa Orun rere bi a ba nso nipa wura re ile didan re bi a ba nso nipa awon ere ti o nduro de awon asegun iru afoju be ko mo nkan ti a nso nipa re ko ti ri Olorun ko si le ri Olorun ko ti ri ewa Orun ati ewa ewa mimo iru eni be bi o tile ni awon awon oro die tabi imo die nipa Orun rere sugbon awon nkan ti o mo won yi ko mu ki o jigiri lati dide lati sato Olorun lo lati wo ona iye ona igbala bi o tile fe se be ko le ri ona ti yo gba nitori opolopo ona la la sile fun awon aborisha won la ona sile fun awon woli eke won la ona sile fun awon agbodegba alagbagba yiyi ti igbagbo awon ti o ro we pe awon gbe igbagbo ru sugbon ti oye ona igbala ko ti iye won awon na la ona miran sile awon ti won toju le kakiri ti won ta ile iso na ti won ta iwe pelebe pelebe kan tan ni gba eleyo bo ba san bayi bo ba ka yo yo pesere sile fun ogun ajakaye ti nbo ele ogun ni won so nipa re won o so nipa ti odo agutan olorun ti o ko se araye lo awon na won la ona ti won sile nitori be elese a ma saka kiri lati nu bi kan de ibomiran o n wa ona nitori pe o je afoju ko mo ona ijoba olorun boya n ro we pe awon be boya won o le ka bibeli lo n da won laamu boya won o keko lati ni imo lati le ka oro olorun lo n da won laamu rara ki se be bi ati le le ka bibeli bi emi olorun bi ko ba wa lati tan imole si ohun ti an ka a ko le mo bi oro olorun se ri a ko le mo ona si iye ni pekun je kin ka fun lati inu Isaiah ori kokandinlogbon Isaiah ori kokandinlogbon lati ese ikokanla si ese ikejila iran gbogbo si dabi oro iwe kan fun yin ti a di ti a fi fun enikan ti o mo ti o mo ka we pe emi be o ka eyi ti o si we pe emi ko le se nitori ti a di iran Orun iran bibeli iran igbala o dabi e ti a gbe fun eni ti o le ka iwe sugbon bibeli o je iwe ti a di iwe ti a fi edididi ti ko seni ti o le si bi ki ba se pelu iran lowo emi Olorun nigba ti a si gbe fun eni ti o mo iwe ka ti a so pe emi be o ka eyi o wi pe emi ko le ka nitori ti a di wese ikejila a si fi iwe na fun enikan ti ko mo iwe wi pe emi be o ka eyi o si wi pe emi ko mo iwe se ori ati to mo iwe ka ati eti ko mo iwe ka ni a ri we pe ona ijoba Orun o dabi eyi ti a fi edidi di ninu agbara ti wa ninu ise ti wa ilakaka ti wa ko sese lati ri Olorun awon ti o je adari ninu esin won je afoju awon ti o ntele won paapa won je afoju okan ati emi won o sokunkun a fi ori ofe Olorun nikan nipa iranwo emi Olorun ni o le mu ki afoju ki o wa sodo Olorun ki a si la loju nipa ti emi je kin bi o le re kan ki tile ni awon nkan ti o nfa ifoju okan kini awon ohun ti o nfa ifoju okan won po ikini ari wipe ese abinibi gbogbo ẹ̀ṣẹ̀ èyí tí a ti jogún láti ọ̀dọ̀ ádámù nǹkan wọ̀nyí ó ń fa ìfọ́jú ọkàn. Nítorí bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan tí a bí nínú ara, ẹnì kọ̀ọ̀kan tí a ti pàṣẹ obìnrin bí, ẹnì kọ̀ọ̀kan tí ó wá sínú ayé yìí ó wá pẹ̀lú ẹ̀ṣẹ̀ àbínibí, ó wá pẹ̀lú gbogbo ẹ̀ṣẹ̀, ó wá pẹ̀lú ẹ̀dá ádámù nínú ọkàn rẹ̀. Nítorí bẹ́ẹ̀ ó wá gẹ́gẹ́ bí afọ́jú nípa ti ẹ̀mí, kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. Àwọn ẹ̀ṣẹ̀ tí àwa pàápàá tí a ń dá láti ìgbà tí a ti wá sí ayé, àwọn nǹkan tí a ń ṣe tí kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu láti ìgbà tí a ti wá sí ayé, àwọn nǹkan wọ̀nyí pàápàá wọn fọ wa lójú. Yẹ kí a wo Yohánù orí kẹsàn-án. Yohánù orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkọkàndínlógójì. Jésù sì wí pé, nítorí ìdájọ́ ni mo ṣe wá sí ayé yìí, kí àwọn tí kò ríran lè ríran, àti kí àwọn tí ó ríran lè di afọ́jú. Nínú àwọn farisí tí ó wà lọ́dọ̀ rẹ̀ gbọ́ nǹkan wọ̀nyí, wọ́n sì wí fún un pé àwa pẹ̀lú fọ́jú bí. Jésù sì wí fún wọn pé, ìbá ṣe pé ẹ̀yin fọ́jú, ẹ̀yin kì bá ti lé ẹ̀ṣẹ̀. Ohun tí Jésù ń sọ ni wípé, ìbá ṣe pé ẹ̀yin gbà wípé ẹ jẹ́ afọ́jú, ìbá ṣe pé ẹ mọ̀, ẹ ní ìrírí wípé ẹ jẹ́ afọ́jú nípa ti ẹ̀mí, ẹ ní ìfọ́jú ọkàn, ẹ kò mọ ọ̀nà ìyè, ẹ sì mọ̀ wípé Jésù Kristì ní olùgbàlà, olùfúnni ní ìyè. Ó ní ẹ̀yin kì bá ti lé ẹ̀ṣẹ̀, àbá ti wọ ẹ̀ṣẹ̀ yín nù, àbá ti mú ẹ̀ṣẹ̀ yín kúrò. Ó ní ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin wípé àwa ríran, nítorí bẹ́ẹ̀, nítorí náà ẹ̀ṣẹ̀ yín wà síbẹ̀. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé ẹ̀ṣẹ̀ ni ó máa ń fa ìfọ́jú ọkàn. Ẹ̀ṣẹ̀ àbínibí lákọ̀ọ́kọ́, àti ẹ̀ṣẹ̀ tí àwa pàápàá tí a ti ń dá láti ìgbà tí a ti dé ayé. Èyí ni ó mú kí ọkàn wa kí ó ṣókùnkùn, èyí ni ó ra wá níyè, èyí ni ó fi jẹ́ wípé a ń ṣe ohun tí kò tọ́, ohun tí kò tọ̀nà, èyí ni ó fi jẹ́ wípé a ń rin ilẹ̀ àjèjì, ọ̀nà àjèjì, a ò mọbi tí à ń rè. Èyí ni ó fi jẹ́ wípé ọkàn òkùnkùn wa, ẹkùn òmùgọ̀ wa, a mú un ṣókùnkùn, àfọ wa lójú nípa ti ẹ̀mí. Wo Sefanaya. Sefanaya, bí o bá wo májẹ̀mú láéláé, ó súnmọ́ ìparí májẹ̀mú láéláé. Sefanaya, ó wà kí a tó dé Hagai. Sefanaya orí kìíní, ẹsẹ̀ ìkẹtàdínlógún. Èmi ó sì mú ìpọ́njú wá bá ènìyàn tí wọn ó máa rìn bí afọ́jú, nítorí wọn ti dẹ́ṣẹ̀ sí Olúwa. Ẹ̀jẹ̀ wọn lè ó tú jáde bí eruku, àti ẹran ara wọn bí ìgbẹ́. Ó ń sọ wípé àwọn ènìyàn wọ̀nyí wọ́n jẹ́ afọ́jú, tàbí wọ́n di afọ́jú nítorí wọ́n dẹ́ṣẹ̀ sí Olúwa. Ẹ̀ṣẹ̀ máa mú ìfọ́jú ọkàn wá. Àwọn nǹkan wọ̀nyí ni a là sílẹ̀ fún wa dáradára nínú ọ̀rọ̀ Ọlọ́run, wípé bí a bá jókòó sínú ẹ̀ṣẹ̀, a jókòó sínú ìfọ́jú ọkàn. Kí ó yé wa wípé ní àtètèkọ́ṣe, Sátánì ṣe ìlérí, èṣù là ń pè bẹ́ẹ̀, Lúsíférì, ó ṣe ìlérí fún Éfà wípé bí ó bá jẹ èso igi tí Ọlọ́run ní kó má jẹ, èso ìmọ̀ rere àti búburú, wípé ojú rẹ̀ yóò là, yóò mọ ìyàtọ̀ láàrin rere àti búburú, wípé yóò di ọlọ́gbọ́n, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, yóò dàbí Ọlọ́run. Gbà tí Éfà tí ó gba ohun Sátánì gbọ́, ohun èṣù gbọ́, tí ó jẹ ohun tí a ní kó má jẹ, èyí ni ó fi di afọ́jú nípa ti ẹ̀mí. Èyí ni ìfọ́jú ọkàn ni ó fi bá gbogbo àwọn tí wọ́n ti inú Ádámù àti Éfà jáde. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àwọn ẹ̀ṣẹ̀ tí a ń dá pàápàá gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ àìgbọràn, àbí ẹ̀ṣẹ̀ kí a jọ ara wa lójú, ẹ̀ṣẹ̀ mo tó tán, ẹ̀ṣẹ̀ wípé a rò pé a jẹ́ ẹni rere fún ara wa, ẹ̀ṣẹ̀ àìgbọràn, ẹ̀ṣẹ̀ agídí, àti ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà, àti ẹ̀ṣẹ̀ àgàbàgebè, pẹ̀lú àìgbàgbọ́, pẹ̀lú ìmọtípara. Àwọn nǹkan wọ̀nyí wọ́n mú ìfọ́jú bá wa. Yẹ ká wo orin Dáfídì orí 95. Orin Dáfídì orí 95, 1:1-5. Láti ẹsẹ̀ ìkẹrin, fàdákà àti wúrà lè rè wọn, èyí jẹ́ òrìṣà wọn. iṣẹ́ ọwọ́ ènìyàn. Wọ́n lé ẹnu, wọn kò lè sọ̀rọ̀. Wọ́n lé ojú, wọn kò lè ríran. Èyí ń sọ nípa òrìṣà wọn. Èyí ń sọ nípa èrè gbígbẹ́ wọn. Wípé wọ́n lé ẹnu, wọn kò lè sọ̀rọ̀. Wọ́n lé ojú ṣùgbọ́n wọn kò lè ríran. Ó ní wọ́n lé etí o, ṣùgbọ́n wọn kò lè gbọ́ràn ní ẹsẹ̀ ìkẹfà. Wọ́n ní imú, ṣùgbọ́n wọn kò gbóòórùn. Wọ́n lé ọwọ́, ṣùgbọ́n wọn kò lò ó. Wọ́n lé ẹsẹ̀, ṣùgbọ́n wọn kò rìn. Bẹ́ẹ̀ ni wọn kò sọ̀rọ̀ láti ọ̀fun wọn jáde wọ ẹsẹ̀ ìkẹjọ dáradára. Àwọn tí ń ṣe wọ́n, àwọn tí ń ṣe àwọn òrìṣà wọ̀nyí, àwọn tí ń gbẹ́ àwọn èrè wọ̀nyí, àti àwọn tí ń sìn wọ́n, àwọn tí ń ṣe wọ́n yóò dàbí wọn, wọ́n ó jẹ́ afọ́jú bíi tiwọn. Àwọn tí ó ń sin òrìṣà, wọ́n jẹ́ afọ́jú pẹ̀lú. Ó sọ pé bẹ́ẹ̀ ni olúkúlùkù ẹni tí ó gbẹ́kẹ̀lé wọn, bẹ́ẹ̀ ni olúkúlùkù àwọn tí ó gbẹ́kẹ̀lé òrìṣà. Àwọn tí ó gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ wọn, ìwọ náà wò ó dáradára. Ẹni tí ó gé igi nínú igbó, tí ó lo díẹ̀ lára igi yìí láti fi dáná, tí ó wá fi díẹ̀ lára igi yìí gbẹ́ ìbejì tí ó ń gbé káàkiri gẹ́gẹ́ bí Ọlọ́run, tí ó ń gbé káàkiri gẹ́gẹ́ bí òrìṣà àkúnlẹ̀bọ. Ó mọ̀ wípé afọ́jú nirú ẹni bẹ́ẹ̀. Ẹni tí ó ń tara rẹ̀ jẹ, tí ó lọ kúnlẹ̀ níwájú ìdí ìrókò, tí ó ń sọ wípé kí igi kí ó fún òun lọ́mọ. Ó mọ̀ wípé afọ́jú ni irú ẹni bẹ́ẹ̀. Ẹni tí ó gbé òkúta sílẹ̀, tí ó ta pòlé lórí, tó ń jó káàkiri, tí ó ń jó yíká òkúta yìí, tí ó rò wípé òkúta ni yóò ṣe òun lóore. Ó mọ̀ wípé afọ́jú ni irú ẹni bẹ́ẹ̀. Òun la fi ń sọ fún wa wípé wọ́n gbẹ́ èrè. Ó ṣeéṣe kí ó jẹ́ èrè fàdákà tàbí èrè wúrà, wípé wọ́n sì ń sìn wọ́n, wọ́n ń bọ wọ́n, wípé àwọn tó ń ṣe wọ́n yóò dàbí wọn. Wípé irú àwọn wọ̀nyí, ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà wọn, ó mú ìfọ́jú ọkàn bá wọn. Wo ìwé òwe orí ọgbọ̀n. Ìwé òwe orí ọgbọ̀n, ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ojú tí ó sín bàbá rẹ̀ jẹ, tí ó gan àti gbọ́ ti ìyá rẹ̀, kànàkánná ẹ̀bá odò ni yóò yọ ọ́ jáde, ọmọ idì a sì mú u jẹ. Àwọn ọmọ wa kò yé wọn wípé bí wọ́n bá ní bàbá tí ó mọ bíbélì, bí wọ́n bá ní ìyá tí ó mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bí wọ́n bá ní àwọn òbí tí ó jẹ́ wípé lójoojúmọ́ ni wọ́n máa ń gbé ìlànà àti ìpinnu ọ̀rọ̀ ẹbí wọn lé orí bíbélì. Ojoojúmọ́ nǹkan kí nǹkan tí wọ́n bá fẹ́ ṣe, ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àwọn ọmọ, wọ́n gbélé ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí, ó ṣeéṣe kí wọ́n máa sín bàbá wọn jẹ. Ó ṣeéṣe kí àwọn ọmọ wọ̀nyí, nítorí pé wọ́n ti lọ sí ilé ìwé, ó ṣeéṣe bóyá bàbá ọ̀mọ̀wé, ìyá ọ̀mọ̀wé ṣùgbọ́n ọmọ Ọlọ́run, ìyá ò kàwé ṣùgbọ́n ó ka bíbélì, ìyá ò mọ nípa ọ̀nà Amẹ́ríkà àbí ọ̀nà Japan, tàbí kò mọ ọ̀nà ìlú England, ṣùgbọ́n mọ ọ̀nà ìlú ọ̀run rere. Ìyá ò mọ ọba, kò mọ ìjòyè nínú ayé, ṣùgbọ́n ọmọ Jésù, ọba àwọn ọba. A sì ń fi ọ̀nà Ọlọ́run kọ́ àwọn ọmọ. Ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí, wọ́n máa sin bàbá wọn jẹ, wọ́n máa gan àti gbọ́ ti ìyá wọn. Ó sọ fún wa wípé ẹyẹ kànàkánná ẹ̀bá odò ni yóò yọ ojú wọn jáde. Èyí ni a fi ń sọ wọ́n di afọ́jú. Ó ní ọmọ idì ẹyẹ mìíràn nìyí ni èyí. Ó sọ wípé òní ó mú ojú wọn ni ó mú jẹ. Ohun tí ó ń sọ ni pé a sọ wọ́n di afọ́jú, ṣùgbọ́n kí o tó rò wípé àwọn ọmọdé nìkan ni a ń bá wí. Ìwọ pàápàá tí o jẹ́ àgbàlagbà, o ní àlùfáà, o ní olùkọ́ni gẹ́gẹ́ bí bàbá nínú Olúwa. Ẹni tí ó ń fi ọ̀nà ìyè anípẹ̀kan hàn ọ́, ẹni tí ó ń sọ bí a ṣe ní láti gbéyàwó, aṣọ tí a ní láti wọ̀, ìrìn tí a ní láti rìn, ọ̀rọ̀ tí a ní láti sọ, ìṣe tí onígbàgbọ́ ní láti ṣe. Ó ń sọ fún wa, a ń sọ fún wa àwọn ohun àmúyẹ tí a fi lè pèsè wa sílẹ̀ fún ọ̀run rere. Ṣùgbọ́n bí o bá ń sin bàbá rẹ nínú ìgbàgbọ́ tí ó ń sin jẹ, bí o bá ń dágun lá wípé ó dùn sọ lẹ́nu, mọ́ ṣe ń sọ nìyẹn, wọn ò mọ wàhálà tí mo ní, wọn ò mọ èyí tí mo ń dojú kọ. Bí o bá ń sin bàbá rẹ nínú Olúwa, bí o bá ń sin jẹ, tí ó ń gan ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń gbọ́, ó ní ó di afọ́jú. Nítorí wípé kànàkánná ẹ̀bá odò ni yóò yọ ojú rẹ̀ jáde. Èyí ni a fi ń sọ àwọn ẹlòmíràn, ni a fi ń sọ wọ́n di afọ́jú. Ó ṣeéṣe bóyá o lọ sínú ìmọ̀tipara ni, ó ṣeéṣe o lọ sínú ìbọ̀rìṣà, ó ṣeéṣe àgàbàgebè ni ó kún ayé rẹ, tàbí àìgbọràn tàbí àfojúdi. Ó ní irú ẹni bẹ́ẹ̀, ó di afọ́jú nípa ti ẹ̀mí. Ṣùgbọ́n kí ni báwo ni a ṣe lè ní ìwòsàn fún ọkàn òkùnkùn? Báwo ni a ṣe lè mú ìfọ́jú ọkàn yìí? Báwo ni a ṣe lè mú kúrò? Jesu Kristi ni ẹni tí ó tó láti ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. Òní gbanilà, òní mú ìfọ́jú ọkàn kúrò, òní lé òkùnkùn wa lọ, nítorí òun ni ìmọ́lẹ̀ ayé, òun ni ìmọ́lẹ̀ fún ọkàn òkùnkùn ẹnì kọ̀ọ̀kan wa. Jẹ́ kí a wo Kọ́rìntì kejì orí kẹta. Kọ́rìntì kejì orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìnlá. Ṣùgbọ́n ojú inú wọn fọ́, nítorí pé títí di òní olónìí ní kíka má jẹ̀mú láéláé. Ìbòjú náà wà láìka sókè, ìbòjú tí a ti mú kúrò nínú Kristi sórí, ìbòjú tí a ti mú kúrò nínú Kristi. Ṣùgbọ́n títí di òní olónìí nígbàkúùgbà tí a bá ń ka Mose, ìbòjú náà ń bẹ lé ọkàn wọn. Ṣùgbọ́n nígbà tí òun bá yí padà sí Olúwa, a ó mú ìbòjú náà kúrò. O ni a fi sọ wípé kí a tọ Ọlọ́run wá. O ni a fi sọ wípé kí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí a kọ̀ sílẹ̀. O ni a fi sọ wípé kí a ké pe Jésù Kristi, ẹni tí ó lè mú ìfọ́jú ọkàn kúrò. Ṣé o rí ohun tí a kọ́ lónìí nínú wíwá inú ìwé mímọ́? Ṣé o rí Bartimeo afọ́jú bí ó ti ń gbọ́ ìró ẹsẹ̀ ọ̀pọ̀ ènìyàn, bí ó ti ń rí wípé nǹkan kan ṣẹlẹ̀, ó ń bi wọ́n wípé kí ló dé? Tí ọ̀pọ̀ ènìyàn wà báyìí ló gbọ́ wípé Jésù Kristi ọmọ Dáfídì ló ń kọjá lọ. Bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní ké tantan wípé Jésù Kristi ọmọ Dáfídì ṣàánú fún mi, ni àwọn tí ó wà ní àyíká ẹ̀ ni wọ́n sọ wípé kí ó pa ẹnu mọ́. Ṣùgbọ́n bí wọ́n ti ń da lẹ́kun, bẹ́ẹ̀ ni ó tún kígbe jù bẹ́ẹ̀ lọ wípé Jésù Kristi ọmọ Dáfídì ṣàánú fún mi. A rí wípé bí Jésù ti ń sọ̀rọ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé ó ń lọ sí Jerusalem láti kú fún ẹ̀ṣẹ̀ wa, bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan tí ó ṣe pàtàkì láti lọ sí Calvary, òun ló ń bá lọ, ó dẹsẹ̀ dúró. Bí ó ti dẹsẹ̀ dúró, bẹ́ẹ̀ ni ó ní kí wọ́n pè wá. Bí wọ́n ti pè wá ni ó rí wípé kí ni o fẹ́ kí n ṣe fún ọ, ni ó sọ wípé òun fẹ́ ríran ni. Òun fẹ́ ríran ni, rántí wípé kò dákẹ́ o. Àwọn Yorùbá wọn a sọ fún wa pé bí a bá dákẹ́, tara ẹni a bá ni dákẹ́. Bí o bá dákẹ́ sínú ẹ̀ṣẹ̀, bí o bá dákẹ́ sínú àìṣòdodo, bí o bá dákẹ́ sínú àìṣòótọ́, bí o bá dákẹ́ sínú èké àti irọ́, bí o bá dákẹ́ sínú ìwà òkùnkùn, tara rẹ àbá ọ dákẹ́. Ṣùgbọ́n wọ́n ní bí ẹlẹ́ṣẹ̀ bá mọ ẹ̀ṣẹ̀ rẹ̀, kì í pẹ́ lórí ìkúnlẹ̀. Bí o bá ké tantan, bí o bá ké pe Ọlọ́run wípé Ọlọ́run dáríjì mi, Ọlọ́run ṣàánú fún mi, mo fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, Ọlọ́run ìfọ́jú ọkàn yìí mú kúrò. Ó ní nígbà tí o bá tọ Jésù Kristi wá, nígbà tí o bá yí padà sí Olúwa, ó ní yóò mú ìbòjú náà kúrò. Nítorí bẹ́ẹ̀ tọ́lọ́run wá lónìí, ó ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí ló tún dúró dè? Ó ti gbọ́ wípé Jésù Kristi nìkan, òun ni ó rú ẹbọ fún wa, àrókún àti àrúdà. Jésù Kristi nìkan, òun ni ó wá la ọ̀nà ìyè fún wa. Ó ní èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè, kò sí ẹni tí ó lè wá sọ́dọ̀ Bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Gba tí ó ti mọ̀ wípé Jésù Kristi ní ọ̀nà ìyè, ó ṣe dìde, ó ṣe sọ wípé èmi ó tọ Ọlọ́run lọ, ó ṣe sọ wípé èmi ó sọ fún Ọlọ́run wípé mo ti dẹ́ṣẹ̀ sí ọ àti sí àwọn aládùúgbò mi, mi ò yẹ lé ẹni tí àbá máa pè lé ọmọ rẹ. Ṣùgbọ́n dáríjì mi, fi àánú Jésù Kristi, fi gbà mí là, fi ẹ̀jẹ̀ Jésù Kristi kí o fi wẹ̀ mí. Kí la tún dúró fún? Sọ fún Ọlọ́run, dìde dúró lórí ẹsẹ̀ rẹ, tàbí kí o kúnlẹ̀ lórí ẹsẹ̀ rẹ, kí o sọ fún Ọlọ́run wípé ìfọ́jú ọkàn tí ó ń bá ọjà, ìfọ́jú ọkàn tí ó wà pẹ̀lú rẹ, ó ń fẹ́ kí Ọlọ́run kí ó mú ọ kúrò. Ó ń fẹ́ kí a gba ọkàn rẹ là, ó ń fẹ́ kí a ṣe ọníyè, ó ń fẹ́ kí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ. Ìbáṣe ìmùtípa ni, ìbáṣe àìgbàgbọ́ ni, ìbáṣe ìbọ̀rìṣà ni, ìbáṣe àìkọ́ran ni, ìbáṣe àgàbàgebè, ìbáṣe wípé o jẹ́ olórí gbogbo ẹni tí ń ṣe tinú rẹ̀, ìbáṣe wípé o jẹ́ aláṣẹ rége, o jẹ́ ẹni tí a ń bá wù ṣùgbọ́n tí ń wárùn kì. Sọ fún Ọlọ́run wípé kò fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wípé ìfọ́jú ọkàn tí ó bá ọjà, mo fẹ́ kí Ọlọ́run mú un kúrò. Kí Ọlọ́run ó ṣe tán nísinsìnyí láti dáríjì ọ, láti gbà ọ́ là, láti mú ìfọ́jú ọkàn kúrò, láti jẹ́ kí o lè bá Ọlọ́run dọ́rẹ̀ẹ́. Tí ó bá lè jẹ́ ẹni tí a ṣí lójú, tí yóò lè rí iyì àìní pẹ̀lú. Bí o bá gbàdúrà, ó dájú wípé Ọlọ́run yóò gbọ́. Thank you.
1: Orin ketale ni ogofa 123 Iwo ni mo gbe oju mi soke si iwo tin gbe inu orun kiyesi bi oju awon iransekunrin ti ma wo owo awon baba won ati bi oju iransebirin ti ma wo owo iya re be ni oju wa nwo Oluwa Olorun wa titi yo fi saanu fun wa Oluwa saanu fun wa saanu fun wa nitori ti a kun fun egan pupo pupo okan wa kun pupo pupo fun egan awon onirera ati fun egan awon agberaga
2: DCLM Radio. Your spiritual welfare is our concern.
1: Orin ikerinle ni ogofa 124. Iba ma se pe Oluwa ti o ti wa fun wa. Ki Israeli ki o ma wi ni sisin yi. Iba ma se pe Oluwa ti o ti wa fun wa. Nigba ti awon eniyan duro si wa. Nigba na ni won iba gbe wa mi laaye. Nigba ti ibinu won ru si wa. Nigba na ni omi won ni iba bo wa mole. Isan omi iba ti bori okan wa. Nigba na ni agberaga omi iba bori okan wa. Olubukun ni Oluwa ti ko fi wa fun won bi ohun ode fun ehin won okan wa yo bi eye jade kuro ninu okun apeye okun ja awa si yo iran lowo wa nbe ni oruko Oluwa ti o da orun ohun aye
3: eje ki agbadura baba wa ti nbe le orun adupe le kan si wo pe e mu awa sodo ara yin adupe wo pe nigba gbogbo ni e ma npe wajo lati je ki imo ati eti okan yin ki o di mimo fun wa ati lati se wa lore lati se wa lanfani adupe wi pe e ka wa ye e pa wa e yo wa kuro ninu aye e ko je ki a ma rin ninu okunkun ki a ma se ohun ti ko to sugbon ni osose ni e ma nko wajo po lati so inu yin di mimo fun wa adupe egba pe ati yin wa ni oruko Jesu ebe wa ni wipe anfani ti ani yi lati ma wa fun itoni sona fun eko fun asepe awon eniyan mimo an bebe wipe anfani yi kuni re wa koja e kuni fa seyin kuro lodo wa ni oruko Jesu bi ese ti n ba wa so e fun wa leti omo lati se ati lati rin gege bi ilanu ti en fi han wa ni igba gbogbo adupe wepe ti gbo e tun para yin han wa loni loruko Jesu Kristi Oluwa wa eko bibeli ti a o ni loni o je eko bibeli akanse ti o se pataki pupo bi o ba wo akori eko na ni iwe owo re o ri wipe mo fe ba o so lati inu oro olorun ki akunkun so wipe a fe fi inu olorun ara wa nipa ohun ti o se pataki ti o wa ni waju wa e ni a fi ko akole eko yi ni je ki aye gbo wo Isaiah ori keta ori kerin le logbon ese ikini Isaiah ori kerin le logbon ese ikini somoto si eyin orile ede lati gbo teti sile eyin eniyan je ki aye gbo ati ekun re aye ati ohun gbogbo ti o ti inu re jade bi o ba wo ohun ti Isaiah n so nihin o ko gbogbo ise iranse awon woli ni majemu lailai ati awon aposteli awon iranse olorun ninu majemu titun o ko papo bi a ba wo awon oro wonyi ni finifini ni woli Isaiah o kigbe o ni somoto si e je wipe aye jina si olorun aya aye kuro nipa si Olorun nitori pe won jina si Olorun won ko gbo ohun Olorun eyi ni afiran Isaiah lati so fun aye wipe e se ti won fi jina rere be e se ti won fi takete eyi ni ohun ipe ati ohun ebe ti alore ti o nke si won wipe somoto si eyin orile ede bi aban so nipa awon orile ede ti won wa ninu okunkun awon orile ede ti o je wipe iborisha ni isin won awon orile ede ti won ro pe won mo olorun sugbon ti won ko mo olorun awon orile ede ti won ro wipe boya nigbati won ko ni ojo awon rubo si orisha won won ro wipe orisha lo ran ojo si won awon orile ede ti won ro wipe nigbati oda ti o da gbogbo ile awon rubo si orisha won wipe nitori be irugbin be si nihu ti won ro wipe awon orisha won lo fun won ni awon nkan wonyi lati ni anito ati aniseku eyi ni Isaiah agbenuso fun Olorun Isaiah alore akede ijoba Olorun ni o fi so wipe eyin orile ede ti o takete ti o jina rere e somoto si o ni ki won ki o somoto si lati gbo o ye ki a mo wipe nigbati eniyan ba jina rere bi ati le nso ohun ti o se lanfani o se se ki o ma mo o se se ki oye ki o ma ye o wa nso wipe bi won ti somoto si o ni teti sile eyin eniyan bi a ba nso nipa orile ede a nso nipa awon eniyan ti o wa ninu re o wa nso wipe ki awon eniyan wonyi ki won ki o teti sile lati gbo ohun ti o se won lanfani o wa so wipe je ki aye gbo lekini o ni ki won ki o sumo to si ekeji o ni ki won ki o gbo iketa o ni ki won ki o teti lele o ni bi won se ti teti sile ti won gbo je ki awon wonyi ti o ti gbo o ti Olorun ni lati ba won so je ki won ki o lo si aye lati so fun aye wipe eyi ni aba tabi ete Olorun o ni je ki aye gbo eyi ni akori eko wa loni je ki aye gbo bo ti so wipe ninu majemu lailai eyi je ise iranse awon woli ohun ti won so ni wipe ki awon eniyan sumo to si bi o ba wo awon iranse Olorun ni ikokan ninu majemu lailai yala a nso nipa Mose ni ohun yi kan na la ori wipe o ko gbogbo ise iranse Mose o ko papo ohun ti o so ni wipe sumo to si eyin orile ede lati gbo teti sile eyin eniyan je ki aye ki o gbo bi abaro nipa ti Dafidi nipa ti Joshua nipa ti awon iranse Olorun ninu majemu lailai abi ki a ma so nipa ti Danieli ni Babiloni nipa Shedraki Meshaki ati Abednego nipa Jonah ti o lo si Nirefe akojopo ohun ti won so ni wipe eyin orile ede ti ko mo Olorun e sumo to si e gbo oro Olorun e teti sile ki e si je ki aye ki o gbo ki o si mo ohun ti Olorun fe eyi yi kan na ni o je ise iranse fun awon iranse Olorun ninu majemu titun se o ranti ohun ti Jesu Kristi ti o so fun awon omo ehin re ki o to lo nigba ti o n so wipe eyin o gba agbara nigba ti emi mimo ba ba le yin o si n so fun won ohun ti yo je ise won tabi ise iranse ise esin won o ni won o si je eleri ohun ni Jerusalemu ni Judea ni Samaria ati titi de opin aye je bi o ba wo oro yi ko jo ohun ti Isaiah n so wipe sumo to si eyin orile ede ki e si gbo e teti sile eyin eniyan je ki aye ki o gbo ti o ranti nigba ti emi Olorun ti o pe Barnaba ati Paul ti o so wipe oun ni ise lati ran won ise wo lo ran won o ran won si o ran won ni ise si awon orile ede ohun ti o si n so na ni wipe ki won ki o sumo to si awon ti o jina rere eyi ni a fi ri wipe Paul n so wipe awon wonyi n sin Olorun ajeji o ni sugbon olorun ti eyin sin laimo o ni oni mo muto yin wa o ni ki won ki o feti sile teti sile eyin eniyan je ki aye gbo je nigba ti jesu ti o farahan johanu ni erekusu patmo ki lo so fun o ni ise ti o ni lati ran si awon ijo ki se be nikan o ni eni ti o ba ni eti lati gbo je ki o gbo ki se be nikan bi o ti ranse si awon ijo wonyi be ni o wa nso awon isele awon ajalu ti o de ba aye leyin ti a ba ti gbe gba awon ayan fe soke ohun ti o nso na ni wo pe ki won ki o sun moto si eyin orile ede lati gbo teti sile eyin eniyan ki ese je ki aye ki o gbo ise iranse yi kan na ni olorun gbele olowo ise iranse yi kan na ni olorun gbele mi lowo bi awa paapa bi a ko ba yato si awon iranse olorun ninu majemu lailai awon iranse olorun ninu majemu titun bi o ba je pe ansin olorun kan na bi o ba je pe ajoko ti otito kan na bi o ba je wi pe an pese sile amura sile lati lo si orun rere kan na bi o ba je wi pe ere kan na ni a fe jogun lati odo olorun ise ti agbele won lowo eyi ni na la gbele wa lowo ise ti a si gbele wa lowo ni wi pe ki a pe awon ti o jina rere awon ti o dabi eni wi pe won ko mo olorun lati so fun won wi pe ki won ki o sun moto si lati pe awon aladugbo wa awon eni tin ba wa gbele awon alajo sisepo wa awon eniyan ti an ba pade ni bi gbogbo ki a so fun won wi pe ki won ki o sun moto si lati gbo ki won ki o feti sile ki won ki o si je ki gbogbo awon ti o wa ni arowoto awon ti o wa ni agbegbe ki won ki o si gbo pelu ijo je asoju fun Kristi loni ojuse ijo ni lati je ki aye ki o gbo ohun olorun opolopo ohun la n gbo loni awon elomiran ti won so nipa orisa awon miran ti won so nipa isu awon miran ti won so nipa ti owo awon miran ti won so nipa ti okowo awon miran ti won so nipa ti igbeyawo abi iloko awon elomiran ti won so nipa awon ohun ti aye yi sugbon awa nso nipa ti Kristi nitori pe eyi ni ise ti olorun gbele iwo ati emi lowo o ye ki a mo wi pe opolopo ni awon ti o wa ninu aye ti won je alailoye ibi Kristi bi o ti le je pe ogoro le ma yo se ajoyo ki won ki o ma se ase ki won ki o si ma ra awon orisirisi nkan ni akoko Keresimesi yi sugbon won ko mo idi ti a fi bi Jesu won je alailoye ise Kristi de aye won je alailoye oro ti Kristi so won je alailoye awon eko Kristi won si je alailoye igbala nla ti Kristi ti o mu wa si aye eyi ni o fi je wipe ni osu keji la odun ni igba gbogbo ni a ma nse ipago eredi igba ipago yi ni wipe lati je ki aye gbo lati je ki awon eniyan mo kini idi ti Jesu ti o fi wa si aye ni osu keji la odun ti a wa yi nibi ojo mejidinlogun si lati ojo kokanlelogun osu titi di ojo kerindinlogbon osu kejila odun yi a o ni ipago eredi yi ni wo pe ki awon eniyan ki o le mo gege bi a ti ka ninu iwe Isaiah wi pe abi Jesu olugbala fun wa je ki a wo eko yi ni ikuri meta ikini ete ipago na kini idi ti a fe fi se ipago yi a o wo lati inu oro olorun ikeji ipolongo ipago na nitori olorun fe ki iwo ki o ni ipa tabi ni ipin ninu ipolongo ipago na eyi ni lati so fun awon eniyan lati je ki won ki o mo igbala ti olorun mu wa fun ara aye iketa ki kopa ni kikun nibi ipago na ohun ti a so daradara o mo ni kikopa ni kikun nibi ipago na awon elomiran ti won ko mo ohun ti olorun pese fun won bi ipago ba de o seese ki won kopa ninu re die won le lo ni ojo kini won le lo ni ojo keji tabi won le lo ni ojo meji ninu ojo merin ojo marun tabi ojo mefa ṣùgbọ́n a ń sọ nípa kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Jẹ́ kí a wò ó láti ìkíní. Ète ìpàgọ́ náà, kí ni ìdí tí ìpàgọ́ yìí tí ó fi wáyé? Ṣé èyí jẹ́ àdámọ̀ inú ìjọ Deeper Life? Ṣé èyí jẹ́ ohun tí a kàn máa ń ṣe láti fi òfin de ara wa, láti má rìn lọ sókè sódò ní àsìkò Kérésìmesì? Ṣé a kàn gbé èyí lé wa lórí láti má ba jẹ́ kí a ṣe bí a ti fẹ́ àti bí ó ti wùn wá ní àkókò Kérésìmesì? Rárá, kìí ṣe bẹ́ẹ̀. Nínú ìjọ wa níhìn-ín, a máa ń wo ọ̀rọ̀ Ọlọ́run ní fínífíní. A kìí fẹ́ ré ọ̀rọ̀ Ọlọ́run kọjá. A máa ń fẹ́ mọ kí ni inú Ọlọ́run. A máa ń fẹ́ mọ kí ni àṣẹ Ọlọ́run fún wa. Gbà tí a sì wo inú Bíbélì, jẹ́ kí a jọ wò ó papọ̀. Èyí ni ó yé wa nínú ohun tí a mọ̀ wípé Ọlọ́run gbélé wa lọ́wọ́ láti ṣe àti láti ní ìpín nínú rẹ̀. Nínú Matthew 4:15 àti 16, ilẹ̀ Sabuloni àti ilẹ̀ Neftalimu, lí ọ̀nà òkun, lí òkè Jọ́dánì, Galili, àwọn kèfèrí. Àwọn ènìyàn tí ó jókòó lé òkùnkùn rí ìmọ́lẹ̀ ńlá, àti àwọn tí ó jókòó ní ibi ikú àti lábẹ́ òjìji rẹ̀ ni ìmọ́lẹ̀ là fún. Níhìn-ín ni a ti kà á nípa Jésù Kristì, ìmọ́lẹ̀ ayé, ẹni tí ó wá láti tan ìmọ́lẹ̀ fún àwọn kèfèrí. Ṣùgbọ́n àwọn kèfèrí tí a ń sọ nípa rẹ̀, wọn kò mọ nípa Kristì. A rí àpẹẹrẹ yìí ní gẹ́rẹ́ tí a bí Jésù Kristì, ní àwọn tí a pè ní amòye. Àwọn tí a pè ní amòye wọ̀nyí, wọn kì í ṣe ènìyàn Ọlọ́run. Wọn kì í ṣe àwọn tí ó ti ń sin Ọlọ́run ní tòótọ́. Wọn kì í ṣe àwọn tí ó ti mọ̀ nípa Kristì, nípa Mẹ̀sáyà tí ń bọ̀. Ṣùgbọ́n wọ́n jẹ́ àwọn tí wọ́n ní ògbé ọkàn. Lákọ̀ọ́kọ́, wọ́n ní ìpòrúru ọkàn. Wọ́n ń sin ohun tí wọn kò mọ̀ àti ẹni tí wọn kò mọ̀. Ó sì ti jẹ́ àdúrà wọn, àyè ò sí fún mi láti máa sọ fún ọ. Àwọn ẹlòmíràn tí yóò jẹ́ wípé kí wọ́n tó mọ Ọlọ́run, kí wọ́n tó mọ Kristì, ni wọ́n ti ń gbàdúrà wípé Ọlọ́run fọ̀nà hàn mí. Mo lè sọ fún ọ, àwọn ẹlòmíràn tí wọ́n ń gbàdúrà lórí awọ, tó jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ń gbàdúrà lórí awọ, níbi tí wọ́n jókòó sí, wọ́n máa ń sọ fún Ọlọ́run wípé Ọlọ́run, bí èyí tí mo ń tẹ̀lé yìí bí kì í bá ṣọ̀nà, fọ̀nà hàn mí, fìmọ́lẹ̀ hàn mí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lè mọ̀ pẹ̀lú àwọn amòye wọ̀nyí tí wọ́n wá láti ìlà oòrùn sí Jerusalem. Bí wọ́n ti wá, bẹ́ẹ̀ ni wọ́n ń bèrè wípé níbo ni a ti bí ọba àwọn Júù? Èyí jẹ́ àpẹẹrẹ wípé àwọn kèfèrí, àwọn tí kò lọ́lọ́run, ìmọ́lẹ̀ ńlá ó tàn fún wọn. Ṣùgbọ́n wọn kò mọ ibi tí wọ́n ti lè jẹ àǹfààní ìmọ́lẹ̀ ńlá yìí. Èyí ni wọ́n fi wá bèrè ní Jerusalem. Ọ̀pọ̀lọpọ̀ ló wà láròọ́wọ́tò wa ní àyíká wa tí ó jẹ́ wípé wọn kò mọ ọ̀nà àti rí olùgbàlà. Wọn kò mọ ọ̀nà àti rí ìmọ́lẹ̀ ńlá tí ó tàn fún wa. Wọ́n wà lábẹ́ òjìji ikú. Wọ́n wà nínú òkùnkùn. Ṣùgbọ́n wọ́n gbàdúrà. Ọkàn wọn pọ̀ hàhà, ó pòǹgbẹ, ó sì ń sọ wípé báwo ni àwọn ti lè rí Kristì, olùfúnni ní ìyè, ẹni tí ń fúnni ní àlàáfíà, ẹni tí ń fúnni ní ìgbàlà, ẹni tí ń sọ ayé ẹni di ọ̀tún, ẹni tí ń ṣe rere ní ìgbésí ayé ẹni, ẹni tí mú orí burúkú tí mú kúrò ní ìgbésí ayé wa, báwo ni wọ́n ṣe lè mọ Jésù? Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá Jésù, tí ó ń fẹ́ Jésù, tí ó ń fẹ́ láti rí Jésù, tí wọn kò mọ Jésù. Èyí ni Ọlọ́run fi ń tọ́ wa wípé bí a bá ṣe ìpàgọ́ yìí, a ó lè sọ nípa Jésù Kristì. Àwọn ènìyàn yóò lè kóra wọn jọ. Èyí tí àwọn ayé ní àkókò tí a wà yìí, tí wọ́n fi ń kóra wọn jọ sí ìdí ọtí mímu, sí ìdí àgbèrè ṣíṣe, sí ìdí àti máa ba nǹkan jẹ́, wípé àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a jẹ́ ọmọ àlàáfíà, awa ti a je omo imole wipe a o ko ara wa jo imole Jesu yo.

Marko orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní lí ọjọ́ wọn ni nígbà tí ìjọ ènìyàn pọ̀ gidigidi tí wọn kò sì lí oúnjẹ. Jésù pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ rẹ̀, ó sì wí fún wọn pé àánú ìjọ ènìyàn ń ṣe mí, nítorí tí ó di ìjọ mẹ́ta nísinsìnyí tí wọ́n wà lọ́dọ̀ mi, wọn kò sì lí ohun tí wọn ó jẹ. Èyí tí mo fi ń ka ibi tí a kà yìí ni wípé kí ó lè yé wa wípé àwa kọ́ ni ẹni àkọ́kọ́ láti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jọ ní ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ mẹ́rin. Kí ó jẹ́ wípé láti àárọ̀ ṣúlẹ̀ kò sí ẹni tí yóò lọ síbi okòwò, kò sí ẹni tí yóò lọ sílé, kò sí ẹni tí yóò lọ sùn nílé ara rẹ̀. Tí ó jẹ́ wípé a ó jọ wà lójú kan náà láti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti máa gbàdúrà, láti máa sin Ọlọ́run, àti láti pèsè ara wa sílẹ̀ fún ìjọba ọ̀run tí ń bọ̀. Níhìn-ín ni a rí wípé ọ̀pọ̀ ènìyàn wọ́n pọ̀ jọjọ, tí wọ́n gbárajọ, tí wọ́n sì ń kọ́ ẹ̀kọ́ nípa Jésù, ẹ̀kọ́ lọ́dọ̀ Jésù. Jẹ́ kí a kọ́kọ́ bi ara wa léèrè, báwo ni àwọn ènìyàn wọ̀nyí, báwo ni wọ́n ṣe kóra wọn jọ? Kí ló fà wọ́n jọ sójú kan? Òǹfàwo ló fà wọ́n jáde láti inú ilé wọn, láti ibi iṣẹ́ wọn, láti oko wọn, láti ẹbí wọn, tí ó fà wọ́n jọ papọ̀. Àwọn oríṣiríṣi ènìyàn púpọ̀, ọmọdé wà níbẹ̀, àgbà wà níbẹ̀, ọkùnrin wà níbẹ̀, obìnrin wà níbẹ̀. Kí ni òǹfà tí ó fà wọ́n láti wá sí ojú kan? Jẹ́ kí a wo orí keje ẹsẹ̀ tí ó kẹ́yìn. Orí keje Marko yìí ẹsẹ̀ tí ó kẹ́yìn. Ẹnu sì yà wọ́n gidigidi rékọjá. Wọ́n wí pé ó ṣe ohun gbogbo dáradára. Ó mú adití gbọ́ran. Ó sì mú odi fọ́hùn. Ohun tí ó ṣẹlẹ̀ ni wípé àwọn kan mọ̀ nípa Jésù. Àwọn tí ó mọ̀ nípa Jésù wọ̀nyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ròyìn rẹ̀ kalẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára. Wọ́n ti wo àwọn tí àwọn Farisi ń ṣe, kò sí ohun tó dára nínú ẹ̀. Wọ́n wo èyí tí àwọn Sadusi ń ṣe, kò sí ohun tó dára nínú rẹ̀. Wọ́n wo ohun tí Herodu ń ṣe àti ohun tí Pilato ń ṣe, kò sí ohun kan tó dára nínú ẹ̀. Wọ́n wo ohun tí àwọn tí wọ́n jẹ gàba lórí wọn láti Róòmù, wọ́n wo èyí tí wọ́n ń ṣe, kò sí ohun tí ó dára. Wọ́n wo èyí tí àwọn ìdílé wọn, èyí tí wọ́n ń ṣe, àti ìsìn tí wọ́n ń sìn, wọ́n rí wípé kò sí ohun tó dára. Wọ́n rí ìjákulẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́, láti ọ̀dọ̀ àwọn ojúlùmọ̀, láti ọ̀dọ̀ àwọn alábàágbé. Wọ́n rí wípé kò sí ohun tí ó dára. Ṣùgbọ́n nígbà tí Jésù dé, wọ́n rí wípé ohun gbogbo tí ó ṣe láti ìgbà tí wọ́n ti mọ Jésù, ó jẹ́ ohun tí ó dára. Ǹjẹ́ ìwọ náà ò lè gbẹnu sọ? Ǹjẹ́ ìwọ náà ò lè jẹ́rìí wípé láti ìgbà tó ti mọ Jésù wípé kò ṣe ibi ní ìgbà kan rí? Ó gba ọkàn rẹ là, ó fún ọ lálàáfíà. Ìwọ tó rò oorun sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìwọ tí ilé tí ọ̀nà ń nà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó di ẹni tó ní ìsinmi, ó di ẹni tó ní ìfọkànbalẹ̀. Ìwọ tí ó ní ẹ̀jẹ̀ ríru tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìwọ tí ó jẹ́ pé nígbà gbogbo ni èṣù àti àwọn ẹmẹ̀wà rẹ̀ wọ́n máa ń gbé ẹ̀mí rẹ̀ gbóná. Ìwọ tí ó jẹ́ wípé ilé ńlé ọ̀nà nà àti sùn nílé, ó di ẹtì, àti wà ní ìgboro, ó di ọ̀ràn. Kò síbi tí ó wà tí ó ní ìsinmi. Ṣùgbọ́n gẹ́rẹ́ tí ọmọ Jésù, gẹ́rẹ́ tí Jésù dé sí ìgbésí ayé rẹ̀, ó rí wípé gbogbo ìdí tí ó dì ọ́, ó bẹ̀rẹ̀ sí ní tú. Ó rí pé gbogbo ẹ̀wọ̀n tí a fi dì ọ́, ó bẹ̀rẹ̀ sí ní já. Ó rí pé gbogbo tí ó ti kó ẹlẹ́mìí sókè, ó lọ sílẹ̀. Ó rí wípé ó ṣe ohun gbogbo dáradára. Àìsàn ńkọ́, ó jẹ́ kí ó lọ. Inú ìbàjẹ́ inú ńkọ́, ó jẹ́ kí ó lọ. Ìbànújẹ́ ẹ̀kún àsunrìn nígbà gbogbo, ó jẹ́ kí ó dẹ́kun ní ìgbésí ayé rẹ̀. Ó yẹ kí ìwọ náà kí ó lè sọ wípé ó ṣe ohun gbogbo dáradára. Bí wọ́n sì ti ń rí àwọn ẹlòmíràn tí wọ́n sì ń sun ẹ̀kún àsunrìn, wọ́n rí àwọn ẹlòmíràn tí wọn kò mọ ọ̀nà àbáyọ, wọ́n rí àwọn ẹlòmíràn tí wọn kò ní àlàáfíà, ni wọ́n sọ pé mo bá Jésù pàdé o, mo ti rí Jésù, ó ṣe ohun gbogbo dáradára. Ṣe o rántí òṣì tó wà ní ìgbésí ayé mi? Ṣe o rántí àjàkálẹ̀ àrùn tó wà nínú ẹbí wa? Ṣe o rántí àwọn ohun tí ó wà èpè tí wọ́n ti ṣẹ́ fún mi láti ayé àtijọ́? Bí mo ṣe bá Jésù Kristì pàdé, ó ká gbogbo rẹ̀ kúrò pátápátá. Ṣe o rántí bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìgbésẹ̀ kúrò lọ́rùn.

0: mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀, èmi ni wọ́n ń pè ní ayáwó másán tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n gbà tí mo ti bá Jésù Kristì pàdé, gbogbo nǹkan ló ti yí padà ní ìgbésí ayé mi. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kéde rẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára. Bí wọ́n ti ń sọ nǹkan wọ̀nyí ni àwọn èèyàn bèrè wípé báwo ni mo lè ṣe rí i, báwo ni irú nǹkan wọ̀nyí, báwo ló ṣe lè jẹ́ tèmi pẹ̀lú. Èyí ni ó fa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jọ, bí ìwọ pàápàá bí o bá jẹ́ agbẹnusọ, bí ìwọ pàápàá bí o bá jẹ́ alóore, ẹni tí ó lè ṣe ìpolongo, tí ó lè sọ fún àwọn ẹlòmíràn wípé láti ìgbà tí mo ti bá Jésù Kristì pàdé, ó ṣe ohun gbogbo dáradára. Ó ṣeé ṣe kí o máa wípé wọ́n ti mọ̀ nípa Jésù. Ṣé o rò wípé wọ́n mọ̀ nípa Jésù? Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tí ó jẹ́ wípé ní àsìkò Kérésìmesì, ìdí ọtí ni wọ́n máa jókòó sí. O mọ̀ wípé àwọn tí wọ́n rò wípé wọ́n ń ṣe àjọ̀dún, wọ́n ń yọ ayọ̀ Kérésìmesì, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn eegun ni wọ́n máa gbé. Ìgbà mìíràn bí mo bá ní àǹfààní láti jáde ní Èkó láti lọ sí ibì kan ní àkókò Kérésìmesì, nítorí bí a bá ń ṣe ìpàgọ́ báyìí, ìgbà mìíràn ní ọdún tí ó kọjá sẹ́yìn ni máa ń lọ láti ibì kan dé ibì kan. Ní àkókò yìí, ohun tí mo máa ń bá pàdé lójú ọ̀nà kò ṣeé fẹnu sọ. Ohun tí mo ń sọ ni wípé ìgbà mìíràn irú àwọn ènìyàn tí a rò pé ó mọ̀ nípa ìbí Jésù, tí wọ́n ń ṣe àjọ̀dún Jésù, ó jẹ́ mọ̀ wípé nípa gbígbé eégún ẹkù, nípa bẹ́ẹ̀ ni wọ́n fi ń rò wípé wọ́n ń ṣe àjọ̀dún Jésù. Ṣé àwọn tí a rò pé ó mọ̀ Jésù nìyẹn? Ní ọ̀pọ̀ ìgbà mìíràn bí mo bá ń lọ láàrin Èkó níhìn-ín, ní àsìkò Kérésìmesì, màá rí wípé wọ́n á ti pa títì rẹ pátápátá. Màá rí wípé àwọn ọ̀mùtí, àwọn oníjó, wọ́n á bẹ̀rẹ̀ sí ní yọ ayọ̀, wọ́n á ní wọ́n ti bí Jésù. Ṣé ìbí Jésù, ṣé ó sọ ni di ọ̀mùtí ni? Ìwọ rò wípé wọ́n mọ̀ nípa Jésù, wípé wọ́n ti bí Jésù, ṣùgbọ́n wọn kò mọ̀ nípa bí a ó ti di àtúnbí, wọn kò mọ̀ nípa ìgbàlà Jésù, wọn kò mọ̀ nípa ìmọ́lẹ̀ tí Jésù Kristì wá láti tàn sí ìgbésí ayé wa. Èyí ni a fi jẹ́ ajígbèsè láti sọ fún àwọn aládùúgbò wa, láti sọ fún àwọn tí ó wà nítòsí wa wípé a bí Jésù fún wa, kí a ba lè ní ìgbàlà. Ó ní ó fi jẹ́ wípé a fi àkókò yìí sílẹ̀ láti ọjọ́ 21 oṣù bó mọ̀wé kọ sọ fún aládùúgbò rẹ wípé rán mi létí o, a kì í bámọ̀ tí bá gbàgbé, nítorí ọjọ́ yìí gan ni ìpàgọ́ ńláńlá ní ti deeper life ni ó ń ṣẹlẹ̀. Nítorí bẹ́ẹ̀ mo ní láti wà níbẹ̀. Bí ẹnikẹ́ni bá wá láti pè ọ́ síbì kan, bí ẹnikẹ́ni bá láti sọ pé ó yẹ ká lọ síbí, ó yẹ ká lọ sọ́hún, sọ fún ọmọ rẹ wípé rán mi létí o, àwọn ọjọ́ yìí ó jẹ́ ọjọ́ ìpàgọ́. Rán mi létí wípé mi ò gbọdọ̀ ní àdéhùn pẹ̀lú ẹnikẹ́ni láti ọjọ́ yìí sí ọjọ́ yìí kí n lè wà ní ìpàgọ́, nítorí níbẹ̀ mo ń sọ fún ọ, Ọlọ́run wa yóò dábìrà. Mi ò gbọ́ kí o ṣe àmì o. Mo ní níbẹ̀ Ọlọ́run wa yóò dábìrà. Nítorí bẹ́ẹ̀ má ṣe jẹ́ kí ohunkóhun kí ó di ọ lọ́wọ́. Rí wípé àwọn ọjọ́ yìí, ọjọ́ 21 títí dé ọjọ́ 26 oṣù kejìlá ọdún yìí, wípé o wà pẹ̀lú wa. Ní àkókò ìpàgọ́ náà yóò wà láti ẹkùn kan sí ẹkùn mìíràn. Èyí ni pé nínú ẹkùn rẹ, àwọn elédè Gẹ̀ẹ́sì, àwọn elédè Yorùbá, àwọn elédè Ibo àti àwọn elédè mìíràn tí ó wà nínú ẹkùn rẹ, gbogbo wa a ó wà ní ibì kan náà, a ó lè ní ìmọ́lẹ̀ tí Jésù Kristì tí ó mú wá. Wo ẹsẹ̀ ìkẹsàn-án lórí Máàkù, nínú Máàkù orí kẹjọ, Máàkù orí kẹjọ ẹsẹ̀ ìkẹsàn-án, àwọn tí ó jẹ tó ìwọ̀n 1,000 ènìyàn, ó sì rán wọn lọ. Àwọn tí ó jẹ, èyí ni pé àwọn tí ó jẹ oúnjẹ tí a pèsè ní àkókò ìpàgọ́ tiwọn wọ̀nyí, wọ́n jẹ́ bí 1,000 ènìyàn. Bí a bá ń sọ nípa 1,000, ó ṣeéṣe kí ó má yé ẹlòmíràn, jẹ́ kí n ṣe àpèjúwe. Ó dàbí kí a sọ wípé 100-130, tàbí kí a sọ wípé 200-20, tàbí 400-10. Mo rò wípé ó yẹ kí ó yé wa bí mo ṣe ṣe àlàyé ni. Wọ́n jẹ́ 1,000 ènìyàn, 100-130. Kí a wò ó dáradára wípé àwọn tí Jésù ní gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tó wà lọ́dọ̀ rẹ̀, àwọn apostoli 12, a lè fi àwọn ọmọ ẹ̀yìn bi adorin ti aran lo ni meji meji ni ni igbese aye Jesu atun le fi won kun won ko ti to 100 awon miran ti won wa gbenu so wi pe o se mi lore o mu mi larada o gba mi la o ton imole si igbese aye mi o yi mi pada patapata awon wonyi ni won ko awon eyan wonyi to je wi pe won wa pe awon eyan won ijo won pe won jo ti ti won fi to irinwo lona lona mewa ti mo so fun wa egbaji eniyan nitori be awa na papa o ye ki a so fun awon elomiran o ye ki a fi to won leti o ye ki a je ki o ye won wi pe ni akoko ipago yi a fe kura wa jo lati je ki imole Jesu Christi ki o tan ni okan wa ni igbese aye wa je ki a wo Romu ori kedogun an so nipa idi ti a fi se ipago yi ete ipago na Romu ori kedogun lati ese ogun titi de ese ikokanlelogun mo duro lati ma wasu irere na ki se nibi ti agbe ti da oruko Jesu Christi ri ki emi ki o ma se mo amole lori ipile elomiran sugbon gege bi ati ko pe awon eni ti a ku ti soro re fun won o ri ati awon ti ko ti gbo oye yo ye won awon ti a ko ti so re fun tele tele won ri awon ti ko ti imo Jesu o ye ki a pe won si bi ipago yi awon ti ko ti ri imole ninu Christi awon ti ko ti imo nipa oro ijoba Olorun awon ti ko ti ni igbala Olorun awon ti ko ti ni iyipada okan nipa iwasu ihirere o ye ki a pe won ki won ki o le wa nitori be o je ojuse wa o je aigbodo ma se fun wa lati wa ni ibi ipago yi fun ara wa ati lati pe awon elomiran wa mo ti je ki o ye onisinsin wo pe bi o ti le je pe opolopo ni a le ma ro we pe won mo nipa ibi Jesu sugbon iye eni pe kun ko ti je ti won opolopo ogoro eniyan ni o dabi eni wi pe a le ro pe won mo we pe Christi wa lati odo Olorun opolopo osimo won o ti di atun bi awon miran pelu bi o ti le je wi pe won mo wi pe Christi wa ninu ara sugbon a ko ti so won di eda titun nitori be an kura wa jo papo si bi ipago yi lati je ki o ye gbogbo awa ti a wa nibe wi pe a bi Jesu Christi lati fun wa ni igbala je ki a wo Luke ori keji Luke ori keji lati ese ikejo awon oluso agutan be ni ilu na won so agbo agutan won li oru ni papa ti won gbe sase kiyesi angeli oluwa na yo si won ogo oluwa siran yi won ka eru si ba won gidigidi angeli na si we fun won pe ma beru sa wo mo mu ihirere ayo nla fun yin wa ti yo se ti eniyan gbogbo nitori abi olugbala fun yin loni ni ilu Dafidi ti se ti Christi oluwa je ki a wo awon esoro Olorun ti a ka yi ni igba ti a bi Jesu Christi o je ohun ti o se pataki to be ti awon angeli ti won fi ite orun sile ti awon angeli ti won fi isin ati bibo Olorun ogago ti won fi sile Olorun ti won wa sinu aye ti won so fun awon wonyi bawo ni won se le mo nitori won ko si ni Jerusalem laarin igboro won ko si ni Bethlehem laarin ilu won ko si ni bi ti won ti le mo ni kia kia sugbon bi o ti le je wi pe won ko si ni bi ti won ti le mo awon angeli ni o wa so fun won je oro wi pe ohun ti o se pataki to be ti awon angeli ti won lati fi orun sile lati wa so fun awon eniyan wonyi oro wi pe bi iwo ba ni anfani o ye ki iwo na ki o gbenu so ki o so fun awon elomiran ti ko ni anfani ati mo wi pe a bi olugbala fun wa ni ilu Dafidi eni ti se Christi oluwa bi o ba je ise ti o se pataki to be ti angeli le se bawo ni iwo ti o so pe o je omo Olorun bawo ni iwo ti o je ara ijo Christi bawo ni o se menu dake to ka o gbera ti o ni so fun awon eniyan ni arowoto re wi pe ati bi Kristi fun wa ere idi ti a se fi bi Kristi ni wi pe o wa lati se wa lore o wa lati tan mole si okunkun wa o wa lati gba okan wa la o wa lati pa wa si odo Olorun o wa lati mura wa sile fun ijoba Olorun o nigba ti awon angeli won yi so fun won won so fun won ni ona to jagara ona to ye ni ti awon won yi ti won si mura sile we pe won o lo wese kedogun o si se nigba ti awon angeli na pada kuro lodo won lo si orun awon okunrin oluso agutan na ba ara won so pe eje ki a lo tara si Bethlehem ki a le ri ohun ti o se ohun ti o se ti Oluwa fi han fun wa won si wa logan won si ri Maria ati Joseph ati omo won na o dubule ninu ibujeran nigba ti a bi Jesu Christi olugbalara aye ni angeli ni won se ifilo ni won se ipolongo ni won so fun awon eniyan won yi wi pe ati bi Christi fun wa ki awa ti ati sunkun asun dekun tele tele awa ti ati ni ibanuje ati ori buburu tele tele awa ti o je wi pe ese de agbewo bi ewo ti o si je gaba lori wa awa ti o je pe ansi esu awa ni abe isin ro esu wi pe ki atujuka wi pe ati bi olugbala ati bi oludande ati bi eni ti o da wa sile Kristi olurapada ati olugbala wa logan ti awon eniyan wonyi gbo ni won ni eje ki a lo tara mo gbagbo wi pe eyi ni o ye ki iwo papa ki o se awon oluso agutan wonyi won ki ba mo bi ki ba se pe awon angeli wonyi wa so fun won awon aladugbo re bawo ni won o se mo ere idi ti a fi bi Jesu bawo ni won se mo nipa igbala Jesu Kristi afi bi o ba so fun won ni ona ti o ye ni so fun won ni ona ti o mu ni lokan so fun won ni ona ti yo je onfa fun won lati re wa si ipago yi ti won fi so wi pe eje ki a lo tara eje ki a pa ise ti eje ki a lo tara eje ki a pa awon ojuse miran eje ki a pa won ti eje ki a lo tara eje ki a pa awon nkan miran bi ka ma rinrin ajo bi ka ma lo lati oju lede ile bi ka ma mo emu kaakiri bi ka ma je ounje kaakiri eje ki a lo tara si ibi ti a o ti mo ohun ti Oluwa n fi han wa je ki a wo ese ketadinlogun nigba ti won si ti ri won si so ohun ti a ti wi fun won nipa ti omo yi awon papa gege bi won ti gbo be na ni awon na di alore agbenuso fun Olorun wi pe ati bi Jesu Christi ohun ti awon papa ti ri ogo itanshan imole ti won ti ri ati oro ti won ti gbo eyi ni awon pelu tun fi han awon ti won ba pade o ye ki awa papa ki a se be ki a mo wi pe gba ti a ti mo nipa Christi ti a ti mo wi pe ipago yi wa fun wa bi o ba je omuleyin Christi ni tooto ki ni o miran ti o se pataki fun o ni akoko Kérésìmesì yi ju lati so ati lati gbo ju be lo nipa Jesu Christi eyi ni o mu mi lo si akori keji ipolongo ipago na ipolongo ipago na se o mo wi pe ni ayika wa ni awon eniyan ma n polongo ohun ti o je pataki fun won bi o ba lo legbe titi o ri awon ti o je wipe boya ose ifoso ni o se pataki fun won nitori ibi ti won ti n sise ni nitori be won ma ko si ara patako to po awon miran o se se ki o je siga ni o se pataki fun won o ri eni ti aya ti o gbe ilu lowo ti o n so nipa ki won ma jaye ori won nipa mimu siga o ri awon elomiran nipa o le o se se ki o je ni pi ifowopamo si ni won o ya gadagba si ara patako ti won ma so wipe ki won ki o wa fi ifowopamo si bikan o si se se nigba ti enikan ti ilu wa ti o ro pe o se pataki o se se igba miran o le ri nigba ti Mandela ti o fe wa si orile ede wa nihin o ri ni gbogbo opopo ona nibi kibi ti o ba n lo pataki lati ibi oko ofurufu de Eko o ri ti a o to aworan Mandela ti a o si to aworan olori orile ede wa olori orile ede wa ti a o so pe o n bo bi awon ti o wa ninu aye bi won ba n pariwo Mandela bi awon ti o wa ninu aye bi won ba n pariwo awon eniyan ti awon ro pe o je pataki ninu awujo bawo ni iwo ti o je onigbagbo iwo ti o mo ise ti Jesu Christi wa se iwo ti o mo iru ohun ti a so nipa Jesu Christi olugbala wa bawo ni a se le kawo gbera ki a ma le so nipa Jesu Christi eni ti o wa lati ko ese wa lo o ye ki a so o ye ki a je okan ninu awon omo Olorun ti o se ipolongo ohun ti o n bo wa se ipolongo ohun ti Jesu Christi ti o wa lati se fun wa ti ipagbo na yo fi kun fun awon ero mo gberi yin je wipe gege bi e ti feran Olorun gege bi e ti feran Jesu Christi wipe e o se ohun ti oro Olorun ti o la sile fun wa yi je ki a wo lati Johanu orikeje Johanu orikeje ese ikerin nitori pe ko si enikeni ti se ohun kohun ni ikoko ti ohun ti kara re si pe ki a mo ohun ni gbangba o ti a so ni ni pe bi a ba se ipagbo ti nbo yi bi a ba se ni ikoko ni idakonko ti a ko je ki iyawo ki o mo pe ipagbo wa a ko je ki oko mo pe ipagbo wa a ko je ki awon alabagbe wa mo pe ipagbo wa a ko je ki awon aladugbo mo pe ipagbo wa a ko je ki awon ti nraja lodo wa awon ti an raja lodo re a ko je ki won ki o mo pe ipagbo wa a ko je ki awon ti won wa ni ibi oko ero awon ti won wa ni ibi ebote a ko je ki won ki o mo pe ipagbo wa a ko je ki awon ti an ba pade ninu oko ero ninu moto a ko je ki won ki o mo pe ipagbo wa oni ko si enikeni ti se ohun kohun ni ikoko ti ohun ti kara re si nfe ki a mo ohun ni gbangba bi a ba fe ki awon eyan mo nipa Jesu o ye ki a se ipagbo yi ni ikoko o ye ki a so ki a je ki awon eniyan ki o mo o ye ki a so nipa iwe pelebe ti a fun awon eniyan nipe nipa iwe feregede ti a ma nle mo ogiri ati nipa iwe owo bi letter ti a le ko si awon eniyan ati nipa iwe ipe gege bi kaadi ti a fi le pe awon eniyan we pe igba ipagode imole de igbalade iwosan de anfani batam batam lati oke wa wipe o de o ye ki a so fun awon eniyan ki a ma se je ki ipagbo yi ati bi ti a tin se ipagbo na ki a ma se je ki o je ohun ikoko oni bi iwo ba nse nkan wonyi bi ara re han fun ara aye eyi ni Isaiah so fun je ki a tun wa Isaiah lekan si Isaiah ori kerin le logbon ese ikini somoto si ẹ̀yin orílẹ̀ èdè láti gbọ́ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn jẹ́ kí ayé gbọ́ jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀ jẹ́ kí ayé àti àwọn ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde jẹ́ kí wọn kí ó gbọ́ èyí ni iṣẹ́ tí a gbélé wa lọ́wọ́ nípa ìpàgọ́ yìí ìpàgọ́ kìí ṣe nípa ènìyàn ìpàgọ́ kìí ṣe nípa àlùfáà ìpàgọ́ kìí ṣe nípa ti ara wa ó jẹ́ nípa nǹkan ti Ọlọ́run ó jẹ́ nípa Jesu Christi ó jẹ́ àti fi Jesu Christi hàn fún ará ayé bí mo bá lè sọ ẹ̀rí díẹ̀ fún ọ ní ìpàgọ́ wa ni a ti rí ọgọ́rọ̀ ènìyàn tí wọ́n ti mọ̀ nípa Jesu Christi tí a ti gba ọkàn wọn là ju bí láti bí ọdún 15 sẹ́yìn ni a ti bẹ̀rẹ̀ ìpàgọ́ yìí tí a ti máa ń ṣe lọ́dọọdún láti ìgbà náà ó yẹ kí o mọ̀ wípé ní ìbẹ̀rẹ̀ a ṣe ìpàgọ́ ní Èkó gbà tó yá a lọ sí Enugun gbà tó tún yá a lọ sí Onitsha ní ìgbà mìíràn a ti lọ sí Ìlọrin ní ìgbà mìíràn a ti lọ sí Kaduna ní ìgbà mìíràn a ti lọ sí Òwèrè bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà jìn nígbà náà tí ó jẹ́ wípé àwọn ènìyàn máa wọ ọkọ̀ láti ìhín lọ sí Onitsha láti ìhín lọ sí Òwèrè láti ìhín lọ sí Ìlọrin síbẹ̀ a rí ọgọ́rọ̀ àwọn ènìyàn tí wọ́n tẹ̀lé wa lọ bí o bá jẹ́ ẹni tí ó ti pẹ́ nínú ìjọ Deeper Life ó rí bóyá ẹ̀wọ̀ náà pàápàá o ti jẹ́ ẹni tí ó jẹ́ alájọpín pẹ̀lú wa nínú ìpàgọ́ tí a ti máa ń ṣe ṣùgbọ́n wò ó èyí tí a fẹ́ ní nísinsìnyí kìí ṣe wípé a ní ó yá múra kí a lọ sí Ìlọrin múra kí a lọ sí Òwèrè èyí tí a fẹ́ ní nísinsìnyí ó wà létí ọ̀dọ̀ rẹ báwo ni ó ṣe jẹ́ wípé ìpàgọ́ yóò súnmọ́ bẹ́ẹ̀ ìpàgọ́ yóò wà létí ilé rẹ bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ ò ní ní ìtara láti lè bá wa péjọ mo gbàgbọ́ wípé ó jẹ́ ọ̀kan nínú wa mo gbàgbọ́ wípé àǹfààní ati ore ofe ti olorun fe fun ni akoko ipago yi wi pe ki o fu oru wi pe o ni padanu re je ki a wo orin dafidi orin dafidi ori ikeji dini adorin efa ejo orin dafidi ori ikeji dini adorin ese ikewa ati ese ikokanla ijo eniyan re li o tedo sinu re iwo olorun ninu ore re li o ti pese fun awon talaka ese ikokanla oluwa ti soro opolopo li ogun awon eni ti nfi ayo rohin re bi o ba wo awon ese meji wonyi papo o ri wipe olorun pese fun awon talaka o mo wipe ngba ti aran jesu kristi wa si aye o je ipese fun awon talaka o je ore ofe fun awon ti ko lolorun o je ore ofe fun awon alaimo kan o je ore ofe fun awon ti o wa ninu okunkun awon ti o wa labe ojiji iku o je ipese olorun ipese igbala fun awon alai lolorun fun awon talaka e ba nso nipa talaka awon ti ko ni ohunkohun lati fi se irapada emi won awon la pe ni talaka gbogbo eniyan ni waju olorun ni aje talaka ati asan sugbon jesu kristi ni o wa lati wa so wa di oloro nipa ti emi bi a ba nso nipa talaka owo naira ko se nkankan ni waju olorun bi eniyan ba lowo ti o lolorun bi eniyan ba lowo ti o lalaafia bi eniyan ba lowo ti o ni iye ni pekun bi eniyan ba lowo sugbon ti ko ni agbara lati bori ese ni waju olorun ko ni nkankan o je talaka sugbon aso fun wa wepe olorun ninu ore re o pese fun awon talaka o fun ani jesu kristi oni oro oni gbagbo ninu ese ikokanla wa so wipe oluwa ti soro oro wo ni oluwa nso oro ti oluwa nso ni wipe wo ipese ti mo fun gbogbo aye wo igbala ti mo fun gbogbo aye wo ipese ti mo fun awon ti ko lolorun awon talaka awon ti ko je nkankan ni waju oluwa o ni oluwa ti soro opolopo se li ogun awon eni ti nfi ayo rohin re mo gbadura we pe o je okan ninu won lati asale yi ni o ye ki o ma so fun awon aladugbo re ko ye ki o duro de ola lati asale yi ni o ye ki o ma so fun awon aladugbo re we pe ani ipago wipe olorun yo se won lori je ki awo ki kopa ni kikun nibi ipago na ki kopa ni kikun nipa ipago na ni akoko kerisimesi yi o se pataki fun wa lati wa ni ibi ti olorun fe ki a wa nitori ogun logo ni o ma nlo si orun airotele ni akoko kerisimesi nitori opolopo ijamba moto ati iku aitojo ni o ma nwa o ti o ma nfa ni wipe awon eniyan irinkunrindo o ma npoju fun won ni akoko kerisimesi ati je ati mu imoti para o ma npo fun opolopo ni akoko kerisimesi sugbon bi a ba je ologbon o ti o ye ki a se ni pe ki a se bi awon ologbon awon amoye ti o wa lati ila orun wipe a npe lati ri jesu eni ti a bi gege bi oba eni ti a bi gege bi olugbala lati ko ese ara aye lo nitori be o ye ki a nipa ninu ohun ti olorun fe se ni akoko yi mo so tele we pe mo gbagbo ohun ti mo si so o duro lori ohun ti mo mo lati odo olorun wi pe mo gbagbo wi pe olorun yo dabira ni igbese aye wa ni akoko ipago yi nipa be o ye ki eyi je ipinu re wo joshua ori kerin le logun joshua ori kerin le logun ese ike dogun bi o ba se se boboro le oju yin lati sin oluwa eyan eni ti eyin o ma sin le oni bi orisa won ni ni ti awon baba yin ti o wa ni hakeji odo ti sin tabi awon orisa awon amori ni ile eni ti eyin gbe sugbon bi o se ti emi ati ile emi ni oluwa li a o ma sin eyi ni ipinu joshua wepe owo ma sin oluwa pelu ile ohun o ye ki eyi je ipinu re na wepe ipago ti o nbo yi o sin oluwa o sin oluwa wepe bi o se ti iwo ni ati ile re wepe oluwa ni wo ma sin bi o si je bi o si ti se anfani fun wa lati wa si odo Oluwa ki abali niye ni akoko ipago yi se ipinu ki o si je ki ipinu na ki o le to be ti enikeni ki o fi le yi olokan pada wi pe o nipin ni kikun ni ipago ti o nbo yi ranti wi pe lati ojo kokan le logun titi di ojo kerin dilogbon osu kejila odun ti a wa ni ti a wa yi ni ipago yi yo waye ni ibi ti o wa ni ekun re ibukun alailegbe ni o nduro de o ma se padanu ohun ti oluwa npese fun o je ki a di duro lori ese wa ki a so fun olorun we pe a o ni je aladanu a o ni padanu ohun ti olorun pese fun wa ni akoko ipago ti nbo yi dide duro lori ese re akoko ti ito lati lo sile odidi lati gbadura didi lati mo ipinu didi lati kopa ninu ipago na ati ohun gbogbo ti a ma se lati mura sile fun ipago na nipa wipe ise wa lati se nipa wipe ani lati wa oje nibi idana fun awon ti o wa nibi ipago nipa wipe ani lati jo wa akoko wa ohun ni wa ise owo wa ohun gbogbo ti a ni lati je ki ipago na ti so nipa Jesu Kristi ki o je ohun ti a o se ti ko ni ni eja kole kankan ki a so fun olorun ki olorun ki o le ran wa lowo so fun olorun wi pe o nipa o nipin ninu ipago na omo re yo wa nibe aya re yo wa nibe oko re yo wa nibe ore re yo wa nibe awon ti o ba ogbele won wa nibe awon ti ejo nsise won wa nibe awon aladugo re o so fun won so fun olorun wi pe o kopa ninu ipolongo ati ninu ipago na funra re je ki a gbadura je ki a gbadura ki a mu ipinu ti enikeni ki o le yi pada
1: DCLM Radio. Your spiritual welfare is our concern.
2: Ori nkarun din ni adoje 125. Awon ti o gbekele Oluwa yo dabi oke si oni. Ti a ko le si ni idi bi ko se pe o duro lai lai. Bi oke lati Jerusalem ka, be ni Oluwa yi awon eniyan re ka lati isisin lo ati titi lai lai. Nitori ti opo awon eniyan buburu ki yo ba le ipin awon olododo, ki awon olododo ki o ma ba fi owo won le ese. Oluwa se rere fun awon eni rere. Ati fun awon ti aya won duro sinsin bi o se tiru awon ti won ya si ipo ona wiwo won Oluwa yo je ki won lo pelu awon oniseese sugbon alaafia yo wa lori Israeli.
3: Je ki a gbadura. Baba wa laanu ati olore ofe adupe lowo re fun Jesu Kristi omo re ti o fi fun wa lati ku fun ese wa ati lati ku ese wa lo adupe fun anfani lati gbo oro re ati lati gbo eko ti hirere ti o ma yi aye pada ti o si ma fo kan funfun ju snow lo adupo wipe o npese ibi iye aye raye fun wa a si n bebe wipe ohunkohun ti o ma je ki eniyan ko eko ihirere le jina si wa ni oruko Jesu. Be a se wa loni a n bebe wi pe oro re ti a o gbin gege bi irugbin sinu okan wa yo dagba yo so eso ni oruko Jesu.
4: Amen.
3: Pese wa sile fun ijoba re.
4: Amen.
3: Je ki gbogbo anfani ti o wa ninu irere ti o si ro mo eje Jesu Kristi ki o je ti wa ni oruko Jesu.
4: Amen.
3: Gbogbo ire kiri okan ba wa ba won we.
4: Amen.
3: Ki o je ki a le gbekele oro re. Ki a si duro sinsin lodo re. Ni igbeyin ki ijoba run ki o le je ti wa.
4: Amen.
3: Ni oruko Jesu Kristi Oluwa wa.
4: Amen.
3: Mo ka Efihan ori karun ese ikesan won sin korin tuntun kan we pe iwo le o ye lati gba ewe na ati lati se didi re nitori ti atepa o iwo si ti fi eje re se irapada eniyan si olorun lati inu eya gbogbo ati ede gbogbo ati inu eniyan gbogbo ati orile ede gbogbo wa ifihan ori keje ese ikesan si ipari lehin na mori sikiyesi opolopo eniyan ti enikeni ko leka lati inu orile ede gbogbo ati eya ati eniyan ati lati inu ede gbogbo wa won duro ni waju ite ati ni wojo odo agutan na awo won le aso funfun imo ope si nbe le owo won won si nkigbe le ohun rara wi pe igbala ni ti olorun wa ti o joko lori ite ati ti odo agutan gbogbo awon angeli si duro ite na ka ati yi awon agba ati awon eda alaye merin na ka won wole won si doju bole ni waju ite na won si sin olorun wi pe ami ebukun ati ogo ati ogbon ati ope ati agbara ati ipa fun olorun wa lai ati lai lai ami okan ninu awon agba na si dahun obi mi pe tale awon woyi ti awo le aso funfun ni nibo ni won si ti wa mo si wi fun pe oluwa mi iwo le o le mo o si wi fun mi pe awon woyi le o jade lati inu iponju nla won si fo aso won won si so won di funfun ninu eje odo agutan na nitori na ni won se nbe ni waju ite olorun ti won sin sin li osan ati li oru ni waju tempili re eni ti o joko lori ite na si yo si sijibo won ebi ki o pa won mo be ni o gbe ki o gbe won mo be li o orun ki yi o pa won tabi oruko oru nitori odo agutan ti nbe le arin ite na ni yo ma se oluso agutan won ti yo si ma se amona won si ibi orisun omi iye olorun yo si nu omi je gbogbo nu kuro le oju won ni ori karun ese ikesan ati ori keje ese ikesan ni ati ri ipese ti o ni imuse lori awon orile ede gbogbo awon eya gbogbo ati ede gbogbo on to je ki nka itoka si ninu awon oro won yi ni we pe ede gbogbo ti a ko si awon ese won yi ni opolopo igba gbogbo anfani ti o wa ninu ihirere bi igbala kuro ninu ese bi atunse ti a gbo iwasu ni ori re lana bi isodi mimo abi sise okan ni funfun tabi agbara emi mimo ti o je anfani gbogbo awon ti a sodi mimo nipa ewenu mo eje ti o wa ninu Jesu Christi ati awon eko nipa iwosan nipa agbara Olorun ati ipadabo Jesu gbogbo anfani wonyi ti man fi ara han fun awon ti o gbo ede gesi o wa dabi eni wipe awon oniwasu tabi ajere okan tabi awon ti won ti ba ihirere pade lona kan tabi ni ona miran ohun ti o ye won ti won si mo gbangba ni wipe bi o ba mo ede gesi o ni anfani lati je ere lori awon eko ihirere wonyi sugbon bi o ba je pe ede yoruba ni o mo ti o gbo ede gesi dara dara o dabi eni wipe bi o ti e fe ni igbala ko se eni ti o le se alaye re fun o ni kikun ni ede ti o gbo sugbon nigba ti a wo oro Olorun ari wipe awon ti won o wa ni iwaju ite ijoba Olorun ti won o si ma yo ninu olanla ogo ti odo agutan ti apa ti o si wa laaye won wa lati ede gbogbo ati orile ede gbogbo eyi je ki o je ki a ronu wipe o dara lati je ki iru idanileko bayi ki o wa ni eyi ti a o le ye oro Olorun wo o si wa je igbese fun awa ti a ti mo ihirere sugbon ti o dabi eni wipe yala ni iwaasu wa tabi ni ori kiko tabi ni ijeri tabi ni ijere okan lati oju ile de oju ile o je igbese fun wa lati le mo anfani ti o wa fun ede gbogbo ke si je ke anfani ki o di mimo fun awon elegbe wa awon omo ati awon baba ati iya wa ti o je pe ede yoruba nikan ni won gbo ni Rome ori kini ni apostoli Paulu lo ti n je ki o di mimo fun wa pe bi o se ti ohun ni ohun ka ara ohun si ajigbese lati je ki oro ihinrere igbala to je wipe ko se ma ni ni fun gbogbo eniyan lati je ki o di mimo fun awon ti o gbo ede ati awon alaigbede ori kini Rome ese kerinla mo di ajigbese awon heleni ati awon alaigbede awon ologbon ati awon alaigbon to be bi o ti wa ni ipa mi mo mura tan lati waasu ihirere fun eyin ara Rome pelu nitori emi ko ti ju ihirere Kristi nitori agbara Olorun ni si igbala fun olukuluku eni ti o gbagbo fun ju saaju ati fun heleni pelu awon oro meta ti mo fe ki o di mo ni wipe ikini mo di ajigbese mo fe ki gbogbo wa ki o so be e so be lekan si ikeji lati waasu ihinrere e so be iketa ni ese kerindinlogun nitori emi ko ti ju ihinrere bi a ba pa mẹtẹta pọ o so wipe mo di ajigbese lati wasu ehin rere nitori emi ko tiju ehin rere o je igbese fun gbogbo wa lati je ki o di mimo fun awon ti won gbo ede yoruba ti won ko si moju be lo lati wasu ehin rere fun wa fun won nitori wepe ibiki bi ti onigbagbo ba wa eni ti a ti tun bi ki tiju ehin rere Jesu Christi nitori be gbogbo ohun ti o n gbo ni ipari ose yi o je igbese si wa lorun lati so fun olukuluku eniyan ti a ma ba pade yala nibi owo wa nibi ise wa nibi oja wa ninu ile wa tabi nibi kibi lati je ki o di mimo fun o wipe ohun kan wa ti o tayo esin ohun kan wa ti a n pe ni ehin rere Christi ti o ma n pese okan ti o setan ti o si mura sile ti o ma n pese won lati le wa pelu Olorun titi lai okan ninu awon ipele igbagbo ipele ehin rere ni a fe mu enu kan ni owuro yi ese ti a fi bere ni itoka si ni orin Dafidi ori ikerin le ni ogun ese iketa ati ikerin o sese ki opolopo ninu wa tabi elomiran ti yo gbo wipe idanileko wa nihin lati je ki a mo ona ehin rere ona igbagbo toto lati jalanka to tabi lati sogo wipe awa na mo ehin rere koda igbagbo o se ajoji si wa nitori pe lati kekere ni a tin sin ni a si tin ka bibeli bi Jesu papa bo ba de yo gba eri wa je wipe omo Olorun ni wa ti o si je pe iru isogo be o duro lori aimo kan ati aimo kini oro Olorun wi oni o je ki a fe ye oro Olorun wo nipa ipile ehin rere ti o se pataki ti o je pe bi o ba sare ninu esin lai mo ohun ti a n so nipa owo mimo ati aya funfun iru ere be tabi iru esin be aje lasan eyi ti ko ni ni ere nitori pe ipile miran le enikan ko le fi lele ju eyi ti oro Olorun ti fi lele awa ti aje agba ti a si mo bi a ti n ko ile a mo wipe bi ile kiko bi ko ba ni ipile iru ile be ojo ati iji ni yo wo opolopo ni won si ma nko ile igbagbo won lai ni ipile won ma nsin won ma nka bibeli won ma gbadura sugbon ile ti won ko ko ni ipile ni ori oro Olorun ninu orin Dafidi ori ikerin le ni ogun ese keta ni Dafidi oba ni o ti n bere lowo Olorun wipe tani yogun ori oke oluwa lo tabi tani yo duro ni ibi mimo re Olorun ko si fidi Dafidi leti o je ki o mo daju daju we pe idahun si ibere ti o se pataki bayi ni we pe eni ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan ti ko se bora etan o wa so fun ani ese ikarun wi pe ohun ni yo ri ibokun gba lowo oluwa ati ododo lowo olorun igbala re ese keta tani ese ikerin eniti ese ikarun ohun bi o ba bere pelu okan ti o nfe mo kini idahun si ibere ti o se pataki to yi we pe tani yo ti egun ori oke oluwa lo tabi ti tani yo le duro ni bi mimo re ni ede ti o le ye o dara dara o so wi pe tani yo le gbe ibi ago olorun gba ti a ba nso nipa oke mimo olorun eyi o so nipa oke ti o wa ni aye nitori gbogbo oke ti o wa ni aye ni o je aimo sugbon nigba ti a nso nipa oke mimo olorun eyi nso nipa ibugbe olorun oga ogo iyi kana ni Jesu Christi menuba nigba ti o so ninu Johanu ese ori ikerinla lati ese ikeji we pe ninu ile baba mi opolopo ibugbe ni o wa iba ma se be emi iba ti so fun yi nitori emi nlo ipese aye sile fun yin eyin so nipa oke mimo olorun ni se awon aposteli ori keje mo fe ran leti wi pe nigba ti a nso Stefanu lokuta a so fun ani ise awon aposteli ori keje yi wi pe sugbon ese ikarun din ni ogota sugbon ohun kun fun emi mimo o tejumo orun ko so wi pe o tejumo ile o nwo oke o nwo ibi mimo olorun o nwo oke oga ogo o tejumo orun o si ri ogo olorun ati Jesu nduro le owo otun olorun o si wi pe wo mo ri orun si sile ati omo eniyan nduro le owo otun olorun ese ogota o si kunle o kigbe le ohun rara pe oluwa maka ese yi si won le orun nigbati o si wi eyi o sun ni ese kokan din ni ogota ni o ti wi pe won so Stefanu le okuta o si nke pe oluwa wi pe Jesu oluwa gba emi mi oke ti Dafidi nso nipa re gege bi oba o nso nipa ibi mimo olorun o nso nipa orun rere nibi ti enikeni ti o ti wa si aye ti won fe lo nigbati won ba pajude ninu aye o si wa nbere we pe tani yo gun ori oke oluwa lo tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀. Ọlọ́run wá ń dá a lóhùn wípé ẹni tí ó lí ọwọ́ mímọ́. Ẹni tí ó lí ọwọ́ mímọ́. Ẹlẹ́sìn púpọ̀ ló wà tí ọwọ́ wọn kò mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ni wọ́n ń ké pe orúkọ Olúwa, tí wọ́n sì ń wípé àwọn pàápàá jẹ́ onígbàgbọ́, nítorí pé wọ́n ti sàmì, nítorí pé wọ́n ń jẹ oúnjẹ alẹ́ Olúwa, tàbí nítorí pé àwọn náà máa ń ka Bíbélì, nítorí pé ní ọjọ́ ìsinmi ní òwúrọ̀ wọ́n á dìde, wọ́n á sì lọ sí ilé ìsìn, tàbí nítorí pé wọ́n máa ń fún alágbe lówó. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń sọ wípé àwọn wo ló tiẹ̀ máa lọ sí ọ̀run rere, wọ́n ní wọ́n tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, nítorí pé láti ìgbà tí a ti bí wọn, wọ́n sàmì, wọ́n máa ń san owó àpò àlùfáà tàbí ìdámẹ́wàá. Bí ó bá sì jẹ́ àwọn tí ó mọ ọ̀nà nípa àdúrà, wọ́n máa sọ wípé wọ́n máa ń gbàdúrà pàápàá, aṣọ àdúrà wọn ó funfun kò sì lè rí. Bó sì jẹ́ ọ̀nà ti àbẹ́là àti túràrí, wọn ò kẹ̀rẹ̀. Bó sì jẹ́ pé àti mọ sáàmù orin Dáfídì tí a máa kà bí oṣó ń lé ni, bí àjẹ́ ń lé ni, tàbí bí a bá ń pa owó sí ajáde àpò, gbogbo ọ̀nà tí ó yẹ kí wọ́n rìn nípa à ń ya omi sí mímọ́, nípa à ń gbà àwẹ̀, kò ṣe ẹ̀yìn wọn, wọ́n mọ̀ ọ́ dáradára. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń sọ wípé ta ló máa lọ sọ́run rere, wọ́n máa ń ṣògo wípé níbi tí wọ́n ṣe ìgbàgbọ́ dé, bí ẹnikẹ́ni bá dé ọ̀run rere, àwọn láti wà ńbẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé àwọn tí ó lọ sí ọ̀run rere ni àwọn tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ìyàtọ̀ wà láàrin wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ tàbí àyà funfun. Bí a bá sọ pé ọwọ́ mímọ́ tàbí àyà funfun, ó túmọ̀ sí wípé bí o bá sáré lé ọwọ́ mímọ́, tó o bá, tó o ní. O tún lè jìjẹ kadì fún àyà funfun, bóyá tí o bá ní ọ̀kan nínú méjì, ó yege, a ó sì lè gbà ọ́ sí inú ọ̀run rere. Ṣùgbọ́n sọ wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ ni àkọ́kọ́, àti lẹ́ẹ̀kejì pẹ̀lú rẹ̀ àyà funfun. Kò parí síbẹ̀, ó sọ wípé àwọn wọ̀nyí pẹ̀lú, wọn kò gbé ọkàn wọn sókè sí asán, kò sì fi mọ níbẹ̀ nìkan. Ó sọ wípé àwọn tí kò sì búra ẹ̀tàn. Ó wá ń jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé bí a bá ń sáré láti ní ìbùkún, bí a bá ń gbàdúrà láti ní ìbùkún, bí a bá ń béèrè lọ́wọ́ Ọlọ́run láti ní ìbùkún, ó sọ wípé kí a má ṣe tan ara wa jẹ. Àwọn wọ̀nyí tí a ṣe àpèjúwe wọn ní ẹsẹ̀ ìkẹrin, àwọn nìkan ṣoṣo ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ṣùgbọ́n kí ni a ń pè ní ọwọ́ mímọ́? Ṣé kí a gbé omi síta bí Pilatu, gbà tí a fẹ́ ṣe ìpànìyàn? Ṣùgbọ́n kí a máa tan ara wa jẹ, kí a gbé omi síta, kí a sọ wípé ẹ̀yin ènìyàn, mo ń fọ ọwọ́ mi kí n ba lè ní ọwọ́ mímọ́, tàbí kí a fi ọṣẹ tàbí ohunkóhun tí a fẹ́ fi fọ ọwọ́ wa, kí a fi fọ ọwọ́ wa. Ṣé òun ni Ọlọ́run pè ní ọwọ́ mímọ́? Rárá o. ṣe kí a gbé omi síta, kí a fọ ẹnu, kí a fọ ẹsẹ̀, kí a fọ ojú, kí a fọ ọwọ́. Ṣé èyí ni Ọlọ́run ṣe bí àpèjúwe tí ó ń sọ wípé bí a bá fẹ́ dé ọ̀run.

bí a bá rántí Naamani, bí a ṣe wẹ ẹ̀tẹ́ rẹ̀ nù, kí àwa náà pàápàá kí a lọ sí etí odò bí ṣe ti Jọ́dánì tàbí ti òkun ní agbègbè wa, kí a jẹ́ kí àwọn wòólì kí wọ́n wẹ̀ fún wa kí a ba lè ní ọwọ́ mímọ́ rárá. Kí sì ni à ń pè ní àyà funfun? Gbogbo nǹkan wọ̀nyí ni Bíbélì ti ṣe àkàwé àti àpèjúwe ní yékéyéké, tí ó fìdí pé bí àwọn ènìyàn náà tilẹ̀ jẹ́ òpè, wọn kì í ṣe ọ̀nà náà bí wọ́n bá ń fẹ́ láti mọ òtítọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wí fún wa. Ní orin Dáfídì orí 15 ní ẹsẹ̀ ìkíní ni a tún ti béèrè ìbéèrè tí ó fara jọ èyí tí a ti béèrè ní orí 14. Kí sì ni ìbéèrè tí ó ń kan onísàmù ní ọkàn, tí ó fi jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ ọba olówó tí ó sì jẹ́ gbajúmọ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó ń fẹ́ láti rí ìdáhùn sí ìbéèrè tí ó ń béèrè? Ìbéèrè náà ni ó tún sọ fún wa ní orí 15 ti Sáàmù, ẹsẹ̀ ìkíní: Olúwa, ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ? Ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ? Ìdáhùn ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ṣùgbọ́n kí ni àlàyé àti ìtumọ̀ ọwọ́ mímọ́ àti àyà funfun? Àlàyé ni wípé ẹsẹ̀ ìkejì: ẹni tí ó rìn déédéé, tí ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀. Èyí ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ojú kí a fi omi fọ ọwọ́, ojú kí a wẹ̀ ní etí odò, ojú kí a wọ aṣọ tí ó funfun, ojú kí a lọ sí ilé ìsìn, ó sì ju wípé kí a gbàdúrà. Ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ òtítọ́ ni ó wà lọ́kàn wa láti bá Jésù jọba, láti wà pẹ̀lú Ọlọ́run nígbà tí ayé yóò wá sí òpin, tàbí nígbà tí àwa pàápàá bí ayé ò tilẹ̀ tí wá sí òpin, tí a ó fi ayé sílẹ̀. Bí ó bá jẹ́ wípé ó kàn wá ní ọkàn láti bá Ọlọ́run gbé, ọwọ́ mímọ́ àti àyà funfun, ó ń túmọ̀ sí wípé ẹni tí ó rìn déédéé, ẹni tí ó ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀, ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn, tí kò sì ṣe ibi sí ẹni kejì rẹ̀, tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹni kejì rẹ̀, lé ojú ẹni tí ènìyàn kénìyàn di gígàn. Ṣùgbọ́n a máa bu ọlá fún àwọn tí ó bẹ̀rù Olúwa, ẹni tí ó búra sí ibi ara rẹ̀, tí kò sì yí padà, ẹni tí kò fi owó rẹ̀ gba èlé, tí kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀, ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láé láé. Ṣùgbọ́n kí n tó máa ṣe àlàyé lọ nípa ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti ẹni tí ó ní àyà funfun, mo fẹ́ kí o wo àwọn

0: ẹsẹ̀ kan nínú Bíbélì nípa àwọn tí Bíbélì sọ pàtó wípé wọn kò ní ọwọ́ mímọ́, wọn kò ní àyà funfun. Kí ó má bàá di wípé ẹnikẹ́ni ń tan ara rẹ̀ jẹ wípé òun ní nígbà tí kò ní. Ìwé òwe orí kẹfà ẹsẹ̀ 16 títí dé 21. Ìwé òwe orí kẹfà ẹsẹ̀ 16 títí dé 21. Èyí ń jẹ́ kí ó di mímọ̀ fún wa àwọn tí Bíbélì sọ wípé kò ní ọwọ́ mímọ́, kò ní àyà funfun. Mo ń gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé kò ní tàn ọ́ jẹ. Bí o bá wà nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ ẹlẹ̀sìn láì jẹ́ onígbàgbọ́ ti Bíbélì, tàbí o wà nínú ẹgbẹ́ àwọn tí ó máa ń tan ara wọn jẹ, tí ọwọ́ wọn kò mọ́, tí àyà wọn kò funfun, ṣùgbọ́n tí wọ́n ń bo nǹkan wọ̀nyí mọ́lẹ̀, bí o bá fẹ́ ṣe rere, tí o sì fẹ́ ní ìbùkún Ọlọ́run, tí o ń fẹ́ kí àwọn ìlérí Ọlọ́run kí ó di ṣíṣe sí ọ lára fún rere, bí Ọlọ́run bá fi hàn ọ́ wípé o kò ní ọwọ́ mímọ́ àti àyà funfun, bí o bá ké pe Olúwa, yóò gbọ́ àdúrà rẹ. Bí ọwọ́ rẹ tí kò mọ́, bí o bá lè fọ ọwọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù, tí o sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, ó dájú wípé bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ, àánú Ọlọ́run yóò farahàn fún ọ. Yóò sì pèsè rẹ sílẹ̀ fún ọ̀run rere nígbà tí ó ń pèsè ọ̀run rere sílẹ̀ fún ọ pẹ̀lú. Ẹsẹ̀ 16, ohun mẹ́fà lé Olúwa kórira ní tòótọ́, 7 lé ó ṣe ìríra fún ọkàn rẹ̀, 7 ìgbéraga, 8 èké, àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, àyà tí ń kùmọ̀ búburú, ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ẹ̀kà, ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde, àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin. Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé ó ṣe ìríra lé ojú òun. Ó sì ṣe àlàyé lẹ́sẹlẹ́sẹ nípa àwọn nǹkan wọ̀nyí tí ó jẹ́ kí ọwọ́ kí ó jẹ́ àìmọ́ àti kí ọkàn kí ó di ìdibàjẹ́. Ó ń sọ wípé ojú ìgbéraga. Èyí kò sọ nípa ojú rẹ nìkan ṣoṣo, ó ń sọ nípa ìwà ìgbéraga, ìrìn ìgbéraga. Èyí jẹ́ ọwọ́ àìmọ́. Bí o bá fẹ́ mọ àwọn ìwà tí ó máa ń túmọ̀ sí ìgbéraga, o lè wo Isaiah orí 3 láti ẹsẹ̀ 16. Pẹ̀lú, Olúwa wípé, nítorí àwọn ọmọbìnrin Sioni gbéraga, tí wọ́n sì ń rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kùfẹ́, àwọn nǹkan wọ̀nyí ni ó ń túmọ̀ sí wípé a ní ọwọ́ àìmọ́. A ò sì múra sílẹ̀ láti bá Ọlọ́run rìn àti láti jẹ́ ẹni pípé àti mímọ́ níwájú Olúwa. si n se itumo igberaga fun wa wipe won rin pelu orun giga ati oju ife kufe oju agbere ti won si ti won rin ti won si yan bi won tin lo ti won si je ki ese won ro woro nitori na Oluwa yo fi epa lu atari awon omobirin Sioni. Oluwa yo si fi ihoho won han. Li ojo na Oluwa yo mu ogo saworo won kuro ati awon oso won ati iweri won bi osupa. Ese ikokan leni ogun oruka ati osho imu ese ogun akete ati osho ese ati oja ori ati ago olorun didun ati oruka eti ese kejilelogun iparo aso wiwo ati aso ileke ati iborun ati apo ni ese ikerin le ni ogun ni o so wipe yo si se pe orun boboro yo wa dipo orun didun akisa ni yo si dipo amure ori pipa ranti pe o nsoro nipa awon obinrin o si nso nipa ori pipa ni yo si dipo irun didi daradara sisan aso ofo dipo igbaya ijona yo si dipo ewa eyi nso iwa igberaga ranti pe a nse alaye lori nini owo ti ko mo iwe owe ori kefa ese keta dilogun oju igberaga ete eke eke ni anpe ni ero ete eke ni anpe ni ejeri si ohun ti oju e oto eke ni a npe ni ki a ma fi owo si iwe pe nkan kan se oju wa nigba ti a ko mo ohun ko nipase re ati owo ti nta eje alaise sile ipaniyan omo ti o wa ni inu ti a ko ti bi o je alaise ko se orile ede ko se baba ko se iya ti o ru si inu ko si se awon egbon ti o saaju re ko se ijoba omo ti o wa ni inu ti a loyun re ko se si ofin ijoba tabi ofin orile ede omo yi ko ti se olorun ko mo nkan ti a npe ni ese awon wonyi ni olorun pe ni alaise owo ti o si ta eje won sile ni owo ti n ta eje alaise sile o sese ki o je oko obinrin ti o je aboyun ni o ni ipa ninu tita eje alaise yi sile o sese ki o je eni ti o n gbe oyun yi ru kaakiri funra ara re ni o ni owo ninu tita eje alaise sile o si se se ki o je awon dokita onisegun ti oyinbo ni o nfe je iranlowo lati ta eje alaise sile tabi awon obinrin ti o nsise ni ile awon alaisan ni o ni owo ninu tita eje alaise sile tabi o le je omo ile iwe ti ko mo wipe ere ese pelu obinrin wipe o le di nkan mo ohun lowo ni o won sare kaakiri ti o si ni owo ninu tita eje alaise sile sugbon ni ona kona ti o fi le sele yala iwo ti o je abiyamo ninu ile ti bimo bi mefa tabi meje tabi mejo tabi mewa ni o wa ri wipe o tun loyun fun oko re ni o wa ro wipe ko si owo lati toju omo miran ko si ile lati fi omo yi si o dabi eni pe bi a ba gba omo yi laaye lati wa saye eya yo je omo yi o si je awa paapa o sese ki o je ironu be ni o sun o si wipe ki o ta eje alaise sile sugbon ohun kan ni o daju ati obirin ati okunrin ati onisegun ati awon agbebi tabi enikeni ti o ni owo ninu iru ohun kohun be won le fi orisin ki won fi orun sin won le ka bibeli lati ibere de ipari ni ododun won le lo si ori oke ninu aye tabi ki won ki o we ni okun o sese ki won ti e ma tan abela tabi ki won ma wo aso funfun o si sese wipe ki won ro pe won ma lo si ijo onihin rere bi won ba nta eje alaise sile olorun so fun o wipe bi o ba fe di orun rere ironu po ada ni o ye ki o ni ki o so fun olorun pelu ekun kikoro pelu omije pelu okan ti afaya pelu ironu po ada ti o jinle tooto wipe o ti je eni ti owo re nta eje alaise sile sugbon awon ti owo won ko mo ni ona won yi o sese o fe ile o fe kole ohun ta ma ni ninu aye ti a ki mu lo sorun ile ile moto tabi obirin o sese o fe gba iyawo lowo elomiran o wa di pe enja ajakadi lori obirin yi tabi lori ile tabi lori okohun o wa di wipe ki a ma wa ogun kaakiri ki won ti so fun o wipe eni ti o wa ni idile lagbaja o ni ko je ki ile yi ki o bo si olowo o wa sare titi yala nipa ogun dudu tabi nipa egbe awo tabi nipa gbigbe ada tabi ibon tabi nipa sise adehun pelu awon onimoto lati pa enikan tabi nipa fifi majele si inu onje fun eni ti o je eni ti o pe ni ota re ni ota eje ni yi sile ti o se pa gba ti o pa tan ile wa di tire o wa joko lori ile we pe ninu aye bo ba mo lati sare lati nile lati ni moto bo ba mo ibi to ye ko rin awon baba isale to ye ko lo ri awon balogun ni ilu ti o ye ki o bewo lati fun o ni ogun awon ti owo won gbo o ni le ni kankan o si ti nile nipa be o ti ni ohun ini nipa be nipa tita eje alaise sile olorun so wipe ohun duro de o wipe owo re ko mo opolopo ninu orile ede wa ni won ti pa awon elomiran nitori igbeyawo tabi nitori angba obirin o sese pe okunrin kan ti lo si idile kan lati fe yawo o wa je eni yi gan lohun o lati fe obirin po ni ilu sugbon sibe sibe eni yi gan ti a ti e tin se owo ori lori re sugbon ti o si je afesona o nikan lohun o lati fe igba miran o ti e ma sele wipe o ti ni iyawo kan sile O ti e tun ti fi afowofa mu eni keji obirin keji wale o sese iketa papa tin bimo fun o sugbon sibe sibe eyo obirin kan ti elomiran fe fe ohun gan lo wo loju lo tun so wi pe mo meta to wa nile e to ti lalaafia ten parija losan loru to le toju ikini tabi ikeji tomo ro njeje siga to ti o si je ko gbadun iwo funra are ori buburu ati alakala ko je ko mo ibi ti wa fi ori aye ti reti si sugbon sibe sibe o tun ja fun obirin kerin pelu ogun tabi ija tabi ada tabi ibon to pa alaise nitori eyawo sugbon iwo ko ni akoko lati se be awon iran kan ti saaju to je pe ipa eja ati ipaniyan ni won fi ma ni ohun ni ti won lara won ni aso fun wa ni iwe awon ba kini ori ikokan le ni ogun awon ba kini ori ikokan le ni ogun lati ese kini o si se leyin kan wonyi ni Naboti ara Jezreeli ni ogba ajara ti o wa ni Jezreeli ti o sumo afin Ahabu oba Samaria gidigidi Ahabu si ba Naboti so wi pe fun mi ni ogba ajara re ke mi ki o le fi se ogba ewebe nitori ti o sumo ile mi emi o si fun o li ogba ajara ti o san ju lo dipo re bi o ba dara le oju re emi o si fi iye owo re fun o Naboti si we pe se we fun Ahabu pe Oluwa ma je ki emi ki o fi ogun awon baba mi fun o Ahabu se wa si ile re o wugbo inu re si baje nitori oro ti Naboti ara Jezreeli so fun nitori ti ohun ti wi pe emi ki o fun o ni ogun awon baba mi ohun si dobule lori akete re o si yi oju re pada ko si fe jeun Jezebeli ikan ninu won niyan o Jezebeli iran awon apaniyan aya re si to wa o si wi fun pe e se ti inu re fi baje ti iwo ko si jeun o si wi fun pe nitori mo ba Naboti ara Jezreeli so mo si wi fun pe fun mi ni ogba ajara re fun owo tabi bi o ba wu o emi o fun o ni ogba ajara miran ni ipo re o si dahun wi pe emi ki o fun o ni ogba ajara mi Jezebeli aya re si wi fun o pe iwo ko a joba lori Israeli nisisiyi dide jeun ki o si je ki inu re ki o dun emi o fun o ni ogba ajara Naboti ara Jezreeli beni o kowe le oruko Ahabu o si fi edidi di ready o si fi iwe na sowo sowo sodo awon agbagba ati awon olola ti nbe ni ilu re ti o si n ba Naboti gbe o si ko sinu iwe na pe ekede awe ki e si fi Naboti si ipo ola laarin awon eniyan eyi ni Yoruba ma n pe ni ogbon ewe ogbon ipaniyan ọgbọ́n kí a jẹni lẹ́sẹ̀, ọgbọ́n kí a gba ohun tí ó jẹ́ ti ẹlòmíràn, kí a sì ṣe bí ẹni wípé alára mímọ́ ni wá, kí a pànìyàn láì gbé àdá fúnra wa, láì gbé ìbọn fúnra wa, kí a pa ènìyàn láì tí ẹ rí lójúkojú fúnra ara wa. Ó ń sọ fún wa nísinsìnyí wípé Jezebeli dá ọgbọ́n yìí. Ó wá ń sọ ní ẹsẹ̀ ìkẹwàá, kí ẹ sì fi ènìyàn méjì ẹni búburú. Jezebeli mọ àwọn ẹgbẹ́ rẹ̀, àwọn apànìyàn, àwọn ẹlẹ́rìí èké, àwọn ẹni búburú bíi tirẹ̀. Ó mọ̀ wọ́n pé wọ́n wà. Ó ní kí wọ́n fi sí iwájú rẹ̀ láti jẹ́rìí pa á wípé ìwọ bu Ọlọ́run àti ọba. Ẹ mú jáde, kẹsì sọ ọ́ lé òkúta kí ó lè kú. Wọ́n sọ fún wa wípé wọ́n ṣe bẹ́ẹ̀. Ó sọ fún wa ní ìparí ẹsẹ̀ ìkẹtàlá wípé nígbà náà ni wọ́n mú jáde kúrò ní ìlú, wọ́n sì sọ ọ́ lé òkúta, ó sì kú. Ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ó sì ṣe. Nígbà tí Jezebeli gbọ́ pé aṣọ Naboti lé òkúta, ó sì kú, Jezebeli sọ fún Ahabu pé dìde, kí o sì jogún ọgbà àjàrà Naboti ara Jezreeli, tí ó kọ̀ láti fi fún ọ fún owó, nítorí Naboti kò sí láàyè ṣùgbọ́n ó kú. Ó sì ṣe. Nígbà tí Ahabu gbọ́ pé Naboti kú, ni Ahabu dìde láti sọ̀kalẹ̀ lọ sí ọgbà àjàrà Naboti ara Jezreeli láti jogún rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run sì tọ Elijah ara Tishbi wá pé wípé dìde sọ̀kalẹ̀ lọ ìpàdé Ahabu. Ọlọ́run rí ọ. Ohun tí a ń ṣe ní ìkọ̀kọ̀, Ọlọ́run rí. Àwọn tí a ń pa, àwọn tí a ń ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ láìṣẹ̀, nítorí a fẹ́ gba ìyàwó lọ́wọ́ wọn, tàbí nítorí wípé a rò pé àwọn ni wọ́n ń dí wa lọ́wọ́ ìgbéga níbi iṣẹ́, tàbí a rò wípé àwọn ni wọn kò jẹ́ kí a gba iṣẹ́ contract tí a fẹ́ gbà. Nítorí bẹ́ẹ̀, a ti sọ pé bí a bá yanjú ti lágbájá, bí a bá mú kúrò, bí a bá ran lọ sí ọ̀run, ègbé ní pàjáwìrì, ilẹ̀, mọ́tò, owó yóò jẹ́ tiwa, tàbí ó ṣeéṣe nípa ti olè kí ó jẹ́ pé ìwọ ń tiẹ̀. Ó máa ń dá àwọn èèyàn lọ́nà, àwọn tí wọ́n ṣiṣẹ́, tí wọ́n làágùn ọdún kan, ọdún méjì, ọdún márùn-ún, tí wọ́n kó owó jọ láti ra mọ́tò. Ohun tí wọ́n ṣe ní ọdún márùn-ún, alẹ́ ọjọ́ kan ni wọ́n fẹ́ ni. Báwo ni wọ́n sì ṣe fẹ́ ní tìrẹ? Pẹ̀lú ìbọn, pẹ̀lú àdá, láti dúró lójú ọ̀nà wípé kí mọ́tò onímọ́tò kó sáà jẹ́ tìrẹ. Bí a tilẹ̀ pa ọmọdé tí ó wà nínú mọ́tò, tí a pa obìnrin, tí a pa ọkùnrin tí ó wà nínú mọ́tò, bí a ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ kí mọ́tò kí ó lè jẹ́ tiwa, Ọlọ́run rí ọ. Owó ẹ̀jẹ̀ kò ní ṣe iná. Bó o jẹun, àìsàn á dé nípa oúnjẹ tó jẹ, nítorí owó tó fi ra oúnjẹ yìí kì í ṣe owó ẹ̀tọ́. Bó jẹ́ ìyàwó ló fi fẹ́ irú owó bẹ́ẹ̀, àwọn tí wọ́n fẹ́ ìyàwó bẹ́ẹ̀ pẹ̀lú owó èrú wọn kì í gbádùn ìyàwó wọn. Ohunkóhun tó ní, bó jẹ́ mọ́tò, bó jẹ́ ilé, tó bá mọ irú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ béèrè lọ́wọ́ wọn, wọn kì í lè gbé irú ilé bẹ́ẹ̀. Ilẹ̀ tí wọ́n ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti rà tàbí láti ní, wọn kì í lè lo irú ilé lórí ilẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àlàáfíà. Ojú Ọlọ́run wò ọ́ níbikíbi tí o bá ń lọ. Ọ̀rọ̀ Ọlọ́run tọ Elijah wá wípé dìde, sọkalẹ lọ ipade Ahabu ọba Israeli ti o wa ni Samaria wo o wa ni ọgba ajara Naboti nibi ti o sọkalẹ lọ lati jogun rẹ iwo si we fun pe bayi ile Oluwa wi iwo ti pa iwo si ti jogun pẹlu iwo si we fun pe bayi ile Oluwa wi pe ni ibi ti aja gbela eje Naboti ni awon aja yo la eje re ani ti re Ahabu si we fun Elijah pe iwo ri mi iwo ta mi o si dan pe emi ri o nitori ti iwo ti tara re lati se buburu ni waju Oluwa awon ti owo won ko mo ni an se alaye re gege bi oro Olorun ninu iwe owe ni an pada si nisisin yi iwe owe ori ikefa ese iketa dini ogun wi pe oju igberaga ete eke ati owo tin ta eje alaise sile aya ti humo tabi ti ngbero tabi ti nse asaro ohun buburu ese ti o yara ni re sisa si iwa eka eleri eke tin so eke jade ati eni tin da eja sile laarin awon arakunrin eyi so nipa awon ti won ma nfo ile onile awon ti mo ma ngbo ti eku so fun eye gege bi ede wa awon ti won ma da eja sile laarin oko ati aya awon ana yala ni ti obinrin tabi ni ti okunrin to ma nya iyawo pelu oko re tabi awon oludani ni imoran awon alufa to ma npe iyawo wi pe ah oko re nfi ya je oni o je ma gbaru be fun ti won si da ija sile tabi ti won so fun iyawo wipe tabi ti won so fun oko wipe mo nri ijade iyawo re o dabe ni pe gbogbo owo eko te ni aso le fe fi ra tan iyawo apa to gbe sile onje aso nikan lo mo ra o si so fun ru iyawo yi wipe eni to ba mowo dele ni won ma yin ko si boju to daada gba ti oludamoran yi oluda ija sile laarin oko ati iyawo ti o ba ti so be o di ki oju oko ki o wa loke nile ko ma gbo ti iyawo mo ko si ohun ti iyawo be le se leyin igba ti oludamoran oluda ija sile ti ba soro ti o ma gbo si iyawo re lenu ṣùgbọ́n àwọn olùdá ìmọ̀ràn bẹ́ẹ̀ ni a ń sọ wípé wọ́n ní ọwọ́ àìmọ́ inú ọlọ́run kò sì dùn sí wọn nínú Isaiah ìwé wòlíì Isaiah orí ìkíní a ń kà á láti ẹsẹ̀ ìkẹwàá gbọ́ ọ̀rọ̀ Olúwa ẹ̀yin olórí Sodomu fi etí sí òfin Ọlọ́run wa ẹ̀yin ènìyàn Gomorra àwọn ọmọ Israeli ni Ọlọ́run bá sọ̀rọ̀ níhìn-ín ṣùgbọ́n ó ń pè wọ́n ní Sodomu àti Gomorra nítorí ìwà ìkà ìwà èérí ìwà àìmọ́ tí ó wà lọ́wọ́ wọn Olúwa ní kí ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bọ̀ yín já sí fún mi èyí ni a ń pè ní iṣẹ́ ìsìn lásán ọ̀pọ̀lọpọ̀ ẹbọ ọ̀pọ̀lọpọ̀ ìsìn Ọlọ́run wípé kí ni ó já sí fún mi èmi kún fún ọrẹ sísun àgbò àti fún ọ̀rá ẹran àbọ́pa. Bẹ́ẹ̀ni, èmi kò sì ní inú dídùn sí ẹ̀jẹ̀ akọ màálù, tàbí sí ti ọ̀dọ́ àgùntàn, tàbí sí ti òbúkọ, nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn níwájú mi. Ta ló bèèrè yìí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi? Ó yẹ kí o bi ara rẹ léèrè wípé, bí Ọlọ́run bá wò ọ́, tí ó ń sọ wípé ta ni ó ní kí o tẹ àgbàlá òun nínú ayé, tí ó ń sọ wípé ilé tí a fi ọwọ́ kọ́, tí a ń pè ní tẹ́ḿpìlì, tàbí tí a ń pè ní ilé ìsìn, tí Ọlọ́run rí ọ níbẹ̀, tí ó sọ wípé ẹ lè jáde, wípé ta ni ó pè ọ wá? O gbọ́ wípé wọ́n ń pe orúkọ Olúwa. Ìwọ náà, pẹ̀lú ọwọ́ ẹ̀tẹ̀, ọwọ́ ẹ̀tẹ́, ọwọ́ ẹ̀ṣẹ̀, ò ń gbé Bíbélì, ìwé Ọlọ́run, tó ní àfara ẹgbẹ́ jáde. Kúrò nínú ilé ayé, ilé tí a fi ọwọ́ kọ́, mélòó mélòó ni ilé ọ̀run? Bí ó bá jẹ́ wípé Jésù, gbà tí ó wà nínú ayé, ó rí àwọn tí wọ́n wà ní tẹ́ḿpìlì, àwọn tí wọ́n sọ wípé wọ́n fẹ́ sin Ọlọ́run, bí ìwọ náà ti wá ní òní tó sọ pé o gbọ́ wípé wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú ògùn nínú àpò rẹ, pẹ̀lú ìgbàdí nídi rẹ, pẹ̀lú òrùka ẹ̀rẹ lọ́wọ́ rẹ, ìwọ náà gbọ́ pé wọ́n ní gbé, ìwọ náà bá gbé Bíbélì, ò ń sáré bọ̀, bó ló ń lọ, a fẹ́ lọ sin Ọlọ́run ni, àwọn dípà wọ́n gbé tuntun dé o, wọ́n ní kí a ká lọ, èmi náà ń tẹ̀lé wọn lọ, pẹ̀lú ògùn dúdú lápò ẹ, èyí tó fi sẹ́nu, èyí tó fi sídìí, èyí tó fi sọ́rùn, èyí tó fi sápò, ìwọ náà gbé Bíbélì, òde, Ọlọ́run wá ní ta nìyí? Èwo ló ń ṣe níhìn-ín? Ẹ lè jáde. Bọ́lọ́run ò tiẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa, àwọn áńgẹ́lì wà ń bí wọ́n mọ̀ ọ́, Jésù wà ń bí. Ayé àtijọ́ ẹgba ló fi lé irú yín jáde. Àwọn tí wọ́n rò pé wọ́n fẹ́ sìn, ṣùgbọ́n tí ìwà ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ wọn ni Jésù mú ẹgba. Jésù tó fẹ́ràn ọmọdé, tó ti ẹ̀ fẹ́ràn àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú, tó sì ní ẹ wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́, tí a sì di ẹrù wúwo lé lórí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó rí àwọn kan, àwọn àgàbàgebè tó lé wọn jáde. Bí Jésù bá lé àwọn kan jáde nínú ilé tó wà ní ayé, tí a ń pè ní tẹ́ḿpìlì, mélòó mélòó ní ọ̀run? Bọ́lọ́run bá mú tó bá mú sùúrù fún ọ, tí ò ti ní kí àwọn adènà kí wọ́n gbé ọ, kí wọ́n dì ọ tọwọ́ tẹsẹ̀ láti gbé ọ jáde, ó ṣe bẹ̀rù, èyí tó wà lọ́wọ́ ẹ, èyí tó wà lápò ẹ, kò jù ú lẹ̀. Ó sọ fún ọ ní ẹsẹ̀ kejìlá wípé, nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn, èyí tí àwọn ẹlẹ̀sìn ṣe lọ́jọ́ òní nìyí, láti fi ara hàn, láti fi aṣọ hàn, léèsì tuntun tó ṣẹ̀ jáde, ká lè mọ̀ wípé àwọn ni wọ́n kọ́kọ́ jẹ gbèsè ẹ̀, wọ́n á kó wọ̀, gba tó wọṣọ tó ló ń bọ̀ nílé Ọlọ́run, gbèsè wà lórí gèlè tó wé, lórí bàtà ẹ gbèsè, ìró ẹ gbèsè, bùbá ẹ gbèsè, ó wá ń sin Ọlọ́run pẹ̀lú gbèsè lọ́rùn. Aṣọ Kérésìmesì, a ń ṣe ìjáde, Jésù Kristì ta bí, Jésù onírẹ̀lẹ̀, a ń ṣe ìjáde ìrántí bíbí ẹni tó ní ìrẹ̀lẹ̀, a ń ṣe ìrántí onírẹ̀lẹ̀ pẹ̀lú ìgbéraga. Wọ́n la ń ṣèkórè, ìgbéraga, ìgbèsè. Wọ́n la ń ṣe bàsá, ìgbèsè. Àfẹ́sìnkú, ìgbèsè. Àbímọ, ìgbèsè. Láti farahàn, láti fi aṣọ hàn, A si n so wi pe a je onigbagbo o ni ngba to wa lati fi ara han ni waju mi tele o bere yi lowo yin se olorun so fun o wi pe ko to wa si ohun ki o ko sinu igbese aso igbese golu igbese yeti ki o to le sin olorun oni tani o bere yi lowo yin lati te agbala mi e ma mu ore asan wa mo ewo lore asan owo to wa lapo e naira marun mo fe fun olorun oji 100 naira iwo na gbo pe onigbagbo ma san ida mewa eyi ta gba lowo eni eleni loju titi eyi ta ri he to e ka da pada fo ni nkan olowo nso kun iwo nyo ninu ile isin owo mu lara owo ole o fe se itore anu won eni kan tun ti bimo e wa o eyin ti eyin amuludun eyin tinu yin dun wi pe lagbaja bimo e wa sanwo gbogbo owo ole e to je pe sina lo nse to nfi okunrin bara re je gbogbo owo agbere ti won ko wa lati ile awon oniregbe ma ko wa si ile olorun owo tete ma ko wa si ile olorun owo contract e ta fi owo eyin ti a fi gba a ko wa si ile olorun owo ta fi ebi pa iyawo wa ti iyawo mu gari ta wa mu ti owo oti to seku a ko wa si ile olorun ijo ye o lapejuwe ilu atewo gbogbo e lo wa nbe awa wa a feran olorun a san da mewa a dawo re ninu owo ole owo jibiti owo eru se olorun la nsin ni abi a nsin ara wa oni ta ni o bere yi lowo yin oni e ma mu ore asan wa mo torari jasi ohun irira fun mi se awon elesin turari o ka bibeli debi ni se awon ti won le emi olorun jade pelu efin se won ko ka bibeli ti won de Isaiah ori kini abi won si gege bi ironu won torari jasi ohun irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejo owo ni o wa nso ni ese ke dogun wi pe nigbati eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ese na po ti olorun fi so wi pe bi ohun ti feran adura toni bi ohun ti feran ki awon eniyan ki o ma ke pe ohun toni wi pe nigba ti awon wonyi ba na owo won jade owo pa oju ohun mo fun won ni toto nigba ti eyin ba gba adura pupo emi ki yo gbo asan gba awe asin yira nile asin se isoru sibe sibe adura ogba o se wa titi de ibi ti gbata gbadura titi tọlọrun o gbọ labadi Saul keji lani tọlọrun o ba gbọ awon ajeku ni gboro awon oso ti ikutan nitori be e ba mi wa won kaakiri awon ti owo won gbo nitori pe olorun so pe onko adura pe ohun o gbọ mo nitori be awon oso ati aje to ku ati awon elebo logun to ku e ba mi wa won
1: o ba nsare kaakire nibo ni wo mo ni oko abekuta tan bi to tin sare nibo lo mo ni agbegbe jebu nitori pe ota okuro o de ti gbadura o ti gba awe omi adura o ti mumumu bo je wi pe o ma han lara ni beyan ba ma yokun lori omi adura o ba ti yokun sugbon sibe sibe adura ogba o wa ni ti samu o ba lagbara mo ti adura o si je awon baba asale awon balogun awon elebo logun won ku bi solu sese niyan nigbati ojo ati lo to sumo to si eyi ti ba fi ronupo ada ko ronupo ada o pari ireje re sinu wiwa awon oso ati aje o ku sinu ese eni ti olorun fun ara re yan loba eni ti o ti ni iyipada okan tele tele bi o ba fi ohun ko nkun igbagbo aba eto ni lowo aba aje a ki fi ohun ko nkun hirere oni ni ese ike dogun pe owo yin kun fun eje se mo so fun o eyi ni olorun ki fi gbo adura awon ti owo won kun fun eje sugbon ko mo nibe ni Isaiah ori kokan din ni ogota Isaiah ori kokan din ni ogota lati ese ikini si ese ikerin kiyesi owo oluwa kokoro lati gbani be ni eti re ko wuwo ti ki yo fi gbo sugbon aise dede yin lo ya yin kuro lodo olorun yin ati ese yin le o po oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo nitori owo yin di alaimo fun eje owo yin di alaimo fun eje ati ikayin fun ase dede ete yin so eke ahan yin so ibijade ko si eni tin wa eto beni ko si eni tin dajo ni otito won gbekele ohun asan won so eke won loyun ika won bi iparun ese ikefa okun won ki yo di ewu eyi so wipe okun alantakun ni gbogbo wahala ati ere sisa ti eni ti o ni owo aimo ti o se pe okun won a ki yo le se di ewu ti awon bẹẹni wọn kì yóò fi iṣẹ bo wọn bo ara wọn ó sọ wípé kò sí bí ẹlẹṣẹ bó ti lè sáré tó bó bá raṣọ kò ní bò ó bó lówó kò ní ká wàhálà tó wà ńlẹ bó ní mọ́tò mọ́tò yóò ní lè débi tí àlàáfíà ẹ wà ó ní iṣẹ wọn ní iṣẹ ìkà ìṣe ipá ń bẹ lé ọwọ́ wọn ẹsẹ̀ wọn sáré sí ibi wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ẹ̀mí ọlọ́run ń tẹnu mọ́ ọ fún wa èrò wọn sì èrò wọn èrò ibi ni ìbàjẹ́ àti ìparun ń bẹ ní ipa wọn ona na afia ni won ko mo ko si idajo kan ninu irin won won se ipa ona wiwo fun ara won eni keni ti o ba to ki o ma lafia nje bi o ba ri be o ni pada lati wa olorun nigba ti o le ri lati ke pe nigba ti o wa ni tosi bi o ba jewo ese re anu wa nitori ojo anu ati ojo ore ofe ni a wa loni sugbon bi o ba se ti agabagebe bi o ba gbadura bi ore re ti o wa ni iwe luku ori ikejidinlogun bi o ba gbadura bi elesin yi ti a fe ka nipa re o daju wi pe ni ojo ikeyin abamo ati ose ni o gbeyin fun iru eni be sugbon bi o ba je mara re gege bi elese ati elebi ti o si n fe so fun olorun wi pe o ni owo aimo ati okan ti ko funfun bi o ba ni se awa wi le kan si loni bi o ba ke pe oluwa yo gbo ti re ni luku ori ikejidinlogun lati ese ikewa pe awon okunrin meji goke lo si tempili lati gbadura okan je farisi ekeji si je agbowode eyi farisi dide o si n gbadura ninu ara re bayi pe eyi farisi o dide o si n gbadura ko je gbadura sita sugbon gbadura ninu ara re bayi pe Olorun mo dupe lowo re nitori ti emi ko ri bi awon iyoku o nse awawi o nbo ese re mole o ni emi ko ri bi awon iyoku awon aloni lowo gba awon alaisoto panshaga tabi emi ko ti le ri bi agbowode yi emi n gba awe esin awon elomiran ko ju eyi lo emi n gba awe ni erin meji le ose mo san ida mewa ohun gbogbo ti mo ni ese kerinla mo wi fun yin okunrin yi okunrin keji eyi ti o je agbowo ode sokale lo si ile re ni ilalari ju ekeji lo ekeji yi ni farisi mo toto mo ti josin tan ile isin la bi mi si baba mi alufa ni awa la mu ihin rere esin igbagbo lo sabule abule wa awa ni apa ibori sharun ni ojo kini ni abule wa sugbon sibe sibe iro kuro lenu e eke sise ko kuro lenu e siseyun ko kuro lowo e owo eyin ko kuro ninu owo e sibe sibe ajo ara re loju nitori iwe owe so fun wa ori ogbon ese kejila wipe iran kan wa iran awon eniyan kan wa ti o mo le oju ara re sugbon a ko ti we nu kuro ninu eri re eje Jesu Kristi nikan lo ma nwe eri gbogbo nu kuro ni igbese aye wa bi o ko ba ni idani loju wipe eje Jesu Kristi ti we o ni ohun to le se awon miran saju wa won ti gbo iru oro yi won si ti se ohun ti o ye lati se bi iwo papa ba tele apere rere be o daju wi pe eje Jesu o si wa sibe sibe lati wa lati we eri ati aba won gbogbo nu kuro owe ori ikeji din logbon ese ketala eni ti o bo ese re mole ki o se rere sugbon eni keni ti o jewo ti o si ko sile yo ri anu ebukun ni fun eni ti o beru ni igba gbogbo sugbon eni ti o ba se aya re le ni yo subu sinu ibi bi o ti gbo oro Olorun loni ti o si mo wi pe eje Jesu ko ti we ese renu nitori pe iwo na ri pe owo re je alaimo sibe o si setan lati tu okan re paya fun Olorun wi pe bibo ese mole ko ni je iwa re mo o si nfe jewo ki o si ko gbogbo ese re sile ileri Olorun ni wi pe anu ati ori ofe yo je ti re o nso ni Isaiah ori ikarun din ni ogota ese ikefa ati ese ikeje wi pe e wa Oluwa nigbati e le ri e pe nigbati o wa ni tosi je ki eniyan buburu ko ona re sile eniyan buburu ko ona re sile o sese ki awon eyan ti ma so lehin re pe a lagbaja eyan to buru to laye kosi o sese awon to ti ba ni sepo ki won ti ma so laarin ara won pe oba lagbaja sise o wo wahala lagbaja eni buburu ni sugbon won ni so ni oju re o sese ko je aya to te ori re ba ninu ile to sunkun to nikan da sunkun ni inu iyara re ni o so fun awon omo wi pe mo fe kan yi na eyan buburu won so leyin e sugbon laaro yi Olorun o so leyin e awon to so leyin e pe eyan buburu ni o erun ba won tori won le soku o loju bon ba so be iwa ika iwa agbara iwa ipa won ri wi pe o po lowo e ogbon ti a fi se eyan ni jamba won ri pe o po lowo e nitori be won o je so doju e sugbon Olorun lati enu woli re o so kan loju lo woro wi pe eyan buburu ni o eni ti a o ti we ninu eje Jesu Christi o je eniyan buburu wa so wi pe bi eni buburu yi bi o ba ko ona re sile ati ki elese ki o ko ironu re sile si je ki o yi pada si Oluwa je ki o yi pada si Oluwa ohun o si saanu fun ati si Olorun wa yo si fi ji lopo lopo bi o ba ke pe Olorun loni mo gbagbo wi pe yo dariji o owo to je alaimo Olorun a fo ninu eje Jesu a si di mimo ni Isaiah ori kini ni o tin fun ni ileri wi pe Oluwa wi pe ese ikeji din ni ogun wa nisinsin yi ki o si je ki a so asoye po bi ese yin ba ri bi ododo won o si fun bi ojo didi bi o ba si pon bi alaari wo dabi irun agutan bi olorun ba na owo ipe jade wepe bi o

0: ó mú ẹ̀ṣẹ̀ wa lọ. Ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wá di ẹ̀dá titun. A ṣe ọwọ́ wa ní mímọ́. A sì jẹ́ kí ìwà wa kí ó yípadà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire. Ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Orin kẹrin dín ní 126. Nígbà tí Olúwa mú ìkó lọ sí òní padà, àwa dàbí ẹni tí ń làálàá. Nígbà náà ni ẹnu wa kún fún ẹ̀rín àti ahọ́n wa kọrin. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kẹfẹ́rí pé Olúwa ṣe òun ńlá fún wọn. Olúwa ṣe òun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀. Olúwa mú ìkó lọ wa padà bí ìṣàn omi ní gúúsù. Àwọn tí ń fi omi jé fún irúgbìn yóò fi ayọ̀ ka. Ẹni tí ń fi ẹkún rìn lọ tí ó sì gbé irúgbìn lọ́wọ́, lóòótọ́ yóò fi ayọ̀ padà wá, yóò sì rí ìtì rẹ̀.
3: Kí a tó bẹ̀rẹ̀ lónìí, mo fẹ́ mọ̀ bí a bá rí ẹnikẹ́ni tí ó fẹ́ wá lásán ní àṣálẹ́ yìí. Ṣé ó wà? Mo gbàgbọ́ wípé a fẹ́ mú nǹkan kan lọ sílé, àbí kìí ṣe bẹ́ẹ̀? Ní àwọn ibi ilé ìsìn káàkiri àti ibi tí a ti ń kọ́ ẹ̀kọ́ bíbélì, tí ohun tí a fẹ́ sọ ní àṣálẹ́ yìí kò bá yí wọn dáradára, bí wọ́n ti lọ bẹ́ẹ̀ ná máa ń padà. Wọn kì í rí ohunkóhun mú bọ̀ bí ohun tí wọ́n gbà lọ́wọ́ Ọlọ́run láti ibi tí wọ́n lọ. Ṣùgbọ́n mo gbàgbọ́ wípé ìpéjọpọ̀ wa ní àṣálẹ́ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó jẹ́ ojúṣe tìrẹ gẹ́gẹ́ bí ẹnìkan wípé ìbùkún àti ire tí Ọlọ́run fẹ́ fún ọ, o fẹ́ kí èṣù kí ó fẹ́ dànù lọ́wọ́ rẹ. Torí bẹ́ẹ̀, kò ní ṣe ọ́ láǹfààní bí o bá ń sùn tàbí bí o bá ń jẹ́ kí àwọn ọmọ rẹ kí wọn kí ó jẹ́ ohun ìdíwọ́ tàbí ìdènà fún ọ. Yóò ṣe ọ́ láǹfààní bí o bá ti ń bọ̀ ní ọjọ́ ìṣẹ́gun, ní àyà ọjọ́ òní, kí o gbé bíbélì rẹ lọ́wọ́. Iye àwa tí a ní bíbélì lọ́wọ́, mo fẹ́ kí o nà án sókè kí n rí i. Ẹ ṣé púpọ̀. A ṣe dáradára ní ti wípé a gbé bíbélì wa wá. Ìwọ tí ó jẹ́ bíbélì òyìnbó lè ó wà lọ́wọ́ rẹ, nà án sókè kí n rí i. Irú àwa bẹ́ẹ̀ a ṣe dáradára tó. Ó jẹ́ wípé àwọn olóyìnbó bí wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀, wọ́n á sọ wípé a fẹ́ẹ̀lì. Torí wípé ohun àkọ́kọ́ tí ó yẹ láti mú lọ́wọ́, a ò mú lọ́wọ́. Bí o bá ń bọ̀ ní ẹ̀kọ́ bíbélì ti Yorùbá, irú bíbélì wo ló yẹ ká gbé dání?
4: Yorùbá.
3: Àwọn bí a bá ti jókòó tán, a á rí wípé àwọn kan dìde dúró. Àwọn wọ̀nyí ni adènà. Wọ́n jẹ́ òjíṣẹ́ Ọlọ́run láàrin wa. Bí wọ́n bá sọ pé kí a sún, a ní láti sún. Nílé Ọlọ́run, a kìí jà, a kìí jiyàn. A kìí sọ wípé mo ti gbé bíbélì mi síbẹ̀ láti jókòó síbẹ̀ ni. Ilé Ọlọ́run jẹ́ ibi tí ó lọ́wọ̀, àbí bẹ́ẹ̀ kọ́? Nítorí bẹ́ẹ̀, kí ẹ má jẹ́ kí a di àwọn tí Jésù tí a fi pàṣán ìdájọ́ tí a fi lé jáde. Bí a bá ti wá ibi tí wọ́n bá sọ wípé kí a jókòó sí, a kì í bínú sí àwọn òjíṣẹ́ Ọlọ́run pẹ̀lú tọ̀wọ̀tọ̀wọ̀ àti ìrẹ̀lẹ̀. A jókòó sí ibi tí wọ́n ní kí a jókòó sí. Bí a bá sì ń sọ ọ̀rọ̀ Ọlọ́run lọ, kò ṣàǹfààní, kò sì tọ̀nà kí a máa bá.

àgọ́ ara rẹ. Mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ̀ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ́sìn láti di onígbàgbọ́. A fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè, àwọn tí wọ́n bẹ̀rù Olúwa, tí wọ́n ń sin òrìṣà. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ìlérí Ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa lé ọgbàlà. Àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ní èmi ó dáríjì wọn, èmi ó sì wó ilẹ̀ wọn sàn. Ó ní ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí, ẹ kẹ́pẹ́ nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti ilé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, kí ó sì ké pe Olúwa, kí ó sì wá Olúwa. Ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́, a ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀. Ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo lé òun láti dáríjì wá, àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ẹni tí a bá ń báwé, tí ó bá ń warun òkè, yóò parun lójijì láìsí àtúnṣe. Ó ní ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a sì kọ́ sílẹ̀, ó ní a ó rí àánú gbà. Bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ ó pọ̀ sí wa jọjọ. A dúpẹ́ pé etí wa ò di, ojú wa ò sì fọ́. Ó jẹ́ kí a rí ìkà nínú ọ̀rọ̀ rẹ, ó jẹ́ kí a gbọ́ sí etí wa. Ó ti kìlọ̀ fún wa, ó ti bá wa sọ̀rọ̀, ó ti ní ẹ ká sá kúrò nínú àwọn ìwà ibi, àwọn ìwà ẹ̀ṣẹ̀. Ó ní kí a yí padà, kí a sì ké pe ọ́ láṣáálẹ̀ yìí Olúwa, àti ké pe ọ́. A fẹ́ jẹ́ tìrẹ. A bẹ̀ ọ́ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹ̀gbàlà lọ́tún, jẹ́ kí a yọ ẹ̀gbàlà. Ẹ̀rí pé a ti sọ wọ́n di ọmọ Ọlọ́run, jẹ́ kí ó farahàn ní ìgbésí ayé wọn ní orúkọ Jésù. Gbogbo ìwà àtijọ́, gbogbo ẹ̀ṣẹ̀, gbogbo ìrìn àtijọ́ yọ kúrò ní ọkàn wọn ní orúkọ Jésù. Àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù, gẹ́gẹ́ bí ọmọ ayé, gẹ́gẹ́ bí ẹni òkùnkùn, àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn lásán-làsàn. Bàbá, pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, bá wa wẹ̀ ẹ́ kúrò. Àwọn ìbárẹ̀ ayé tí ṣe ìṣọ̀tá Ọlọ́run, a fi ayé tí ṣe ènìyàn dí ẹni ọ̀run àpáàdì. Bàbá, nítorí àánú rẹ, nítorí sùúrù rẹ, nítorí ìyà tí Jésù Kristì jẹ ní ọgbà Gẹ́tísímánì, àti nítorí ikú rẹ ní orígi àgbélébùú, nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, dáríjì wọn ní orúkọ Jésù. Gbogbo ìta kókọ́ra látinú ayé, látọwọ́ èṣù, àkísà tá a fi ń ṣaṣọ, òrùka etí ni, tọwọ́ ni, ti ọrùn ọwọ́ ni. Bàbá, gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé tí ó sọwọ́ di ẹni ìríra lójú rẹ, èyí tí ó fi ń kọ̀ wá sílẹ̀, èyí tí àdúrà wa tẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ ìyọlẹ́nu sí ọ, jẹ́ bàbá bí àwọn ọmọ rẹ, bí wọ́n ti ń kó wọn dànù, tí wọ́n ń yẹ gbogbo ilé wọn wò, gbogbo ìwà ẹ̀ṣẹ̀, àwòrán ẹ̀ṣẹ̀, àti ohun tí ó jẹ́ kí wọn kí ó jẹ́ ti èṣù tẹ́lẹ̀, bí wọ́n ti ń kó wọn sọ́nù. Bàbá, jẹ́ kí a yọ̀ láti òkè ọ̀run wá, jẹ́ kí ó wọ inú wọn ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, agbára láti máa lọ, láti máa dẹ̀ṣẹ̀ mọ́, fífún olúkúlùkù wa ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, àwọn tí ó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀, àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin, ṣùgbọ́n tí wọ́n ń káàkiri, tí wọ́n di atọrọ jẹ, tí àwọn ọkùnrin ń kì mọ́lẹ̀, tí wọ́n ń fi làkàlàkà, tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n, àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù, àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwo wọn, nípa ẹ̀rín wọn,
nipa eje won nipa ewoso won nipa soro won baba ma je ki won ki o se gbe be ironu po ada lati orun wa okan to ronu to yi pada okan to nke pe oluwa okan to nko ese sile fita olukuluko lore ni oruko jesu ese ti a tin sogo ninu re tele tele iwa isin tele sin ti a sogo ninu re tele tele ti ilu ni ti jo ni ti omi amu se nkan mi ni baba aso ti a nwo sorun nkan ta pe laso adura ti abela ti turari eti ati fi sina eti a fi jina sile eti a fi ko ona esin to to sile baba dari jini oruko jesu awon ti won tin se be tele ti won tin ko sile nisinsin yi nje anbe o olorun emi ti ki pada sinu ebi emi ti ki pada sinu eti a ko sile ti fun won ni oruko jesu ki awon ti o wa nitosi wa ki won mo pe nitooto ati ba jesu pade inu oro ta nso lenu ninu iwa ta nhu ninu ba se ngbe ninu ile bi a se ba oko lo bi a se ba iyawo soro bi a se wa ni bi ise ki awon eniyan ki o le ri ogo ati ewa jesu lara wa nge abe o nigba ki igba ti aye yo wa sopin nigba ki igba ti o so pe ki a siwo ise ta se ninu aye ma je ki a pofo ati nwa ati nlo an ka bibeli an korin an gbadura baba an be o yo wa ko ni egbe awon elesin lasolasan ma je ki a pofo isin igbagbo ti a sin ma je ki o di ibori samo wa lowo mi beli to fun wa iwe ayeraye iwe ti o nfi ona ijoba olorun han baba nbe o ma je ki o di okunkun mo wa lowo awon ti won ti wa ni egbe awo egbe okunkun awon ti won rin loru ti won je loru awon ti won wa ninu egbe emere baba da won sile abe o we pe nigba te o ri o ni ojo ikehin gbogbo ohun to n je ki awon eniyan ki o ka ba mo ma je ki o sele si wa bi awon eyan se mo wa ni ita gbangba gege bi onigbagbo be la fe ri ni koko a fe ma dese ni koko nigba ti o se enikeni nigba ti o se alufa a o si fe ma so fun enikeni pe a church wa ni o je ka se baba nbe o ohun ti o kin fe dese ohun to n korira ese ohun to n sa fun ese baba fi sinu okan won ni oruko jesu nibi kibi ta le wa nibi ise ni tabi ni abule wa tabi pelu awon ebi wa tabi pelu awon alejo baba ma je ki ese kese ki o wa ni owo wa se wa ni omo olorun tooto oro enu wa se ni oro otito iwa owo wa se ni iwa mimo ero inu okan wa je ki o je mimo adupe pe o ti gbo awon ti o ni aisan ni igbesi aye won baba ti won si wa ni ni asale yi wo won tan ni oruko jesu o so fun a wipe aya yi o pa won alejo wo si fi eru sajade nibi kan lo fi won nje a pase fun yeyin aisan nibi kibi tele wa e jade ni oruko jesu nitori aduro ni abe ase olorun olodumare ati ni abe ojije olodumare aduro ni inu ase je jesu kristi pelu oro olorun ati ileri re pelu eje ti a fi ra wa pada ni a pase fun gbogbo aisan patapata e jade ni oruko jesu baba fi owo kan awon eniyan re lati ori de ese de inu egungun de inu ora
ni gbogbo ara awon eniyan re le san jade ni oruko Jesu ambe o omo imole ni wa aje ori wa gbese oso ori wa mo awon elebologun won mo ti wa se ambe wo olorun ba se wa ninu imole ti oso le sumo ti aje o le fara kan ti elebologun ti o le foju kan baba so wa di eru loju awon ologun ambe wi pe ni bi ki bi ta le lo ninu ile ni tabi ni igboro tabi ni bi ise bi won ti e sogun aba agbara re je ni oruko Jesu adupe ko ti so wa di ominira aisan lo

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Bi ofa ti ri bi owo alagbara be ni awon omo igba iwe re ibukun ni fun okunrin na ti apo re kun fun won oju ki yo ti won sugbon won segun awon ota ye enu ona orin ikeji din ni adoje 128 ibukun ni fun gbogbo eni ti o beru oluwa ti o si rin ni ona re nitori ti iwo je ise owo re ibukun ni fun o yo si dara fun o obirin re yo dabi ajara rere eleso pupo le arin ile re awon omo re yo dabi igi olifi yi tabile re ka kiyesi pe be ni o busi fun okunrin na ti o beru oluwa ki oluwa ki o busi fun o lati si oni wa ki iwo ki o si ma ri re jerusalemu ni ojo aye re gbogbo be ni ki iwo ki o si ma ri ati omode omo re ati alaafia lara israeli
0: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Baba wa ti nbe le orun a dupe lowo yin we pe a wa si waju yin ki se be nikan a wa si ori tabili yin lati je onje ti emi ebe wa ni we pe ke se wa loju ki a le je onje emi yi ki a si de alagbara ninu Oluwa Ambebe wepe ki eshi waloju, ki epi ono, iye, ki epi hanwa, ke je ki nkoti anko, ate iti anka, ki oje e ti o she wala mfani, ti o she walori, ti o kwe se wasile, kumbibo Jesu Christi, adupe wepe etibo, niruko Jesu Christi uluwa awa. Anta se wajuni nu, ekowa, oto ose die ti ati wa lenu eko wa yi ninu epistle ti paulu ti apostoli si awon ara kolose loni anwo kolose ori keji ese kewa kolose ori keji ese kewa asi ti se yin ni kikun ninu re eni ti ise ori fun gbogbo ijoba ati agbara nihi ni an so fun nipa Jesu Christi ati anfani ti ani ninu Jesu Christi o so wipe a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara Paul apostoli eni ti a si loju eni ti a fi ran orun han eni ti oro olorun ti o ye eni ti emi olorun ti o kun ninu ti o fi la awon christiani awon onigbagbo ti o fi la awon loye nipa christi we pe ori ni christi je eni ti agbega eni ti agbe oruko re ga ju gbogbo oruko lo eni ti o ga ju awon angeli eni ti o ga ju gbogbo eda patapata eni ti o je wipe oun ni ori ati oluwa oun gbogbo oun ni eni ti a fi ijoba ati idajo le lowo ni ikehin oni o se idajo gbogbo aye o wa nso fun wa oun ti a je ninu christi ati eni ti a je ninu christi opolopo ni ko mo awon nkan ti a fe menuba loni ni oun to je ifihan iwe mimo ti a fe keko ninu re loni nipa wipe a je kikun a je pipe ninu christi ti awon nkan woyi ko ye nitori be o ye ki a feti sile ki a fiyesi ohun ti a n ko daradara ki a ma ba gba wa lo kuro ninu won nigba kan aimo kan ma mu ki ijo ki o padanu opolopo anfani ti o wa ninu christi aimo kan yi kan na ni o ma mu ki awon onigbagbo ki o lo igbesi aye won lai gbadun tabi lai ni popo ninu awon ohun ti o ye ki won ki o ni ninu Kristi ninu okan olorun ninu ete olorun o ti fi gbogbo isura pamo ninu Kristi fun wa awon ohun ti o se fun wa ohun ti o pese fun wa ninu Kristi o po to be ge to je wipe o soro lati se apejuwe won ni kikun o dabi oro ti ayabirin Sheba ti o so fun Solomoni nigba ti o wipe a ko ti so idaji won bi abawo ohun ti a pese fun wa ninu Kristi bi abawo ohun ti Olorun se fun wa nigba ti o fi omo bibi re kan soso rubo fun wa a o ri wipe a ko ti so idaji won fun wa tabi ke a kunkun so wipe bi a ti le nka bi a ti le nri bi a ti le ngbadura ti a si ni die die ninu awon kan ti Olorun se fun wa ninu Kristi a ko ti ri idaji awon kan woyi a ko ti ri won gba gege bi ipo tabi aye ti a wa ninu Kristi ohun gbogbo ni o je ti wa ninu Kristi wo Korinti kini ori keta ese ikokanleni ogun nitori na ki enikeni ma se sogo ninu eniyan nitori tiyin li ohun gbogbo o nso fun wa ohun ti a ni ninu Kristi o ni nitori ti wa ni ohun gbogbo je ti wa sugbon ni pato opolopo ni o je wipe iriri nkan won yi ko je ti won ati ohun ti won ti ri gba nipa ti emi nipa ti ara ninu Kristi ko ti de oju osuwon o dabi awon ti a ri ninu ise awon aposteli ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun ese ikeji o si we fun won pe eyin agba emi mimo na nigbati eyin gbagbo won si we fun won pe awa ko gbo rara bi emi mimo kan wa emi mimo ti ati fun awon onigbagbo awon ti ati so di mimo awon ti o ti mura sile awon ti o gbadura ti o woju olowa awon ti o ti duro lori oke ni yara oke ni Jerusalemu emi mimo ti ati tu dale won lori ti ati fun opolopo awon elomiran ninu ise awon aposteli ni Efesu ni Paul ti ri awon omo ehin wonyi ti o bi won wipe anfani ti ani ninu Kristi agbara emi mimo ti ani nipa wipe aje ti Olorun agbara emi mimo ti o le je ti wa lati fun ani isegun lati je ki ina emi ki o ma jo ninu wa eyin a ti ri igba nigba ti e gbagbo won wipe awa ko ti le mo rara awa ko gbo rara bi emi mimo kan wa eyi ni igbesi aye opolopo wipe ohun ti a ti se fun wa ohun ti o ye ki o je ti wa ko je ti won nitori wipe won je alaimokan alailoye nipa kikun ti a ni ninu Kristi Olorun ti se ohun pupo fun wa nipasẹ Kristi ki a kunkun wipe o ti se ohun gbogbo ti o ye lati se fun wa nipasẹ Kristi igbagbo ninu Kristi ni o ma je ki a ni ekun ninu Olorun ati opo yanturu opolopo ohun ti Olorun ti pese fun wa sugbon aimokan ati aigbagbo ni o ma di opolopo lowo ti o je wipe ati mu ife Olorun se ati ilana Olorun se ki je ti won emi mimo ni o mi si Paul aposteli lati ko si ijo wipe ati seyin ni kikun ninu re ati seyin ni kikun ninu re nje ki o ma se dabi eni wipe adabi omo olina kuna ti o wa ni ile ajeji ti o wipe ohun gbogbo ti baba ohun ni o po to be ge to je wipe awon omo odo won je ajeyo ati ajeseku sugbon ohun ku fun ebi ki o ma ba je wipe ti wa ri be o ye ki a ko eko yi ki a mo ohun ti a ni ninu Kristi a wo idanileko yi ninu akori meta ikini isokan pelu Kristi ikeji kikun ninu Kristi iketa kikun ti a ni kikun ti tí ó jẹ́ ti wa. Ìkíní ìṣọ̀kan pẹ̀lú Kristi jẹ́ kí a tún padà sí Kolose. Kolose orí kejì ẹsẹ̀ ìkẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. A ń sọ fún àwọn wọ̀nyí wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ nínú Kristi. Ó yẹ kí a tọpasẹ̀ ọ̀rọ̀ yìí nínú Kristi. Bí a bá rí ẹni tí ó wọ inú ẹbí wa wá, a máa ń sọ wípé ó ti di ara wa, ó jẹ́ ọ̀kan nínú wa. Bí a bá rí ẹni tí ó ti wà ní ìta tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a bẹ̀ wípé kí ó wọlé, tí ó sì gba ìṣèpẹ̀ wa tí ó wọlé, a máa ń sọ wípé ó wà nínú ilé. A máa sọ wípé tí a bá sọ wípé níbo ló wà, a máa ń tọ́ka sí ilé náà wípé ó wà nínú rẹ̀. Bí ó bá jẹ́ pé a fẹ́ fi ohun kan pamọ́, tí a fi sínú àpótí, tí a sì ń wá nǹkan wọ̀nyí, ọmọ wa máa rán wa létí wípé ó wà nínú rẹ̀. A sì tọ́ka sí àpótí, èyí jẹ́ wípé bí a bá fẹ́ wá nǹkan wọ̀nyí, nǹkan yìí tí a ń wá, a ó rí níbi tí a fi pamọ́ sí nínú àpótí. Mo ṣe àpèjúwe yìí kí ó lè yé ọ dáradára wípé nígbà tí a sọ wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ wípé lákọ̀ọ́kọ́ a ní láti kọ́kọ́ wọ inú ẹbí Ọlọ́run. A ní láti kọ́kọ́ wá sí inú ilé Ọlọ́run. A ní láti kọ́kọ́ wá sínú ìjọba Ọlọ́run. A ní láti kọ́kọ́ wá sínú Kristi, ẹni tí ó jẹ́ olùgbàlà fún wa. Ó yẹ kí èyí kí ó yé wa dáradára. Bí ènìyàn bá wà lóde, tí a sì fẹ́ mu wọ inú ilé, kí a bá lè sọ pé ó wà nínú ilé, ó jẹ́ wípé ó ní láti gbé ìṣísẹ̀, ó ní láti kúrò lóde níbi tí ó wà, kí ó wọnú ilé. Bákan náà ni àwa tí a ti wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, àwa tí a ń ṣògo nínú ẹ̀ṣẹ̀, àwa tí a ń yangàn nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí a ti wà nínú òkùnkùn, tí a ti wà lóde, tí a kò sí ní ìjọba Ọlọ́run. Bí a bá fẹ́ sọ wípé a wà nínú Kristi, a wà nínú rẹ̀, ṣe o mọ̀ wípé kí a tó sọ wípé a sọ wá di kíkún nínú rẹ̀, a ní láti kọ́kọ́ wá sínú rẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ wá sínú rẹ̀, a ní láti gbé àwọn ìṣísẹ̀ kan. Ìṣísẹ̀ tí a ní láti gbé ni wípé a ní láti ronú pọ̀wàdà, a ní láti gba Jésù Kristi Olúwa gbọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá ti rí wípé a gba Jésù Kristi Olúwa gbọ́, ohun tí Bẹ́ẹ̀lì sọ ni wípé a ti di ẹni tí ó wà nínú Jésù. A di ẹni tí ó wà nínú Jésù. Yẹ kí a wo Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje. Nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀. Nínú ẹni tí ó ń sọ nípa Jésù wípé bí a bá wọ inú Jésù, bí a bá wá sínú ìjọba Jésù, bí a bá kúrò nínú òkùnkùn, bí a bá kúrò nínú ẹ̀ṣẹ̀, bí a bá gbé ìṣísẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, a di ẹni tí ó wọ inú Jésù, a ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀. Ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé àwa tí a ti wà lóde tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a kò lọ́lọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a kò sí nínú ìmọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a kò sí nínú ìjọba Jésù tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ní gbé ìṣísẹ̀ ìgbàgbọ́, ìgbésẹ̀ ìrònúpọ̀àdà, kí a wá sínú Kristi, kí a gbàdúrà títí a ó fi rí wípé a dárí ẹ̀ṣẹ̀ wa jì wá gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Àti wípé bí a bá ti ń wọ inú Kristi, ìdálẹ́bi yóò lọ ní ìgbésí ayé wa. Nínú Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkíní, ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù? Ṣé o fiyèsí ohun tí a ń kà dáradára? Tí ó wà nínú Kristi Jésù, àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà, tí wọ́n ti wọ inú Jésù lọ, àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, tí wọ́n ti gba Jésù Olúwa gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wọn, ó ní ẹbí kò sí, ìdálẹ́bi kò sí nísinsìnyí fun awon ti o wa ninu Christ Jesus awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi ese ikeji nitori ofin emi iye ninu Christ Jesus ti so mi di ominira lowo ofin ese ati ti iku gere ti abati gbe igbese igbagbo yi ti ati kuro lode ti ati wo inu ile ti ati kuro lodo esu ti ati di ebi olorun ti a wonu ebi olorun ti ati moruko wa kuro ninu iwe awon elese iwe odaran ti ati koruko wa sinu iwe iye lorun ki a kunkun so wi pe nigba ti ati wo inu Kristi idalebi lo osi lo idajo ti ibade ba wa ni ayeraye o kuro ati wi pe a so wa di ominira ese to tin je gaba lori wa tele tele amu kuro adi eni ti o ni ominira kuro lowo ofin ese ati ti iku wo Korinti keji ori karun Korinti keji ori karun lati ese iketa dilogun nitori na bi eni keni ba wa ninu Kristi sori oni bi eni keni ba wa ninu Kristi o ti di ebi olorun o ti gbe igbese ironu pada ati igbagbo o ti wo inu Kristi lo o je wi pe Kristi ni o je olugbala re wi pe bi olorun ba fe wo ari Kristi ki o to ri ari wi pe ati bo pelu eje Jesu pelu ori ofe olorun ati wi pe gbogbo ese ati idalebi igbese aye re ore ofe Kristi o ti mu nkan wonyi kuro nitori na bi enikeni ba wa ninu Kristi enikeni lowi iba ase omode iba ase agba iba ase kuruntu iba ase omowe bi enikeni ba wa ninu Kristi o sese iba je Jew tabi iba je keferi eni ti o ti je aborisa tele tele bi enikeni ba wa ninu Kristi o sese ki iru eni be ki o ma mo we ka o sese ki iru eni be ki o ma ti koja abule re tele tele lati lo si oke oku bi enikeni enikeni bi o ba wa ninu Kristi o sese ki o je wi pe ijo wa nihin ni o ti njosin tabi ijo miran ni o ti njosin bi enikeni ba wa ninu Kristi o di eda titun o di eda titun o di eda titun ohun atijo ti koja lo kiyesi won si di titun ohun ti a nso ti o ye wa gbangba ninu oro olorun ni wepe bi a ba ti wo inu Kristi ti a ko ese sile a o ri wipe igbe aye otun ni e o ma gbe a o ma rin ni irin otun yo je irin ododo a o je eda titun yo wa ninu wa ete ati ilana igbe aye wa yo di titun okan wa yo di titun eri okan wa yo di titun ilana ti an tele yo di titun agbara otun lati bori ese yo wonu igbesi aye wa ki se be nikan ini titun ni yo je ti wa opin ajo wa yo si je opin titun awa ti o je wi pe tele tele a je igi idana ti o ye ki a so sinu ina run apadi sugbon nigba ti a ba gba Jesu ti a wa sinu Kristi o je wi pe opin otun ni yo je ti wa e ti a ba fi so wa sinu ina tele tele a o lo si orun rere bi a ba so wi pe a wa ninu Kristi o ye ki o ye wa wi pe opolopo ni o je wi pe won ko si ninu Kristi awon ti ko si ninu Kristi kini a ti mo ti won si kini a le so nipa ti won je ki a wo Jobu ori kefa ese ikokanlelogun nje nisisiyi eyin dabi won eyin ti eyin ri iresile mi ayasi foyin o ti an so ni hin ni wo pe awon ti o ba je wo pe won ko mo olorun ti won ko si ninu Kristi bi won ba ni idamu bi won ba ni ri iresile bi won ba ri ohun kohun aya yo ma po won o ma jaya nitori wipe won je eni ti ko mo olorun ki a kunkun so wipe won dabi ohun asan ni waju oluwa nitori wipe won ko ni agbara ti o wa ninu olorun ati ti o wa ninu Kristi e je ki a wo Isaiah ori ogoji ese ikokan ese iketa dilogun gbogbo orile edi ni o dabi ofo asan ni waju re a se ka won si fun bi ohun ti o rehin ju ofo ati asan lo bi a ko ba ni Kristi a je bi ofo ati asan awon ohun omule mopo aye la ma sato leyin a ko si ni ni ere kankan nipase won nitori eni ti ko lọlọrun eni ti ko ni Jesu o dabi ofo ati asan ninu Johanu ori kedogun ese karun oni emi ni ajara eyin le eka eni ti o ngbe inu mi eni ti o ngbe inu mi ati emi ninu re oni yo so eso opolopo nitori ni yiya ara yin kuro lodo mi e ko le se ohun kan bi abafe je eni ti o le se ohun kan eni ti o ni lari ni waju Oluwa eni ti o ni opolopo ore ofe ni waju Oluwa igbese ti ani lati gbe ni we pe ki a wa sodo Olorun nipasẹ Jesu Kristi ki a wo inu Jesu lo ki a gbe igbese ironu pada ati igbagbo ki a ba le je ti Olorun oni bi a ba se be opolopo anfani ni o je ti wa nitori we pe ani isokan pelu Jesu Kristi ninu Efesu ori keji ese ikefa o si ti ji wa dide pelu re o si ti mu wa wa joko pelu re ninu awon orun ninu Kristi Jesu a joko nipa ti emi ninu awon orun e je pe koja awosomo koja awon emi okunkun koja agbara satani ati awon angeli buburu a joko ninu Kristi ninu awon orun eyi ni anfani wa bi a ba je ti Olorun eyi ni anfani wa bi a ba gba Jesu Kristi gbo eyi ni anfani wa bi a ba ri daju wi pe ati gbe igbese igbagbo a se ti wo inu Kristi lo nitori be bi o ba ti gba Olorun gbo bi o ba ti wa ninu Jesu Kristi o ye ki o gbe igbese igbagbo loni nitori wi pe eni ti ko ba si ninu Kristi o je asan o je ofo ninu Efesu ori keji ese ikejila pe li akoko na eyin wa lai ni Kristi e je ajeji si anfani awon oloto Israeli ati alejo si awon majemu ileri ni lai ni ireti lai ni Olorun le aye eni ti o ba wa lai ni Kristi o je eni ti ko ni ireti o je eni ti ko lọlọrun o je eni ti o je pe bi o ba ku a lo sinu orun apadi ṣugbọn bi a ba ti di ti Oluwa bi a ba ti di Kristi bi a ba ti gbe igbese igbagbo bi a ba ti ko ese wa sile bi a ba ti gba Jesu Kristi Oluwa gbọ ti a si mo wi pe oun ni aropo wa oun ni a fi se ebo fun wa oun ni o so wi pe ki Olorun ki o dariji wa nitori eje ti o ta sile fun wa bi a ba ti gbe igbese igbagbo yi ati di okan pelu Kristi ati ti fi iye wa pamọ ninu Kristi pelu Kristi ninu Olorun wo Kolose ori keta ese iketa nitori eyin ti ku ati ti fi iye yin pamọ pelu Kristi ninu Olorun a fi iye wa pamọ pelu Kristi ninu Olorun o je wi pe Jesu ni olugbala wa Jesu ni abo wa Jesu ni asaju wa oni o si lo pese aye sile fun wa li orun ati fi wa pamọ pelu Kristi ninu Olorun je ki a wo kikun ti a ni ninu Kristi mo tun ka Kolose ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re duro nibe a si ti se yin ni kikun ninu re mo fe ki o wo apejuwe yi bi abari kanga omi ti a si ni koroba ti o je wipe o sofo bi a ba fe pon omi ti a fe ki omi yi ki o kunu garawa ti a fe bu omi si a o ju koroba tabi garawa yi a o ju sinu kanga o sese ki koroba yi ki o wa lori kanga ni toto o ni idapo pelu kanga yi sugbon ko ni ekunrere omi sugbon nigba ti a ba mi koroba yi ti a je ki o wo inu omi lo ti o wo inu omi de isale bi a ba fe pa soke a ri wi pe ohun ti a ju sinu kanga o kun fun omi bakan na ni ki a to mo kristi ki a to wa ninu kristi kristi je kristi dabi kanga omi iye bi o ba ranti ninu johanu ori kerin johanu ori kerin nigbati jesu kristi ti o ba obirin kan ara samaria soro won soro nipa kanga omi ye ki a ka lati ese kepa johanu ori kerin kanga jacob si wa nibe nitori na bi o ti re jesu tan nitori irin re bẹ́ẹ̀ni ó jókòó létí kànga ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́ obìnrin kan ara samaria sì wá láti fa omi jésù sì wí fún un pé fún mi mu nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ sí ìlú lọ ra oúnjẹ nígbà náà ni obìnrin ara samaria náà wí fún un pé kìí ti rí tí ìwọ fi tí ṣe jù fi ń bèrè ohun mímu lọ́wọ́ mi èmi ẹni tí ṣe obìnrin ara samaria nítorí tí àwọn jù kì í bá àwọn ara samaria lòpọ̀ jésù dáhùn ó sì wí fún un pé ìbá ṣe pé ìwọ mọ ẹ̀bùn ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi mu ìwọ ìbá sì ti bèrè lọ́wọ́ rẹ̀ ohun ìbá sì fi omi èyí fún ọ obìnrin náà wí fún un pé ọ̀gbẹ́ni ìwọ kò ní nǹkan tí ìwọ ò fi fa omi bẹ́ẹ̀ ni kànga náà jìn níbo ni ìwọ gbé ti rí omi èyí náà ẹsẹ̀ kẹtàlá jésù dáhùn ó wí fún un pé ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí òrùngbẹ yóò sì tún gbẹ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ó fi fún oòrùn gbẹ kì yóò gbẹ mọ́ láé ṣùgbọ́n omi tí èmi ó fi fún yóò di kànga omi nínú rẹ̀ tí yóò máa sun sí iyì àìnípẹ̀kun níhìn ni jésù kristi ti ṣe àpẹẹrẹ wípé òun dàbí omi kànga omi wípé bí ẹnikẹ́ni bá wá sínú kristi kí a tó mọ kristi a dàbí ládùúgbò tàbí bí garawa tó ṣòfò a kò ní iyè a kò ní àlàáfíà a kò ní ìdáríjì a kò ní ìrètí ọ̀run a ṣòfò a kò ní ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa ṣùgbọ́n bí a bá ti wá sínú kristi tí a rì wá bọ inú kànga omi iyè ó dájú wípé a ó kùn pẹ̀lú omi iyè láti inú kristi bí o bá padà sí kólósè orí kejì ẹsẹ̀ ìkẹwàá ó yẹ kí ó yí ọ nísinsìnyí a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ nígbà tí a ti wọ inú kristi nígbà tí a ti jẹ pẹ̀lú kristi a ti gbàgbọ́ nínú kristi a ti ṣe wá lọ́kan pẹ̀lú kristi nígbà tí a ti wọ inú kristi a ní kíkún nínú rẹ̀ ohun gbogbo tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú kristi òun ni a fi wé omi tí ó wà nínú kànga bí a bá gbàdúrà bí a bá gbàgbọ́ bí a bá wà pẹ̀lú kristi nígbà gbogbo a ó ní kíkún wa nínú rẹ̀ jẹ́ kí n ka àwọn ẹsẹ̀ ọlọ́run pọ̀ kí ó lè yí ọ dáradára nínú éfésù orí kìíní ẹsẹ̀ ìkẹta olùbùkúnlé ọlọ́run àti bàbá jésù kristi olúwa wa ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú kristi èyí ni a ń pè ní kíkún wa nínú kristi ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí a kò fi ọ̀kan sílẹ̀ ohun gbogbo tí ó yẹ fún wa gẹ́gẹ́ bí ìgbàlà ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí ìsọdimímọ́ ohun gbogbo ti o ye wa ninu ijoba Olorun gege bi agbara emi mimo ohun gbogbo ti o ye wa gege bi agbara ti o le le arun ati aisan lo ni igbese aye wa agbara ti tuni sile agbara ti dani ni ide gbogbo re patapata ni aso wi pe ati fun wa ni gbogbo ibokun emi lati inu awon orun ninu Kristi Jesu nitori be o ye ki a mo wi pe kikun wa inu Kristi lo wa awon ohun ti o ye ki o je ti wa a o ri won gba ninu Kristi ki a wo Peteru keji ori kini Peteru keji ori kini ese keta ati ese kerin ki a ri apejuwe kikun wa ninu Kristi Peteru keji ori kini ese keta bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa ninu ogo ati ola nla re o nso ni iwe pe gege bi agbara Olorun ti ri o ti fun wa ni ohun gbogbo eyi ni o je kikun wa ninu Kristi bi a ba n fe iwosan ko tun leto fun wa lati lo si idi orisa wepe iwosan wa ninu Kristi bi a ba n fe alaafia ko tun leto fun wa lati lo si iboji tabi sinu aye alaafia wa wa ninu Kristi bi a ba n fe agbara ko tun leto fun wa lati lo si ijinle okunkun tabi awon egbe okunkun nitori wipe agbara ti a nilo o wa ninu Kristi o ti fun wa ni ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun bi a ba n fe agbara lati bori ese agbara lati gbe igbese aye ododo agbara lati ni iwa mimo ohun gbogbo ti o ye wa ohun gbogbo ti o pese wa sile ti o mura wa sile fun orun rere ati fi won fun wa ninu Kristi tun wo lekan si bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati ola nla re ese kerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa o ti fi awon ileri ti o tobi pupo ati awon ileri ti o se iyebiye o ti fi won fun wa pe nipa awon ileri wonyi wipe nipa iwonyi ni ki eyin ki o le di alabapin ninu iwa Olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife kufe awon ese oro Olorun wonyi won je ki o ye wa wipe tito wa o wa ninu Kristi wipe anito ati aniseku nipa ti emi ati nipa ti ara wipe o wa ninu Kristi ki a kunkun so wipe ohun gbogbo ti a nilo nipa ti ara nipa ti emi gbogbo nkan wonyi ni a ti pese sile fun wa nitori wipe kikun wa wa ninu Kristi ki a mu won ni okookan igbala wa je pipe ninu Kristi ko si omiran ti eniyan le se tabi ti angeli le se tabi ti Mose ti o ti koja lo tabi elomiran ti n bo wa ti o le se nipa igbala wa kìkì wípé kí a ronú padà kí a gba Jésù Kristì ló wa gbọ́ a ó sì gbà wá là nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yí ọ wípé ìgbàlá wà nínú Kristì bí o bá gbàdúrà bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá gba Jésù Kristì ló wa gbọ́ a ó gba ọkàn rẹ là kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo a rí wípé lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà ìwà mímọ́ ìsọdí mímọ́ ni a ti pèsè sílẹ̀ fún wa nínú Kristì Jésù ẹ̀jẹ̀ rẹ̀ ni máa sọni di mímọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ni máa mú kí ọkàn wa kí ó funfun láúláú nínú Éfésù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo lé àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan bá wọn nì ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti àìní aláìní àbùkù wípé bí a bá fẹ́ ìsọdí mímọ́ wípé kí ọkàn wa ẹ̀mí wa inú wa kí ó di mímọ́ pátápátá a rí wípé nínú Kristì ni àwọn nǹkan wọ̀nyí ni wọ́n jẹ́ tiwa wípé a lè sọ wá di mímọ́ bí a bá sọ Ọlọ́run wa nípa ìgbàgbọ́ nínú Kristì kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo bi e ba nfi agbara agbara ti emi aso fun awe pe eyin o ba agbara nigbati emi mo ba ba le yin agbara fun ise esin olorun yo je ti wa bi abato olorun wa nipase jesu christi bi o ba je pe ani aisan ni ago ara wa o ye ki a mo pe nipa ina christi ni amuwa larada nitori be bi a ba wa si ese agbelebo ti a si so fun olorun wi pe a nfe ki gbogbo aisan ki o kuro ni igbesi aye wa bi a ba gba olorun gbo o daju pe a o muwa larada bi o si je wi pe a nfe ipese ni igbesi aye wa ohun gbogbo ti o ye fun wa ohun gbogbo ti o ye wa ni a ti fi pamo ninu Kristi fun olukuluko wa ninu Filipi ori kerin ese ikokandilogun sugbon Olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu Kristi Jesu o ti ale lati mo ni wo pe iba se igbala ni ninu Kristi nikan le ati le ri tabi isodi mimo nipase Kristi nikan sosu lati le ri tabi agbara emi mimo nipase Kristi nikan sosu lati le ri tabi anfe iwosan ni bi a ba gbadura ni oruko Jesu a o ri tabi anfe ipese ni igbesi aye wa we pe Olorun yo pese ni kikun fun gbogbo aini wa ninu gege bi oro re ninu ogo nipase Kristi tabi ninu Kristi o ye ki o ye wa we pe ohun gbogbo ti Olorun ri we pe anilo ninu aye ati ni ayeraye ni ati fi pamo fun wa ninu Kristi bawo ni kikun yi bawo ni o se le je ti wa eyi ni o mu wa lo si akori keta ki a wo Kolose lekan si ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re a si ti se yin ni kikun ninu re ki o ye wa we pe opolopo ni o ma lo si ilesi ti won si ti lo lati igba ewe fun ojo pipe sugbon ti o je wi pe igbala Kristi ko je ti won sibe an fi ye wa wi pe a ti se wa ni kikun ninu re awon miran papa won wa si jo wa ni hin sugbon kikun ninu Kristi gbogbo ibokun atorun wa ninu Kristi ko je ti won kini se ohun ti o fa ni wi pe won ko ni imo awon ohun ti o ye ki o je ti wa won ko si le gbadura agbayori ki won ki o ni soro titi a o fi bokun won lati oke wa tabi o je wi pe won je ole won se imele ninu adura agbegba tabi ki o je wi pe aigboran wa ni igbesi aye won sugbon bi a ba le mu aigboran kuro ti a mu ese kuro ti a mu imele nipa ti adura agbegba ti a mu kuro ti a si ni imo ti o peye ninu oro Olorun o daju wi pe awon ohun ti o ye ki o je ti wa ninu Kristi a o fi won fun wa nitori a ti se yin ni kikun ninu re kini ohun ti a le fi eyi we tabi kini a ri eyi si nigbati a ti se wa ni kikun ninu re ti o je wi pe ohun gbogbo ibokun orun o ye ki o je ti wa bawo ni o ye ki a ti ma gbadura je ki a wo Johanu ori kerinla lati ese iketala ohunkohun ti eyin ba si bere le oruko mi iba se igbala ohunkohun ti eyin ba si bere le oruko mi idariji ese ni ireti orun ni iye ani pekun ni ohunkohun ti eyin ba si bere le oruko mi ohun na lemi o se ki a le yin baba logo ninu omo o n so fun a wi pe bi o ba je wi pe a ri pe ninu okan wa a ko si so wa di mimo a ri pe ninu okan wa gbogbo ese si wa nibe sibe a ri pe ninu okan wa nigba miran bi eniyan ba se wa etanu ma n wa sinu okan wa o ma n dabi eni pe bi a ko ti le gbesan emi ati gbesan ero ati gbesan o ma n po jojo ninu okan wa o ni bi a ba beere lowo Olorun we pe ki o so wa di mimo nitori ohunkohun ti eyin ba si beere le oruko mi ohun na le emi yo se bi o ba fe di eni ti o ni isodi mimo ẹni tí ó ní ìwà mímọ́ ẹni tí ó ní òdodo ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti Kristi nínú àti lóde ó lè béèrè lọ́wọ́ Ọlọ́run ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi òun náà ni èmi ó ṣe bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń bèèrè, àwọn mìíràn ìdáǹdè nìkan ṣoṣo ni wọ́n máa ń bèèrè. Wọn kì í bèèrè wípé kí a fún wọn ní ìgbàlà, kí a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run, kí a lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ Kristi. Ó yẹ kí a mọ̀ wípé ìgbàlà ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé ìsọdi mímọ́ ó ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé bí agbára Ọlọ́run, agbára ẹ̀mí Ọlọ́run, bí ó bá sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa pẹ̀lú iná ẹ̀mí tí ó jó àwọn nǹkan tí kò níláárí ní ìgbésí ayé wa, ó yẹ kí a mọ̀ wípé ìfikún ni agbára ẹ̀mí Ọlọ́run, ó ju àwọn nǹkan kéékèèké mìíràn tí a máa ń bèèrè lọ. Ohunkóhun tẹ́yìn bá bèèrè bí orúkọ mi, ìbá ṣe ìgbàlà, ìbá ṣe ìsọ̀dì mímọ́, ìbá ṣe ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ó ní òun náà lèmi ó ṣe. Bí ó bá sì jẹ́ ìwòsàn, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ ìdáǹdè, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ pé kí a pèsè fún àìní rẹ, ó ní èmi ó ṣe é, òun náà lèmi ó ṣe. Kí a lè yin bàbá lógo nínú ọmọ, nínú ẹsẹ̀ ìkẹrìnlá, bí ẹ̀yin bá bèèrè ohunkóhun, ìgbàlà ni ohunkóhun, ìsọ̀dì mímọ́ ni ohunkóhun, agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ ni ohunkóhun. Oore ọ̀fẹ́ ju bẹ́ẹ̀ lọ tí ó fi lè máa gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀. Bí ẹ̀yin bá bèèrè ohunkóhun ní orúkọ mi, èmi ó ṣe é. Ní Jòhánù orí 15 ẹsẹ̀ 7, Jòhánù orí 15 ẹsẹ̀ 7, bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín, ẹ ó bèèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Bí Ọlọ́run bá fún wa ní àǹfààní tí ó tóbi tó báyìí, wípé a lè bèèrè ohunkóhun tí a bá fẹ́, tí a sì rí wípé ìní lọ́run, ààyè lọ́run, ilé ògo lókè, wípé ojú tọ́rọ́ kọ́bọ̀ tí a máa ń bèèrè lọ, èé ṣe tí a kò fi bèèrè lọ́wọ́ Ọlọ́run wípé nígbà tí a bá pa ojú dé ni ikú, wípé a fẹ́ rí Ọlọ́run, a fẹ́ rí Jésù Kristì lójúkojú. Èé ṣe bí a bá mọ̀ wípé láti dé ọ̀run, láti jókòó lórí ìtẹ́ pẹ̀lú Jésù Kristì, láti ní àlàáfíà nínú ọkàn wa, kí a sì rí wípé a ti mú gbogbo ìdálẹ́bi a ti mú kúrò. Bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa, wípé òun ni ọ̀rọ̀ tí ó tóbi jù, tí ó pọ̀ jù, èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé ìsọ̀dì mímọ́ ni ohun tó ṣe pàtàkì tí a ó lè fi rí ojú Ọlọ́run, nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa, wípé àǹfààní wa ni, ogún àti ìní wa ni láti ní ìsọdi mímọ́, èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára, wípé àfi bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa, tí ó sọ wá jí, tí ó fi iná mí, tí ó fi jó gbogbo ohun tí kò ní láárí ní ìgbésí ayé wa, tí ó fún wa ní agbára àti gbàdúrà, agbára láti di ìlérí Ọlọ́run mú, agbára

ìfikúnni agbára Ọlọ́run, èéṣe tí a kò fi béèrè, ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣe tán, ohun gbogbo ni Jésù Kristì ni ó ti rà fún wa, ni ó ti pèsè fún wa. Nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ 22, ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe, tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́. Ọ̀fẹ́ nìgbàlà kìí ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà Ọlọ́run, yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́. Òun fẹ́ ìsọdi mímọ́ ni, ọ̀fẹ́ ni. Òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ, ọ̀fẹ́ ni. Òun fẹ́ kí agbára ẹ̀mí Ọlọ́run kí ó wá ta ọjí, kí ó wá sọ ọjí, ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run. Òun fẹ́ ìwòsàn ni, ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run. Tàbí òun fẹ́ ìdáǹdè, ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn tí ó na olóró, ọ̀fẹ́ là ń gbà á ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ lòun fẹ́ ni. Ó ní Ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, òun kì yóò ha fún wa ní ohun gbogbo pẹ̀lú Kristì lọ́fẹ̀ẹ́. Ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí Ọlọ́run fẹ́ láti ṣe fún wa. Kí a tó gbàdúrà, ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ 6. Ó sì wé fún mi pé ó parí. Ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò? Òun la tún sọ níhìn-ín, èmi ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Èmi ó sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi iyì lọ́fẹ̀ẹ́, rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà, ọ̀fẹ́ ni ìsọdi mímọ́, ọ̀fẹ́ ni agbára ẹ̀mí Ọlọ́run àtòkè wá, ọ̀fẹ́ ni ìsọjí, ọ̀fẹ́ ni ìwòsàn, rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè, rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni. Ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí. Èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀, òun ó sì máa jẹ́ ọmọ mi. Ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí. À ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run, ọ̀pọ̀lọpọ̀ ogún àti ìní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a wà nínú Kristì. Ìgbà yí gan ni a ó rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ohun tí a ń sọ fún wa nínú Kólósè 2:10 wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá bá Jésù pàdé ni a ó bẹ̀rẹ̀ sí ní tán kíkún inú Kristì wò. Bí a bá ti ń jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, tí a ní ìsọdí mímọ́, a ó tún máa tọ́ jíjìn ìfẹ́ àti gbígbòòrò ìfẹ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. A ó tún máa tọ́ kíkún nínú Kristì, a máa tọ́ òjú bẹ́ẹ̀ lọ. Bí a bá ti ń fún ní agbára ẹ̀mí Ọlọ́run, a ó tún máa tọ́ òjú bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó bá yá, tí a bá gbà wá sókè, tí a bá pa aláàdà, tí a bá rí Jésù Kristì lójúkojú, tí a bá mú wa lọ sí ọ̀run, tí a sì jẹ́ kí a wà ní ọ̀run títí láé pẹ̀lú Ọlọ́run, nígbà yí gan ni a ó rí ìjìnlẹ̀, gbígbòòrò àti gíga àti ìbú ohun tí ó jẹ́ wípé àti ṣe wá ní pípé àti ní kíkún nínú rẹ̀. Nísinsìnyí, a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè tọ́ ẹ̀bùn ọ̀run wò. A lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè gbàdúrà, láti sọ fún Ọlọ́run wípé gbà tí a ti ṣe wá ní kíkún nínú Kristì. Èéṣe tí a fi ń ṣe bí tálákà? Èéṣe tí a fi ń ṣe bí ẹni tí ò lọ́lọ́run? Èéṣe tí a fi ń ṣe bí ẹni pé kò sí ìbùkún láti òkè wá? Èéṣe tí a fi ń ṣe bí ẹni wípé ìgbàlà kò sí mọ́, tàbí ìsọdí mọ́ kò sí mọ́, tàbí agbára Ọlọ́run kò sí mọ́? Ẹ jẹ́ kí a dìde, ẹ jẹ́ kí a gbàdúrà, ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé ohun gbogbo tí a ti pèsè sílẹ̀ fún wa nípa ikú Jésù Kristì lórí igi àgbélébò wípé yóò jẹ́ tiwa. Òun fẹ́ ìgbàlà ni, tirẹ́ ni, bí o bá lè béèrè. Òun fẹ́ ìsọdí mọ́ ni, tirẹ́ ni, bí o bá lè gbàdúrà. Òun fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run láti òkè wá kí ó sọ kalẹ̀ lé ọ lórí ni, tirẹ́ ni, bí o bá lè dúró ti Ọlọ́run kí o sì gbàdúrà títí agbára yìí yóò fi sọ kalẹ̀. Òun fẹ́ ìbùkún àtọ̀run wá. Òun fẹ́ ìwòsàn ni. Ohunkóhun tí ìbá jẹ́ àti ṣe wá ní kíkún nínú rẹ̀ ti wà ní pé kí a gbàgbọ́, kí a bí ìlérí Ọlọ́run mú, kí a gbàdúrà. Ó dájú wípé yóò gbọ́ tiwa.

0: orin ikọkàndín láàdóje 129. Ìgbà púpọ̀ ni wọ́n ti ń pọ́n mi lójú láti ìgbà ìwé mi wá. Ní kí Ísírẹ́lì kí ó wí ní ìsinsìnyí, ìgbà púpọ̀ ni wọ́n ti ń pọ́n mi lójú láti ìgbà ìwé mi wá. Síbẹ̀, wọn kò tí ì borí mi. Àwọn awalẹ̀ walẹ̀ sí ẹ̀yìn mi, wọ́n sì la poro wọn gígùn. Olódodo ni Olúwa. Ó ti kí okun àwọn ènìyàn búburú kúrò. Kí gbogbo àwọn tí ó kórira sí orin kí ó dààmú, kí wọn kí ó sì yí ẹ̀yìn padà, kí wọn kí ó dàbí koríko orí ilé tí ó gbẹ dànù kí ó tó dàgbà sókè, èyí tí olóko pípa kò kún ọwọ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni ẹni tí ń di ìtí kò kún apá rẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn tí ń kọjá lọ kò wí pé ìbùkún Olúwa kí ó pẹ̀lú yín, àwa súre fún yín ní orúkọ Olúwa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Orin àádóje 130. Láti inú ìbú wá ni èmi ké pè ọ́, Olúwa. Olúwa, gbóhùn mi, jẹ́ kí etí rẹ kí ó tẹ́ sílẹ̀ sí ohun ẹ̀bẹ̀ mi. Olúwa, ìbáṣepé ìwà máa sàmì ẹ̀ṣẹ̀. Olúwa, ta ni ìbá dúró? Nítorí ìdáríjì wà lọ́dọ̀ rẹ, kí a lè máa bẹ̀rù rẹ. Èmi dúró di Olúwa, ọkàn mi dúró, àti nínú ọ̀rọ̀ rẹ ni èmi ń ṣe ìrètí. Ọkàn mi dúró di Olúwa ju àwọn tí ń ṣọ́nà òwúrọ̀ lọ, àní ju àwọn tí ń ṣọ́nà òwúrọ̀ lọ. Ísírẹ́lì, ìwọ ní ìrètí ní ti Olúwa, nítorí pé lọ́dọ̀ Olúwa ni àánú wà, àti lọ́dọ̀ rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìdáǹdè wà. Òun ó sì dá Ísírẹ́lì nídè kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ gbogbo. Orin ìkọkànlé ní àádóje 131. Olúwa, aya mi kò gbéga, bẹ́ẹ̀ ni ojú mi kò gbé sókè, bẹ́ẹ̀ ni èmi kò fi ọwọ́ mi lé ọ̀ràn ńlá. Tàbí lé ohun tí ó ga jù mí lọ. Ní tòótọ́, èmi mú ọkàn mi sinmi, mo sì mú un dákẹ́ jẹ́. Bí ọmọ tí a ti ọwọ́ ìyá rẹ̀ gbà yí ẹnu ọmú, ọkàn mi rí bí ọmọ tí a já yí ẹnu ọmú. Ísírẹ́lì, ìwọ ní ìrètí lọ́dọ̀ Olúwa láti ìsinsìnyí lọ àti láéláé.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹjẹ́ kí á dìde dúró. Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn ń jẹ́ wípé Ọlọ́run dá wọn ní èdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwa pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹjẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run, ẹ̀bẹ̀ yóò wù kí a ní, kí a sọ fún Ọlọ́run, kí ó lè gbọ́ tiwa, kí ó lè dá wa ní ìdè, kí ó sì lè ṣàánú fún wa.

ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọn lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀yìn wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀ràn wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ ìkẹtàlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Íjíbítì já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Íjíbítì ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Íjíbítì, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye. Ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn padànù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíbítì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti o ye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won o ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronicle keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wi pe bi awon mo Israel won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwo ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wepe ki o ma se si enikeni ninu owa ti yo wa sihin lasan adura mi ni wepe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wepe awon omo Israeli won yi bi o ti le je wepe a se ilana fun won eyi ti iba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wepe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se n soro Olorun yi je ki o ye wepe opolopo ti won wa sihin ni won ma n padanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wepe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o we pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun we pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti ri wi pe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wi pe oro ti Olorun ba so yo se ye biye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin yi ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Olowa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Olowa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt e so wipe won wa ninu isiru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìṣèrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà àjà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí wo nísàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ ísírẹ́lì wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọlógún ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ ísírẹ́lì ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mose ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá wa mú o kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ jésù ò ní ìyè láìmọ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailabuko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fi to ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a n pe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo n bo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se iteogba ni waju olowa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o tebo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun o ni nigba naa ni Mose pe gbogbo awon agba Israeli o si we fun pe e jade lo imo odo agutan fun ara yin gege bi idile yin ki e se pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awo koto e o fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti olowa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara aterigba ati lara opo iha mejeji olowa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja awon omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti olorun pa lase fun won ki ibukun won yi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi a ko ba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi pamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iko re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun won ni igbala bi ki se nipa iko re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Korinti kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara ti jo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Kristi robo fun wa je ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti ata sile ohun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wi pe odo agutan yin ni lati wa ni alai labuko odo agutan ti a nso nipa re yi ni lati wa lai ni abuko kankan rara to pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun oni ailabuku ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti olorun be lowo omo Israel ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew n toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be li o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa eyi ni o fi je wipe
ẹjẹ iye bí èyí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ ọlọ́run nínú Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn olùdásílẹ̀ ìjọ tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n àìléèrí àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábùkù ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní wo Exodu orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta Exodu orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ́ ó jẹ́ ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀ ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà wọ́n ní ìdáǹdè a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn wọn kò gbọdọ̀ fọ́ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Yẹ kí a wo Jòhánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí ẹsẹ̀ ìkẹrìndínlógójì? Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ tí ó wípé a kì yóò fọ́ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú májẹ̀mú láéláé àwọn wọ̀nyí ni a rí nínú májẹ̀mú titun tí ó ń tọ́ka sí Jésù Kristi ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì láti yọ wá kúrò nínú ìpọ́njú láti yọ wá kúrò nínú ayé láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà. Mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábùkù aláìléèrí aláìlẹ́gàn èyí kò tó. Ìkẹta wípé a kò fọ́ egungun rẹ̀ ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodu orí kejìlá Exodu orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlélógún ẹ̀yin ó sì mú ìdì ewé hisopo ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà
ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fi di oworo nitori ti oluwa yo koja lati kolu awon ara ijiti nigbati o ba si ri eje na lara aterigba ti lara opo iha mejeji oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wi pe ni toto ni Jesu Kristi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla Heberu ori kokanla ese ikeji din logbon ni a so wi pe nipa igbagbo le o da ase irekoja sile ati ibo won eje ki eni tin pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le a da nkan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise won yi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si ja si fun wa wi pe awa paapa ni won gba ti ati mo wi pe ati pa Jesu Kristi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Kristi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wi pe bi ki ba se wi pe o gbadura o je wa awon esere fun olorun o si so fun olorun wi pe o se olanu wi pe o ti je elese ti o boruju o si so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o bi ki ba se wi pe o se be apanirun yo wo ile re bi ki ba se wi pe o gbagbo ninu eje Jesu Kristi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o logan ni eje yi o we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ran ti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo exodu ori kejila ni ese ikejo won o si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe kikoro ni ki won ki o fi je kini itumo yi wi pe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Kristi o n toka si Jesu Kristi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na wo Johanu ori kini lati ese kini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese kerinla oro na le o di ara o si n ba wa gbe awa si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun fun ore ofe ati otito itumo wi pe ki a je odo agutan na ni wi pe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wi pe ki a gba awon oro wonyi sokan nitori pe o so ni ori kefa Johanu ese ketaleni ogota ori kefa ti Johanu ese ketaleni ogota emi ni nso ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni
iyesini oro olorun ti an so fun wa lati enu Jesu Christi oro olorun ti o ranse si wa onu ye ki agba si okan wa eyi ni on toka si wi pe bi ati wa labe ami eje Jesu Christi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun be ni an lati fi oro olorun se odiwon igbesi aye wa o so fun wi pe oro na ti emi so fun yin iyi ni oni emi si ni pelu ikefa ni wi pe won ni lati je akara aiwo pelu re gbogbo yi ni ati ka fun wa ni exodus ori kejela a si ti ka fun wa ninu korinti kini ori karun korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo korinti kini ori karun lati ese ikeje nitori na e mu iwo kara atijo kuro ninu yin ki eyin ki o le je iye fun titun gege bi eyin ti je aiwo kara nitori ti ati fi irekoja wa ani Kristi rubo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwo kara atijo be ni ki se pelu iwo kara aran kan ati iwa buburu bi ko se pelu aiwo kara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje Jesu sugbon iwa buburu eti an pe ni iwo kara atijo o wa ni igbese aye won aran kan tabi ki ma hu ati ko ba bibeli ti ko ba ro olorun mo eyi si wa ni igbese aye won sugbon so fun wi pe bi a ba fe je anfani ti a se fe ni ibukun ti o wa ninu irekoja ti an ko nipa re loni wi pe ani lati je eni ti o ko ise sile wi pe aiwo kara aran kan iwa boboro agbere panshaga ole opopo oju kokoro awon nkan woyi ko gbodo si ni igbesi aye wa bi abati se awon afiye si woyi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi aba wa labe eje odo agotan ni kiakia je kia wo exodus ori kejila le kan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigbati mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Christi ti ata sile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypti eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wipe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wipe bi o ba si labe eje Jesu Christi ole tabi apanirun ni e ti a pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbesi aye re yo ma da olamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Christi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi
ejo lailai ni iyi ni esho yo ma wole ni igba gbogbo pelu awon emi esho yo ma wole bi a ba ri eni ti o n gbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni ferese ti o je wipe awon eye awon eye ojo orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o n gbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe ejodo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan onja ni ile iru eni be bi arabasan ti o n gbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o n gbe ile ti ko ni ferese tabi ti ko ni orule o mo wepe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wepe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lo nka eje ki a wo Dafidi orin Dafidi ori kejidini ogorin orin Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini adota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafa fun mi awon ti ko si labe eje odo agutan na so wipe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande ipamo igbala olorun ki o le je ti re ikeji ni wipe awon wonyi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo Exodus sọ fún wa nínú orí kejìlá tí a ti kà lẹ́ẹ̀kan ó sọ wípé ìdájọ́ yóò bá àwọn ọmọ Íjíbítì wípé a ó pa àkọ́bí gbogbo àwọn ilé wọn nítorí bẹ́ẹ̀ bí o bá wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù ààbò kúrò nínú ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayérayé yóò lè jẹ́ tirẹ̀ bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ọlọ́run ni pé kí a gba Jésù Kristì gbọ́ kí a ba lè bọ́ lọ́wọ́ ìbínú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe wàhálà nínú ayé yìí tí ó dàbí ẹni wípé nǹkan ò tóra wọn ní ìgbésí ayé wọn èrèdí èyí ni wípé ìdájọ́ ọlọ́run ti ayé ìsinsìnyí ó wà lórí wọn bí wọ́n bá sì kú sí irú ipò bẹ́ẹ̀ ìdájọ́ ayérayé ni ó jẹ́ ìpín wọn pẹ̀lú ìkẹta a fi ìyàtọ̀ sí àárín àwọn ọmọ Ísíráẹ̀lì àti ti Íjíbítì nípa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó jẹ́ ààbò fún wọn nínú ayé wàhálà wà ìpọ́njú wà àìsàn wà ìṣe jàǹbá púpọ̀ ló wà ṣùgbọ́n bí o bá fẹ́ kí ìyàtọ̀ kí ó wà láàrin ìgbésí ayé tirẹ àti ìgbésí ayé àwọn tí ó wà nínú ayé ìyàtọ̀ tí o lè ní ni wípé kí o wá sí abẹ́ ààbò
ti o wa ninu eje Jesu Christi nipa be ni awon nkan tin sele si awon ti o wa ninu aye ki o le fi sele si o ninu Exodo rike edogun ese ikerin dilogbon o si wi pe bi iwo ba teti sile gidi gidi si ohun oluwa olorun re ti o ba si se eyi ti o to li oju re iwo ti iwo ba peti si opin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mu wa sara awon ara Egypt si o lara nitori emi le olowa ti o mu o lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara won aisan ko gbogun aisan ti pani lo wa lara won bi iwo paapa ko ba fe ma jiya bi iwo paapa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje Jesu Christi ikerin iwosan je ti awon omo Israeli won yi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin Dafidi lekan si orin Dafidi ori karun dini adofa orin Dafidi ori karun dini adofa arun le ni ogorun ese iketa le ese iketa din logoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re bawo ni o seseese fun ogun logo awon eniyan won yi egberun lona meta lati wa ni ara dida sasa lai ni aisan kankan ni ago ara won nitori eje Jesu ti a fi bo won ti a fi daabo bo won eyi ni o je ki o seese ni igbesi aye won ranti pe bi iwo paapa ba fe ni iwosan kuro ninu gbogbo arun ohun ti o ni lati se ni lati gbagbo ninu eje Jesu Christi ti a ta sile ranti pe anfani tabi ibukun ti o wa labe eje odo agutan ni we pe a o gba o lowo iparun wipe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa a o fi yato si arin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisin ya o to olorun lo a o so fun olorun wipe agbagbo wipe fun wa ni Jesu Kristi ko wipe Jesu Kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta eje re sile nitori ti wa ati wipe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti n fi igbagbo we ninu eje na ti o n so fun olorun ti o n ko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki a dide duro lati ba olorun soro ranti pe Jesu Kristi nikan soso ni odo agutan ti a pa fun wa eje re nikan soso le o le gba kuro ninu idajo olorun eje re nikan soso ni o le fun wa ni igbala eje re nikan soso ni o le fun wa ni idande so fun olorun awon iwukara ti o wa ni igbesi aye re mo kuro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panṣaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba ti n je o ti o ti n kan won sile be ni o mu iwukara kuro ni igbesi aye re ti o si so fun olorun wipe o gbagbo wipe ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o gbagbo ninu eje naa gbagbo ninu eje naa ki o ba le bo lowo idajo ninu aye yi ki o ba le bo lowo idajo ayeraye ti n bo lori awon elese gbagbo ninu eje Jesu Kristi ti a ta sile fun o ki o ba le bo lowo idajo ayeraye ki o ba le bo lowo apanirun ti n kaakiri aye lode oni ki iyato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje naa ti a ta sile fun o
gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Bí o bá ní àìsàn ní àgọ́ ara rẹ, ẹ̀jẹ̀ yìí kan náà tí a ta sílẹ̀ ni yóò wọ ọ sàn. Ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ́lí ọwọ́ rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ. Bí iṣẹ́ búburú, ìwà búburú, ìrìnkúrìn, ìfẹ́kúfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ. Ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá ké pe Olúwa, bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ. A ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́.

nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn ká àìsàn yòówù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò re yín kọjá. Àìsàn yóò re ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́. Ìpọ́njú yóò re ọ kọjá. Wàhálà ayé yìí yóò re ọ kọjá. Ìsìnrú lábẹ́ agbára Sàtánì yóò re ọ kọjá. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò re yín kọjá.

0: nínú oko ẹ̀gàn náà, àwa ó lọ sínú àgọ́ rẹ̀, àwa ó máa sìn níbi àpótí ìtìsẹ́ rẹ̀. Olúwa, dìde sí ibi ìsinmi rẹ, ìwọ àti àpótí agbára rẹ. Kí a fi òdodo wo àwọn àlùfáà rẹ, kí àwọn ènìyàn mímọ̀ rẹ kí ó máa kó fún ayọ̀ nítorí ti Dáfídì ìránṣẹ́ rẹ. Má ṣe yí ojú ẹni òróró rẹ padà. Olúwa ti búra ní tòótọ́ fún Dáfídì. Òun kì yóò yí padà kúrò nínú rẹ̀. Nínú irú ọmọ rẹ ni èmi ó gbé kalẹ̀ sí orí ìtẹ́ rẹ. Bí àwọn ọmọ rẹ yóò bá pa májẹ̀mú mi mọ́ àti ẹ̀rí mi tí èmi ó kọ wọn, àwọn ọmọ wọn pẹ̀lú yóò jókòó lórí ìtẹ́ rẹ láéláé. Nítorí tí Olúwa ti yan Sioni, ó ti fẹ́ ẹ fún ibùjókòó rẹ̀. Èyí ni bí ìsinmi mi láéláé. Níhìn-ín ni èmi ó máa gbé nítorí tí mo fẹ́ ẹ. Èmi ó bùkún oúnjẹ rẹ̀ púpọ̀ púpọ̀. Èmi ó fi oúnjẹ tí àwọn tálákà rẹ̀ lọ́rùn. Èmi ó sì fi ìgbàlà wo àwọn àlùfáà rẹ̀. Àwọn ènìyàn mímọ́ rẹ̀ yóò máa kó fún ayọ̀. Níbẹ̀ ni èmi ó gbé mú ìwo Dáfídì yọ̀. Èmi ti ṣe ìlànà fìtílà kan fún ẹni òróró mi. Àwọn ọ̀tá rẹ̀ ni èmi ó fi ìtìjú wọ̀. Ṣùgbọ́n lára ohun tìkára rẹ̀ ni adé rẹ̀ yóò máa gbilẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Orin Ìkẹtàlé ní Àádóje 133. Kíyèsí, ó ti dára, ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Ó dàbí òróró ìkunra iyebíye ní orí tí ó ṣàn dé irungbọ̀n, àní irungbọ̀n Aaroni tí ó sì ṣàn sí etí aṣọ rẹ̀, bí ìrì Harmoni tí ó ṣàn sórí òkè Sioni. Nítorí níbẹ̀ ni Olúwa gbé pàṣẹ ìbùkún àní ìyè láéláé. Orin Ìkẹrinlé ní Àádóje 134. Ẹ kíyèsí, ẹ fi ìbùkún fún Olúwa, gbogbo ẹ̀yin ìránṣẹ́ Olúwa tí ń dúró ní ilé Olúwa lé òru. Ẹ gbé ọwọ́ yín sókè sí ibi mímọ́, kí ẹ sì fi ìbùkún fún Olúwa, Olúwa tí ó dọ́ọ̀run òun ayé, kí ó bù sí i fún ọ láti sí òní wá.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ọjẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ wípé a tún péjọpọ̀ lónìí láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín. A ń bẹ̀bẹ̀ fún ẹ̀mí mímọ́ wípé yóò ṣe wa lójú, yóò mí sí wa, yóò fi ọ̀rọ̀ ọ̀run, yóò fi sínú ọkàn wa, yóò sì jẹ́ kí ohun tí a ń kà kí ó yé wa, yóò fún wa ní agbára ti ẹ̀mí láti ṣe àwọn ohun tó yẹ kí a ṣe, kí a ba lè jẹ́ olùgbọ́ràn sí àwọn ohun tí a ń kọ́. Ẹ ràn wá lọ́wọ́ kí àwọn ọ̀rọ̀ tí a ń kọ́ wọ̀nyí kí ó lè ṣe oore tí ó wúwo tí ó sì pọ̀ jọjọ ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a kí ẹnì kọ̀ọ̀kan wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì wa. Fún àwọn tí wọ́n wá ní ìgbà àkọ́kọ́, a fẹ́ kí ó yé wa wípé nínú ìwé Hébrew, Epístélì ti Pọ́ọ̀lù sí àwọn ará Hébrew ni a ti ń kẹ́kọ̀ọ́. Lónìí ni a sì fẹ́ mú ẹ̀kọ́ wá sí ìparí bí a ti ń kà á nínú orí ìkẹtàlá, ẹsẹ̀ ìkejìlélógún títí dé ìkẹẹ̀dọ́gbọ̀n. Ní báyìí, ohun tí a ń kà tí a sì ń kẹ́kọ̀ọ́ lónìí, wọ́n jẹ́ àwọn ẹsẹ̀ tí ó kẹ́yìn nínú Epístélì sí àwọn ará Hébrew. Èyí jẹ́ ipa tàbí ègé ọ̀rọ̀ kan tí àwọn Kìrìsìtẹ́nì tàbí àwọn oníwàásù mìíràn tí wọ́n máa ń kà, tí wọ́n sì máa ń bójú fò dá, nítorí wípé wọ́n rò wípé ó jẹ́ àfikún. Ó dàbí ìgbà tí wọ́n rò wípé kò ṣe pàtàkì púpọ̀. Ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé ohun tí àwọn ènìyàn wọ̀nyí ń bójú fò dá, tí wọ́n ń kà láì ní àròjinlẹ̀ tàbí tí wọ́n ń kà láì wo ohun tí ẹ̀mí Ọlọ́run fẹ́ kọ́ wọn, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Nítorí ìwé mímọ́ jẹ́ kí ó yé wa wípé gbogbo ìwé mímọ́, ìbá ṣe ìbẹ̀rẹ̀ tàbí àárín tàbí òpin, ìbá ṣe ọ̀rọ̀ kan tàbí gbólóhùn kan, ó jẹ́ kí ó yé wa wípé gbogbo ìwé mímọ́ ni ó ní ìmísí Ọlọ́run, tí ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwé, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Nítorí náà, bí gbogbo ẹ̀yà ara wa, bí ó ṣe jẹ́ pàtàkì títí dé èékánná wa àti irun orí wa, bẹni o ye ko ye wa wi pe gbogbo oro olorun ni kokan ni o je pataki nitori na ko ye ki abojufo onkon nitori jesu papa so fun awe pe ki kini ninu oro olorun ki yo lo laise eyi ni afin ka nisisi lati ese ikeji le logun ki o ma fi oju ba lo bi atin ka emi sin be yin ara egba oro iyanju mi nitori iwe kokoro ni mo ko si yin emi gbo emi mo e mo pe ada timotheo arakunrin wa sile bi o ba tete de emi pelu re yo ri yin e ki gbogbo awon ti se olori yin ati gbogbo awon eniyan mimo awon ti o ti itali wa ki yin ki o re ofe ki o wa pelu gbogbo yin ami nihi ni ati ka awon oro kokoro yi bi o ba je pe iru oro bayi ni enikokan waka looro nigbati a ba nse akoko idakeje wa o sese ki a ro we pe ko si eko kan tabi ohun kan ti a le mulo ninu ohun ti a nka sugbon o ye ki o ye wa wi pe oro olorun jile popo a si so fun a wi pe awon ti a nka won yi bi a ba gba emi olorun laaye lati se wa loju lati tumo re fun wa a o ri wi pe opo eko lo wa ninu ohun ti a ti ka sile wonyi fun awon oluka tabi awon olugbo ni Paul apostle ni o so fun wi pe ki won ki o gboran si oro iyanju ti won ti gbo wi pe bi a ba wa si odo olorun ki a ni eti igbo ati ayagbase lati ni okan ti o mura tan lati se ohun gbogbo ti o ye ki a se nitori kini apostle ti o se nso ru oro be ti o nso fun wi pe emi nbe yin ara egba oro iyanju mi ohun ti o se nso fun ni wi pe ohun pelu mo daju saka wi pe ni ikeyin ojo ti a wa yi opolopo ni o ko eko ti o ye koro sile won ma wa itan san kaakiri nitori pe won ko ni ife otito eyi ni a fi n gba awon kristeni ni iyanju wi pe won ni lati gba oro olorun si okan won ki won ki o ma se gba etan ese tabi emi ti n sakoso iran ti a wa ninu re yi emi igbeyin aye lati mu won padanu awon ore ofe ati eko ijinle ti o wa ninu oro olorun lehin na ni o wa nso fun wi pe ohun ni ireti lati to won wa pelu timotheo nitori pe timotheo ti a ko nipa re nihi o ti wa ninu tubu nitori ninu bini si oro olorun ati si iranse re sugbon nisisiyi ati da sile o si nfe lati wa si odo awon ara yeberu bi o ti kowe sowo ranse si won ki o ba le gba won ni iyanju ki o si le mu won lokan le e je ki o ye wa wi pe bi o ti le je pe o ti pari kiko iwe tabi episteli si awon ara yeberu ise iranse ko dopin nitori be ni nipa yi ni atun so fun awa na pelu pe bi o ti le je pe an fi opin tabi ipari si ohun ti a n keko ninu eberu sugbon eyi ko so wi pe idapo wa tabi ikeko wa tabi igboran wa si oro olorun wi pe o ti pari lagbara olorun ni ose to nbo a o ma bere iwe miran ninu majemo titun loni bi a ti n wo oro iyanju ti o keyin ati ore ofe eyi ti a ti ka si ti igbo wa a o pin eko wa si ona meta ikini oro iyanju oro iyanju ikeji oro imulokanle fun osise ti o nilo re iketa ni oro ikini kaabo si opin oro ikini kaabo si opin ki a wo ni ikokan ikini oro iyanju ki a tun ka ese ikeji le logun ti a ti ka leekan o ni emi nbe yin ara egba oro iyanju mi nitori iwe kukuru ni mo ko si yin nihi ni Paul ni o lo ede kan o lo ede yi wepe ohun ti o n ko si won o pe ni oro iyanju nje kini Paul apostle kini o n pe ni oro iyanju nihi ohun ti a pe ni oro iyanju nihi ni ohun ti o ti ko si won lati ori kini titide ori iketala sugbon gege bi akeko bibeli a fe ki o ye wa wi pe eyi ki se igba akoko ti a o lo gbolohun ti a pe ni oro iyanju bi a ba wo ise awon apostle ori iketala lati ese ikedogun ati leyin kika iwe ofin ati iwe awon woli awon olori synagogue ranse si won pe ara bi eyin ba ni oro eyan ju kan fun awon eniyan eso ni ese ikerindinlogun Paul si dide duro o si jowo si won o ni eyin eniyan Israeli ati eyin ti o beru Olorun e fi eti sile bi o ba ti fi okan si ese meji ti akayi o ri wi pe won wa ninu ile isin ti won ti won ma nse ni synagogue bi o ti je asha awon Jew nigba ti won ti ka iwe ofin lati won yan ese kan tabi ori kan ninu Genesis titi de Deuteronomy won si ka awon iwe woli won so fun wa boya Jeremiah ni boya Isaiah ni boya Hosea ni sugbon nigba ti won ti ka ori kan ninu iwe ofin ati iwe woli ni won wa so fun awon Paul we pe bi won ba ni oro iyanju kan oro Olorun lati odo Olorun wa si awon eniyan won yi kiyan ki o dide duro ki won ki o le so e je ki o ye wa wi pe ohun ti a n pe ni oro iyanju ni oro Olorun lati si ni leti oro Olorun lati kilo fun ni oro Olorun lati gba ni iyanju oro Olorun lati je ki ona imole irinrin ki o ye eni kokan eyi ni a fi n pada sinu Hebrews ori ketala ese ikejilelogun emi si n be yin ara ari iwe pe nihi eyi ti iba fi lo agbara tabi ase aposteli o n parowa si won o n be won wi pe ki won ki o fun oro Olorun laaye ninu okan won o si so wi pe emi n be yin ara eyi ki se igba koko ti Paul aposteli ti yo lo ede yi ara ninu Hebrews ori keta ese ikini ni o ti so fun wa awon ti a n pe ni ara iba je arakunrin tabi arabirin a n pe awon wonyi ni ara ninu Olowa ninu Hebrews ori keta ese ikini yo so wepe nitori na eyin ara mimo alabapin ipe orun gbolohun ti a ka yo je ki a mo awon ti a n pe ni ara o ma n je asise laarin wa bi a ba ri enikan ti o n wa si ile isin a ma n pe ni arakunrin tabi arabirin laimo wepe o ni awon nkan amuye ti enikankan wa ti a ni lati ninu igbesi aye wa ki a to le di ara ninu Olowa ikini o ye ki a mo wepe gbogbo eni ti a bi ninu obinrin elese patagbaa ni sugbon nigba ti a ba jewo ise wa ti a ko sile ti a gba Jesu Kristi gbo ti o ku fun wa ti o we ese wa nu ti a so wa di eni oto eni mimo ti a so wa di eni ailese nitori wipe a ti ko ese wa kuro o so wipe a di ara mimo ese ti kuro ibaje ti kuro irinkunrin ti kuro lese wa a ti di omo Olorun a je okan ninu awon ebi Olorun eyi ni ara o wa so wipe alabapin ipe orun awon ti a pe lati ipe odo agutan ipe Olorun fun ara re ti o n pe won sinu igbala sinu agbo awon onigbagbo eyi ni awon ara eyi ni Paul aposteli fi so fun wipe emi n be yin ara o fe ki won ki o mo wepe bi a ba je arakunrin bi a ba je arabirin oro Olorun o wa fun awon omo Olorun oro Olorun o wa fun ebi Olorun oro Olorun o wa fun awon ti won tele Jesu Kristi leyin bi o ba je omo Olorun bi o ba je ebi Olorun bi a ba ti wo ese renu ti a si ti so di otun ti o je ara mimo o si je alabapin ninu ipe orun o ye ki o mo wepe oro iyanju ti Paul ti o ti so fun awon ara Hebrews o wa fun o wa fun mi o n so fun wa ninu ese iwe pe emi si n be yin ara egba oro iyanju mi kini se ti o fi n be won wepe ki won ki o gba oro iyanju ohun nitori wepe ati di orun o so po mo igboran si oro Olorun nitori pe ati ni idapo pelu Olorun o so po mo ki a gbo ki a gba ki a gbe yewo ki a mo wepe nkan yi o se dandan fun enikankan wa ki a si gboran si nkan wonyi nje kini okunrin yi aposteli kini o n pe ni oro iyanju bi a ba wo lati ibere a o ri awon ase awon ilana ti o ti fun won lesese awon ti o ye ki won ki o se awon nkan wonyi ni o n pe wa si iranti won wipe lati ori kini ori keji ori keta titi de ori ketala ni o n ti fun won ni ase ase ti o fi ese won le ona toro ti o lo si iye nipa ekun o si n so fun won wipe bíbíkì bá ṣe wí pé wọn gba àwọn àṣẹ àti ìlànà wọnyí wọn ò ní lè rí ọlọrun ní ìkẹyìn èyí ni ó fi ń pàrọwà sí wọn wí pé kí wọn kí ó jọ kí wọn kí ó má bàa jẹ kí iṣẹ ìránṣẹ òun kí ó jẹ lásán lórí wọn àti ìgbàgbọ tiwọn kí ó má bàa jẹ lásán ó ní nítorí bẹẹ wọn ní láti gbà wọn ní láti gbọ wọn ní láti gbọràn sí ọrọ ìyànjú tí ó ń sọ fún wa ẹ jẹ kí a wo díẹ nínú àwọn ọrọ ìyànjú wọnyí nínú hebrew orí kejì ẹsẹ ìkíní nítorí náà ó yẹ tí àwa ọmọ ọlọrun àwa tí a ti gbọ ìpè ẹmí àwa tí a ti gbọràn sí ìpè náà àwa tí a ti wọ inú ìjọba ọlọrun àwa tí a ti pa ẹṣẹ wa rẹ ó ní ó yẹ kí àwa kí a máa fi iyè sí i gidigidi sí ohun ọ̀nì tí àwa ti gbọ kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan ó ń sọ fún wa wípé ìjínjà afẹ́fẹ́ńfẹ́ àwọn nǹkan ayé wọn fẹ́ gbá wa lọ kúrò nínú ọ̀rọ̀ ọlọ́run ó ní nítorí bẹ́ẹ̀ kí a dì í mú kí a má jẹ́ kí ìjì tí ó ń jà tàbí afẹ́fẹ́ tí ń fẹ́ kí ó gbá wa lọ kúrò nínú àwọn ọ̀rọ̀ tí a ti gbọ́ nínú orí kẹta ẹsẹ ìkejìlá àti ẹsẹ ìkẹtàlá ó ní ẹ kíyèsára ara ṣé orí níhìn wípé àwọn ọmọ ọlọ́run ni ó má sọ̀rọ̀ ní orí kejì tí a ti kà ó ní àwa ó yẹ kí a máa fi iyè gidigidi sí ohun tí a ń gbọ́ ó yẹ kí a mọ̀ wípé àwa tí a jẹ́ ọmọ ọlọ́run a yàtọ̀ sí àwọn tí ó wà nínú ayé níhìn ni ó ń sọ wípé ara ẹ kíyèsára kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín ni ni lọ kúrò lọ́dọ̀ ọlọ́run alààyè bí a bá sọ wípé ẹnìkan lọ kúrò níbì kan ó jẹ́ wípé ó ti wà níbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí ń sọ fún wa wípé nígbà tí a bá ti di ọmọ ọlọ́run bí a bá ti ní ìgbàlà ó ṣeéṣe láti pẹ̀yìndà ó ṣeéṣe láti ṣubú kúrò nínú orí ọ̀fẹ́ ṣùgbọ́n ó ń kì wọ́n nílọ̀ wípé kí wọn kí ó kíyè sára kí ọkàn kúrò ti àìgbàgbọ́ kí ó má ṣe wọ inú wọn láti mú wọn kúrò ní nílọ kúrò lọ́dọ̀ ọlọ́run alààyè ní ẹsẹ̀ ìkẹtàlá ṣùgbọ́n ẹ máa gba ara yín ní ìyànjú lé ojoojúmọ́ níwọ̀n ìgbà tí a bá ń pè é lé òní kí a má ba ṣe ọkàn ẹnikẹ́ni nínú yín le nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀ èyí ni ó fi rán wọn létí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìyànjú ni òun ti sọ fún wọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìṣírí ọ̀rọ̀ tí ń múni lọ́kànle ni òun ti sọ fún wọn láti ìbẹ̀rẹ̀ ìpístélì yìí ó sì ń sọ fún wọn wípé òun bẹ̀ wọ́n nísinsìnyí nígbà tí ó dé ìparí ìpístélì wípé kí wọn kí ó gba ọ̀rọ̀ ìyànjú tí òun ti kọ sí wọn nínú orí kẹrin ẹsẹ̀ ìkíní torí náà ẹ jẹ́ kí a bẹ̀rù kí bí a ti fi ìlérí àti wọ inú ìsinmi rẹ̀ sílẹ̀ fún wa kí ẹnikẹ́ni nínú yín kí ó má bàa dàbí ẹni pé ó ti kùnà rẹ̀ bí kì í bá ṣe wípé ó ṣeéṣe láti kúrò nínú orí ọ̀fẹ́ tí kì í bá ṣe wípé ó ṣeéṣe láti pàdánù àwọn ohun tí a ti ní nípa orí ọ̀fẹ́ ọlọ́run ìbámá ti máa kì wọ́n nílọ̀ léraléra lemọ́demọ́ wípé kí a bẹ̀rù kí a ṣọ́ra kí a kíyèsára kí a rí i wípé a kò gba ohunkóhun nínú ayé tàbí ohunkóhun nínú ẹran ara wa ohunkóhun nínú ẹbí wa ohunkóhun ní àdúgbò wa láti fà wá kúrò lọ́dọ̀ ọlọ́run nínú orí kẹfà ẹsẹ̀ ìkọkànlá àwa sì fẹ́ kí olúkúlùkù yín kí ó máa fi irú àìsinmi kan náà hàn fún ẹ̀kún ìrètí títí dé òpin ó rán wọn létí wípé ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ wípé ẹnikẹ́ni tí ó bá forí tì í títí dé òpin lẹ́ ọ̀gbàlà ó ní nítorí náà kí ẹnì kọ̀ọ̀kan wa olúkúlùkù yín kí ó máa fi àìsinmi hàn àìsinmi tí àwọn ẹlòmíràn tí wọ́n ti fi hàn kí a rí i wípé a ní ẹ̀kúnrẹ́rẹ́ ìrètí títí dé òpin nínú ẹsẹ̀ ìkejìlá kí ẹ má ṣe di onílọ́ra ṣùgbọ́n aláfarawé àwọn tí wọ́n ti ipa ìgbàgbọ́ àti sùúrù jogún ìlérí a rí àwọn nǹkan wọ̀nyí tí ó ń sọ fún wọn wípé kí wọn kí ó kún fún akitiyan tàbí làálàá nípa ti ẹ̀mí kí wọ́n rí i wípé àwọn ohun tí wọ́n ti ní gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ ọlọ́run wípé a kò gbá sọnù lọ́wọ́ wọn nínú orí kẹwàá láti ẹsẹ̀ ìkejìlélógún ẹ jẹ́ kí a fi òtítọ́ ọkàn súnmọ́ tòsí ní ẹ̀kún ìgbàgbọ́ kí a sì wẹ ọkàn wa mọ́ kúrò nínú ẹ̀rí ọkàn búburú kí a sì fi omi mímọ́ wẹ ara wa nù níhìn ni ó ti rán wọn létí wípé bí a bá ní ẹ̀rí ọkàn tí ó ń dá wa lẹ́bi bóyá a ti ṣe ohun kan ṣugbọn ti a nbo mọle ti o je wi pe emi olorun so fun lati se atunse ṣugbọn ti a o se atunse ti a o mu awon nkan na wa si imole ṣugbọn ti a npa mora e ti a ba fi lanu lati so fun awon ti a se wi pe jo mo se bayi tabi mo se tohun oni ki a fi otito okan somoto si bi a ba ni atunse ti a o ti se bi a ba ni ese ti a nbo mole bi a ba ni ohun miran ti a nse ni ikoko ti o je gege bi ife olorun ki ko ni le sese lati sumoto si pelu eri okan rere oni ki a se sumoto si pelu ekun igbagbo ki se igbagbo kekere sugbon ekun igbagbo ki a se we okan wa nu kuro ninu eri okan boboro ki a se fi omi mimo we ara wa nu ninu ese ti o tele e je ki a di jewo ireti wa mu sinsin lai siye meji o nso fun awe pe awon eko ti a ti ko awon ti a ti gba lati ibere nigba ti a ti gba olorun gbo ki a ri wi pe a di nkan wonyi mu sinsin nitori ikehin ojo lawa a si ri awon miran ti won ti sina lo si awon eko eke ninu ese ti o tele e je ki a ye ara wa wo lati ru ara wa si ife ati si ise rere ki a ma ma ko ipejo ara wa sile gege bi asa awon elomiran sugbon ki a ma gba ara wa niyanju pelu bi eyin ti ri pe ojo ni nsomo etile ojo wo lo nsomo etile ojo igbasoke awon eniyan mimo ojo ajinde ikeyin ojo ti Jesu Kristi yo fahan lati ko awon ayan fe lo oni bi atire pe ojo na nsomo etile nitori pe ojo igbala wa igbala ikeyin igbala yeraye igbala asepe oni o sumo to si ju igbati akoko gbagbo lo nitori eyi ni o se nso fun awe pe ohun ti o ye won ohun ti o ye ni kokan wa ni igboran si awon ohun ti a ti ngbo o ye ki awa ti an keko bibeli ki o ye wa we pe iwe mimo o fi owo to nipon mu igboran awon onigbagbo Jesu Kristi ti le so fun wa ninu Luke ori kefa ese ikerin din ni adota 46 Luke ori kefa ese ikerin din ni adota nihin ni o ti nje ki o ye wa Jesu bi o bi awon wonyi lero ni e ti se e si ti se ti eyin pe mi ni oluwa oluwa ti eyin ko se ohun ti mo wi e je ki o ye wa we pe igboran se pataki we pe awon se eko bibeli yen o so we pe ati di eni igbala se ati gboran si oro olorun se ati ko ise wa sile se ati ronupo oda se ati gba Jesu Kristi bo gege bi oluwa ati olugbala wa bi o ba je be se ati ngbe igbesi aye otun bi ki ba se be Jesu nbi wa lere we pe e se ti a fi npe ohun ni oluwa oluwa ti a o si se ohun ti o nfe ki a se ninu Samuel kini ori kedogun ni a ti n ka ese ikeji le logun apa keji ninu ese yi o ni kiyesi igboran san ju ebolo ife ti sile si san ju ora agbo lo nitori be o ye ki o ye wa bi a ba n pe ara wa ni omo olorun bi awon elomiran ba si n ko wa ni ara arakunrin tabi arabirin ohun ti olorun ma n wo ninu igbesi aye wa lati so wepe ni toto ni a je omo ohun ati pe ni toto ni a je ebi olorun eyi ni wepe a n gboran si awon ohun ti a ti n gbo ninu Isaiah ori kini ese ikokandinlogun bi eyin ba fe ti e si gboran eyin o je ire ile naa nigbati a ba gbo oro olorun o ni bi a ba fe oro olorun naa bi a ba gba si okan wa bi a ba gbe oro yi yewo bi a ba mu lokukundun ti a si mo we pe oro yi se iyebiye oro ti o wa lati okan olorun wa si inu aye wa o ni bi a ba fe oro na bi a ba si gboran si oro na o ni nigba na ni a o je ire ile na nigba na ni awon ileri olorun nigba na ni awon ohun ti emi yo le je ti enikokan wa ninu majemu titun lati nka nisisin ninu ise awon aposteli Ise awon aposteli ori karun eyi to nje ki o ye wa bi o se se pataki to lati ni igboran si oro olorun awon elomiran won ma nfe ki emi olorun ki o joba ki ogun wa ninu igbese aye won won ti le ma ngba ladura we pe awon fe kun fun emi mimo nje o mo we pe o je un ti o se pataki lati ni igboran si olorun bi o ba je pe ni toto lo nreti ki emi mo olorun ki o kun o ninu ise awon aposteli ori karun ese ikeji le logbon awon si le eleri nkan won yi ati emi mimo pelu ti olorun fi fun awon ti o gbo ti re bi a ko ba gboran si si oro olorun bi a ba dagunla si oro olorun bi a ba ko oro olorun ti a sha oro olorun ti a o gboran bi a ba so wi pe a nwa emi emi kemi la ori gba sugbon bi a ba je eni ti o ti di atunbi eni ti o je wi pe a ti so di mimo eni ti o rin deede gege bi oro olorun eni ti o gboran si oro olorun o n so fun a wi pe ati emi mimo pelu ti olorun fi fun awon ti o n gbo ti re adura mi ni wi pe a o ni je eni ti n gbo ti n gbagbe a o je eni ti n gbo ti n gboran loruko jesu nisisiyi a n lo si ipa keji ninu eko wa ninu ebero anka lati ori iketala ese ikeji le logun le atika bi ati ri ti aposteli ti o so fun awe pe emi nbe yin ara egba oro eyan ju mi nitori iwe kukuru ni mo ko si yin ohun ti o pe ni iwe kukuru ni ohun ti o ti ko lati ori kini de ori iketala o se se ke yi ki o ya o lenu tabi ki o se onikaye fi wo pe a se le so wi pe ori kini titi de ese ti di ori ketala o je iwe kukuru ohun to je ki o so be ni wi pe o n so nipa orun o n so nipa awon angeli o n so nipa jesu o n so nipa aroni o so nipa melkisedeki o so nipa awon majemu aye majemu lailai o so nipa majemu titun o so nipa ere anfani ti o wa fun awon eniyan mimo opolopo nkan ti o so won yi bi ki ba se wi pe o ge won kuru die die o n so wi pe ibagba ohun ni opolopo iwe lati ko eni o fi pe nkan won yi ni iwe kokoro ti mo ko si yin nisisiyi a n wo ikeji oro imu lokanle fun osise ti onilo re ni ese iketalelogun e mo pe ada timotheo ara konrin wa sile bi o ba tete de emi pelu re yo ri yin ese kekere ti aka yi o je ki o ye wa ibasepo tabi idapo ti o wa laarin awon omo olorun omo olorun kookan ki dabi abata to n takete bi eni wi pe ko bodo tan o je ki o ye wa wi pe nitooto ni timotheo yi ni o ti lo si ile itubo sugbon paul o n gbadura fun ni akoko ti o wa ninu inu nibi ni o si je ki awon ara eberu wonyi ki o mo wi pe gba ti a tu sile ti a da sile ninu wahala ti o ti wa o je okan ninu wa o je okan ninu awon ara o si ye ki o dun mo awon wonyi ninu wi pe attitude tabi atida timotheo yi sile iyi ko wa ni eko kan wi pe ohunkohun ti o ba n sele si o ohunkohun ti o ma n sele si mi o ye ki a ka ara wa gege bi omo olorun gege bi eni ti o wa ninu agbo awon onigbagbo tabi awon ti o wa ninu ebi olorun ki a ma ma pa awon ti o n se wa ki a ma pa mora bi eni wi pe a o fe benikeni soro a o fe ki enikeni ki o mo nipa awon ti o n se wa ako eko miran nihin o n so fun o wi pe e mo wi pe timotheo yi arakunrin wa ati tu sile o ni bi o ba tete de eyi je wi pe iroyin ti de odo re sugbon ko ti fi oju ri timotheo ti an soro re yi o ni igba ti o ba de ohun pelu timotheo yi won wa si odo awon ara eberu o je ki o ye wa wi pe o fe fun ni isiri tabi o fe fun ni oro imulokanle o si fe ki awon ara eberu ki won ki o mura sile lati gba ati lati toju re eyin kan wa wi pe bi enikeni ninu wa boya ase aisan tele sugbon ati gbadura nisisiyi ani ilera iru eni be ti a ti tu sile kuro ninu ide aisan ti o n se tele tele o nilo imulokanle enikankan wa tabi o se se ki enikeni ki o wa ninu inu nibi ni sugbon nisisiyi o ti ni alaafia ati tu sile o dabi eni wo pe irorun ti de nisisiyi iru eni be pelu gege bi Timotheo yi o nilo oro imulokan le eni kokan wa tabi ari eni keni ti o tin la idanwo koja idanwo gege bi ina boya ninu ebi ni tabi ni bi ise ni sugbon nisisiyi pelu adura awon eniyan mimo ati fun ni isegun iru eni be o nilo imulokan le wa tabi ari eni keni ti o ni idahun si adura ti inu re ndun o ni awon tin yo ki a ma ba won yo eyi ni a fi so wipe Timotheo yi o ati da sile Paul se so wipe nigba ti o ba de ohun nikan ki yo wa ba won sugbon awon mejeji yo le wa ba awon ara ebero tani ati le npe ni Timotheo yi kini a mo nipa eni yi ti a npe ni Timotheo je ki a ko eko kekere kan ninu bibeli ki o le da wa loju eni ti a npe ni Timotheo ninu ise awon aposteli ise awon aposteli lati ori ikerin dilogun lati titi de ese ikini si ese keta bi o ba kan nibe o ri wipe Timotheo yi o ti gba olorun gbo o si ri wipe o je omo iya re je Jew sugbon baba re je eni ti ki se Jew sugbon ati ko ile oro olorun oro olorun ti asiko lati kekere yi o ti fun ni igbala ninu Timotheo keji ori keta Timotheo keji ori keta anwo lati ese ikedogun oni ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologun si igbala nipase igbagbo ninu Christi Jesu sugbon ni bo se Timotheo wa di eni ti o je wepe ohun papa o di iranse olorun o di oniwaasu ari wepe o je oniwaasu nitori wepe ninu Corinthi kini ori kerin ese iketa din logun ni ati ka nipa re oni nitori na ni mo se ran Timotheo si yin eni ti se omo mi olofe ati olododo ninu Olowa eni ti yo ma mu yin ran ti ona mi ti yo wa ninu Christi gege bi mo ti nko ni ninu gbogbo ijo ni gba gbogbo oni yo ma mu won ran ti ohun ti ohun ti nko awon elomiran ninu Corinthi kini ori kerin din logun ese ikewa ati ese ikokanla nje bi Timotheo ba de eje ki o wa lodo yin lai bero nitori ohun se ise Olowa bi emi pelu tin se ari nihin wepe eni yi o je olooto o je eni tin saapon o je eni ti o fi okan irele ati pelepele se ise Olorun o si je eni ti Paul apostle papa ti o gba iri re je wepe ohun se ise Olowa bi emi pelu tin se nitori na ki eni keni ma se kegan re ni sugbon esin jade lona ajo li alaafia ki o le tomi wa nitori ti emi nwo ona re pelu awon arakunrin ninu Philippi orikeji ni atun ri omiran ti a so nipa Timotheo yi bi o se je olooto ti o je eni ti a le igbarale nitori o je olooto ninu ise Olorun Philippi orikeji lati ese ikokandinlogun sugbon mo ni ireti ninu Jesu Olowa lati ran Timotheo si yin ni lolo yi ki emi pelu le ni ifayabale nigbati mo ba gboro ijoko yin nitori emi ko ni eni oninu kana ti o dabi re ti yo ma fi tinu se aniyan yin nitori gbogbo won ni toju nkan ti ara won ki se nkan ti se ti Jesu Kristi sugbon eyin ti mo daju pe gege bi omo lodo baba re be li o si nba mi sisepo ninu ihinrere eyi ni awon nkan ti ariko nipa Timotheo yi ari wepe o je olooto o si je eni ti o je olufokansin ti o sin Olorun ni itewogba ni Paul wa nso wepe nisisiyi o je idunu wa o si je ayo eni kokan wa wipe ati da Timotheo yi sile inu ni bini tabi wahala tabi iponju ti o ni o ti koja ohun pelu Paul won o si wa lati be awon ara Ebero lati be won wo e je ki a pada si Ebero ori ketala Ebero ori ketala ni ese iketalelogun e mo pe ada Timotheo arakunrin wa sile bi o ba tete de emi pelu re yo ri yin nihin ni ati je ki o ye wa wepe Paul on gba ni imoran o se ipinu wi pe on lo on yo lo ba awon ara eberu lati tesiwaju lati ma ko won ati wi pe Timotheo ti o ti la iponju koja ti o ti la inu ni bi ni koja eyi o da sile ninu ise olorun o si ni lati tesiwaju lati ma se ise olorun ki o si ma mu awon elomiran lokan le bi o ba je wi pe iwo papa o ti foju fina asi ti se o ni wahala tabi inu ni bi ni nitori ihirere o ye ki o mo wi pe nigbati a ba tu ose tabi ti a da o sile wi pe ise iranse re yo ma tesiwaju nisisiyi a wo iketa oro ikini kaabo si opin oro ikini kaabo si opin ese ike rile logun e ki gbogbo awon ti nse olori yin ati gbogbo awon eniyan mimo awon ti o ti Italy wa si kiyin ki ore ofe ki o wa pelu gbogbo yin eyi ni oro ti o keyin ninu epistle yi opolopo ohun ni ari ko ninu oro ti a nso yi sugbon ki a to wo awon ese meji won yi ki a to se itumo won o ye ki a ran ti kan ara wa leti we pe nihi yi ati de opin epistle bi o ba je ni ti o tin ba wa pejo o mo we pe o gba wa ni ose meji le la dota gbako ki a to wa si ipari eko kan ni ari ko nihi we pe bi o ti wo ki rin ajo wa ki ogun to tabi ki ise kan ki o nira to o pe o ya ni a o de opin re je ki o yi o we pe bi o ba ni wahala o pe o ya wahala yo dopin bi ohun kan ba si wa ninu igbese aye wa bi a ba to olorun lo o pe o ya ni yo dopin loroko jesu ati we pe irin ajo wa papa ninu aye yi fun re yo dopin lojo kan nje bawo ni o tin lo igbese aye re bi o ba je we pe owo ago ti a nwo ti a fi nka ojo yo dopin fun eni kokan wa nisinsiyi ni bo ni a o ti lo ayeraye e je ki a wo awon ese die lati ran ara wa leti we pe opin yo de lojo kan o ye ki eni kokan wa ki o mura sile ninu petero kini ori kerin Peteru kini ori kerin ese ikeje sugbon opin ohun gbogbo ko si dede nitori na ki eyin ki o wa li aire koja ki esi ma sora ninu adura oni bi ati mo we pe opin oni pe de opin ni kokan tabi opin aye tabi opin igba asiko ti a wa ninu re nisisiyi bi ati mo we pe opin ko si dede oni ki eni kokan wa ki a wa li aire koja ki a je eni ti a ti fi eje Jesu Kristi we eni ti o wa ni to rin ni ona ododo ki a si ma sora ninu adura sugbon on ki eni kokan won oni ye ki gbogbo awon ti se olori yin eyi je ki o ye wa wi pe ayin lati ma fi ife han fun awon ti se olori awon ti se oniwasu tabi olusagutan tabi awon adari wa ni ekun wa tabi ni agbegbe wa oni ki a si ma ki gbogbo awon eniyan mimo o ye ki a mo wi pe nitori aje bi kan na o ye ki a ma ki ara wa ki a ma sanu fun ara wa ki a ma sori fun ara wa o ni awon onigbagbo ti o wa ni Italy papa won fi ikini won fi ranse si enikokan wa ni opin gbogbo o wa nso fun won wi pe ki ore ofe ki o wa pelu gbogbo yin bi a ba nso nipa ore ofe o ye ki o je ki o ye awa ti a je onigbagbo onihirere wi pe ore ofe o se pataki pupo fun enikokan wa ti a wa ninu ebi olorun lati ni igbala o gba ore ofe olorun lati ni isodi mimo o gba ore ofe olorun lati ni aidahun si adura wa o gba ore ofe olorun lati bori idanwo lati bori awon wahala awon iponju ti ma de bani ni kokan o gba ore ofe olorun eyi lo fi ri wi pe ninu majemu titun lati ibere de opin ni ati nso nipa ore ofe je ki a wo awon ese die ti o so nipa ore ofe ti eni kokan wa ti anilo ninu Rome ori keta ese ikerin le logun awon eni ti an dalare lofe nipa ore ofe re an dan won lare won je elebi tele tele won je eni ti o wa labe idajo ibinu olorun tele tele sugbon nigba ti a ba to Jesu Kristi wa ti a ba so wi pe agbagbo ninu ebo ati etutu ti o se fun wa loroke kanfari o ni an da wa lare lofe lai sowo ada wa lare lofe nipa ore ofe re nipa idande ti o wa ninu Jesu Kristi je ki o yi onigba na we pe bi o ba nfe idalare bi o ba nfe igbala bi o ba nfe idariji e iwa o sin wa lati odo Jesu Christi nipa ori ofe re ninu Rome ori ikarun Rome ori ikarun ese iketa din logun nje bi nipa ese okunrin kan iku joba nipase enikan na melo melo li awon tin gba opolopo ori ofe ati ebun ododo yo joba ninu iye nipase enikan Jesu Christi o so fun anihin wo pe ki se ore ofe die lo wa fun eni kokan wa o pe ni opolopo ore ofe o si tun ni isopo mo pelu ebun ododo o ni eyi ni yo je ki atile le ma joba pelu iye ninu ese ikokan le logun pe gege bi ese ti joba si nipa iku be ni ki ore ofe si le joba nipa ododo titi iya nipa kun nipa Jesu Christi oluwa wa adura mi ni we pe ore ofe yi yo je ti eni kokan wa loruko Jesu o ti le won fi ye wa ninu iwe mimo we pe lai si ru ore ofe yi ti an so nipa re ko sese lati sese esin kan si Olorun ti yo le je itewogba ninu Ebero ori kejila Ebero ori kejila ese ikeji din logbon nitori na bi awa tin gba ile oba ti a ko le mi eje ki a ni ore ofe nipa yi ti awa le ma sin Olorun ni itewogba pelu owo ati ebero re oni bi a ba fe sin Olorun pelu itewogba o ye ki a ni ore ofe ki a ni ore ofe yi nipa yi ti awa le ma fi sin Olorun ni itewogba ninu ori iketala ebero ese ikesan ni apa keji nibe ni o tin so pe nitori o dara ki a mu yin li okan le nipa ore ofe o ti o ma nfi ese wa mule ni nigba ti a ba ni opo ore ofe Olorun ti a si mo we pe a nsimi le Olorun agbara le Olorun ninu ohun gbogbo eyi ma n je ki a ni imulokan le tabi ifese mule bawo ni a se le ri opo ore ofe yi gba o so fun a we pe nipa adura ni ninu Ebero ori kerin ese ikerin din logun nitori na eje ki a wa si bi ite ore ofe e ki se ite idajo nisinsin gege bi omo Olorun gege bi eni ti o ti fi ese re re koja si ayeraye pelu iwenumo eje Jesu Christi o ni eje ki a wa si bi ite ore ofe pelu igboya ki se pelu iberu ki a le ri anugba ki a si ri ore ofe lati ma ran ni lowo ni akoko ti o wo onko ti iba je isoro wa bi abato Olorun wa yo fun wa ni ore ofe yi ni Olorun papa ni o so fun Paul apostle nigbati yo ni egun kan ni hare ti o ni wahala kan ti o ndojoko ti o ni inu ni bini ti o le ponran sugbon ti ko le bori re nigbati o gbadura lerin meta ototo sugbon ti o dabi eni pe wahala yi wa nibe je ki a gbo gbolohun oro ti Olorun so fun Paul ni igba na ki a si ranti wi pe eyi ni oro kan na ti Olorun so fun wa nisinsin yi Corinthi keji ori keji la ese ikesan ohun si we fun mi pe ore ofe mi to fun o je ki o ye wa boya o dabi eni wi pe wahala wa ninu ile o dabi eni wi pe ati ri nkan se o le popo o dabi eni wi pe ati ri je o soro popo fun wa ki aran ti wi pe ore ofe mi to fun o bi o ba wa ninu idanwo tabi idamu tabi idiwo kan ki o ran ti wi pe ore ofe mi to fun o bi wahala ba dojuko bi o ba dabi eni wi pe isun gbogun ti o ki o ran ti wi pe ore ofe o wa fun eni kokan wa o ni ore ofe mi to fun o Paul wa so wi pe nitori pe a so agbara mi Olorun so fun Paul wi pe a so agbara mi di pipe ninu ailera nitori na tayo li emi okoko ma sogo ninu ailera mi ki agbara Christi ki o le ma gbe inu mi ninu Corinthi keji kana ni ori kesan ese ikejo Corinthi keji ori kesan ese ikejo Olorun si le mu ki gbogbo ore ofe ma bi si fun yin ki eyin ti o ti ki eyin ki o ni anito ninu ohun gbogbo ni igba gbogbo le ma po si ni ise rere gbogbo bi o ba je ki emi Olorun ki o tumo ese ro ti a kaye fun o nipa ore ofe o nso ninu ese ikejo yi we pe gbogbo ore ofe e je we pe akotan tabi opolopo ore ofe lati odo Olorun yo ma bisi yo ma posi fun enikokan wa oni bi o ba je be oni enikokan wa a o le ni anito ninu ohun gbogbo ati wipe a o le ma posi ninu ise rere gbogbo ki a to mu eko awa si ipari ki a to lo gbadura e je ki a wo orin Dafidi ki a ri wipe awon nkan miran awon ibukun ajemonu wa fun enikokan wa bi abani ore ofe olorun ninu orin Dafidi ori 84 ni ese ikokanla oni nitori olowa olorun li orun ati asa oni olowa yo fun ni li ore ofe ati ogo ko si si ohun rere ti yo fa seyin lowo awon ti orin dede bi o ba ti wa si odo Olorun ti o si je ti Olorun ni toto ore ofe wa fun oloni ati wipe gbogbo ohun rere ti Olorun ti pese sile to ti se ileri fun enikokan wa yo je ti re loroko Jesu oni yo si mo lati inu ore ofe yo mo bo sinu ogo ni ojo ikeyin se orun ti orin ti a ma nko ti o so wipe ore ofe iyanu Oluwa wa ore ofe to ta ise wayo lati tujade lori oke kan fari nibe lateje Jesu sile oni ore ofe ta ko le fenu so o n toka si oba to ku fun wa lori agbelebo ore ofe iyanu ayeraye ta fun eni to gbagbo lofe iwo ti o n fe ri oju re iwo ki yo agba ore ofe re loni ore ofe to n dari jini to n weni mo ore ofe ti o ta gbogbo ese wa yo ore ofe yi n duro de eni kokan wa bi o ba le didi duro lori ese re ti o si kepe Olorun wipe o mo wipe ore ofe la fi gba wala bi a ba fe ni so ni mo o duro lori ore ofe Olorun bi a ba fe ni agbara emi mimo lori ore ofe na ni bi a ba fe ni isegun lori ore ofe ni bi a ba fe idahun si adura wa lori ore ofe ni bi a ba nfe anu Olorun lori ore ofe ni bi a ba nfe ki Olorun ki o pese fun wa lori ore ofe ni bi a ba nfe bori idanwo lori ore ofe ni bi o ba dabi eni pe ile ngbona a se nfe ki Olorun ki o wo inu ile wa wa ki o fun wa ni alaafia lori ore ofe ni oni ore ofe yi o wa fun eni kokan wa o wa n gbadura fun wa ni opin eko wa wipe ki ore ofe ki o wa pelu eni kokan wa.

0: Orin ikarundin ni ogoje 135. Eyin Oluwa, eyin orupo Oluwa, eyin eyin iranse Oluwa, eyin tin duro ni ile Oluwa, ninu agbala ile Olorun wa. Eyin Oluwa, nitori ti Oluwa seun, e ko rin eyin si oruko re, ni orin ti o dun, nitori ti Oluwa ti yan Jakobu fun ara re, ani Israeli fun isura ayo re, nitori ti emi mo pe Oluwa tobi, ati pe Oluwa ju gugu orisa lo. Ohunkohun ti o wo Oluwa oni se le orun ati ni aye ni okun ati ni ogun gogo o mu ikuku goke lati okun ile wa o da monamona fun ojo o mu afefe ti inu ile isura re wa eni ti o kolu awon akobi Egypt ati ti eniyan ati ti eranko eni ti o ran ami ati ise iyanu si arin re iwo Egypt ti ara Pharaoh ati si ara awon iranse re gogo eni ti o kolu awon orilede pupo ti o si pa awon alagbara oba Sihoni oba awon ara Amori ati Ogu oba Bashani ati gbogbo ijoba Kenani o si fi ile won fun ni ini ini fun Israeli eniyan re Oluwa oruko re duro lailai iranti re Oluwa lati iran diran nitori ti Oluwa yo se idajo awon eniyan re yo si se iyonu si awon omo odo re padaka ohunwura ni ere awon kefere ise owo eniyan won li enu sugbon won ko soro won li oju sugbon won ko firan won ni eti sugbon won ko fi gboran bẹ́ẹ̀ ni kò sí èmi kan ní ẹnu wọn àwọn tí ó ṣe wọn dàbí wọn bẹ́ẹ̀ sì ni olúkúlùkù ẹni tí ó gbẹ́kẹ̀lé wọn ẹ̀yin aráalé Israẹli ẹ fi ìbùkún fún Olúwa ẹ̀yin aráalé Aaroni ẹ fi ìbùkún fún Olúwa ẹ̀yin aráalé Lefi ẹ fi ìbùkún fún Olúwa ẹ̀yin tí ó bẹ̀rù Olúwa ẹ fi ìbùkún fún Olúwa olùbùkún ni Olúwa láti sí ó ní wá tí ń gbé Jerusalemu ẹ fi ìyìn fún Olúwa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, aláàánú àti olóore ọ̀fẹ́, a dúpẹ́ wípé àwa níhìn-ín, àwa síhìn-ín láti wá gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé kí ẹ̀mí mímọ́ yín kí ó tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín tí a ó kà àti ọ̀rọ̀ yín tí a ó gbọ́, kí a ba lè fẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́ tòótọ́ nínú Kristi. À ń bẹ̀ yín wípé okun àti agbára láti sinmi lé yín, láti jẹ́ tiyín ní tòótọ́, àti láti ní oore ọ̀fẹ́ láti máa rìn gẹ́gẹ́ bí ìlànà yín. Ẹ fi fún olúkúlùkù wa bí a ó ti máa wo ọ̀rọ̀ Ọlọ́run. À ń bẹ̀ yín wípé kí ẹ jẹ́ kí a jẹ́ èlé ti ọmọ tí yóò gbọ́, tí yóò sì ṣe àwọn tí ń béèrè lọ́wọ́ wa. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó tún fún wa ní àǹfààní láti wà papọ̀ nínú ìsìn àwa elédè Yorùbá. A dúpẹ́ wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe ìlànà yìí sílẹ̀, ó jẹ́ ohun tí ó jẹ́ àǹfààní fún wa, ó sì ṣe ojú wa kí a bá lè jẹ ọ̀rọ̀ tí ó ń bẹ nínú irú ìsìn bẹ́ẹ̀. Ó yẹ kí a sọ fún àwọn ẹlòmíràn tí ó dàbí ẹni wípé bóyá kò tíì dé etí ìgbọ́ wọn tàbí tí wọ́n ń lọ́ra láti wá sí ìsìn Yorùbá, ṣùgbọ́n tí a mọ̀ wípé ìsìn Yorùbá yìí ni yóò jẹ́ ohun tí yóò ṣe wọ́n láǹfààní púpọ̀. Lónìí mo ń sọ̀rọ̀ lórí pàtàkì ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́. Pàtàkì ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́. Àwọn ilé ìjọ àti àwọn àpéjọ púpọ̀ ló wà, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lé ó dàbí koríko ìgbẹ́ èyí tí ó wà lónìí tí a sì gbé sọ sínú iná lọ́la. Ohun tí a sọ ni wípé irú àwọn ìpéjọ bẹ́ẹ̀ ó ṣeéṣe kí wọn kí ó rẹwà lóde, ó ṣeéṣe kí ó dàbí ẹni wípé wọn dára, ṣùgbọ́n nítorí wípé wọn kò ní gbòǹgbò, wọn kò fẹsẹ̀ múlẹ̀, wọn kò mọ kí ni ó jẹ́ pàtàkì igun ilé tí ó yẹ kí ó wà nínú ìjọ tàbí nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́, a ó gbé wọn sọ sínú iná láìpẹ́ ọjọ́. Àwọn òjíṣẹ́ Ọlọ́run ní irú ìjọ bẹ́ẹ̀ wọ́n dàbí àwọn alágbàṣe tí ń tọ́jú igi tí ó dàbí ẹni wípé ó ṣíji bò wọ́n bí igi tí ó ṣíji bo Jonah, ṣùgbọ́n tí ó rọrùn fún kòkòrò aláìlágbára láti

àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ ohun tí a wo palẹ̀ tí ó sì dàbí ẹni wípé àfihàn sun wọn. Irú ẹ̀sìn kìrìsìtíẹ́nì bẹ́ẹ̀ tí ó gbòde kan lọ́jọ́ òní ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti máa ń jọ́sìn, ó dàbí labalábá. Èyí ni irú ẹ̀sìn kìrìsìtíẹ́nì tí kò léegun, tí kò ní iṣan, tí kò ní agbára. Labalábá lè farahàn bí ohun tí ó rẹwà nígbà tí ó bá ń fò káàkiri, ṣùgbọ́n nígbà tí ọwọ́ ọmọdé ti ń ṣeré, tí ó bá tẹ̀, ó jẹ́ ohun aláìlágbára àti aláìwúlò. Kò ní ipá láti sá, kò ní ipá láti dáàbò bo ara rẹ̀, kò ní ipá láti gbé ara rẹ̀ ró. Bẹ́ẹ̀ ni ẹ̀sìn kìrìsìtíẹ́nì tí kò ní ẹ̀kọ́ nínú, ó dàbí kìrìsìtíẹ́nì tí kò lágbára, tí kò léegun, tí kò ní iṣan, tàbí tí kò ní àwọn ohun tí ó lè pèsè wa sílẹ̀ fún ọ̀run rere. Àwọn ìwàásù tí a sì máa ń gbọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti máa ń lọ, ó jẹ́ àwọn ìwàásù tí kò lè gbéni ró, tí kò lè múli lọ́kàn le, tí kò lè darí wa síbi a ó ti mọ Kristi gẹ́gẹ́ bí olùgbàlà wa àti gẹ́gẹ́ bí ìdákọ̀ró wa àti gẹ́gẹ́ bí ẹni tí yóò lè ṣe àtẹ̀gùn fún wa láti ayé lọ sí ọ̀run. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a sì máa ń rí ní ibi gbogbo wọ̀nyí, wọ́n dàbí àwọn tí a ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá káàkiri. Ṣùgbọ́n èyí ni ó fi yẹ fún wa láti gbàárò ohun tí ẹ̀sìn kìrìsìtíẹ́nì tí ó dúró lé lórí. A ó wo ìkókó mẹ́ta nínú ọ̀rọ̀ tí a ó sọ fún wa. Ìkíní, ìpìlẹ̀ ẹ̀sìn kìrìsìtíẹ́nì tòótọ́. Ìpìlẹ̀ ẹ̀sìn kìrìsìtíẹ́nì tòótọ́. Ìkejì, ìtàn ẹ̀sìn kìrìsìtíẹ́nì tòótọ́. Ìkẹta, ìpèníjà láti pa ẹ̀sìn kìrìsìtíẹ́nì tòótọ́ mọ́. Ìpèníjà láti pa ẹ̀sìn kìrìsìtíẹ́nì tòótọ́ mọ́. Ìkíní, ìpìlẹ̀ ẹ̀sìn kìrìsìtíẹ́nì tòótọ́. Bí a bá wo Pétérù kíní orí kejì ẹsẹ̀ ìkẹfà, Pétérù kíní orí kejì ẹsẹ̀ ìkẹfà, a ń sọ fún wa ohun tí ó jẹ́ tàbí ẹni tí ó jẹ́ ìpìlẹ̀ kìrìsìtíẹ́nì tòótọ́. Nínú Pétérù yìí, Pétérù kíní orí kejì ẹsẹ̀ ìkẹfà, nítorí ó ń bẹ nínú ìwé mímọ́ pé kíyèsí, mo fi pàtàkì òkúta igun ilé àṣàyàn iyebíye lélẹ̀ ní Sioni, ẹni tí ó bá sì gbà á gbọ́ ojú kì yóò tì í. À ń sọ fún aníhìn wípé Kristi ní ìpìlẹ̀, ó ní pàtàkì òkúta igun ilé. Bí a bá fẹ́ kọ́lé, bí a kò bá mọ pàtàkì igun ilé, a kò ní lè kọ́ ilé yìí kí ó dára tàbí kí ó jọjú. Àwọn ará Júù, bí wọ́n bá fẹ́ kọ́lé ní ìgbà tí wọ́n, wọ́n a mú pàtàkì òkúta igun ilé, wọ́n a kọ́kọ́ fi lélẹ̀. Èyí ni ó máa tọpasẹ̀ wọn láti mọ bí wọ́n ó ṣe máa gbé àwọn òkúta tàbí bíríkì tí ó bá kù lé ibi tí ó yẹ kí ó wà. Bẹ́ẹ̀ náà ni Kristi jẹ́. Bí a bá fẹ́ ṣe ìsìn kìrìsìtíẹ́nì tòótọ́, bí a bá fẹ́ ṣe èyí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa, a ní láti fi ìpìlẹ̀ Kristi, a ní láti fi lélẹ̀, nítorí pé òun ní ìpìlẹ̀ kan ṣoṣo tí ó jẹ́ òtítọ́. Nínú Kọ́rìntì kíní orí kẹta, Kọ́rìntì kíní orí kẹta ẹsẹ̀ ìkọkànlá, nítorí ìpìlẹ̀ mìíràn lẹ́nikẹ́ni kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí ṣe Jésù Kristi. Ìpìlẹ̀ yìí ni ìpìlẹ̀ tí ó dájú. Bí a bá rí ẹni tí ó fẹ́ kọ́ ilé, tí kò fẹ́ kí ìjì kí ó wo ilé yìí palẹ̀, ó dájú wípé ó ní láti kọ́kọ́ ṣe ìpìlẹ̀. Nítorí pé bí kì í bá ṣe bẹ́ẹ̀, ilé tí ó bá kọ́ kì yóò jẹ́ ilé tí ó lè dúró pẹ́ lọ títí. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, ó yẹ kí a mọ̀ wípé Kristi ní ìpìlẹ̀ kan ṣoṣo yìí tí a lè fi lélẹ̀, òun sì ní ìpìlẹ̀ tòótọ́. A tún pe Kristi ní gbòǹgbò, gbòǹgbò igi. Èyí ni a fi kìrìsìtíẹ́nì wé igi tí ó ní ewé, tàbí tí ó ní ẹ̀ka, tàbí tí ó ní àwọn èso púpọ̀. Ṣùgbọ́n kí a rántí wípé gbòǹgbò ni ó gbé igi yìí ró. Nínú Róòmù orí kọkànlá,

rántí wípé ní ìgbésí ayé Sarah kò tí rí ẹnìkan ṣoṣo tí ó jẹ́ ọmọ 90 ọdún tí ó rí wípé olóyún ó sì bímọ kò tí rí ẹnìkan ṣoṣo tí ó rí wípé ìgbà obìnrin ti kọjá lára rẹ̀ tí ó jẹ́ wípé kò ṣeéṣe ní ti ènìyàn ẹlẹ́ran ara láti lóyún mọ́ ṣùgbọ́n tí ó lóyún ṣùgbọ́n ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí bí ó tilẹ̀ jẹ́ wípé Sarah kò tí rí irú ẹnikẹ́ni bẹ́ẹ̀ rí tí ó ti di ogbó ṣùgbọ́n tí ó lóyún síbẹ̀síbẹ̀ nítorí wípé Ọlọ́run kìí ṣèké nítorí pé ó ka Ọlọ́run tí ó ṣe ìlérí sí olóòótọ́ ó ní ìjẹ́rìísí ohun tí a kò rí bẹ́ẹ̀ náà ni a sọ fún wa ní ti Ábráhámù nínú ẹsẹ̀ 17 nípa ìgbàgbọ́ ní Ábráhámù nígbà tí a dán wò fi Ísáàkì rúbọ ẹni tí ó sì fi ayọ̀ gba ìlérí wọn ni fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ ní ti ẹni tí a wí pé nínú Ísáàkì li a ó ti pe irú ọmọ rẹ ó sì parí rẹ̀ sí pé Ọlọ́run tilẹ̀ lè gbé e dìde àní kúrò nínú òkú àti ibi tí ó ti gbà á padà pẹ̀lú ní àpẹẹrẹ ṣé o rí ohun tí a sọ nípa ìgbàgbọ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé Ábráhámù kò tí ì rí ẹnikẹ́ni rí tí ó jí dìde láti inú òkú ó ṣeé ṣe kí ó ti kà nípa Ábélì tí ó kú tí ó sì jẹ́ pé kò jí dìde láti inú òkú ó ṣeé ṣe kí ó ti kà nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó kú ṣùgbọ́n tí a kò jí dìde láti inú òkú ṣé o mọ̀ wípé ó wá sí ayé yìí kí Jésù kí ó tó wá kí a tó máa sọ nípa wípé Jésù Kristì jí dìde láti inú òkú kí a tó máa sọ wípé Elijah tàbí Elisha ó gbàdúrà fún ẹnìkan àwọn wọ̀nyí sì jí dìde kúrò nínú òkú kí irú ìgbà bẹ́ẹ̀ kí ó tó dé ni Ábráhámù ni ó ti gbàgbọ́ wípé wẹsẹ̀ 19 yìí ó sì parí rẹ̀ sí pé Ọlọ́run tilẹ̀ lè gbé e dìde àní kúrò nínú òkú àti ibi tí ó ti gbà á padà pẹ̀lú ní àpẹẹrẹ èyí ni a ń sọ nípa ìgbàgbọ́ wípé ìgbàgbọ́ ni ìjẹ́rìísí ohun tí a kò rí nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa ohun tí a ń pè ní ìgbàgbọ́ wípé nígbà tí Ọlọ́run bá ṣe ìlérí fún wa bí ó tilẹ̀ jẹ́ wípé a kò tí ì rí ìmúṣẹ ìlérí yìí bí ó tilẹ̀ jẹ́ wípé a ò mọ ọ̀nà tàbí ohun tí Ọlọ́run yóò ṣe tí o lè fi mú ìlérí iṣẹ́ ìgbàgbọ́ wa ni wípé Ọlọ́run kìí kùnà Ọlọ́run kìí bàátì Ọlọ́run kìí ṣe ẹni tí í ṣèlérí tí kì yóò lè múṣẹ ìgbàgbọ́ wa ni wípé Ọlọ́run jẹ́ alágbára Ọlọ́run jẹ́ olóòótọ́ Ọlọ́run jẹ́ onífẹ̀ẹ́ Ọlọ́run jẹ́ ọlọ́gbọ́n àti wípé kò sí ohunkóhun tí ó wà lábẹ́ ọ̀run tí Ọlọ́run kò lè yí padà kò sí ohunkóhun tí ó wà lábẹ́ ọ̀run tí Ọlọ́run kò lè ṣe èyí ni ìgbàgbọ́ wa nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yí ọ wípé ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí àti ìjẹ́rìísí ohun tí a kò rí wo Rómù 4 kí o lè yí ọ jù bẹ́ẹ̀ lọ Rómù 4 láti ẹsẹ̀ 16 nítorí náà lé ó fi ṣe ti ipa ìgbàgbọ́ kí o lè ṣe tí oore ọ̀fẹ́ kí ìlérí kí o lè dá gbogbo ọmọ irú ọmọ lójú kì í ṣe àwọn ti ipa òfin nìkan ṣùgbọ́n àti fún àwọn ti inú ìgbàgbọ́ Ábráhámù pẹ̀lú ẹni tí í ṣe bàbá gbogbo wa gẹ́gẹ́ bí a ti kọ́ pé mo ti fi ọ́ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀ níwájú ẹni tí òun gbàgbọ́ Ọlọ́run ti kára rẹ̀ tí ó sọ òkú di ààyè tí ó sì pe ohun ọ̀nì tí kò sí bí ẹni pé wọ́n ti wà ṣe orí ohun tí a sọ nípa ìgbàgbọ́ níhìn-ín wípé Ọlọ́run tí ó pe àwọn nǹkan wọ́n ọ̀nì tí kò sí bí ẹni pé wọ́n ti wà ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí ìjẹ́rìí ohun tí a kò rí pípe àwọn nǹkan wọn ni tí kò sí bí ẹni pé wọ́n ti wà ẹsẹ̀ 18 nígbà tí ìrètí kò sí ẹni tí ó gbàgbọ́ ní ti ìrètí kí o lè

Oh, my God.

I'm

Kí a má ṣe rò wípé torí pé wòlíì ló bá ọ dá ẹ̀ṣẹ̀ àgbèrè àbí panṣágà kí o ti rò wípé kò sí nǹkan kan wípé ìdájọ́ Ọlọ́run kò ní dé. Ó yà wá lẹ́nu, ó sì ṣe láàánú láti sọ wípé nígbà mìíràn ọwọ́ bíṣọ́ọ̀bù láti ń rí ẹ̀ṣẹ̀ àgbèrè. Ó ṣe ni láàánú ọwọ́ àwọn ẹlẹ̀sìn láti ń rí ẹ̀ṣẹ̀ àgbèrè. Irú àwọn bẹ́ẹ̀ wọ́n máa sọ wípé kò sẹ́ni tó mọ̀ pé bí Ọlọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta ni ó lè dúró, wípé nítorí bẹ́ẹ̀ Ọlọ́run láti ṣàánú fún wọn ni, nítorí pé kò sẹ́ni tó lè wà láyé yìí kó má dá ẹ̀ṣẹ̀ àgbèrè. Ó ní má jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ, kí a má ṣe tàn yín jẹ, kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ tàbí àwọn olè tàbí àwọn olójú kòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ̀gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run. Ó ní kó dá wa lójú wípé àwọn àgbèrè, àwọn panṣágà, àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́, àwọn tí ń fi obìnrin ba ara wọn jẹ́, wípé àwọn wọ̀nyí kì yóò lè jogún ìjọba Ọlọ́run. Yẹ kí a wo Hebrew orí 13 ẹsẹ̀ 4, kí ìgbéyàwó kí ó lé ọlá láàrin gbogbo ènìyàn, kí àkété sì jẹ́ aláìléèrí. Kí ìgbéyàwó kí ó lé ọlá láàrin gbogbo ènìyàn. Bí a bá ń sọ wípé kí ìgbéyàwó kí ó ní ọlá, ẹlòmíràn ìtumọ̀ tí wọ́n ní ni wípé bí àwọn bá fẹ́ gbéyàwó, kí ilé ìsìn wa kí ó ṣe ìfilọ̀, kí a sì sọ fún tekutẹyẹ, àwọn tó wà nílùú, àwọn tó wà lóko, gbogbo ènìyàn pátágbà wípé kí wọn kí ó pèsè láti wá ṣe àjọyọ̀ pẹ̀lú ẹni tí ń ṣe ìgbéyàwó. Kí a jẹ́ kí ìlú àti ijó àti ọtí àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan kí ó wà níbẹ̀. Èékọ́ ni Bíbélì ń sọ ara mi, ó ní kí ìgbéyàwó kí ó lé ọlá, kí ó ní ọ̀wọ̀ láàrin gbogbo ènìyàn. Kí a mọ̀ wípé ìgbéyàwó ó jẹ́ ohun tí Ọlọ́run fún ara rẹ̀ tí ó pilẹ̀. Ó ní kí a sì jẹ́ kí àkété jẹ́ aláìléèrí. Dúró níbẹ̀, ǹjẹ́ o jẹ́ mọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tí wọ́n ń ṣe ní àwọn ilé ìsìn káàkiri, àwọn ọkùnrin àti àwọn obìnrin wọ̀nyí wọ́n ti mọ ara wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ó ṣeéṣe pàápàá kí àfẹ́ sọ̀nà kí ó ti lóyún. Ó jẹ́ wípé irú ìgbéyàwó bẹ́ẹ̀ kò lọ́lá. Ó jẹ́ wípé àkété wọn jẹ́ iléèrí. Àwọn ẹlòmíràn tí wọ́n ti lóyún tó ti jẹ́ wípé ikùn ti ga, ó ti jẹ́ oyún oṣù mẹ́ta, mẹ́rin, márùn-ún, tí a tún sọ fún wa wípé kí a tún wá máa ṣe irú ìsopọ̀ bẹ́ẹ̀, kí a máa ṣe nínú ilé ìsìn. Èyí jẹ́ ohun tí ó lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní nítorí àwọn àgbèrè àti àwọn panṣágà lé Ọlọ́run yóò dá lẹ́jọ́. Àwọn àgbèrè àti panṣágà, àwọn lé Ọlọ́run yóò dá lẹ́jọ́. Yẹ kí a lọ wo Kólósè orí 3 ẹsẹ̀ 5. Nítorí náà ẹ máa pa àwọn ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé, ẹ máa pa wọ́n run. Ó ní kí a má jẹ́ kí àgbèrè kí ó wà láàrin wa, kí a pa run. Bí a bá sọ wípé kí a pa nǹkan run, èdè wa ní Yorùbá ó jẹ́ kí ó yé wa. Gbà tí a bá pa nǹkan run, bí ènìyàn bá kú, ohun tí a máa ń ṣe ni pé a máa ń gbé wọn sí. Tàbí bí a bá pa àwọn koríko ìgbẹ́, bí a bá ké wọn lulẹ̀, ohun tí a máa ń ṣe ni wípé a máa ń jó wọn níná. Bí a bá pa àwọn ẹ̀yà ara wọ̀nyí, bí a bá pa wọ́n run, àgbèrè bí a bá pa run, ó jẹ́ wípé a ti jẹ́wọ́ rẹ̀, a ti kọ̀ ọ́ sílẹ̀, a sì ti sìn-ín, a kò jẹ́ kí àgbèrè kí ó gbérí ní ìgbésí ayé wa mọ́. Báwo ni ó ṣe lè jẹ́ wípé báwo la ṣe lè pa nǹkan wọ̀nyí run? Ohun tí a lè ṣe ni wípé àkọ́kọ́, kí a jẹ́wọ́ fún Ọlọ́run, kí a kọ̀ ọ́ sílẹ̀, kí a bẹ̀bẹ̀ fún ìwẹ̀nùmọ́ tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, kí a bẹ̀bẹ̀ fún oore ọ̀fẹ́ pẹ̀lú ìgbàlà Ọlọ́run kí ó jẹ́ tiwa. Kí a rí wípé a jẹ́ ẹni tí ó ti ní ìdáríjì, ẹni tí ó ti ní ìgbàlà, ẹni tí ó ní àlàáfíà ọkàn wípé a ti bọ́ nínú ẹ̀ṣẹ̀ wọ̀nyí, ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Ohun tí a tún ní láti ṣe ni wípé bí a bá rí ohun kan tí ó ń fà wá sínú ẹ̀ṣẹ̀ àgbèrè, yẹ kí n ṣe àpèjúwe, ó ṣeéṣe kí ó jẹ́ ọmọbìnrin nínú ilé tí a fi ṣe ọmọ ọ̀dọ̀, tí a ní kí ó máa ran ìyàwó wa lọ́wọ́. Ọmọbìnrin yìí, bí ìyàwó bá ti jáde, bóyá ìyàwó lọ sọ́jà tàbí ìyàwó lọ pọnmi,

tó jíjìn ìfẹ́ àti gbígbòrò ìfẹ́ ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. A ó tún máa tọ́ kíkún nínú Kristi, a máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ. Bí a bá ti ń fún wa ní agbára ẹ̀mí Ọlọ́run, a ó tún máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó bá yá, tí a bá gbà wá sókè, tí a bá pa aláàdà, tí a bá rí Jésù Kristi lójúkojú, tí a bá mú wa lọ sí ọ̀run, tí a sì jẹ́ kí a wà ní ọ̀run títí láì pẹ̀lú Ọlọ́run, nígbà yìí gan ni a ó rí ìjìnlẹ̀, gbígbòrò àti gíga àti ìbú, ohun tí ó jẹ́ wípé àti ṣe wá ní pípé àti ní kíkún nínú rẹ̀. Nísinsìnyí, a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè tọ́ ẹ̀bùn ọ̀run wò. A lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè gbàdúrà, láti sọ fún Ọlọ́run wípé gbà tí a ti ṣe wá ní kíkún nínú Kristi. Èéṣe tí a fi ń ṣe bí tálákà, èéṣe tí a fi ń ṣe bí ẹni tí ò lọ́lọ́run, èéṣe tí a fi ń ṣe bí ẹni pé kò sí ìbùkún láti òkè wá, èéṣe tí a fi ń ṣe bí ẹni wípé ìgbàlà kò sí mọ́, tàbí ìsọdímọ́ kò sí mọ́, tàbí agbára Ọlọ́run kò sí mọ́. Ẹ jẹ́ kí a dìde, ẹ jẹ́ kí a gbàdúrà, ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé ohun gbogbo tí a ti pèsè sílẹ̀ fún wa nípa ikú Jésù Kristi lórí igi àgbélébó wípé yóò jẹ́ tiwa. Òun fẹ́ ìgbàlà ni, tirẹ́ ni, bí o bá lè béèrè. Òun fẹ́ ìsọdímọ́ ni, tirẹ́ ni, bí o bá lè gbàdúrà. Òun fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run láti òkè wá kí ó sọ kalẹ̀ lé ọ lórí ni, tirẹ́ ni, bí o bá lè dúró ti Ọlọ́run kí o sì gbàdúrà títí agbára yóò fi sọ kalẹ̀. Òun fẹ́ ìbùkún àtọ̀run wá. Òun fẹ́ ìwòsàn ni. Ohunkóhun tí ìbá jẹ́ àti ṣe wá ní kíkún nínú rẹ̀ ti wà ní wípé kí a gbàgbọ́, kí a di ìlérí Ọlọ́run mú, kí a gbàdúrà, ó dájú wípé yóò gbọ́ tiwa.

0: gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìrètí tí ẹ fún gbogbo àwọn onígbàgbọ́ wípé lọ́jọ́ kan ìpè yóò dún, a ó sì gbé àwọn àyànfẹ́ sókè, a ó mú wọn kúrò nínú ayé ẹ̀ṣẹ̀ tí a wà nísinsìnyí, a ó sì máa bá Jésù gbé, a ó rí i lójúkojú, a ó sì lè bá sọ̀rọ̀ lójúkojú. Bàbá, fún irú ìrètí tí ó ní ògo bí èyí, a ń bẹ̀bẹ̀ wípé kò sí ẹnikẹ́ni nínú wa, yálà nípa ìjáfara tàbí nípa ìfọsẹ́yìn tàbí nípa ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, kò sí ẹnìkan nínú wa tí yóò pàdánù irú ìrètí ológo báyìí ní orúkọ Jésù. A mọ̀ wípé ìgbà náà ń kù fẹ́rẹ́fẹ́, a sì mọ̀ wípé kì yóò pẹ́ tí ó fi ṣí wa lọ́wọ́ láti wá ṣírò àti láti wá jíhìn ohun tí a ti ṣe nínú ara. A ń bẹ̀bẹ̀ wípé yálà lóòrọ̀ ni tàbí lọ́sàn tàbí lálẹ́, ní ìgbàkigbà ìpè dé bá wa lẹ́nu iṣẹ́ ni tàbí nínú ilé ìsìn tàbí níbikíbi tí ó ti lè dé bá wa. A ń bẹ̀bẹ̀ wípé kí ó má dé bá wa gẹ́gẹ́ bí aláfara. Ó ṣeéṣe pé ó jẹ́ ọjọ́ tí ẹnìkan ti ṣẹ̀ wá, ó ṣeéṣe kó sì jẹ́ ọjọ́ tí inú wa ń dùn, ó ṣeéṣe kó jẹ́ ọjọ́ jíjẹ mímu àbí ọjọ́ tí ó kù díẹ̀ kí nǹkan tó. À ń bẹ̀bẹ̀ wípé ní ìgbàkigbà, ní àkókò kí àkókò, irú ipò kípò tí a lè wà, à ń bẹ̀bẹ̀ wípé kí ẹ̀jẹ̀ Jésù kí ó ṣe wá ní ẹni tó múra sílẹ̀. Ẹ má ṣe jẹ́ kí a pàdánù. Irú ìpè tí ẹ fi pè wá, tí a sì fi súnmọ́ ọ̀dọ̀ yín, à ń bẹ̀bẹ̀ wípé irú ọjọ́ yìí tí a ó ṣe wá lógo, ẹ má jẹ́ kí a gbàgbé sùn kọjá ire wa. Bí a sì ṣe ń wo ọ̀rọ̀ rẹ nísinsìnyí, kọ ọ̀rọ̀ yìí sí tábìlì ọkàn wa, kí a máa ṣẹ́ṣọ lórí rẹ̀, kí ọ̀rọ̀ yìí kí ó sì máa ṣẹ́ṣọ lórí wa. Ṣe wá pé, kí o sì ṣe wá yẹ, kí a sì jẹ alábàápín pẹ̀lú àwọn ènìyàn mímọ́. A dúpẹ́ pé o ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. À ń ṣe àyẹ̀wò nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ohun tí a ti kọ lórí, èyí tí a sì ti fi ìgbà púpọ̀ ronú nípasẹ̀ rẹ̀, èyí tí àwọn onígbàgbọ́ tí wọ́n ń retí pé bí a ṣe jẹ́ onígbàgbọ́ ajagun nísinsìnyí, kí Ọlọ́run kí ó ṣe wá ní olóríire láti jẹ́ onígbàgbọ́ aṣẹ́gun ní ọjọ́ náà. Èyí ni ìrètí gbogbo àwọn ènìyàn Ọlọ́run àti àwọn onígbàgbọ́ láti ìgbà tí ìgbàgbọ́ ti ìhìn rere tí ó ti tẹ̀ wọ́n lọ́wọ́. Jésù sọ nǹkan nípa ìpadàbọ̀ rẹ̀. Àwọn apóstẹ́lì pẹ̀lú wọn kò sì mú ẹnu kúrò ní ọ̀rọ̀ kan yìí wípé kí onígbàgbọ́ kí ó máa múra sílẹ̀, nítorí pé Olúwa wa tí ó jẹ́ olùgbàlà lónìí, tí yóò jẹ́ olùdájọ́ ní àkókò tó ń bọ̀, wípé Olúwa wa yìí kì yóò jáfara, bi o tile je wipe awon eyan ka si ijafara wipe o pe ti won tin wipe o nbo ko si de sugbon ikilo pupo wa fun wa wipe a ko gbodo sun a ko gbodo jafara ani lati wa ni imura sile wipe anreti oluwa wa nitori o pe o ya ni jesu nbo awon angeli papa won so nipa bibo re beni awon woli ti igba lailai won ko sha emenuba iru akoko ti a fe menuba ni role yi gbati olorun tun si joanu loju ti o ri fi han ohun ti n bo wa o tun je ki o di mimo fun wa wipe jesu n bo a bere lati ileri ati asotele ti jesu kristi to se fun wa ti a si fi pamo fun wa ti o wa ninu oro olorun johanu ori ikerinla anka lati ese ikini e ma se je ki okan yin daru e gba olorun gbo e gba mi gbo pelu ninu ile baba mi ninu ile baba ni opolopo ibugbe li o wa iba ma se be emi ba ti so fun yin nitori emi lo ipese aye sile fun yin bi mo ba si lo ipese aye sile fun yin emi o tun pada wa emi o tun pada wa emi o si mu yin lo sodo ara emi ti kara mi pe nibi ti emi gbe wa ki eyin le wa nibe pelu ninu asotele yi ti Jesu Kristi otito ona ati ye eni ti a ko ri iro tabi eke lenu re nigba kankan ri eni ti o mo opin lati ibere eni ti o mo ohun to nbo lojo iwaju ni o nso asotele ti ko le yi pada ti ko le ye fun wa wipe ohun bo awon ti o nso fun ni igba ni oye ko ye won wipe o nlo sugbon bi o ti nso fun won wipe ohun lo bẹ́ẹ̀ni ó tún tẹ mọ́ wọn létí wípé bí òun bá lọ òun tún padà bọ̀ nítorí wípé wọ́n ti gbọ́ àlàyé lórí wípé ó ń lọ bí ó tilẹ̀ ṣe wípé kò yé wọn dáradára ọkàn wọn dàrú ó wá ń sọ fún wọn wípé bí wọn kò bá gbé ìgbésí ayé ẹni tí kò ní ìrètí kò yẹ kí ọkàn wọn dàrú bí kì í bá ṣe wípé kí a jẹ kí a mu kí a kú nítorí a kò mọ tí ó ń bọ̀ lé ọ̀la kò yẹ kí ọkàn wọn kí ó dàrú bí ìrètí wọn bí ò bá sí nínú ohun àfọwọ́bà fílẹ̀ tí ó wà nínú ayé gẹ́gẹ́ bí ohun ìní tàbí dúkìá pé bí ò bá jẹ́ pé gbogbo ìrètí wọn ohun ìgbà ẹ̀sìnsìn yìí ló wà kò yẹ kí ọkàn wọn kí ó dàrú nítorí bí a bá ti bí ẹnikẹ́ni sínú ayé àbí sínú wàhálà àbí sínú kó máa lọ kó máa bọ̀ kó máa fa nǹkan kí wọ́n lè tóra wọn ó sì ṣeé ṣe fún ẹlòmíràn títí ọjọ́ ayé rẹ̀ yóò fi dópin kó fà á kó má tóra wọn ẹni tó bá sì ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ tó ṣe wàhálà ti o si ere to wa ile lati gbe sugbon ti o si ibi isimi to sise sugbon ti o dabi eni wipe akojo wa ti o gba eyan ti o gbianju pupo lati je igbadun ti o ni sugbon akoko ti ibagbadun re ni afefe iji aye o gba won lo idaru okan ati iporuru okan o ma nwa sugbon Jesu Christi ti o mo wi pe bi ati igbadun aye na akoko ti a ni ninu aye iwonba 70 odun ti a ni lo won o to nkan eni ti o si je eni agba igbani ti o ti wa lati aye raye ti o si mo idiwon 70 odun wipe bi kikan omi lori ninu omi okun o dabi igba ti a ba seju lekan be ni igba ati akoko ti a nlo ninu aye be lori pe bo ti le je wipe eyan gbadun aye o si ni ayo o rerin ko ti le mo irora tabi aisan ko de ile iwosan ri ko mo nkan tan pe ni ekun ni gbogbo 70 odun ti o lo sibe ari wipe bi iseju kan lori ti a ba fi diwon aye raye ni Jesu Christi wa nso fun awon omo ehin re o si nso fun wa pelu pe e ma se je ki okan yin daru a gbianju pe bi a ba gbe iyawo nkan rorun a se laala titi a ko wojo a gbe iyawo awon eyan ba wa je won ba wa jo won ba wa yo ati ojo keji ti iyawo ti dele lati rin wipe gbe abo sibe yen emi lo nso fun beyen ile iya mi wa nbe mo se le pada a ro pe ta ba gbe yawo pe wahala dopin boya tori pe ati ibimo ni tori pe ta ba bimo ayo omo ta ni o to a pa isere anu omi je kuro abimo ati igba ti iyawo ti loyun lati sasoke sasodo abimo tan bo se nki wa pe eku owo lomi o eku ewu omo o be ni ari we pe iya o le sun onje to tin to wa je tele ko to ile ta tin gbe to ro wa lorun o da be ni wi pe ile tun ha fun wa boya ti omo ba dagba ale fi owo rori sun ale ni alaafia omo ndagba na wa ba wa nle wi pe ejo o glasi moto mi omo yin loju oko si o ti fo e wa wo be sese atunse e wa la ngori wa la fun wa bi o ba je alaigbagbo eyi ni alaigbagbo nri ti won lo npokun so wi pe oto ye lo simi bo se nku ton diju pe be ni won tun bere oro ina ni ko so mi nbi ni e kin mo mi nbi ni won ni o so mi gba ti Jesu ri idamu okan to wa ninu okan awon omo ehin re ti o wo wahala to wa ninu aye fun won bo sin wahala awon ti o fe sin olorun bi ti re won ko wahala jade bo so pe mi o ni sin olorun owo ni mo fe wa kiri bo lowo aje oni je ogbadun e awon eyan ti won ni nkankan won so pe won ri nkan mole fun e pe bo kole oni le sun nu e bo si so wi pe ko boro mo mo ki lati se ma kuro labule wa ti n ba kuro labule wa ti won ri mi ti mo lo si ajo
1: bi Eko tabi a lo si iru Kano ni bi ti o si eni ti o mo wa sugbon esu to mo wa labule esu yen o tun ba wa deko bojo tin ro lo nko wonu le wa ko ni rile elomi ko si la so pe aye ko se gbadun gba ti Jesu ri idamu okan ti o wa ni inu awon omo ehin re we pe o wa so fun pe e ma se je ki okan yi ki o daru wahala ki wahala ti e ba ni ninu aye igba die ni e gba Olorun gbo e gba ileri re gbo o n feran yin dara dara awon adi tu to wa ni igbesi aye yin bi e ba gba Olorun gbo awon oke soro ni won di petele e si gba mi gbo pelu ninu ile baba mi opolopo ibugbe li o wa o wa so fun o mu okan won kuro ni nkan ti aye o wa mu lo si ti orun wi pe ibi kan wa ti o tayo awon irawo ti o tayo awo samo ti o so wi pe ile baba mi ni oruko ibe opolopo ibugbe li o wa nibe iba ma se be emi iba ti so fun yin nitori emi nlo ipese aye sile fun yin ese oro kan yi wi pe emi nlo ipese aye sile fun yin oni iyato to wa laarin awon olufokansin toto ati awon elesin lasan elesin lasan onsin bo ba bere lowo eru eni be pe bo ba ku mbo lo nlo ah ani orun lo meni to ma la an gbianju ni pe bo ba sese bibi kan ba wa lati lo ti ki Olorun ninu anu re boya a le gbe wa si afefe re eni to ba ni iye meji okan ko le de afefe re tori oniye meji ko le ri nkan kan gba lowo Olorun sugbon fun awon onigbagbo toto lo so wi pe emi nlo o ti lo o abi gbatan bi e saye o ba Jesu ni agbegbe e han o ti lo ni emi nlo o si lo o so be o se be pe emi nlo ipese aye sile fun yin o wa ni bi emi ba lo ipese aye sile fun yin emi o tun pada wa ireti onigbagbo ni ipadabo Jesu Christi oni emi o tun pada wa emi o si mu yin lo sodo emi ti kara mi awon ti oye awon ti oro igbagbo ti o la si loju won ma so fun wa bi won ba ya oju le wa lati ta iwe esin fun wa pe ka jo kara iwe yi baba si ra tori gba ti awon eniyan tan ba kuro ni aye o se ko je pe gbagada ni Olorun ma fi se ile ti eni ti won ba soro titi aye raye nje ko da ti eyan ba ri iru gbagada yi gbe titi aye raye nje ko da ko ye pe ile to jogun e titi aye raye ni ile titi ti a ma n gbade bi yen to je pe ni asiko erun eruku ko ni je ko si ferese asiko ojo gede gede to wa nta ko ni o jade lati nu yara kolon se fun e ni iru ile be titi aye ko ni e to ye niyan awon ti won polongo ti won tawe ti won ka akiri lati oju ile de oju ile iru ireti ta won ni niyan sugbon o se ni laanu wi pe won wa ona won o ti ri awa ti olorun ti se ni olori ire lati ri oju ona o so fun wa wi pe emi o si mu yin lo o so fun wa pe ohun lo si ibi kan lati lo pe ese sile wi pe ngba to ba si se tan ohun a pada wa a si mu wa lo sodo ohun ti karara re pe ni bi ti emi gbe wa ni bi ti emi gbe wa ki eyin ki o le wa nibe pelu ibere ti o se pataki fun wa lati bere ni we pe ni bo ni o ngbe wa toro so wi pe ni bi ti emi gbe wa ki eyin ki o le wa nibe pelu lati dahin ibere we pe ni bo ni o ngbe wa e wo ise awon aposteli ori keje lati ese ikarun din ni ogota sugbon ohun kun fun emi mimo o tejumo orun bolo tejumo o si ri ogo olorun ati tani jesu nduro li owo otun olorun Jesu Kristi wa ni orun ni owo otun olorun ko si laye nisisiyi o ti lo si orun lati lo pese aye sile o si ti se ileri ti ko le ye wi pe ni bi ti emi gbe wa ki awa ki o le wa ni be pelu Stefanu si so fun wa daju daju wi pe ni oke orun ni ibugbe olorun ni owo otun olorun ni Jesu Kristi wa bi a tin soro lowo lowo yi nigba ti Jesu Kristi ku ti o si jinde ni ojo na gan ti a gbe lo si oke orun ni ise awon aposteli ori ikini lati ese ikesan bi Jesu Kristi ti n ba awon omo yin re soro be ni a ri isele nla kan ti o sele ti a si n la aye wa idi ti o fi sele ati ohun ti o ja si pe o sele be ise awon aposteli ori kini ese ikesan nigba ti o si ti wi nkan wonyi bi won ti n wo agbe soke awo sama si gba kuro li oju won bi won si ti tejumo oju orun bi o ti n re oke kiyesi awon okunrin meji alaso ala duro leti odo won ti won si wi pe eyin ara galili e se ti a fi duro ti en wo oju orun jesu na yi ti a gba soke orun kuro lowo yin yo pada be gege bi e ti ri ti o nlo si orun awon angeli ni ape ni ede wi pe awon okunrin meji alaso ala nihin Jesu Kristi leyin iku re o jinde kuro ninu oku o si fi ara han awon mehin re o je ki o di mimo fun won wi pe ohun kan na ni o jeun pelu won o wole to won lo nigba ti won ti ilekun o wi pe alaafia fun yin o si le eru ati aigbagbo ti o wa le okan won lo ni ojo pupo ti o se yi eni ti ko si ni ipo aye ti o ye ki o wa ni akoko ti o koko fi ara han won leyin ajinde re Jesu tun wa o fara han won o so fun Thomas wo pe Thomas wo wo mi ki o si wo iha mi ki o ma se je ala igbagbo mo sugbon ki o gbagbo Thomas ri owo re o si ri iha re o wi pe Olorun mi Oluwa mi Jesu wi fun pe nitori ti iwo ri mi iwo gbagbo o wa fi ibokun fun awon ti won ko ti ri bi iwo bi emi sugbon ti a gbagbo leyin igba ti o si ti fi ara han awon omo ihin re fun iwon bi ogoji ojo o wa di ojo ekeyin o wa so fun won wi pe eyin o gba agbara ki se agbara ti ija ki se agbara ti oselu ki se agbara ti owo sugbon agbara ti iwaasu yin rere agbara ti se ise iyanu o ni eyin o gba agbara nigbati emi mimo baba le yin e o si ma se eleri mi ni Jerusalemu ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye e o ma se eleri mi ni ti bi bawo o so fun won wi pe e o se eleri ohun ti e ti ri ohun ti e ti gbo ohun ti e ti gbagbo ohun ti e ti gbekele ki si ni won ti ri kini won ti gbo kini won ti gbagbo
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Orin ikokanle logoje 141. Oluwa emi ki gbe pe o, yara si odo mi, fi eti si ohun mi, nigba ti mo ba nke pe o, ye ki adura mi ki o wa si waju re bi ebo tuari, ati igbe owo mi soke bi ebo asale. Oluwa, fi eso si waju enu mi, pa ilekun ete mi mo, ma se fa aya mi si ohun ibikan. Lati ma ba won tin sise ese sise buburu ma si je ki emi ki o je ninu ohun didun won je ki olododo ki o lu mi iseun ni yo ja si je ki o si ba mi wi ororo dara dara ni yo ja si ti ki yo fo mi lori sibe adura mi yo sa wa nitori ijamba won nigbati a ba bi awon onidajo won subu ni bi okuta won gbo oro mi nitori ti o dun egungun wa tan kale le enu isa oku eni ti o la poro sori ile sugbon oju mi nbe lara re olorun oluwa lodo re ni igbekele mi wa ma se tu okan mi da sile pa mimo kuro ninu okun ti won de sile fun mi ati ikekun awon onise ese je ki awon eniyan buburu ki o bo sinu awon ara won nigba ki emi ba koja lo orin ikejile ni ogoje 142 oluwa ni mo fi ohun mi kegbepe ohun mi ni mo fi nbebe mi si oluwa emi tu aroye mi sile niwaju re emi fi ise mi han niwaju re nigba ti okan mi rewesi ninu mi nigba na ni iwo mo ipa ona mi bi ona ti emi rin ni won dekun sile fun mi ni koko emi wo owo otun mo si ri pe ko si enikan ti o mo mi abo de ti fun mi ko si eni ti o na ni okan mi oluwa iwo ni mo kigbe pe emi wi pe iwo ni abo mi ati ipin mi ni ile alaye iye si igbe mi nitori ti are mi sile gidigidi gba mi lowo awon ninu ni bi ni mi nitori won lagbara ju mi lo mu okan mi jade kuro ninu otubu ki emi ki o le ma yin oruko re awon olododo yo yi mi kaakiri nitori iwo fi opolopo ba mi se
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Orin iketale ni ogoje 143 Oluwa, gbọ́ àdúrà mi, fi etí sí ẹ̀bẹ̀ mi nínú òtítọ́ rẹ, dá mi lóhùn àti nínú òdodo rẹ, kí o má sì bá ọmọ ọ̀dọ̀ rẹ lọ sínú ìdájọ́, nítorí tí kò sí ẹni tí ó wà láàyè tí a ó dáláre níwájú rẹ, nítorí tí ọ̀tá ti ṣe inúnibíni sí ọkàn mi, ó ti lu ẹ̀mí mi bolẹ̀, ó ti mú mi jókòó lé òkùnkùn bí àwọn tí ó ti kú pẹ́, nítorí náà ni èmi ṣe rẹ̀wẹ̀sì nínú mi, òfófó àyà mi nínú mi, èmi rántí ọjọ́ àtijọ́, èmi ṣe àṣàrò iṣẹ́ rẹ gbogbo, èmi ń ronú iṣẹ́ ọwọ́ rẹ, èmi na ọwọ́ mi sí ọ, òǹgbẹ rẹ ń gbé ọkàn mi bí ilẹ̀ gbígbẹ. Olúwa, gbọ́ tèmi ní ìsinsìnyí, ó rẹ ọkàn mi tàn, má ṣe pa ojú rẹ mọ́ kúrò lára mi, kí èmi kí ó má ba dàbí àwọn tí ó lọ sínú ihò. Mú mi gbọ́ ìṣeun ìfẹ́ rẹ ní òwúrọ̀, nítorí ìwọ ni mo gbẹ́kẹ̀lé, mú mi mọ ọ̀nà tí èmi ìbá máa tọ̀, nítorí mo gbé ọkàn mi sókè sí ọ. Olúwa, gbà mí lọ́wọ́ àwọn ọ̀tá mi, ọ̀dọ̀ rẹ ni mo sá pamọ́ sí, kọ́ mi láti ṣe ohun tí ó wù ọ́, nítorí ìwọ ni Ọlọ́run mi, jẹ́ kí ẹ̀mí rẹ dídára fà mí lọ ní ilẹ̀ tí ó tẹ́jú. Olúwa, sọ mí di ààyè nítorí orúkọ rẹ, nítorí òdodo rẹ mú ọkàn mi jáde nínú ìṣẹ́ àti nínú àánú rẹ, kí àwọn ọ̀tá mi kúrò, kí o sì run gbogbo àwọn tí ń ní ọkàn mi lára, nítorí pé ìránṣẹ́ rẹ ni èmi ń ṣe.
4: Bí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ẹ̀kọ́ tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ tán, kí a fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè. Arábìnrin tí ó wà ní gbọ̀ngàn ńlá.
5: Ẹjọ́ sà níbi tí a kà nínú ìwé Róòmù orí 12, ẹsẹ̀ 11. Ó sọ fún wa wípé ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn. Ẹjọ́ sà ibi ẹ máa ní ìgbóná ọkàn yẹn ni mo fẹ́ béèrè ìbéèrè fún. Pé báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn? Ṣé nípa ti ara ni àti nípa tẹ̀mí? Àti báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn?
4: Ìbéèrè ṣé onígbàgbọ́ ni ẹ̀yin fúnra yín?
5: Bẹ́ẹ̀ni sà.
4: Irú ìgbóná ọkàn wo ni ó yẹ kí onígbàgbọ́ níṣẹ́ lè sọ fún wa?
5: Ìgbóná ọkàn sí iṣẹ́ Ọlọ́run àti láti lè gbàdúrà fún iṣẹ́ Kristẹni.
4: Ẹ ṣé púpọ̀. Róòmù orí 12, ẹsẹ̀ 11. Ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Ohun tí Paul apostle ń sọ fún wa ni wípé kí a ní ìtara. Kò sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn nípa ti ara. Ṣùgbọ́n ó sọ wípé bí a bá fẹ́ ṣe ohunkóhun fún Ọlọ́run, wípé ó yẹ kí a fi ìtara hàn pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, pẹ̀lú iná ẹ̀mí tí ó ń jó nínú ọkàn wa, láti lè ṣe ìfẹ́ Ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà tí ó là sílẹ̀ fún wa. Ṣé a gbọ́ nígbà tí olùkọ́ ń kọ́ wa wípé àwọn tí ó wà nínú ayé, bí wọ́n bá fẹ́ dá okòwò sílẹ̀ tàbí ọmọ ilé ẹ̀kọ́ ń lọ sí ilé ẹ̀kọ́, wọ́n máa ń jára mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe, wọn kì í ṣe ọ̀lẹ rárá. Wọ́n máa ń fi gbogbo ohun tó nílò sí, yálà nípa ti àkókò, yálà nípa ti owó, yálà nípa jíjá àwọn nǹkan mìíràn sílẹ̀ ní ìgbésí ayé wọn tí ó lè dí wọn lọ́wọ́ iṣẹ́ tí ó yẹ kí wọn kí ó ṣe. Èyí ni Paul apostle ló ń sọ fún wa wípé àwa pàápàá bí a bá fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run tàbí a fẹ́ ṣe ohun kan tí Ọlọ́run ti là sílẹ̀ fún wa, wípé irú ohun bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó dára. Èyí ni ó ń sọ wípé nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ, ẹ máa ní ìtara tàbí ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé onígbàgbọ́, bí a bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, ó yẹ kí a jí gìrì, kí a ṣe ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe, ṣé a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà? Bí a bá sọ̀rọ̀ ìgbàlà fún wọn, wọ́n máa sọ fún wa wípé wọ́n á gbé ọ̀rọ̀ náà yẹ̀wò, yóò sì gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oṣù tàbí ọdún kí wọn kí ó tó lè tẹ̀lé Jésù. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí a rí nínú Bíbélì, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti pe àwọn Pétérò, Jọ́hánù, Jákọ́bù àti àwọn Ándérò, Bíbélì sọ fún wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n tẹ̀lé Jésù Kristì. Bí a bá sì wo ìpè Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù pe Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó tẹ̀lé Jésù Kristì. Àti ẹ̀rí ọ̀gbẹ́ni Saulu ará Tarsu, nígbà tí Olúwa pàdé rẹ̀ ní ojú ọ̀nà tí ó lọ sí ilẹ̀ Damascus, tí ó ń sọ fún wípé ohun ìṣòro ni fún Paul tàbí fún Saulu lati tapa si egun ti o so wepe iwo ta ni olowa ti olowa si fi ara re han solo lese kese pelu itara pelu igbona okan ni ari wepe paul ti gba jesu gege bi olugbala re bi a ba si wo ise awon apostle pelu ni ori keji ise awon apostle ni ori keji lati ese iketa din logoji nigba ti won si gbo okan won gbogbe won si so fun petero ati awon apostle yoko pe ara kini ki awa ki o se petero si we fun won pe eronu pe oda ki a si baptisi olukuluku yin le oruko jesu christ fun idariji ese yin eyin o si gba ebon emi mimo ese ogoji ati oro popo miran li o fi n jeri ti o si n fi gba won ni iyanju owe pe egba ara yin la lowo iran arekereke yi nitori na awon ti o fi ayo gba oro re a baptisi won li ojo na a si ka iwon egbedogun okan kun won a ri awon eniyan won yi o pe lesekese ti won gbo oro olorun be ni won fi itara tabi igbona okan gba oro olorun ti won si ronu po ada ti won si jowo aye won fun jesu christi eyi ni apere ti a fi lele fun awe pe awa paapa lesekese ti a gbo oro olorun a ko gbodo fi akoko igbala tabi idariji wa dola ki a ma so we pe bi o ba di ojo miran bi akoko ba wa fun wa a o gbadura a o ronu po ada a wa oju olorun be na ni bi a ti n gbo nipa atunse gbogbo awon nkan woyi je ojuse ti a ni se yala si olorun yala si ara wa yala si awon aladugbo wa tabi si awon ti o je omo ijo awon ti o je eniyan olorun bi ti wa o sese a ni atunse lati se ti emi olorun ti o n toka si fun wa ti o si n kan nipa fun awe pe o ye ki a gbe igbese yi tabi ki a gbe igbese ni bi eni ti o mo olorun a ri awon elomiran we pe won ma fi akoko falẹ a ma so we pe emi n fe sugbon o se alera fun ara wepe nigba ti mo ba goke agba awon onigbagbo ju bee lo boya ti n ba ni iriri tabi iriri miran o seese fun mi tabi yio seese fun mi lati gboran si olorun lenu sugbon ohun ti a n so fun wa ni wipe lesekese ti a ti gbo oro olorun ti o n so fun wa wipe atunse wa ni ona wa lati se ni iru igba bee ni a lati fi itara tabi igbona okan si oluwa ki a si so fun olorun wipe gege bi o ba ti fun wa ni ore ofe a o gboran si lenu tabi o n so fun wa nipa isodi mimo a ti mo wipe bi eniyan ba ni igbala o ni idariji ese o ni alaafia olorun ni okan re a ko oruko re si iwe iye lorun eyi ko mo nipa wipe a ti ni igbala nisisiyi nitori be ko si omiran ta ni lati se oro olorun so fun wa wipe a ni lati tesiwaju wipe iriri onigbagbo miran wa ti a n pe ni isodi mimo isodi mimo yi ni yo mu gbongbo ese ti o wa ni igbesi aye wa ni yo mu koro ni yo fa ti o patapata ti ailera ti o wa ninu okan wa ti ko je ki a le ma sare si nkan ti se ti olorun tabi ki a le gbe igbesi aye wa mimo lati inu emi wa wa nigba ti a ba ni isodi mimo gbogbo nkan wonyi ni olorun yo mu koro lesekese ti a ti gbo wipe nkan kan ko fun wa gege bi iriri onigbagbo awon elomiran won ma fi dola won ma so wepe boya ni ojo miran boya ni odun ti o n bo sugbon bi a ba ni igbona okan lesekese ni o ye ki a le lo ba olorun wepe ohun gbogbo ti o je gbongbo ikoro tabi gbongbo ese ti o wa ni okan wa ki olorun ki o ba wa fa ju a ri awon elomiran ti won ti ni isodi mimo fun odun popo sugbon itara lati wo ojo olorun lati walẹ jin to bẹẹ gẹ ti a fi ohun gbogbo rubọ eyi jẹ pe ti a fi ohun gbogbo lelẹ ni ẹsẹ agbelebo jesu wipe ohunkohun ti o ba fẹ ki a se ọna ti o ba fẹ ki a rin igbesi aye ti o ba fẹ ki a gbe a fẹ gbe a ri awon elomiran to jẹ pe ko si igbona ọkan ko si itara wọn a wa ni ọdun pupọ lai ni agbara ẹmi mimọ ọlọrun lati le se iṣẹ ti o wa ni iwaju wọn lati se ẹkọ ti a n kọ ni wipe ohunkohun ti ọlọrun ba n sọ fun wa o n sọ fun wa nipa igbala ni o n sọ fun wa nipa isodi mimọ ni o n sọ fun wa nipa agbara ẹmi mimọ ti yio kun wa nigba ti a ba baptisi wa pẹlu ẹmi mimọ ohunkohun ti ọlọrun n bere lọwọ wa ọlọrun pa láṣẹ fun wa wipe ki a ni itara ki a ni igbona ọkan tabi o ṣeeṣe ni bi a tin jere okan awon elomiran wa we pe won ti di onigbagbo odun kan odun meji odun meta tabi ju be lo won ko le toka si enikeni ti won jere fun Kristi o da bi eni pe esupa won lenude o da bi eni pe okan won tutu popo si awon elese ti o wa ni agbegbe won o da bi eni pe awon elomiran ti won ti le wa ni agbegbe won gege bi awon ti o ba won gbe gege bi awon abanisise tabi awon agbanisise tabi awon ti o nsise ni abe won won ko ti le mo nipa igbala ti won so pe won ni sugbon bi a ba wo awon apere ti o wa ninu bibeli lese kese ti awon ti a ka nipa re ninu bibeli ti won ti gba Jesu Kristi gbo lese kese ni won so fun awon elomiran we pe awon paapa ni fi aye won fun Jesu eje ki a wo Johanu iwe ihirere ti Johanu ori kini Johanu ori kini lati ese ogoji okan ninu awon meji ti o gbo oro Johanu ti o si to Jesu leyin ni Andero arakunrin Simoni Petero ohun tete ko ri Simoni arakunrin ohun ti kara re o si we fun pe awa ti ri Messiah itumo eyi ti je Kristi o si mu wa sodo Jesu Jesu si wo o wi pe iwo ni Simoni omo Jona Kefa li a o si ma pe o itumo eyi ti je Peteru wo iru igbona okan ti Olorun bere lowo re ti Olorun bere lowo mi wi pe bi a ba ti mo Jesu a ko gbodo fi igbala awon elomiran di ojo miran ke a so we pe boya nigbati mo ba mo oro Olorun ju be lo nigbati mo ba le gbadura ju be lo nigbati mo ba ri awon iriri onigbagbo ju be lo yo sese fun mi lati lo so fun awon elomiran sugbon lese kese ti Anderu ti o ba Jesu pade ti iyi Olorun alaafia Olorun ti o wo inu okan re be ni pelu igbona okan ni o lo so fun Simoni Petero we pe awa ti ri Messiah ati ri Kristi o si mu wa si odo Jesu ni ori kerin Johanu yi kan na ni ati ri obirin ti o ba Jesu pade ni ibi kanga Jacobo lese kese ti obirin yi ti o ti gba Jesu gbo ti o si mo we pe eyi ni Kristi na ohun ti bibeli so fun ani we pe lese kese ni obirin yi lo ni o so fun awon ara ilu eje ki a wo Johanu ori kerin lati ese ikejidinlogbon nigba kan na ni obirin na fi ladogbo re sile o si mu ona re kan lo si ilu o si we fun awon eniyan pe e wa wo okunrin na eni ti o so ohun gbogbo ti mo ti se ri fun mi eyi ha le je Kristi na nigba na ni won ti ilu jade won si to wa eyi ni a n so fun wa we pe ki a ni igbona okan bi o ba je bi ohun kan ba wa loni ti Olorun ba ejo wi le lori oni we pe o dabi eni we pe opolopo ninu ijo ni ko gbona ko tutu ko si itara ko si igbona okan lati je iranwo ninu ise Olorun yala gege bi adena yala gege bi awon egbe akorin yala gege bi awon afadura jagun yala gege bi awon ti o nda ori dari idapo ju ile ti won ko awon elomiran ni eko oro Olorun yala gege bi ajere okan yala gege bi eni ti o ka bibeli fun awon elomiran ti ko le ka bibeli tabi gege bi eni ti yo gbadura tabi nibi kibi ti a ti le sese fun Olorun tabi o sese a n so fun wa loni we pe ijo ni ede Yoruba esin wa ni ede Yoruba yo bere o sese elomiran ko ni itara tabi igbona okan lati so fun awon elomiran bi ohun ko n ba wa ti Jesu to je oko lori ijo olori lori ijo ti o n ba ijo wi si loni oni we pe opolopo ni o joko taka ogbera ti won ko mo we pe won ni ojuse lati se gege bi ise esin si Olorun si idile wa si awon eniyan ti o wa ninu aye ati si awon eniyan ti o wa ninu ijo eyi ni Jesu fi n so ni ori keta ifihan eje ki a wo iwe ifihan lati ori iketa ifihan orí kẹta láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Èmi mọ iṣẹ́ rẹ̀ pé ìwọ kò gbóná, bẹ́ẹ̀ ni ìwọ kò tutù. Èmi ìbá fẹ́ pé kí ìwọ kókó tutù tàbí kí ìwọ kókó gbóná. Ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́ tí o kò sì gbóná, bẹ́ẹ̀ ni o kò tutù, èmi ó pọ̀ jáde kúrò lí ẹnu mi. Èyí ni ìdájọ́ tí Jésù pàápàá fi lélẹ̀ fún àwọn kò gbóná kò tutù, àwọn akaogbera, àwọn tí ó wà láìríṣe fún Ọlọ́run, àwọn tí kò ní ìtara, àwọn tí kò ní ìgbóná ọkàn, àwọn tí kò mọ̀ wípé lákòókò tí a ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, lákòókò tí iná ẹ̀mí ń jó nínú ìjọ tàbí ní ọkàn wa tàbí ní àyíká wa, ní irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ fún olúkúlùkù wa láti fi ìtara tàbí ìgbóná hàn. Ó ń sọ fún wa wípé bí a bá wà gẹ́gẹ́ bí onílọ́wọ́wọ́ tàbí a wà bí ẹni tí kò gbóná tí kò tutù, ó ń sọ wípé òun kọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ, yóò pọ̀ wá jáde kúrò ní ẹnu rẹ̀, èyí jẹ́ pé yóò ya àwa àti òun, a kì yóò jẹ́ tirẹ̀ mọ́. Ṣùgbọ́n ó ń sọ fún wa wípé ẹ wo ẹsẹ̀ ìkọkàndínníogún, gbogbo àwọn tí èmi bá fẹ́ ni mò ń bá wí, tí mo sì ń nà, nítorí náà ní ìtara, nítorí náà ní ìtara. Ó ń sọ fún wa wípé bí a bá ti bá ara wa ní ipò tí kò gbóná tí kò tutù, ní ipò tí ó ń ṣe ìlọ́wọ́wọ́, ó ń sọ fún wa wípé òun bá wa wí, òun sì ń fẹ́ kí a jí gìrì sí àwọn ojúṣe tí ó ń bèrè lọ́wọ́ wa, ó ń fẹ́ kí a ní ìtara àti ìgbóná ọkàn. Ó sì ń sọ fún wa wípé kí a ronú pọ̀wàdà. Ẹ jẹ́ kí a tún padà sí Rómù orí kejìlá, Rómù orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá, ní ti iṣẹ́ ṣíṣe. Bí a bá ń sọ nípa iṣẹ́ ṣíṣe, apostoli ń ṣiṣẹ́ fún Ọlọ́run, evangelist ń ṣiṣẹ́ fún Ọlọ́run, àwọn tí a yàn gẹ́gẹ́ bí alóore, gẹ́gẹ́ bí wòlíì ní Májẹ̀mú titun, tí wọ́n sọ ọ̀nà ìgbàlà fún àwọn aráyé, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí a mọ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí ẹni tí ń kọ́ni nínú ìjọ, wọ́n ń ṣe iṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n sì ń bá wa tọ́jú ilé Ọlọ́run, tí wọ́n ń jẹ́ kí ilé Ọlọ́run kí ó wà ní ìmọ́tótó, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n ń kọrin, àwọn tí wọ́n ń ṣe àdènà, àwọn tí wọ́n ń tẹ ìwé ìhìnrere jáde, àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere, èyí tí a máa ń pè ní track ní èdè òyìnbó, àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere fún àwọn ènìyàn, wọ́n ń ṣe iṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n ń fi mọ́tò sílẹ̀ láti máa kó èrò sínú rẹ̀, láti máa mú ọ wá sínú ìjọ Ọlọ́run, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Ó ń sọ fún wa wípé nígbà tí iṣẹ́ pọ̀ tó bẹ́ẹ̀ tí a lè ṣe nínú ọgbàjàrà Ọlọ́run, èé ṣe tí ìwọ fi ń káwọ́ gbéra. Ó ń sọ wípé ní ti iṣẹ́ ṣíṣe, a sáà rí àwọn ẹlòmíràn tí wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. A rí àwọn akọrin, a rí àwọn adènà, a rí àwọn oníwàásù, a rí ẹni tó ń kọ́ wa nísinsìnyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, a rí àwọn ẹlòmíràn tí wọ́n mú nǹkan tàbí òmíràn ṣe nínú iṣẹ́ Ọlọ́run. Èé wá ti ṣe tí a fi jókòó láì rí nǹkan ṣe fún Ọlọ́run? Nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ, kí a má ṣe àwáwí wípé ọmọ ló dí mi lọ́wọ́, ọkọ ló dí mi lọ́wọ́, ìyàwó ni ò jẹ́ kí n ráyè ṣiṣẹ́ fún Ọlọ́run, tàbí iṣẹ́ tí mo ń ṣe ni ò jẹ́ kí n ṣe iṣẹ́ fún Ọlọ́run. Ẹ má ṣe ọ̀lẹ, ẹ ní ìgbóná ọkàn, kí ẹ sì máa sin Olúwa. Mo ń gbàdúrà wípé gbogbo àwa tí a wá lónìí, irú ìtara bẹ́ẹ̀, irú ìgbóná bẹ́ẹ̀, Ọlọ́run yóò fi fún wa. A ó sì rí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí a fi àkókò àti ayé wa sílẹ̀, àti owó àti dúkìá àti àwọn ìní tí a ní tẹ ọ́ fi sílẹ̀ láti lè ṣiṣẹ́ fún Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde láti gbàdúrà sí Ọlọ́run wípé ibi tí a ti ń ṣe ọ̀lẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ibi tí ìlọ́wọ́wọ́ ti wà ní ìgbésí ayé wa tẹ́lẹ̀, ibi tí ọ̀lẹ àbí ìmẹ́lẹ́ wà ní ìgbésí ayé wa tẹ́lẹ̀, pẹ̀lú iná ẹ̀mí mímọ́, Ọlọ́run yóò gba ọgbọ́n kúrò ní ìgbésí ayé wa. A ó sì fi ayé wa, àkókò wa, ohun gbogbo tí a ní, a ó fi sílẹ̀ láti ṣe iṣẹ́ fún Ọlọ́run pẹ̀lú ìtara, pẹ̀lú ìgbóná ọkàn, a ó ṣiṣẹ́ fún Ọlọ́run. O ti gbọ́ nípa ti ìgbàlà, ṣé o ti onípòwàdà, a sì ti gba ọkàn rẹ là. O ti gbá nípa ti àtúnṣe, ṣé o ti mú ọ̀nà rẹ tọ́ níwájú Olúwa, o sì ti ṣe àtúnṣe tí ó yẹ, tí ó sì tọ́. o ti gbọ nipa ti isodi mimo se oni itara okan igbona okan lati gbadura lati kunle ni ese agbelebo lati se onti olorun bere ile owo re o ti gbọ pe bi a ba ni isodi mimo ani lati tesewaju lati ni agbara emi olorun ki o kun wa ni akun osile o ati se onti olorun bere lowo re o ti gba nipa ati jere okan lati lo lati lede ile lati so fun awon eni ti a ba pade nipa Jesu Christ olugbala nje oni itara tabi igbona okan lati se onti olorun bere lowo re o ti gbo nipa ise isin wa nipa adura gbigba wepe ki a ma gbadura le aisimi le aisare o wa ni igbona okan lati gbadura titi olorun yio fi dahun lati gbadura fun awon elese ki won ki o le ni igbala ni ti ise sise e ma se se ole eni igbona okan e ma se Oluwa.

0: hii habari ẹni tí ó ní ìbéèrè nínú ohun tí olùkọ́kọ́ wa nínú ọ̀rọ̀ Ọlọ́run a lè fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè.
1: Mo fẹ́ béèrè nínú ìbéèrè nínú ẹ̀kọ́ wa ti àárọ̀ yìí, wọ́n sọ fún wa wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kùn gẹ́gẹ́ bí a ṣe kà nínú ẹ̀kọ́ yẹn, àwa pàápàá gẹ́gẹ́ bí onígbàgbọ́ nígbà tí a bá ní àwọn wàhálà kan tí a sì ń béèrè, a ti gbàdúrà nípa ẹ̀, a sì tún tẹnu mọ́ ìbéèrè yìí, à ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run, o dẹ̀ rí gbogbo àwọn kinní yìí, mo dẹ̀ ń sọ fún Olúwa ṣàánú fún mi, ǹjẹ́ ṣe ṣe là ń kùn sí Ọlọ́run ni eléyìí ni, torí kò yé mi dáradára ń bẹ yẹn sà.
0: A sọ fún wọn nínú ìwé mímọ́ wípé ó yẹ kí a máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀. Bí a bá wo ìhìnrere ti Lúkù orí 18 láti ẹsẹ̀ kínní, ó sì pa òwe kan fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo kí a má sì ṣe ṣàárẹ̀, wípé onídàájọ́ kan wà ní ìlú kan.

kígbe pé tí ó sì mú sùúrù fún wọn. Àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà yìí, ó jẹ́ kí ó yé wa dáradára wípé ó yẹ kí a máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀, wípé bí a bá ní ìṣòro tàbí a ní òǹgbẹ ọkàn nínú ọkàn wa, a sì mọ ìlérí Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a sì lọ síwájú Olúwa pẹ̀lú ìlérí tí ó ṣe fún wa wípé kí ó ṣàánú fún wa, kí ó gbọ́ àdúrà wa, kí ó pèsè ní kíkún fún àìní wa. Bí a bá sọ lẹ́ẹ̀kínní, tí ó dàbí ẹni wípé àdúrà ò tí gbà, ayọ̀ wa ò sì tí kún, ó yẹ kí a tún lọ lẹ́ẹ̀kejì tàbí lẹ́ẹ̀kẹta títí Olúwa yóò fi gbọ́ tiwa. Bí a bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkàn ìmoore, pẹ̀lú ọkàn tó ń dúpẹ́, èyí kì í ṣe wípé à ń kùn, èyí kì í sì ṣe wípé à ń ṣàárẹ̀, ṣùgbọ́n ó yẹ kí o fiyèsí ohun tí mo sọ wípé bí a bá gbàdúrà bẹ́ẹ̀ nígbà gbogbo láì kùn pẹ̀lú ọkàn ìdúpẹ́, èyí ni jẹ́ wípé kì í ṣe wípé à ń kùn tàbí sòrò ti tán wa. Ní Filipi orí kẹrin, láti ẹsẹ̀ ìkẹrin, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Mo sì tún wí, ẹ máa yọ̀. Ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn. Olúwa ń bẹ nítòsí. Ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo, nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Èyí ń sọ fún wa wípé nítòótọ́ ni a lè ní ìṣòro, nítòótọ́ ni ó lè dàbí ẹni wípé àti jẹ, àti mu, àti ṣiṣẹ́, àti gbọ́ bùkátà, àti tọ́jú ọmọ, tàbí àti tó ẹgbẹ́ tàbí ọ̀gbà, ó lè ṣòro díẹ̀ fún wa. Ó ń sọ wípé ní ipò kípò tí a bá wà, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Nítorí adarí ẹ̀ṣẹ̀ wa jẹ wá, nítorí akọrọkọ wa nínú ìwé ìyè Lọ́run, nítorí wípé a ti pèsè adé ògo sílẹ̀ fún wa, nítorí èrè ayérayé tó ń dúró dè wá, nítorí àlàáfíà Ọlọ́run tí ó wà lé ọkàn wa, nítorí ìgbàlà tí Ọlọ́run fún wa tí owó kò lè rà, tí ó sì ju dúkìá tàbí ohun ìní ayé yìí lọ, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Ó ṣeéṣe bóyá a rí ohun tó lè pani lẹ́kún, ó ṣeéṣe a rí ohun tí ó lè da ọkàn láàmú, ó ṣeéṣe a lè ní àìní tàbí wàhálà nínú ẹbí wa. Tí àwọn ará ìta tí wọn kò mọ ìgbàlà Ọlọ́run, ìdáríjì Ọlọ́run tí a ní, tí wọ́n lè máa rò wípé ẹni tí a ń sọkún fún ṣùgbọ́n tí ó ń rẹ́rìn-ín ni wá, ṣùgbọ́n Ọlọ́run sọ fún wa wípé kí a ronú àwọn ìbùkún tí a ní lọ́dọ̀ Ọlọ́run, kí a máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Bí a bá lọ síwájú Olúwa láti gbàdúrà, à ń bèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run, ṣùgbọ́n kì í ṣe ohun tí ó jẹ́ ẹ̀dùn ọkàn wa yìí, gẹ́gẹ́ bí oúnjẹ, gẹ́gẹ́ bí aṣọ, gẹ́gẹ́ bí ilé, gẹ́gẹ́ bí ìtọ́jú ọmọ, tàbí àwọn nǹkan mìíràn. Kì í ṣe èyí ni ó yẹ kí a fi ṣáájú. Ohun tí ó yẹ kí a fi ṣáájú ni ìdúpẹ́, ayọ̀ wípé a jẹ́ ti Olúwa, kí ó ba lè yé wa dáradára, kí ó ba lè dàbí ẹ, kí ó má ṣe dàbí ẹni wípé a bójú fò ó nítorí ohun tó ń ta wá lára lábẹ́ aṣọ. Ó ń sọ, ó ní mo tún wí fún yín, ó sọ fún wa lẹ́ẹ̀kínní, ó tún wá sọ wípé mo tún wí, ẹ máa yọ̀. Ó wá tún sọ fún wa ní ẹsẹ̀ ìkarùn-ún, ó ní ẹ jẹ́ kí ìpamọ́ra yín kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn. Ìpamọ́ra tí a ń sọ níhìn-ín ni ìwọ̀ntúnwọ̀nsì, wípé nínú àdúrà wa ó yẹ kí a lè fi ẹ̀mí ìpamọ́ra ìwọ̀ntúnwọ̀nsì kí a lè fi hàn, kí ó má dàbí ẹni pé àdúrà wa dúró lórí ojú kòkòrò, wípé kò sí ohunkóhun tí Ọlọ́run lè ṣe fún wa. Síbẹ̀síbẹ̀ ohun tí a tún máa wí ni pé mo ń fẹ́ èyí, fún mi ní tibí, fún mi ní tọ̀hún. Ó ní kí a ní ìwọ̀ntúnwọ̀nsì pẹ̀lú àdúrà wa. Ó ní Olúwa ń bẹ nítòsí. Ohun tó ń wí ni pé bíbọ rẹ̀ ó súnmọ́ tòsí.

0: ó wá sọ wípé ẹ má ṣe àníyàn ohunkóhun. Àníyàn ni ó máa mú ìrẹ̀wẹ̀sì ọkàn wá. Àníyàn ni ó máa mú kí sòrò kí ó tán wa. Àníyàn ni ó máa mú ìdáyàpọ̀ wá sínú ọkàn wa. Àníyàn ni ó máa jẹ́ kí ó dàbí ẹni wípé a ń fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́. Àníyàn ni ó máa jẹ́ kí ó dàbí ẹni wípé àìgbàgbọ́ pàápàá ó fi ọkàn wa ṣe ilé àti ṣe ibùgbé. Ṣùgbọ́n ó sọ fún wa wípé bí a ti ní Ọlọ́run lókè ọ̀run, bí a ti ní Jésù Kristì tó ń gbàdúrà fún wa, bí a ti ní ẹ̀mí mímọ́ tó jẹ́ olùtùnú fún wa, bí a ti ní ọ̀rọ̀ Ọlọ́run àti ìlérí rẹ̀ tí kì í yẹ̀ tí ó wà fún wa, àti bí a ti ní àwọn oore tí Ọlọ́run ti ṣe fún wa. Nígbà tí a ti gba Jésù Kristì gbọ́, ó ń sọ fún wa wípé kí a má ṣe àníyàn ohunkóhun. Bí ó jẹ́ ilé, Ọlọ́run ti pèsè ilé fún àwọn ẹlòmíràn, ó lè ṣe fún wa. Bí ó jẹ́ ọmọ fún àwọn tó yàgàn, ó ti ṣe fún àwọn ẹlòmíràn, ó lè ṣe fún wa. Bí ó jẹ́ oúnjẹ la fẹ́ jẹ, ní odindi 40 ọdún ni Ọlọ́run fi bọ́ àwọn ọmọ Ísírẹ́lì láìná kọ́bọ̀ tàbí náírà láti àpò wọn, tó jẹ́ wípé lójoojúmọ́ láràárọ̀ ni wọ́n lọ ń kó mánà. Bí ó jẹ́ ti àtiráṣọwọ̀, mélòó mélòó ni kí a sọ nípa èyí tí Ọlọ́run ṣe fún wọn. Bí ó sì jẹ́ pé kí ó pa àwọn ọ̀tá wa lẹ́nu mọ́, gbogbo rẹ̀ pátápátá ni Ọlọ́run lè ṣe. Bí ó jẹ́ pé kí ó tọ́jú wa ní ayé yìí, kí ó tún lọ tọ́jú wa ní ayé tí ń bọ̀, ọwọ́ Ọlọ́run ló wà. Ó ní nítorí bẹ́ẹ̀, níwọ̀n tí a ti mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe, àti wípé ó ti ń tọ́jú wa. Gẹ́gẹ́ bí a ti wà lónìí, òun ló pa á mọ́ dé ibi tí a wà. Ó ní ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo, nínú ẹbí, nínú ilé, nínú àgọ́ ara wa, ní ibi iṣẹ́ wa, fún àwọn ọmọ, fún àtijẹ, fún àtimu, fún gbogbo èròǹgbà tí ó wà ní ọkàn wa, ó ní nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, wípé bí a bá ń gbàdúrà, bí a bá sì ń bẹ Ọlọ́run, wípé kí ó ṣàánú fún wa, kí ó fún wa ní ohun kan tàbí ohun mìíràn, ó ní kí a rántí wípé kí a máa dúpẹ́ nígbà gbogbo. Nínú ìdúpẹ́ yìí ni a máa fi ìbéèrè wa hàn fún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, bí a bá ní kí a sọ kí ó lè yé ni, kí ni a ń pè ní wípé èèyàn ń kùn? Kíkùn ni wípé nígbà tí a bá ń sọ fún Ọlọ́run wípé orí bí mo ti rí, ojoojúmọ́ ni mo ti ń gbàdúrà, kí ló dé? Wo nǹkan tó fún lágbájá, wo nǹkan tó fún támẹ̀dù, wo gbogbo àwọn tó ń jẹ́rìí ní ọjọ́bọ̀, ní ọjọ́ Àlàmísì, tí wọ́n ń sọ oore tó ṣe fún wọn. Bẹ́ẹ̀ sì ni mo ti ronú pọ̀wàdà, mo jẹ́ tìrẹ, mo lójoojúmọ́ màá ka Bíbélì, màá gbàdúrà, kí ni mo ṣe? Kíkùn nìyẹn ni. Nítorí pé gbogbo tí a ń sọ yìí, kò sí ìdúpẹ́, kò sí ìmoore. Wo àwọn ọmọ Ísírẹ́lì tí a ń sọ nípa rẹ̀, bí kì í bá ṣe wípé Ọlọ́run gbà wọ́n lọ́wọ́ Fáráò àti lọ́wọ́ àwọn ọmọ ogun Íjíbítì, ẹ̀rú ni wọn ìbá jẹ́ láti ìran dé ìran àbá ti gbàgbé wọn. Ṣùgbọ́n nítorí àánú Ọlọ́run, ó rán Mósè sí wọn wípé mo ti rí àwọn ènìyàn mi tí ó ń jìyà, ó dàbí ẹni wípé wọ́n wà nínú iná ilé eru nítorí ìbànújẹ́ àti ìṣòro tí ó dojúkọ wọn. Nítorí bẹ́ẹ̀, sọ fún Fáráò wípé kí ó jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ. Ọwọ́ agbára ni Ọlọ́run fi mú àwọn ènìyàn wọ̀nyí kúrò nínú oko ẹrú Íjíbítì, kò sí ìdúpẹ́. Wọn ò fi ìgbà kankan sọ fún Ọlọ́run wípé ò ṣe. Nítòótọ́ ni ó dàbí ẹni pé wọ́n kọrin, irú orin wo ni wọ́n kọ? Nígbà tí wọ́n dé etí bèbè òkun kópa, bí wọ́n ti rí ọ̀tá, gbogbo iṣẹ́ ìyanu tí Ọlọ́run ti ṣe fún wọn, tí ó ṣe lórí wọn ní Íjíbítì, wọ́n gbàgbé pátápátá, wọ́n bẹ̀rẹ̀ sí ní kígbe. A lè sọ wípé wọ́n ń gbàdúrà àdúrà tí ò lọ́pẹ́, àdúrà tí ò nírètí, àdúrà tí ò dúró lórí ìlérí Ọlọ́run, Adura awon ni wo pe oba ti fi wa sile ni Egypt aba ti kodanu bi eranko aba ti ku bi eni ti o ni ya ti o ni baba ti o ni eni to nbere e oba ti fi wale aba ti ku gege bi eru adura awon niyan ni Olorun so fun Mose wo pe awon wonyi o ma adura agba bi aba joko titi won aba je ki awon ara Egypt ki o pa won ṣugbọn Mose nitori ileri mi ati majemo mi fun Abraham na opa re omi okun o ya si meji awon won yi lai duro wi pe ah Olorun ko se awi be se be eni ti ki jani tile won koja ni Olorun so fun Mose wi pe na opa re omi tun pada o gbogbo awon mo Egypt mole awon alagbara awon akikanju awon omiran awon jagunjagun pelu ofa won pelu awon esin won pelu agbara won pelu gbogbo nkan ti won ti ro tele tele lati se si won won pare patapata igba yi ni awon ara wa ni won mo wepe o ye ki a korin won korin orin tan ko ko lo titi nitori pe ni ori ti o tele ni ariwo pe ounje o tete de awon agbalagba to je wepe gba ti won wa ni oko eru farao ko ba won mo wepe won jeun tabi won o jeun ko to ran won si oko lati lo ma won briki to ma fi ko ile sugbon nisisin yi ebi die se amo awa ti a je onigbagbo nisisin yi to je wepe ki a to mo Olorun bi a ba lo si ile adahun se ni abule aniran ti jeun aro a ma kaakiri lati ileto de ileto pelu owo wa pelu gbogbo won so wa di alakisa patapata aso ti o dara ju ni apoti wa ni adahun se ma bere gbogbo e patapata la fi sile gba ta ti de waju Olorun ko bere aso ko bere eran ko bere ounje bi ki se won iba kekere ida mewa lati le fori han we pe o pese fun mi je ki fi han pe mo ran ti re o pari bi ebi ba pa wa laaro kan soso o de pe ka ma ba Olorun ka ma lu tabili e pe Olorun ki lo nwo mi o ti jeun gba to wa labe isu to jeun ojo meta to nsun kun asunrin ekun losan ekun loru lodo adahun se pelu adiye lowo pelu eran ala kigbe bangba naa sugbon nsin isoro die airije die airasowo die airisese die wahala die latodo ebi o di pe ki a ma fi wore pe Olorun lejo bi a ba se be je wo pe ankun nitori bi ari awon mo Israeli won yi ni asiko ti won kun yi won gbagbe we pe laaro ojo naa won je mana won dupe lowo Olorun ni ojo ti a nso yi owon ina ti o wa pelu won o se wa sibe sibe ati owon ojiji ti o wa pelu won o se wa sibe sibe ati bi a ti pa won mo ti ko si wi pe enikeni le segun won arabirin wa bi a ba wo ori ikokanlelogun ti a ka wa ri wi pe ni ese ikini si ese iketa numeri ori kọkànlélógún ẹsẹ kini si ẹsẹ kẹta ẹni ara kenani ọba aradi ti n gbe iha gúúsù gbọ pe israeli gba ọna amiyọ nigba naa le o ba israeli ja o si mu ninu wọn ni igbekun israeli si jẹ ẹjẹ fun olúwa wí pé bí ìwọ bá fi àwọn ènìyàn yìí lé mi lọ́wọ́ nítòótọ́ ǹjẹ́ èmi ò rún ìlú wọn pátápátá olúwa sì gbọ́ ohùn israeli ó sì fi àwọn ará kenani tọrẹ wọ́n sì rún wọn pátápátá àti ìlú wọn ó sì sọ orúkọ ibẹ̀ náà ní homa ní ìparí ẹsẹ ìkẹta yìí ohun tí a rò wípé ó yẹ kí ọmọlúwàbí ṣe ẹni tí ó mọre eni ti ko ni bu ika ti o ika ti o nbo ti ko ni bo san ohun ti o ye ki won se ni wo pe ki won ki o tile to bere ohun miran rara o ye kan ki o be si ndupe lowo olorun ope da pe olorun sore fun won o segun ota won kini won fi san fun olorun ohun ti a ri ni ese ikerin ni wi pe won sirin lati oke hori lo liono kokopa lati yi ile edomu ka suru si tan awon eniyan na popo popo nitori ona na won si awon eniyan na si ba olorun ati mose so ko si ope gbogbo ti olorun se fun won ko si wi pe ki a ti le so wi pe loni a ko ni bere ohun kan lowo olorun wo mana to fi nbo wa wo aso ta ti nlo lati odun mewa odun meedogun ti olorun pamo wo bata ti a nlo ninu aginju ti ko gbomo wa lese wo awon bi olorun se sogba yi waka ti awon ota ko le kolu wa wo lai lagbara lai ni ofa lai ni ibon wo bi a se segun awon ota wa wo bi olorun se se fun wa ki won ti le so wi pe loni ko si ebe ko si pe a nbere se le fun wa se ton fun wa ki a ma dupe lowo olorun ohun ti a ri ni wi pe idayapo itoni ni soro ati irewesi okan de ba won won si bere si ni so fun olorun wi pe ki lo ti e se na toju orire mana mana to soa ta mo boyo dun abi odun ki lo se ta won orisa o se fa won to nsin orisa ni olorun so pe awon wonyi ko ye lati wa laaye lorun ejo amobe na sin won pe kan ma pa won gba ton si be si ni pa won ton wo won ma dura gba won le ke pe olowa mose ni won tun lo sare ba wo pe mose o de o gba wa wa anu olorun lori won Olorun so fun Mose wo pe ogede dudu ko se boshan omo boruko se lopa ro ide fun won bi won ba wo won aye Olorun tun lana igbala sile fun won bi Olorun ba nsami ese tani ibaduro gbogbo ore to Olorun ti se fun wa bi ki ba se anu Olorun lori wa opolopo bi a tin gbadura tabi bi a tin so edun okan wa fun awon elomiran o ma nja si kikun nitori pe gbogbo n ta nso ko mu idupe lowo nitori be arabirin wa bi abani onkon ti o je edun okan fun wa ohun ti o ye ki a se ni wepe ki a lo ba olorun sugbon ki a to so fun olorun ki a to ba olorun soro nipa awon isoro ti a ni nipa awon wahala ti a ni o sese lori awon omo o sese ni igbese aye ti wa o sese ko je wepe boya ko si oko to le toju wa ti a se wa lowo olorun oni baba fun wa oni oko fun wa oni olopese fun wa oni alaanu fun wa sugbon ki a to bere wepe se bayi ki a koko ma dupe wepe a wa laaye amo christi aka bibili oye wa ani ireti orun o fun wa ni idariji o fun wa ni igbala ohun to seyebiye ju ohun ta le ri ninu aye lo nitori be bi a ko ba dupe be gbogbo adura wa a ja si wo pe a n kun niwaju olorun arabirin se oye yin
1: oye mi sa e se pa
0: e se
1: popo
0: e se o e je ki a dede duro lati gbadura se o ni okan ope si olorun ohun to ti se fun o abi ki a ma kun lojoojumo ni iwa igbesi aye re

sí Egypt. Wọ́n sì wí fún ara wọn pé ẹ jẹ́ kí a yan olórí kí a sì padà lọ sí Egypt. Ìdáyàfó ti dé bá àwọn ènìyàn wọ̀nyí. Àwọn tí ó lọ ṣe amí ní ilẹ̀ ìlérí ní ilẹ̀ Kenani tí wọ́n padà wá, wọ́n sọ fún wa wípé àwọn rí àwọn ènìyàn òmíràn nínú ilẹ̀ náà, wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí tí wọ́n lọ ṣe amí ní ilẹ̀ náà, wọ́n dàbí ẹlẹ́ngà lójú ara wọn. Wọ́n sì rò wípé báyìí pàápàá bí ẹlẹ́ngà ni wọ́n rí lójú àwọn ènìyàn ilẹ̀ náà. Nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì gbọ́ nǹkan wọ̀nyí, ìgbàgbọ́ fò lọ nínú ọkàn wọn. Ìdáyàfò, àìní ìrètí, àìní ìgbàgbọ́ sì wá jọba ní ìgbésí ayé wọn. Èyí ni wọ́n fi sọ wípé àwọn ò ní lè tẹ̀síwájú mọ́. Ni wọ́n sọ wípé àwọn fẹ́ yan olórí fún ara wọn láti lè padà sí ilẹ̀ Egypt bí èrò bá ń wá sí ọkàn rẹ̀. Tí ó ń sọ wípé ò fẹ́ ṣe ti ìgbàgbọ́ mọ́, ò fẹ́ padà sínú ayé, ò fẹ́ lọ sínú ìjọ mìíràn, ó tún fẹ́ lọ kó èébì tó ti pọ̀ jáde, ó tún fẹ́ lọ kó jẹ lẹ́ẹ̀kejì. Èyí ń sọ wípé àìgbàgbọ́ ti wọ ìgbésí ayé rẹ. Bí o bá ń gbèrò nínú ọkàn rẹ, tàbí o ń ṣe ìpinnu nínú ọkàn rẹ wípé o fẹ́ yan olórí mìíràn, o fẹ́ yan adarí mìíràn tí ó tọ ní ọ̀nà ti ara rẹ, ní ọ̀nà tí ó wù ọ́, tí kì yóò máa fi òkodoro ọ̀rọ̀ Ọlọ́run lélẹ̀ fún wa àti fún ọ. Ó dàbí ẹni wípé àìgbàgbọ́ ti ń wọ ìgbésí ayé rẹ. Ìkẹfà, àìlè dúró nínú ìmọ̀ àti àṣẹ Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí ni ìfihàn tàbí àmì àìgbàgbọ́ ní ìgbésí ayé apẹ̀yìndà. Àìlè dúró nínú ìmọ̀ràn tàbí àṣẹ Ọlọ́run. Nínú orin Dáfídì orí 64, orin Dáfídì orí 64, 6:100, orin Dáfídì ẹsẹ̀ 13, wọn kò pẹ́ gbàgbé iṣẹ́ rẹ̀, wọn kò sì dúró de ìmọ̀ rẹ̀. Wọn kò dúró de ìmọ̀ rẹ̀. Èyí ni àfihàn ìpẹ̀yìndà àti àìgbàgbọ́ ní ìgbésí ayé wa. Àìlè dúró de ìmọ̀ Ọlọ́run, àìlè dúró de àṣẹ Ọlọ́run. Bóyá à ń fẹ́ gbéyàwó ni, à ń fẹ́ lọ́kọ ni, à ń fẹ́ ṣiṣẹ́, à ń fẹ́ bímọ, à ń fẹ́ ní àwọn nǹkan ti ayé yìí, a sì ti ń gbàdúrà ó wá sú wa. A wá ń sọ wípé a fẹ́ bojú wẹ̀yìn, wípé àti dúró pẹ́ tó, àti dúró fún oṣù mélòó tàbí ọdún mélòó, ó sì ti sú wa, kò ṣeé ṣe fún wa láti tẹ̀síwájú mọ́. Àwọn wọ̀nyí ni a ń fi ẹ̀sùn kàn wípé wọn kò lè dúró de ìmọ̀ àti ìfẹ́ àti àṣẹ Ọlọ́run. Èyí ni ó jẹ́ àmì wípé àìgbàgbọ́ ti wọ ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀. Ìkeje, wíwá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ọ̀tá Ọlọ́run. Àwọn tí a rí wípé wọn kò sí nínú ìmọ́lẹ̀, àwọn tí a rí wípé wọn kò sí nínú ìsìn Ọlọ́run tòótọ́, àwọn tí a rí wípé wọ́n ti pa ìlànà ìgbani, wọ́n ti pa á dà, a sì ń tàn wọ́n lọ láti wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn. Bí a bá ṣe bẹ́ẹ̀, ó jẹ́ wípé àwa pàápàá a ti di aláìgbàgbọ́. Nínú àwọn ọba kejì, àwọn ọba kejì orí 1 láti ẹsẹ̀ 2, Ahasiah sì ṣubú láàrin fèrèsé Ọlọ́nà kan ní iyàrá òkè rẹ̀ tí ó wà ní Samaria. Ó sì ṣàìsàn, ó sì rán àwọn oníṣẹ́, ó sì wí fún wọn pé ẹ lọ, ẹ béèrè lọ́wọ́ Baal-Zebubu òrìṣà Ekroni bí èmi ó là nínú àìsàn yìí. Wo ọba yìí tí ó yẹ kí ó mọ ọ̀rọ̀ Ọlọ́run, wo ọba yìí tí ó yẹ kí ó mọ ìlérí Ọlọ́run, wo ọba yìí tí ó yẹ kí ó sátọ Ọlọ́run lọ, wo ọba yìí tí ó yẹ kí ó kẹ́tọ Elijah wòlíì Ọlọ́run. Ṣùgbọ́n tí kò ṣe bẹ́ẹ̀, tí ó ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àjèjì òrìṣà, tí ó ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àjèjì Ọlọ́run tàbí àwọn ọ̀tá Ọlọ́run àti ọ̀tá Ísírẹ́lì. Wọ ẹsẹ̀ 3, ṣùgbọ́n áńgẹ́lì Olúwa wí fún Elijah ará Tishbi pé dìde, gòkè lọ pàdé àwọn oníṣẹ́ ọba Samaria, kí o sì wí fún wọn pé kò ṣe pé nítorí tí kò sí Ọlọ́run.

ní Ísírẹ́lì ní ẹ̀yìn fi ń lọ ìbéèrè lọ́wọ́ Beelzebubu, òrìṣà Akroni. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹ̀yìndà tí ó tún fi etí òkun ṣe ilé. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹ̀yìndà tí ó tún lọ sí àwọn ìletò káàkiri. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ àwọn tí ó lọ ń bá àwọn atanijẹ ìyá àgbà ní ẹkùn kọ̀ọ̀kan tí wọ́n máa ń gbé ara wọn jókòó wípé bí àwọn bá fún ọ ní nǹkan mu, bí àwọn bá fún ọ ní nǹkan jẹ, wípé ìlóyún yóò dé. Irú àwọn atanijẹ bẹ́ẹ̀ wọ́n á sọ wípé bí àwọn bá ti gbé nǹkan yìí fún ọ jẹ, tí ìlóyún yìí bá sì ti dé, o gbọ́dọ̀ lọ sí ilé ìsìn kankan mọ́, o sì gbọ́dọ̀ lọ sí ti ìṣègùn àwọn ti òyìnbó pàápàá, ìtànjẹ ni gbogbo rẹ̀. Bí a bá rí apẹ̀yìndà tí ó ń ṣe ẹsẹ̀ kan ilé ẹsẹ̀ kan òde, ohun tí a ń béèrè lọ́wọ́ ọba Samaria yìí ni a ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìhà ṣe wípé kò sí Ọlọ́run ní Ísírẹ́lì ni ẹ̀yin fi lọ béèrè lọ́wọ́ àwọn ọ̀tá Ọlọ́run, lọ́wọ́ àwọn tí kò ní ìmọ́lẹ̀ ìhìnrere. Wo ẹsẹ̀ kẹrin ǹjẹ́? Nítorí náà báyìí lè Olúwa wí, ìwọ kì yóò sọ̀kalẹ̀ lórí àkété ni lórí èyí tí ìwọ gùn, ṣùgbọ́n kíkú ni ìwọ yóò kó. Èlíjà sì lọ kúrò. Ó yẹ kí ó yé wa wípé ìbínú Ọlọ́run wà lórí àwọn tí wọ́n sátọ Ọlọ́run mìíràn lẹ́yìn, lórí àwọn tí wọ́n ń fi àìgbàgbọ́, àìlèmáradúró, àìlèdúró de ìrànwọ́ látòkè wá. Irú àwọn tí wọ́n ń fi ìwà bẹ́ẹ̀ hàn, ìdájọ́ Ọlọ́run wà lórí wọn. Ìpọ́njú lè wà nínú ayé tàbí ìyà, ohunkóhun tí ì bá dé, ó yẹ kí a rọ̀ mọ́ Ọlọ́run. Bí a bá rọ̀ mọ́ Ọlọ́run, ó dájọ́ pé yóò gbọ́ tiwa, àyípadà rere yóò dé bá wa. Ṣùgbọ́n bí a bá kọ Ọlọ́run sílẹ̀, bí a bá fi ìwà àìgbàgbọ́, ìwà àìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá fi irú nǹkan bẹ́ẹ̀ hàn, ìpọ́njú ńlá, ìyà tí kò ṣeé fẹnu sọ, àti ìdájọ́ ayérayé ń dúró de gbogbo àwọn aláìgbọ́ràn àti àwọn aláìgbàgbọ́. Ìdà Ọlọ́run kò ṣeé fọ́ pa lójú, ìdájọ́ Ọlọ́run kò ṣeé dojúkọ. Nítorí bẹ́ẹ̀, ohun ẹ̀rù ni láti jẹ́ kí ìbínú tàbí ìdájọ́ rẹ̀ kí ó wá sórí rẹ. Kí wá ni ọ̀nà àbáyọ tàbí ọ̀nà sí ìbùkún? Èyí ni ó mú wa lọ sí ìkórí kẹta, ìyànjú fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Ìyànjú tí Ọlọ́run ní fún wa, tí ọ̀rọ̀ Ọlọ́run ní fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Wo Kọ́rìntì kínní orí kẹwàá, Kọ́rìntì kínní orí kẹwàá ẹsẹ̀ ìkọkànlá àti ìkejìlá. Nǹkan wọ̀nyí sì ṣe sí wọn bí àpẹẹrẹ fún wa, a sì kọ wọ́n fún ìkìlọ̀ àwa ẹni tí ìgbẹ̀yìn ayé dé bá. Nítorí náà, ẹni tí ó bá rò pé òun dúró, kí ó kíyè sára kí ó má bàa ṣubú. Àwa tí a ti ń tẹ̀lé Ọlọ́run, àwa tí a ti ní ìgbàlà, àwa tí a ti di àtúnbí, ohun tí a ń sọ fún wa ni wípé bí a tilẹ̀ ní wàhálà nínú ayé, bí a tilẹ̀ ní inú níbini nínú ayé, kí a wo àwọn àpẹẹrẹ wọ̀nyí tí a ti kà sí etí ìgbọ́ wa, kí àwa pàápàá kí a mára dúró, kí a dúró lọ́dọ̀ Ọlọ́run, kí a tẹ̀lé Ọlọ́run, kí a sì máa wo àwọn nǹkan tí ó ti lànà sílẹ̀ fún wa, kí a má bójú wẹ̀yìn, kí a má sì sọ ìrètí nù. Bí a bá tẹ̀lé Ọlọ́run tí a sì fi ìgbàgbọ́ di ìlérí rẹ̀ mú, ó dájú wípé lọ́jọ́ kan yóò ṣe wá ní rere. Ní Júdà ẹsẹ̀ ìkẹta olùfẹ́, nígbà tí mo fi àìsinmi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí í ṣe ti gbogbo ènìyàn, n kò gbọ́dọ̀ ṣàìmá kọ̀wé sí yín, kí n sì gbà yín ní ìyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní kí a máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a ti fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ṣeéṣe kí èṣù fẹ́ gba ìgbàgbọ́ yìí lọ́wọ́ wa nípa wàhálà,
nipa inu ni bini nipa awon ajalu to nde ba wa nipa awon nkan ti an ba pade loju ona na sugbon so wi pe ki a di ileri olorun mu ki a di igbagbo mu ki a ma je ki aya ki o fo wa ki a se ipinu wi pe bi o ti won ki o ri awa ba jesu joba bi o ti won ki o ri a ko ni je ki ohunkohun ki o mu wa pada seyin ninu timothy kini ori kefa timothy kini ori kefa lati ese kefa sugbon iwa bi olorun pelu itelorun ere nla ni iwa bi olorun pelu itelorun ere nla ni aini itelorun aini suru ohun lo ma nfa ki a ma ni oju kokoro ohun lo ma nfa ki iyawo kan ki o ma to okunrin ohun lo ma nfa ki oko kan ki o ma to obinrin aini itelorun ohun ni o ma nfa ki a lo darapo mo awon eniyan oniruuru iwa aini itelorun ohun ni o ma nfi ka fi igbagbo sile ki a tun ma tele awon nkan miran kaakiri sugbon ran wa leti wi pe iwa bi olorun pelu itelorun ere nla ni ese ikeje nitori a ko mo nkan wa si aye abi a mo nkan wa si aye o ni be ni a ko le mu ohunkohun jade lo bi a ba si ni ounje ati aso iwon yi yo te wa lorun sugbon awon ti nfe di oloro a ma bo sinu idanwo ati idekun ati sinu were ifekufe pupo ti panilara iru eyi ti ma ri eniyan sinu iparun ati egbe nitori ife owo ni gbogbo ohun boboro gbogbo eyi ti awon miran lepa ti a si mu won sako kuro ninu igbagbo won si fi ibinu je popo gun ara won li oko awon miran won fi lesu sile won fi bibeli sile won fi jesu sile won fi eko irere sile won fi ise isin wa ti olorun gbele wa lowo won fi sile won ma wa owo kaakiri nitori ife owo ni gbongbo ohun buburu gbogbo eyi ti awon miran lepa loju mejeji ni awon miran won fi ebi sile won fi omo sile bi won tin lo si ise ti osan be ni won lo si ise ti oru be ni won lo si ise ti idaji omo ko ni itoju oko ko ni itoju aya ko ni alabagbe pelu o dabi eni wipe won wa owo kiri loju mejeji o nso wipe iru awon eni be won se igbagbo won kuro won sako kuro ninu igbagbo won se fi ibinu je popo gun ara won li oko o wa so fun wa ni ese ikokanla sugbon iwo eniyan olorun sa fun nkan won yi ki o ma lepa ododo iwa bi olorun igbagbo ife suru iwa tutu ma ja ija rere ti igbagbo di iye ni pekun mu ninu eyi ti a gbe pe o si ti iwo si se ijewo rere niwaju eleri popo eyi ni Paul apostle fi nje ki o da wa loju we pe ipinu ti o nti ni ipinu ti o si nfe ki awon ara Rome ni ipinu ti o si nfe ki awa na ni oni we pe ko si ohunkohun ti o ya wa kuro lodo Jesu ni Rome ori kejo lati ese ikarun dini ogoji tani yo ya wa kuro ninu ife Kristi tani yo ya o kuro ninu ife Kristi se ohunkohun le ya o kuro ninu ife Kristi o wa nbe lo wa we pe iponju ni tabi wahala tabi inu ni bini tabi iyan tabi ihoho tabi ewo tabi eda ranti we pe awon kan ti saju wa lo awon bi Josepho won ni wahala won ni inu ni bini awon bi Shedraki Meshaki ati Abednego won ni iponju ti o peleke ti o po ti o dabi eni wi pe yo ju agbara won lo sugbon olorun mu won laaja awon eniyan bi Danieli awon miran ti a ti ko nipa won bi Paul apostle awon ti a lo ni ogo awon ti o dabi eni wi pe aye yi ko ye fun awon ti o dabi eni pe ikun wa won kaakiri
ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí ni Paul apostle ti ń sọ wípé tani yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Kristi ẹ a ṣe ìpọ́njú tàbí wàhálà tàbí inú dibíni tàbí ìyàn tàbí ìhòhò tàbí ewu tàbí ẹdà. Ní ẹsẹ̀ ìkẹrìndínlógójì gẹ́gẹ́ bí a ti kọ́ pé nítorí rẹ lí a ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́ a ń kà wá sí bí àgùntàn fún pípa ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí nínú gbogbo àwọn ìpọ́njú wọ̀nyí nínú gbogbo àwọn wàhálà wọ̀nyí nínú gbogbo àwọn inúnibíni wọ̀nyí nínú gbogbo èèyàn àìríjẹ wọ̀nyí nínú gbogbo àìráṣọwọ̀ àìrílégbé àìríṣẹ́ṣe ṣe a mọ̀ wípé bí ẹkún pẹ́ bí alẹ́ kan ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀ àwọn ìpọ́njú tí a ń rí wọ̀nyí wọn kò dúró pẹ́ ó ṣeé ṣe bí ènìyàn bá ṣàìsàn fún ọdún kan tàbí fún ìgbà díẹ̀ a rò wípé ọdún kan tàbí oṣù mẹ́fà tàbí oṣù kan wípé ó pẹ́ lọ títí ṣùgbọ́n ó dájú pé ìgbàlà ọlọ́run yóò jẹ tiwa ìmúláradá yóò jẹ tiwa bí a bá ní sòrò díẹ̀ bí a bá farada bí a bá fàyàrán díẹ̀ ó dájú wípé ìrànwọ́ yóò tòkè wá fún wa èyí ni Paul fi ń sọ wípé ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa nítorí ó dá mi lójú pé kì í ṣe ikú tàbí ìyè tàbí àwọn áńgẹ́lì tàbí àwọn ìjòyè tàbí àwọn alágbára tàbí ohun ìgbà ìsinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀ tàbí òkè tàbí ọ̀gbun tàbí ẹ̀dá mìíràn ohun tí Paul ń sọ ó kó gbogbo àwọn nǹkan tá a lè fojú rí ohunkóhun tí ẹnikẹ́ni lè ṣe àgbákò rẹ̀ nínú ayé ó kó gbogbo rẹ̀ papọ̀ ó sọ nípa ti ìyàn ó sọ nípa ti wàhálà ó sọ nípa ti ìpọ́njú ó sọ nípa ti inúnibíni ó sọ nípa ti ìhòhò ó sọ nípa ti idà ó sọ nípa ti jàǹbá tàbí ewu ó sọ nípa ti ìdójútini tàbí ìpani ó sọ nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó sọ nípa ti ayé ó sọ nípa ti ikú ó sọ nípa ti iyè ó sọ nípa ti àwọn áńgẹ́lì ó sọ nípa àwọn alágbára àwọn ìjòyè ó sọ nípa àwọn ọba ayé yìí ó sọ nípa àwọn tí ìsinsìnyí àti àwọn nǹkan tí ń bọ̀ ó sọ nípa òkè ó sọ nípa ọ̀gbun ó sọ nípa àwọn ti ẹ̀dá mìíràn tí ó ṣeéṣe wípé a kò tí ì fẹnubà ó wá sọ wípé ìdánilójú tí òun ní wípé àwọn nǹkan wọ̀nyí kì yóò lè yà wá kúrò nínú ìfẹ́ ọlọ́run mo gbàgbọ́ wípé ìdánilójú kan náà ni ìwọ náà ní wípé kò sí nǹkan tí ó lè yà ọ́ kúrò nínú ìfẹ́ ọlọ́run àti kúrò nínú Kristi Jésù olúwa wa orin dáfídì orí kẹtàdínní ọgọ́ta ẹsẹ ìkeje ọkàn mi ti múra ọlọ́run ọkàn mi ti múra èmi ò máa kọrin ọkàn mi ti múra wàhálà ìbá àdé ìpọ́njú ìbá wà àwọn afẹ́fẹ́ ìjì ìbá máa fẹ́ yí mi ká ọkàn mi ti ṣetán mo ti ní ìpinnu wípé èmi kì yóò fi ọlọ́run sílẹ̀ ṣé ìpinnu kan náà ni ó wà lé ọkàn rẹ mo fẹ́ kí o dìde dúró kí o sọ fún ọlọ́run wípé bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan le bí ó tilẹ̀ jẹ́ wípé wàhálà wà bí ó tilẹ̀ jẹ́ wípé ó dàbí ẹni wípé àìríjẹ àìrímọ àìrílégbé àìráṣọwọ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a kò ní alábárò onítọ́jú àbí anáfẹ̀yìntì bí ó tilẹ̀ jẹ́ wípé ó dàbí ẹni pé nǹkan pin fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wípé síbẹ̀síbẹ̀ a ó máa sin ọlọ́run ọkàn mi ti múra tán ọkàn mi ti múra ọlọ́run wípé èmi ó máa sin ọ́ èmi ó máa bu ọlá fún ọ èmi ó máa wá ojú rẹ ní ìgbà gbogbo wípé a kò ní jẹ́ kí ohunkóhun kí ó yà wá ya ọlọ́run wípé a máa fi ìgbàgbọ́ àti ìgboyà tẹ̀lé ọlọ́run a ó sì máa gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run ní ìgbà gbogbo wípé bí ẹkún tilẹ̀ ń pẹ́ di alẹ́ kan ó dájú wípé ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀ ṣe ìpinnu tí a kì yóò lè yí padà níwájú olúwa wípé o sin ọlọ́run títí dé òpin ayé rẹ ṣe ìpinnu tí ẹnikẹ́ni kì yóò lè fọwọ́ kàn wípé o sin ọlọ́run títí dé òpin ayé rẹ ṣe ìpinnu tí èṣù kì yóò lè dojú rẹ bolẹ̀ wípé o sin ọlọ́run nínú wàhálà nínú ìpọ́njú nínú inúnibíni nínú àìríjẹ nínú àìrímu nínú wàhálà tí àwọn ènìyàn lè dá sí ọlọ́run wípé o tẹ̀síwájú láti máa sin ọlọ́run ṣe ìpinnu wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀ o ní di apẹ̀yìndà ṣe ìpinnu wípé o máa tẹ̀lé ọlọ́run nǹkan lè le
wàhálà lè wà, ìkánjú lè wà. Ó lè dàbí ẹni wípé àwọn tí o rò pé ó yẹ kó fẹ́ràn rẹ, wọ́n kọ̀ ọ́ sílẹ̀, wọn kò sì bójú tó, wọn kò sì ṣújà ọ́. Ṣùgbọ́n sọ fún Ọlọ́run wípé àwọn nǹkan wọ̀nyí kì yóò lè fà ọ́ sẹ́yìn. Kúrò lọ́dọ̀ Ọlọ́run, ó wà pẹ̀lú Ọlọ́run, ó wà pẹ̀lú Ọlọ́run, ó wà pẹ̀lú Ọlọ́run. Rántí Joseph ní májẹ̀mú láéláé, rántí Job ní májẹ̀mú láéláé, rántí ìpinnu Abakuku níwájú Ọlọ́run, rántí àwọn wòlíì tí ó ti kọjá, rántí àwọn tí ó ti sáré ìje yìí ṣáájú wa, rántí àwọn tí ó ti di aṣẹ́gun, rántí Shadraki, Meshaki àti Abednego, rántí Danieli, rántí Paul Apostoli, rántí àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi tí a ṣe nínú ibíni sí, rántí wípé ìpọ́njú bí ó tilẹ̀ wà fún ọ̀sẹ̀ kan, oṣù kan tàbí ọdún kan tàbí ju bẹ́ẹ̀ lọ, rántí wípé lọ́jọ́ kan wọn ó dẹkun. Àìráṣọwọ̀, àìróúnjẹjẹ, àìríṣẹ́ ṣe, àìní onítọ́jú, àìní abánikẹ́dùn, àìní ọ̀rẹ́, kí àwọn ojúlùmọ̀ kí ó kọ ẹ̀yìn sí wa, kí àwọn aládùúgbò kí ó máa sọ̀rọ̀ wa lẹ́yìn. Sọ fún Ọlọ́run wípé ìpọ́njú ìbá àdé, wàhálà ìbá wà, ohunkóhun tí ìbá máa ṣẹlẹ̀, wípé ó fara rẹ súnmọ́ Ọlọ́run, ó fara súnmọ́ Ọlọ́run, ó sì sin Ọlọ́run títí òpin ayé rẹ, wípé o kò ní jẹ́ kí ohunkóhun kí ó fà ọ́ sẹ́yìn lọ́dọ̀ Ọlọ́run. Nínú nǹkan wọ̀nyí, àwa ju aṣẹ́gun lọ. Nínú nǹkan wọ̀nyí, àwa ju aṣẹ́gun lọ. Ṣe ìpinnu. Sọ fún Ọlọ́run wípé ohunkóhun kì yóò fà ọ́ kúrò, kì yóò ṣe ọ nípò kúrò nínú ìjọba Ọlọ́run. Ohunkóhun kì yóò fà ọ́ sẹ́yìn kúrò lọ́dọ̀ Ọlọ́run. Rántí wípé àwọn tí ó bá forí tì í títí dé òpin, àwọn ilẹ̀ ó gbalà. Olúwa Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kì í kùnà. A dúpẹ́ wípé bí a bá tọ̀ yín wá, ẹ jẹ́ ẹni tí ó máa ń fi ìlérí fúnni, tí ó sì máa mú ìlérí náà ṣẹ. A ń bẹ̀bẹ̀ wípé lónìí bí a ti wá, tí a ó sì gbàdúrà sí yín wípé ẹ ó gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Gbogbo ibi tí ìṣòro wà, gbogbo ibi tí àìní wà, gbogbo ibi tí ìdánilóró ọwọ́ ìṣó wà ní ìgbésí ayé wa, ẹ bá wa mú ọ kúrò ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé bí ẹlẹ́ṣẹ̀ ṣe ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, ẹ ó gba kan rẹ̀ là. Bí àwọn aláìsàn ti ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, ẹ ó dá wọn ní ìdè. Àti bí àwọn tí a ń dá lóró láti ọwọ́ ẹ̀mí èṣù, bí wọ́n ti ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, à ń bẹ̀bẹ̀ wípé ìdáǹdè láti àtọ̀run wá, ìdásílẹ̀ láti ọwọ́ yín wá, ẹ ó fún wọn ní orúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà wa, ẹ ṣàánú fún àwọn ènìyàn yín, ẹ jẹ́ kí a padà lọ sí ilé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ní ọkàn wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Amen. Nínú Pétérù kínní, orí kínní, ẹsẹ̀ ìkejìdínlógún àti ìkọkàndínlógún, lè a ti mú àkòrí ọ̀rọ̀ wa ní àṣálẹ̀ yìí. Pétérù kínní, orí kínní, láti ẹsẹ̀ ìkejìdínlógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún. Níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí dìbàjẹ́ ràn yín padà, bí fàdákà tàbí wúrà, kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín, bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye, tí bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lé àbùkù, tí kò lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Jésù Kristì. Ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ̀ yìí ni ẹ̀jẹ̀ Kristì, ẹ̀jẹ̀ iyebíye. Ẹ̀jẹ̀ Kristì, ẹ̀jẹ̀ iyebíye. Ẹ̀jẹ̀ Jésù Kristì jẹ́ iyebíye níwájú Ọlọ́run fún ìràpadà wa, fún ìmúláradá wa, fún ìdáǹdè wa, àti fún bí a ṣe lè súnmọ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Kí Jésù kí ó tó wá sí ayé yìí, ẹ̀jẹ̀ àgùntàn ni a fún àwọn ọmọ Ísíráẹlì
láti fi máa ṣe ètùtù fún ọkàn ẹlẹ́ṣẹ̀. Ní Lefitiku orí 17 ni a ti ń ka ẹsẹ̀ 11. Lefitiku orí 17 ẹsẹ̀ 11, nítorí pé ẹ̀mí ara ń bẹ nínú ẹ̀jẹ̀, èmi sì ti fi fún yín láti máa ṣe ṣètùtù fún ọkàn yín lórí pẹpẹ ẹni, nítorí pé ẹ̀jẹ̀ ní ṣe ètùtù fún ọkàn. Gẹ́gẹ́ bí a ti máa ń gbọ́ ní ìgbà gbogbo nínú ọ̀rọ̀ Ọlọ́run, wípé gbogbo ènìyàn ni ó ṣàtiṣẹ̀ tí ó sì ti kùnà ògo Ọlọ́run láti ìgbà tí Ádámù ti ṣubú kúrò nínú ipò tí a dá, ipò tí a fi sí láti ọwọ́ Ọlọ́run. Láti ìgbà náà ni ẹ̀ṣẹ̀ ti ń jọba lórí gbogbo àwọn ènìyàn tí wọ́n wá sí ayé yìí. Láti ìgbà náà ni a sì ti fi ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ akọ màálù tàbí ẹ̀jẹ̀ ẹranko fún wọn láti lè ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wọn, títí ó fi di ìgbà tí Jésù wá sí ayé, tí Ọlọ́run pinnu láti ṣe àṣepé ìgbàlà àti ìràpadà wa. Ẹ̀jẹ̀ ẹranko wọ̀nyí ni a máa ń fi ṣètùtù fún ọkàn wọn. Èyí ni a kà nínú Lepítíkù tí a ti kà sí wa nísinsìnyí, wípé ẹ̀jẹ̀ wọ̀nyí ni ó ń ṣe ètùtù fún àwọn ọkàn tí wọ́n ti ṣákulọ́, àwọn ọkàn tí wọ́n ti dẹ́ṣẹ̀, àwọn ọkàn tí wọ́n ti fi ibi tí Ọlọ́run fi wọ́n sí tẹ́lẹ̀, tí wọ́n ti fi irú ipò bẹ́ẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó di àkókò tí Ọlọ́run fẹ́ ṣe àṣepé ìgbàlà àwọn ẹ̀dá, tí ó sì fẹ́ fi ìràpadà ńlá fún wa, ó rán Jésù Kristì ọmọ rẹ̀ láti kú fún wa. Láti ìgbà náà ni ó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ ẹranko kò níye lórí mọ́, kò sì jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run mọ́. Bí a bá rí ẹnikẹ́ni lónìí tí ó sì ń ta ẹ̀jẹ̀ ẹranko sílẹ̀, tàbí ẹni tí ń ṣe ètùtù, tàbí ẹni tí ń rúbọ, ó yẹ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ wípé láti ìgbà tí Jésù Kristì ti kú lórí igi àgbélébò ni ẹ̀jẹ̀ ẹranko kò ti níye lórí fún ìgbàlà tàbí fún ìdáǹdè tàbí fún ètùtù tàbí fún ìràpadà wa. Nínú Hebrew orí 10 láti ẹsẹ̀ 5, Hebrew orí 10 láti ẹsẹ̀ 5, nítorí náà nígbà tí ó wá sí ayé, ó wípé ìwọ kò fẹ́ ẹbọ àti ọrẹ, ṣùgbọ́n ara tí ara ni ìwọ ti pèsè fún mi. Ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí. Nígbà náà ni mo wípé kíyèsí nínú ìwé kíkà lè àgbékọ́ nípa ti èmi, mo dé láti ṣe ìfẹ́ rẹ Ọlọ́run. Ní àti ọdún dé ọdún, fún ọdún púpọ̀, gẹ́gẹ́ bí 1000 ọdún ní ọ̀nà mẹ́rin, ní àwọn wọ̀nyí ni wọ́n ti ń ṣe ìróbọ, ní àwọn wọ̀nyí ni wọ́n ti ń mú ẹran wá síwájú Olúwa. Ṣùgbọ́n nígbà tí àkókò tó tí Jésù yóò wá sí ayé, a sọ fún wa wípé Ọlọ́run kò ní inú dídùn sí àwọn ẹbọ wọ̀nyí mọ́. Nítorí bẹ́ẹ̀, láti ìgbà náà tí Jésù ti dé, ni ó ti jẹ́ wípé níwájú Olúwa àwọn ẹbọ sísun tàbí ẹran pípa tàbí à ń ṣètùtù tàbí à ń ṣe ohunkóhun tí ó jọ wípé à ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti mú ẹ̀ṣẹ̀ tàbí àìsàn tàbí àìní tàbí orí búburú kúrò, ni ó ti jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa mọ́. Èyí ni ó fi sọ ní ẹsẹ̀ 6 tí a ti kà nísinsìnyí, wípé ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà níhìn ní àṣálẹ́ yìí tí ó jẹ́ wípé ó ń káàkiri, ó ń róbọ, ó ń pẹran, ní ìrètí wípé ẹran tí a pa yìí tàbí ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí yóò mú ẹ̀ṣẹ̀ àti orí búburú tàbí àìsàn tàbí àìní kúrò, a ń sọ fún wa wípé irú nǹkan wọ̀nyí Ọlọ́run kò ní inú dídùn sí i mọ́. Ṣùgbọ́n wípé nígbà náà ni mo wípé kíyèsí,
ninu iwe kekale ati gbe ko nipa ti mi eyi je on ti ati ko sile nipa Jesu Christi we pe mo de lati se ife re olorun ife re olorun ti an so nihin ni we pe Jesu lo si ori igi agbelebo oku o ta eje re sile fun iwo ati fun emi ti o ba ranti ni oju kan na ti Johanu ri Jesu Christi ni o toka si wi pe oun ni odo agutan Olorun ti yoko ese ara aye lo ninu Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan Olorun eni ti o ko ese aye lo ije wi pe lese kese ti Jesu ti de ni ati fi opin si eran pepa ni ati fi opin si irobo ni ati fi opin si ebo sisun tabi iru ebo miran ti awon omo Israeli ma nru nitori pe Jesu Christi ni awa fi fun wa nisisin yi lati ko ese wa lo eyi ni Isaiah woli ti ri lati ojo pepe ti o si so fun awon omo Israeli we pe igba kan wa ti Jesu Christi yo de eti se omo Olorun ti a pe ni Emmanuel ti se wi pe Olorun wa pelu wa wi pe nigba ti o ba de yo je eya fun ese wa ati nigba ti o ba ti je eya fun ese wa ni a re wi pe yo ko awon ese awon ti o ba gbagbo lo bi o ba wo Isaiah ori keta di ni adota lati ese keta Isaiah ori keta leni adota lati ese keta akegon re ase ko lodo awon eniyan eni kanu ti o si mo ibanuje o si dabi eni pe o mu ke apa oju wa mo kuro lara re akegon re awa ko si ka si eyi so nipa Jesu Christi ti o wa si aye lati ko ese wa lo lati je etutu fun ese gbogbo agbaye ki se fun awon Jew nikan sugbon fun awon kefiri pelu o nso fun awe pe akegan re bi o ba ti ka iwe ihinrere ti Matthew tabi ti Marko tabi ti Luke tabi ti Johanu o ri wi pe akegan Jesu lopo lopo leset nigba ti a ti bi nigba yi ni a ti n kegan re nigba ti o si wa se ise iranse fun awon omo Israeli ti ti o fi lo si ori igi agbelebo lati ko fun wa ni a ti n kegan re ni ese kerin looto o ti ro ibinuje wa o si gbe ikanu wa lo sugbon awaka si bi eni ti ana ti a lo lati odo Olorun ti a si pon loju sugbon asaale ogbe nitori irekoja wa apaale ara nitori aisedede wa ina alaafia wa wa lara re ati nipa ina re le a fi mu wa lara da bi a ba so wi pe asa eniyan le ogbe o mo wi pe ohun ti yo jade ni eje bi a ba sa eniyan logbe nigba ti a sa Jesu logbe nigba ti a kan mo ori igi agbelebo nigba ti a fi ade egun de Jesu le ori nigba ti a fi oko kan le egbe eje Jesu ti o jade eyi wa fun irapada wa eyi wa fun idande wa o si wa fun igbala wa pelu nitori tire nitori temi ni a fi sa Jesu le ogbe nitori irekoja re nitori irekoja mi eyi je nitori ohun ti a se ti a fi re ofin Olorun koja ohun ti a se ti a fi dese ohun ti a se ti a fi se si Olorun nitori eyi ni a fi sa le ogbe apa alara nitori aisedede wa bi a ba so nipa aisedede nigba ti eniyan ba rin segesege ti ko rin deede eyi ni bibeli n ka si ese tabi aisedede nitori nkan wonyi ni a fi pa alara ti a si sa le ogbe ina alaafia wa n be lara re ati nipa ina re le a fi mu wa lara da mo fe fun o ni ohun mejo ti eje Jesu Christi ti o se fun mi ikini ni wipe o ra wa pada
lọ́wọ́ ìgbèkùn èṣù, ó rà wá padà lọ́wọ́ agbára èṣù, ó rà wá padà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí ó ti dè wá ní ìgbèkùn. Jẹ́ kí a tún padà sí Pétérù kíní orí kíní láti ẹsẹ̀ ìkejìdínlógún. Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkejìdínlógún dé ẹsẹ̀ ìkọkàndínlógún. Níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí dìbàjẹ́ rà yín padà bí fàdákà tàbí wúrà kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín, bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye, bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lé àbùkù, tí kò sì lé àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristi. Gbogbo ẹranko tí àwọn ọmọ Ísíráẹlì fi ń róbọ, bí a bá wò ní fínífíní gbogbo ayé láti àsìkò Ádámù ni ó ti wà lábẹ́ ìgún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àti ènìyàn, àti ẹranko, àti ohun ọ̀gbìn, àti ohun tí ó wà ní ìlú, àti ohun tí ó wà ní oko, ni ó wà ní abẹ́ ìgún Ọlọ́run. Èyí ni ó fi jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò lè mú wọn pé, kò sí lè mú wọn jẹ́ mímọ́ pátápátá. Ṣùgbọ́n Jésù ni ó wà ní àìlábòkò, àìlábàwọ́n. Nítorí bẹ́ẹ̀, ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, ó jẹ́ ẹ̀jẹ̀ pípé, ẹ̀jẹ̀ mímọ́, ẹ̀jẹ̀ tí ó ṣe iyebíye. Èyí ni a fi ń rà wá padà. Bí a bá sọ nípa ìràpadà, bí o bá ti jẹ́ ẹni tí ó ka àwọn ìwé ìtàn ní ilẹ̀ Yorùbá, ó mọ̀ wípé ní àkókò ẹrú, bí a bá mú ẹnikẹ́ni lẹ́rú, a lò ó gẹ́gẹ́ bí ẹrú, a lè lù ú gẹ́gẹ́ bí ẹrú, a lè fìyà jẹ́ gẹ́gẹ́ bí ẹrú, a ti rẹ̀ lè pàápàá gẹ́gẹ́ bí ẹrú. Ṣùgbọ́n nígbà tí olùdásílẹ̀, olùdáǹdè, nígbà tí a ṣe òfin titun wípé kò sí ẹni tí ó yẹ kí ó wà ní abẹ́ ìsìnró mọ́, nígbà yìí ni àwọn ẹrú di òmìnira. Nígbà tí àwọn ẹrú wọ̀nyí sì di òmìnira, a kò lè fìyà jẹ wọ́n tàbí kí a lù wọ́n tàbí kí a pa wọ́n gẹ́gẹ́ bí ẹrú mọ́. Èyí ni Jésù Kristo ṣe fún wa wípé a ti jẹ ẹrú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹrú nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹrú nítorí àṣeyọrí tí ó wà ní ìgbésí ayé wa, ẹrú èṣù. Ó sì ti kan àbàmọ́ wa lẹ́sẹ̀, ó sì ń fi ìyà jẹ wá nígbà kí ìgbà tí ó wò ó, ó lè fi àìsàn tí ó bá fẹ́ sí wa lára. Nígbà tí ó bá sì wó pẹ̀lú, ó lè sọ wá di aláìní, ó sì lè pa wá. Ohunkóhun ni èṣù lè ṣe fún àwọn tí wọ́n wà ní abẹ́ ìkáwọ́ rẹ̀. Ṣùgbọ́n nígbà tí o bá gba Jésù Kristì gbọ́, ẹ̀jẹ̀ Jésù yìí ni a fi ń rà wá padà. Bí o bá wo Gàlátíà orí kẹta, ẹsẹ̀ ìkẹtàlá sí ìkẹrìnlá, Kristì ti rà wá padà kúrò lọ́wọ́ ìgún òfin. Ẹni tí a fi ṣe ìgún fún wa, nítorí tí a ti kọ́ pé ìfibóni olúkúlùkù, ẹni tí a fi kọ́ sórí igi, kí ìbùkún Abrahamu kí ó lè wá sórí àwọn kèfèrí nípa Kristì Jésù, kí àwa kí ó lè gba ìlérí ẹ̀mí nípa ìgbàgbọ́. Nítorí náà, bí o bá rántí wípé a ti pa Jésù lára fún ọ, a ti ṣá a lọ́gbẹ́ fún ọ, ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tirẹ̀, bí o bá lè gbàgbọ́ lónìí, a ó ra ọ padà. Èyí jẹ́ wípé Jésù fún ara rẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run yóò mú ọ kúrò lábẹ́ ìsìnrú èṣù, lábẹ́ gbogbo ìyà tí ó ń fi jẹ ọ́, nítorí wípé o jẹ́ ẹni tirẹ̀. Nínú Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkẹtàlá, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, nínú ẹni tí àwa ti ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀, àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí o bá wo ohun tí a kà yìí dáradára, ó ń sọ wípé a ti wà lábẹ́ agbára òkùnkùn, agbára ẹ̀mí búburú, agbára èṣù ti sàtánì tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n a ṣe wà nípò kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀, a ṣe wà nípò kúrò ní abẹ́ agbára sàtánì sí abẹ́ agbára Ọlọ́run, a ṣe wà nípò kúrò nínú ìyà tó ń jẹ wá sí ọ̀dọ̀ Ọlọ́run nísinsìnyí, a sì ṣe èyí nípa ìdáǹdè tàbí ìràpadà nípa ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí o bá mara rẹ̀ sí ẹlẹ́ṣẹ̀, tí o sì bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run,
to si so fun wi pe o ko fe ku si inu ese ti o wa o ko si fe tesiwaju lati ma jiya labe agbara isu bi o ba gba Jesu Kristi gbo ti o si ran ti wi pe o ti ku fu o o dajo wi pe yo da o need yo gba okan re la yo si dari gbogbo awon ese re ji o ikeji eje Jesu yi kan na ni o nwe wa nu kuro ninu ese wa gbogbo elese je ileri ne waju olorun bi o ba si wa ni ru ipo yi gege bi ileri ki o sese fun o lati gbe lodo olorun titi aye raye bi o ba ku sinu ese o ku gege bi ileri ni waju olorun bi a ko ba fi eje Jesu we okan re mo ki okan re ki o funfun lao lao ki o sese fun o lati wa lodo olorun titi lai titi aye sugbon bi o ba le to olorun wa ti o se gbagbo ninu iwenu mo ti o wa ninu eje Jesu Kristi o daju pe a we okan ese re mo pelu eje Jesu ninu Eberu ori kesan ese ikeji lelogun o fere je ohun gbogbo le a fi eje wenu gege bi ofin ati lai si itaje sile ko si idariji ko si iwenu mo ko si imokoro fun ese wa lai si itasile eje Jesu Kristi ko le sese fun enikeni lati ri oju Olowa nitori wo pe ileri ni atanu ni waju Olowa lati ma le gbe iwaju tabi ile Olorun titi ninu Matthew ori 24 Matthew ori 24 ese ikeji 24 ni Jesu fun re ti so fun awe pe nitori eyi le eje mi ti majemo titun ti atasile fun opo eniyan fun imukuro ese ata eje Jesu Kristi sile fun opo okan ti yo gbagbo fun opo okan ti o gbadura ti o si kepe Olowa wi pe oun fe imukuro ese iwenu mo ese nitori be ranti wi pe ohun kini ti eje Jesu ma nse fun ani pe o ma nra wa pada o ma gba kuro lowo isu lowo ese wa o si ma nda wa ni ide ikeji ni wi pe o ma nwo ese wa nu o ma mu ese wa kuro o ma mu wa di alaijebi ni waju Olorun iketa ni wi pe o mu wa somo tosi gbogbo elese patapata ni o jina si Olorun bi o ba wa ninu ese re ki o sese fun o lati wa siwaju Olowa nitori wi pe ese a ma yani nipa si Olorun ese a ma mu ikele tabi idabo si arin wa ati si Olorun nitori be ni a sa se so fun a wi pe ese wa ni o je ki a jina rere si Olorun sugbon bi o ba le gbadura ti o si gbadura wi pe o gbagbo wi pe ati ta eje Jesu sile fun o nipa eje yi ni a fi le mu o somo iwaju Olorun Efesu ori keji wo ese iketala sugbon nisisiyi ninu Kristi Jesu eyin ti o ti jina rere nigba ti jori le mu somo to si nipa bawo nipa eje Kristi nipa eje ti Kristi ta sile ni afimu eni ti o jina rere eni ti o ti sako lo eni ti ese re ti ya nipa si Olorun le afimu iru eni be wa sumo to si lati wa gbe ni ile Olorun lati ni alaafia Olorun lati ni idande Olorun lati di omo Olorun ikerin nipa eje Jesu ni afiba wa laja ti asije ki a ni alaafia atun wo Kolose lekan si Kolose ori kini ese ogun ati nipasẹ re lati ba ohun gbogbo laja lẹhin ti o ti fi eje agbelebo re pari ija mo ni nipasẹ re iwon ibase won ibase won ibase ohun ti nbe le aye tabi ohun ti nbe le orun nipa eje Jesu Kristi ni ati pari ija ti o wa ni laarin elese ati Olorun elese je ni ti o n ba Olorun ja Olorun paapa si ko Jesus ja si elese
ṣùgbọ́n láti ìgbà tí Jésù Kristì ti kú ní orí igi àgbélébó tí ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó jẹ́ ohun tí a fi ń bá wa lájà láàrin àwa àti Ọlọ́run. Bí o bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀tá Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó ti ń bá Ọlọ́run jà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí Ọlọ́run sì kọjú ìjà sí nítorí ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọwọ́ rẹ, bí o bá sọ fún Ọlọ́run wípé o fẹ́ di ẹni tí ara padà, o fẹ́ bá Ọlọ́run lájà, o sì ń fẹ́ kí Ọlọ́run kí ó fún ọ ní àlàáfíà, kí àlàáfíà kí ó wà láàrin ìwọ àti Ọlọ́run, kí ó sì wà nínú ọkàn rẹ sí Ọlọ́run, kí Ọlọ́run kí ó sì ṣe àṣepé iṣẹ́ ìgbàlà ní ọkàn rẹ, bí o bá gbàgbọ́ nípa ẹ̀jẹ̀ Jésù Kristì, ìwọ yóò lè bá Ọlọ́run lájà. Gbogbo ohun tí ó sì wà ní ìgbésí ayé rẹ tí Ọlọ́run fi ń bá ọjà, Ọlọ́run yóò mú gbogbo àwọn nǹkan wọ̀nyí kúrò. Bí o bá lè ṣe bẹ́ẹ̀ ní àṣálẹ́ yìí, ó rí ojú rere Ọlọ́run. Gbogbo ìjà tí ó sì wà láàrin ìwọ àti Ọlọ́run nípa ẹ̀jẹ̀ Jésù Kristì, a ó mú gbogbo rẹ̀ kúrò pátápátá. Ìkarùn-ún, adáwaláre nípa ẹ̀jẹ̀ Jésù Kristì. Adáwaláre nípa ẹ̀jẹ̀ Jésù Kristì. Wo Rómù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹsàn-án, ó wípé mélòó mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀, lí a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Ó sọ wípé a dá wa láre, bí a bá wà lábẹ́ ẹ̀bi, a wà lábẹ́ ìdájọ́ Ọlọ́run. Bí a bá wà lábẹ́ ẹ̀bi, a jẹ́ ẹni tí ó ń retí ìbínú gbégbóná Ọlọ́run. Ṣùgbọ́n bí a bá wá sọ̀dọ̀ Ọlọ́run, tí a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ ìdáláre nípa ẹ̀jẹ̀ rẹ̀, bí a bá ti ń wẹ ọkàn rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì, lójú kan náà ni ìdáláre yóò wá. Èyí ni Bíbélì ṣe ń sọ fún wa wípé ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristì Jésù, kì í ṣe fún àwọn tí ń róbọ. Ẹ̀bí wà fún àwọn tí ń róbọ. Ẹ̀bí wà fún àwọn tí ó rò wípé wọ́n lè lọ sí ọ̀run nípa fífi owó fún àwọn alágbe. Ẹ̀bí wà fún àwọn tí wọ́n rò wípé nípa iṣẹ́ rere ara wọn tàbí iṣẹ́ ọwọ́ wọn, wọ́n lè ṣe ara wọn pé láti wá ojú Ọlọ́run. Ṣùgbọ́n ẹ̀bí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristì Jésù, àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Èyí ń sọ ìdáǹde ìdáláre tí ó wà fún àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀nà mọ́, àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì bá lájà pẹ̀lú Ọlọ́run. Nípa ẹ̀jẹ̀ kan náà, ìkẹfà ni ó ń fún wa ní ìwẹ̀nà mọ́ ojoojúmọ́. Yohánù kínní orí kínní ẹsẹ̀ ìkeje. Ṣùgbọ́n bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀, bí ohun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa, ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ó wí pé bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀, ohun tí a pè ní ìmọ́lẹ̀ ni ìrìn Jésù Kristì tí ó tọ̀ wá wá. Ohun tí Ọlọ́run sọ fún wa wípé Ọlọ́run kò ní inú dídùn sí ẹbọ tàbí yálà ẹbọ sísun tàbí ẹbọ mìíràn. Ìmọ́lẹ̀ ni wípé nísinsìnyí Jésù ti kú fún wa ní orí igi àgbélébó. Bí a bá tọ̀ ọ́ wá, bí a bá ké pè é, bí a bá sì fi ìgbàgbọ́ wa sí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa, èyí jẹ́ wípé a rìn nínú ìmọ́lẹ̀. Bí a bá wo ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa, tí a sì ń rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tí a ń bèrè orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé a fẹ́ gbé, a fẹ́ rìn gẹ́gẹ́ bí ó ti là sílẹ̀ nínú ìwé mímọ́, èyí jẹ́ wípé a rìn nínú ìmọ́lẹ̀. Bí a bá fẹ́ ṣe ìpinnu tàbí a fẹ́ gbé ìgbésẹ̀ tàbí a fẹ́ ṣe iṣẹ́ tàbí a fẹ́ dáwọ́lé okòwò kan, a sì ń bèrè wípé kí ni ọ̀rọ̀ Ọlọ́run ti wí, nítorí pé a fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Èyí jẹ́ wípé a rìn nínú ìmọ́lẹ̀. Ó wá ń sọ fún wa wípé bí a bá jẹ́ ẹni tí ó rìn nínú ìmọ́lẹ̀ bẹ́ẹ̀, wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ Ọlọ́run ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ayé tí a wà yìí jẹ́ ayé tí ó lè rí, ayé tí yóò sì máa mú èérí tàbí ìdọ̀tí bá wa nípa ti ẹ̀mí. Bí kì í bá ṣe wípé a ní ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó wẹ̀ wá nù, tí ó wẹ̀ wá mọ́ ní ìgbà gbogbo ní ojoojúmọ́, kì yóò lè ṣeé ṣe fún wa láti pa ara wa mọ́ kúrò nínú àwọn ohun tí ó wà nínú ayé. Ìkeje,
ẹ̀jẹ̀ yìí kan náà ni ń pọn ní ìgboyà láti wá sí ọ̀dọ̀ Ọlọ́run àti láti gbàdúrà àti láti di ìlérí Ọlọ́run mú, nítorí wípé nígbà gbogbo tí a bá wá sí iwájú Ọlọ́run a wá nítorí ìwẹ̀nùmọ́ tí a ti ní nípa ẹ̀jẹ̀ Jésù Kristì. Nínú Hebrew orí kẹwàá, Hebrew orí kẹwàá láti ẹsẹ̀ kọkàndínlógún, ara, ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípasẹ̀ Jésù? A ní ìgboyà láti wọ ibi mímọ́ nípa ẹ̀jẹ̀ Jésù. Ohun tí a ń sọ fún wa níhìn ni pé àwọn ọmọ Ísíráẹlì kò sí ẹnikẹ́ni tí ó ní àǹfààní láti wọ ibi mímọ́ lọ, nítorí pé ẹni tí ó bá wọ ibi mímọ́ lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ikú yóò dé bá, nítorí kò sí ẹni tí ó mọ́ tó bẹ́ẹ̀, ẹni tí a gbà láàyè tó bẹ́ẹ̀ láti wá sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ. Ṣùgbọ́n ní ìgbà tí Jésù Kristì ti dé ni aṣọ ìkélé tí ó wà ní tẹ́ḿpìlì lè ti fà á ya. Èyí jẹ́ wípé ẹnikẹ́ni tí ó bá fẹ́ tọlọ́run wá nísinsìnyí, bí ó bá wá pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì, ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì yóò jẹ́ kí ó lè wọ ibi mímọ́ lọ. Òun ni ó fi sọ wípé ara, àwọn tí a ń pè ní ara ni àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀nù, àwọn tí a ń pè ní ara ni àwọn tí ó ti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, àwọn tí wọ́n ti di arákùnrin tàbí arábìnrin nínú Olúwa, àwọn tí wọ́n ń gbé ìgbésí ayé ọ̀tún. Ó wá ń sọ fún wa wípé ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípa báwo? Nípa ẹṣẹ̀ ọwọ́ wa ni, tàbí nípa òdodo tiwa, tàbí nípa ohun tí a ti ṣe, tàbí yálà àṣẹ sí Ọlọ́run tàbí àṣẹ sí àwọn ènìyàn? Ó ń sọ fún wa wípé nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì nìkan ṣoṣo ni a fi lè wọ ibi mímọ́ lọ. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí o yí ọ wípé nígbà tí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ ní orí igi àgbélébùú, nígbà náà ni yóò lè ṣe é ṣe fún ọ láti lè ní ìgboyà láti wọ ibi mímọ́ lọ, láti wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìkẹjọ, ó fún wa ní ìṣẹ́gun. Ẹ̀jẹ̀ yìí kan náà ni ó sọ wá di aṣẹ́gun, aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, aṣẹ́gun lórí ikú, aṣẹ́gun lórí àwọn ẹ̀mí èṣù, aṣẹ́gun lórí àìsàn pẹ̀lú. Ó sọ wá di ọba, ó sì jẹ́ kí ọ̀rọ̀ wa kí ó ní agbára, nítorí pé ìgbà tí a ti wẹ̀ wá nù ni ẹ̀jẹ̀ Jésù Kristì yìí ni ó ti sọ wá di ọba. Bí a bá dúró láti gbàdúrà, a gbàdúrà gẹ́gẹ́ bí ọba. Bí a bá dúró láti sọ̀rọ̀, a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọba. Bí a bá dúró láti pàṣẹ, a pàṣẹ gẹ́gẹ́ bí ọba, nítorí wípé iṣẹ́ tí ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ti ṣe ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a wo ìfihàn orí kìíní láti ẹsẹ̀ karùn-ún sí ẹsẹ̀ kẹfà. Àti láti ọ̀dọ̀ Jésù Kristì, ẹlẹ́rìí olóòótọ́, àkọ́bí nínú àwọn òkú, àti aláṣẹ àwọn ọba ayé, ẹni tí ó fẹ́ wá, tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, fiyè sí i dáradára. Ó fẹ́ wá, ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀, omi nínú ìgò tàbí níbikíbi kò lè wọ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù. Omi níbikíbi, yálà abò létí òkun tàbí ẹnikẹ́ni gbàdúrà sí, kò lè wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù. Ó sọ fún wa wípé ẹni tí ó fẹ́ wa, tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti wẹ̀ wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa ní ẹsẹ̀ kẹfà, ń sọ fún wa wípé tí ó sì ti fi wá jẹ ọba, ó fi wá jẹ ọba àti àlùfáà fún Ọlọ́run àti bàbá rẹ̀, tí rẹ̀ lé ògo àti ìjọba láé àti láéláé. Ìfihàn orí kejìlá, ẹsẹ̀ ìkọkànlá, wọ́n sì ṣẹ́gun rẹ̀. Èyí sọ fún wa pé wọ́n ṣẹ́gun dragoni náà, wọ́n ṣẹ́gun èṣù, sàtánì, ẹni tí ó jẹ́ ọ̀tá fún ọ àti ọ̀tá mú gbogbo ayé. Ó ní wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. Wọ́n kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. Àwọn nǹkan wọ̀nyí ni ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó máa ń ṣe fún wa. Pétérù ti sọ fún wa wípé kò ṣeé ṣe láti rà wá padà pẹ̀lú ohun tí dìbàjẹ́ gẹ́gẹ́ bí wúrà tàbí fàdákà, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run ni a fi rà wá padà. Ẹ̀jẹ̀ yìí ni ó fún wa ní ìràpadà, òun ni ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù,
oun lo mu wa somo olorun awa ti a ti jiyan re si olorun tele tele nitori ese wa eje jesu christi ni o mu wa somo to si oun lo je ki a le ba olorun laja ti o fun ni alaafia laarin awa ati olorun oun lo da wa lare oun lo ma nwe wa nu lojojumo ti o ma fun wa ni igboya lati lo si ibi mimo tabi ibi mimo julo eyi ni o si so wa di asegun lori ese lori aisan lori esu lori iku ati lori ohunkohun ti esu tabi awon emi esu ti won le pe ero lati se ni igbese aye wa loni bi a ba le didi duro lati gbadura ti a so fun olorun we pe agbagbo ninu eje jesu christi bi o ba ti ni igbala eje jesu setan lati we ona lati gba ola bi o ba nbere sori mo eje jesu wa nihin ti o le we onu ti o le we omo ki o si so di mimo bi o ba je agbara emi olorun ni onilo eje jesu si wa ba kan na lati je ki ileri ki o je tire bi o ba je aisan ni o wa lara re tabi awon emi esu lo nda oloro tabi aini ni o gbe ode eje jesu le tu ide ati seke seke ti o de o bi o ba ni igbagbo ninu eje jesu ta sile ni igba ti o ko pon lori igi agbelebo eje ki ala inu wa gbo lati so fun olorun wi pe ani igbagbo ninu olorun ani igbagbo ninu olorun agbagbo wipe o sese fun lati da wa sile lati da wa lare lati fun ani alaafia lati we wanu lati we wa mo lati fun ani igbala tooto lati je ki a di asegun lori ese asegun lori ase dede gbogbo asegun ti o le gbe igbesaye ti o wo olorun kepe olorun gbagbo ninu eje jesu christi ti a ti tasile fun o.

bí o bá jẹ́ ẹwọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀, ó dájú wípé Ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló kò ní láárí kò sì ṣe iyebíye níwájú Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apá lára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín. Adúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹ̀ràn Jésù Kristì láti wá kó fún wa. Àwa ẹni òṣì, ẹni àrí, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébòó. Ọlọ́run aláàánú abẹbẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí tí wọn kò tí ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí kọrúkọ wọn sínú ìwé ìyè lọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ̀ lọ́rùn, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébùú ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláya wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sẹ́ ní orí igi àgbélébùú yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, à ń bẹ̀ yín wípé gbogbo àìṣedéédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú ọ kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkún rìn káàkiri.

àrùn jẹran jẹgun tí a ń pè ní cancer. Mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé kò sóhun tó ṣòro fún ẹ láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. À ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn cancer lára, à ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébò, ní orí igi àgbélébò, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀ jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, a bẹ̀yìn wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú o kúrò pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. À ń bẹ̀yìn wípé kẹ dá ẹni yìí sílẹ̀ ní orúkọ Jésù. Ẹ mú o lárada, ẹ jẹ́ kí ògùn Ọlọ́run kí ó farahàn ní ìgbésí ayé rẹ̀, kí ara dídá ṣáṣá kí ó lè jẹ́ tirẹ̀. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹnìkan níhìn tí ó ní ìṣòro láti kẹsẹ̀ járí ní gbogbo ìdáwọ́lé rẹ̀, tí ó jẹ́ wípé ìgbà gbogbo ni ó fi máa ní ìjákulẹ̀ ní ohunkóhun tí ó dáwọ́lé, mo ń fẹ́ rí irú ẹni bẹ́ẹ̀ láti gbé ọwọ́ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín. A mọ̀ wípé bí a bá tọ̀ yín wá, àṣeèrí, àṣetì, àìní yóò pòórá ní ìgbésí ayé wa. Jẹ́ mo ń bẹ̀bẹ̀ fún àwọn wọ̀nyí tí ó gbé ọwọ́ wọn sókè nítorí ìjákulẹ̀ tí wọ́n ní, nítorí ohun tí kò ṣeé ṣe fún wọn láti kẹsẹ̀ járí ní ìdáwọ́lé wọn. À ń bẹ̀yìn wípé kí ẹ dá wọn sílẹ̀. Gbogbo ègún, gbogbo ohun tí àwọn ẹni ayé ti fi sí wọn lára, tó ti fi sí ìdílé wọn lára, ẹ yọ wọn kúrò ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹnìkan tí ayé ti dè ní ìgbèkùn, tí ó dàbí ẹni wípé àìsàn ni ojoojúmọ́, bí ó ti ń kúrò lórí kan ni ó ń bọ́ sórí mìíràn, bí ó bá ní owó díẹ̀ lọ́wọ́, nǹkan wọ̀nyí á tún wá sí ìgbésí ayé rẹ̀ láti lè kó gbogbo owó lọ. Gbà tí owó bá tán, á dàbí ẹni pé àìsàn ti tán. Gbà tí owó bá dé, àìsàn á tún dé. Nítorí ègún tí ó wà ní ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀, bí ó bá jẹ́ ẹ̀wọ́ ni mo ń ṣe àpèjúwe rẹ̀. Mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, alágbára, a dúpẹ́ wípé bí a bá tọ̀ yín wá, ẹ ó nu omi jẹ wa nù kúrò. Ǹjẹ́ mo bẹ̀bẹ̀ wípé gbogbo àṣetì, gbogbo àìsàn àti gbogbo ègún tí a ti fi sí ẹni yìí lára, ẹ mú u kúrò ní orúkọ Jésù. Mo gbàgbọ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ń gbàdúrà nísinsìnyí wípé ẹ ń ṣe iṣẹ́ ìràpadà yìí, ẹ ń ṣe iṣẹ́ ìmúláradá yìí, ẹ dá a sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo àwọn ẹ̀mí ibi, gbogbo àwọn tí ó ti gégún fún, gbogbo àwọn májèlé tí a ti fi sí igbá tàbí okòwò rẹ̀, gbogbo rẹ̀ pátápátá, a mú wọn kúrò ní orúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹnìkan wà níhìn tí ó ní orí fífọ́ tí ó le pọ́nrán, tí ó sì ṣòro fún un láti ní ìdásílẹ̀. Bí ẹni yìí bá ti ní orí fífọ́ yìí, ni omi máa ń jáde lójú rẹ̀, ni ó máa dàbí ẹni pé àti etí àti gbogbo orí pátápátá ni ó dàbí ẹni pé àtàlọ́fà. Bí ó bá jẹ́ ẹ̀wọ́ ni irú ẹni bẹ́ẹ̀, a ń fẹ́ kí o náwọ́ sókè kí Ọlọ́run kí ó lè dá ọ sílẹ̀. Ọlọ́run aláàánú, a ń wò yín lónìí nítorí wípé a mọ̀ wípé òótọ́ ni ìlérí yín, kò sì sí kò ṣeé ṣe ní inú ìwé yín. À ń bẹ̀yìn wípé orí fífọ́ yìí àti àwọn nǹkan tí ó wà ńbẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run, pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, mo lé wọn jáde ní orúkọ Jésù. Ẹ mú o lárada, a dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Obìnrin tí ó wà nínú oyún.

ni ojo pepe bi o ba gbe owo soke nisisin yi idase le ti de fun o obirin ti o wa ninu oyun ojo pepe bi gbe owo kan si oke ki o fi owo miran owo keji le ikun re ki o se gbagbo wipe gege bi mo ti gbadura fun o nisisin yi o wa lati wa jeri ohun ti olorun se fun o baba wa ti nbe le orun olorun alagbara olorun ti ki kona olorun ti ileri re ki ta se awa sodo yin nisisin a ngbagbo wipe gbogbo ohun ti won ti de mo obirin lara e o tu sile ni oruko jesu gbogbo okun ide sheke sheke ti satani fi de pata pata mo ja won ni oruko jesu gbogbo awon emi buburu ti o wa ninu ile won ti o wa ni arowo to won ti o yi ile re ka ti o ma n tele kaakiri pelu agbara ti o wa ninu eje jesu mo le yin kuro ni oruko jesu e ti o sile e je ki o bimo layo ati lalaafia ki o le wa jeri ise rere ti olorun se lara re ni oruko jesu kristi oluwa wa enikan ti ara ma n ta o dabi ara tita o dabi eni pe ara tita naa ko gboogun bi o ba wa nibe nawo re soke kin le gbadura fun o olorun alaanu adupe wipe ohun gbogbo ni sise fun yin ara tita yi mo mo okoro gbogbo pe ayinra mo mo okoro gbogbo nkan ti o dabi eni pe ko gboogun ale won jade ni oruko jesu adupe wipe e ti gbo ni oruko jesu kristi oluwa wa iwo ti o dabi eni pe igbese wo olorun o si n sa kaakiri nitori opolopo awon ti o je lowo o si n bebe wipe bi olorun ba le pese fun o o fe san awon igbese ti o wa lorun re bi o ba nawo soke ipese olorun ni kikun yo je ti re oluwa wa olorun wa a n wo oju yin nitori pe a gbagbo wipe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo lorun e da won sile e saanu fun won gbogbo e ti won sa kaakiri ti won sa pamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki ipese olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi sa awon igbese won yi ni oruko jesu adupe epo e ti gbo ni oruko jesu kristi oluwa wa ami ohunkohun ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbowo le ara re ki o si gbagbo wipe nigba ti o ba n bo ni ojo bo eyi ni ni ojo alamisi ti o n bo o ma bo pelu eri olorun le enu re baba wa le orun adupe wipe ipe to ni ibukun ni e fi pe wa ipe alaafia le e fi pe wa ati wa sodo yin a si n beyin wipe bi ati wa e ma je ki a pada le owo opo gbogbo ibi ti aisan wa e le aisan naa jade gbogbo ibi ti aini wa e le aini jade gbogbo ibi ti ibanuje wa e le ibanuje jade gbogbo awon okan ti o n saare nitori wahala ti o wa ni idile won nitori wahala ti o wa ni abe ile a n beyin wipe e mu won kuro ni oruko jesu gbogbo ẹdun ọkàn àwọn ènìyàn yín ní àṣálẹ yìí ẹ wá tán ẹ gbọ àdúrà wọn ẹ jẹ kí wọn kí ó lè ní ayọ kíkún ní orúkọ jésù bàbá à ń bèrè wípé ẹni nì tí ó ní ìdí yíyọ à ń bèbè wípé gbogbo rẹ pátápátá kí ẹ mú láadá ní orúkọ jésù èyí tó dàbí ẹni pé inú ni ó máa ń lọ nígbà gbogbo a bèbè wípé agbára àtọ̀run wá kí ó balẹ̀ nísinsìnyí yìí kí ó mú kúrò ní orúkọ jésù àwọn tí ó dàbí ẹni pé wọ́n máa ń ṣubú wọ́n máa ń dìde wọ́n máa ń ṣubú wọ́n máa ń dìde tó sì ń fẹ́ ìmúnidúró nínú ìgbàgbọ́ à ń bẹ̀bẹ̀ yín wípé oore ọ̀fẹ́ okun agbára láti òkè wá yóò wá sí ìgbésí ayé wọn wọ́n lè gbé ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́ láti kẹsẹ̀ járí nínú ìwà ìgbàgbọ́ ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìgbàlà tí wọ́n bẹ̀bẹ̀ fún ìsọdimímọ́ ẹ̀ wá sọ wọ́n di mímọ́ ẹ wá mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé wọn
ẹjẹ́ kí gbogbo àwọn tí ó wà ní inú wọn tí kò bá ìfẹ́ ọlọ́run mu, ẹjẹ́ kí ó kúrò pátápátá ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ní ìsọ̀rímọ́, tí wọ́n béèrè fún agbára ẹ̀mí ọlọ́run, agbára tí ó máa mú ẹ̀rù kúrò, agbára tí ó máa jẹ́ kí a lè wá sí ọ̀rọ̀ ọlọ́run, agbára tí ó máa fúnni ní ìgboyà níwọ́jú àwọn ọ̀tá, agbára tí a fi lè gbàdúrà, agbára tí ó jẹ́ kí iná ọlọ́run kí ó máa jó ní ìgbésí ayé wa. Ẹ wá fún ọ ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wí pé àwọn tí wọ́n wà ní ìdílé tí ilé ń gbóná, àwọn tí ọ̀nà ń nà, àwọn tí ìṣẹ́ ń ṣẹ́, àwọn tí wọ́n ní wàhálà lọ́nà kan tàbí lọ́nà mìíràn, a ń bẹ̀bẹ̀ wí pé àwọn wàhálà wọ̀nyí ẹ ó lé wọn jáde kúrò ní ìdílé wọn ní orúkọ Jésù. Obìnrin ni tí ó wà níbẹ̀ tí ó dàbí ẹni wí pé ọmọ rẹ ni ó ń fa ìbànújẹ́ fún ọ, tí ó bá ti jáde àti padà wálé adẹ́tì, ó sì máa ń kẹ́gbẹ́kẹ́gbẹ́, ó sì máa ń rin ìrìn tí kò dára lẹ́sẹ̀, ó sì ń bà ọ́ nínú jẹ́. Mo gbàdúrà nísinsìnyí pé ọwọ́ Ọlọ́run yóò wà lórí ọmọ náà, ẹ̀mí Ọlọ́run yóò bà lé ọmọ náà. À ń bẹ̀yìn wí pé ọmọ yìí yóò jẹ́ ọmọ tí yóò ṣàǹfààní, yóò jẹ́ ọmọ rere ní orúkọ Jésù. Arábìnrin tí ó wà lọ́hùn ni tí ó ní ọmọ kan tí ó jáde nílé tí òun ti ń wá káàkiri, ó ti fi lọ káàkiri ṣùgbọ́n a kò rí ọmọ yìí. Lẹ́sẹ̀kẹsẹ̀ mo ń bẹ̀bẹ̀ pé kí ẹ̀mí Ọlọ́run kí ó wá ọmọ náà rí. Níbikíbi tí ọmọ náà wà, ń bẹ̀bẹ̀ pé kí ọmọ náà kí ó padà wálé ní orúkọ Jésù. Adúpẹ́ pé ti gbọ́ ti wá, adúpẹ́ pé ti ṣàánú fún wa, adúpẹ́ pé àwọn ìlérí yín tí a dìmú lónìí wípé ẹ ti fi àṣẹ sí ní orúkọ Jésù. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, kí o tó lọ, mo ń fẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí Ọlọ́run ti ṣe fún ọ. Sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, àti wípé o máa tẹ̀síwájú nínú ìrìn àti ìṣe ìgbàgbọ́ rẹ. Dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ. Dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ.

Jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, pẹ̀lú ọkàn ìrètí ni a fi tọ̀ yín wá ní àṣálẹ́ yìí, ní ìgbàgbọ́ wípé ẹ ó tọ wá sí ọ̀nà, àti tí wípé ẹ ó kọ wá ní ọ̀rọ̀ yín, ẹ ó sì jẹ́ kí a lè jẹ́ ẹni tí ó fẹsẹ̀ múlẹ̀ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. À ń bẹ̀ yín wípé oore ọ̀fẹ́ láti jẹ́ alábápín pẹ̀lú àwọn tí ó fẹsẹ̀ múlẹ̀ nínú ìhìnrere, ẹ jẹ́ kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé ìmọ́lẹ̀ láti òkè wá yóò tàn sí ọ̀rọ̀ yín gẹ́gẹ́ bí a ti ń kà á, gẹ́gẹ́ bí a ti ń gbọ́. A bẹ̀ yín wípé òye yóò yé wa, ọgbọ́n yóò jẹ́ tiwa, ìlànà yín yóò sì jẹ́ ohun tí a mọ̀ dájúdájú, tí yóò sì jẹ́ oore ọ̀fẹ́ fún wa láti tẹ̀lé ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé nísinsìnyí kí ẹ̀mí yín kí ó jẹ́ olùkọ́ fún wa. Ẹ ṣàánú fún wa, ẹ tọ́ wa sí ọ̀nà kí a sì lè ní oore ọ̀fẹ́ láti tẹ̀lé títí dé òpin. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristì ni a gbàdúrà. Lónìí ẹ̀kọ́ wa ni a ó rí nínú ìwé Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án ni a ó máa wò ní fínífíní. Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ṣe ti ẹ̀mí. Lónìí ni a ń wo ohun tí Pọ́ọ̀lù ìránṣẹ́ Ọlọ́run apostoli fún àwọn kèfèrí tí ó ṣe fún àwọn ará Kólósè nípa wípé ó ń gbàdúrà fún wọn. Láti ẹsẹ̀ tí a kà yìí ni a ó ti rí kókó ọ̀rọ̀ wa tí ó dúró lórí àdúrà fún àwọn onígbàgbọ́. Bí a ti kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, Pọ́ọ̀lù kò tíì dé ìlú Kólósè, ṣùgbọ́n ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìránṣẹ́ fún wọn láì tí fi ìgbà kankan dé ọ̀dọ̀ wọn rí. Ìránṣẹ́ tí a sọ pé ó ń ṣe fún ọ ni wípé ó ń gbàdúrà fún wọn. Àdúrà sì jẹ́ ìránṣẹ́ púpọ̀ láti ọwọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n lè ṣe fún wa láti jẹ́ kí a fi ẹsẹ̀ wa múlẹ̀, láti jẹ́ kí a dàgbà nínú ìgbàgbọ́, láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run àtòkè wá kí ó yé wa, láti jẹ́ kí ìmọ́lẹ̀ ìhìnrere kí ó tàn sí ọkàn wa, àti láti jẹ́ kí oore ọ̀fẹ́ kí ó ṣàn sí wa láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ó ti ń gbàdúrà fún wọn ní ọ̀pọ̀ ìgbà kí ó tó di wípé ó ní àǹfààní láti wàásù sí wọn. Ìlépa iṣẹ́ ìránṣẹ́ ni àṣepé àwọn ènìyàn mímọ́. Bí a bá ń sọ nípa iṣẹ́ ìránṣẹ́ ti apostoli, tí a ń sọ nípa ti àwọn wòlíì, tí a ń sọ nípa ti àwọn evangelisti, tí a ń sọ nípa ti olùṣọ́àgùtàn àti olùkọ́ni, èrèdí ìránṣẹ́ wọn, èrèdí ìwàásù wọn, èrèdí ìlọsókè sódò wọn, èrèdí tí wọ́n fi ń káàkiri láti ṣe ìránṣẹ́ fún wa ni wípé kí a lè jẹ́ ẹni pípé. Ẹ jẹ́ kí a wo Éfésù orí kẹrin láti ẹsẹ̀ ìkọkànlá dé ẹsẹ̀ ìkejìlá, kí a wo ohun tí a fi ti èyí tí a sọ yìí lẹ́yìn wípé ìránṣẹ́ tí àwọn olùṣọ́ àgùntàn tàbí olùkọ́ni tí wọ́n ń ṣe fún wa, ó dúró lórí wípé kí a lè di ẹni tí ó pé nínú ìgbàgbọ́ àti nínú oore ọ̀fẹ́ Ọlọ́run. Éfésù orí kẹrin láti ẹsẹ̀ kọkànlá. Ó sì ti fi àwọn kan fúnni bíi apostoli, àti àwọn mìíràn bíi wòlíì, àti àwọn mìíràn bíi evangelisti, àti àwọn mìíràn bí olùṣọ́àgùtàn àti olùkọ́ni. Kí sì ni èrèdí
ti a fi fi awon wonyi fun ni e je ki a wo ese kejila fun ase pe awon eniyan mimo fun ise iranse fun imudagba ara Kristi ni a n pe ni ijo Kristi eyi ti a fi n se iranse fun wa yala ni ojo aje tabi ni ojo bo tabi ni ojo aiko ni wepe ki a le di eni pepe ninu oluwa ati wepe ki a le mu wa dagba soke ninu igbagbo ati ireti wa ninu olorun o n so fun ani ese iketala wepe titi gbogbo wa yo fi de isokan igbagbo ati imo omo olorun titi a o fi di okunrin eyi ni ni okunrin alagbara okunrin ti o duro sese titi a o fi de iwon gigun ekun Kristi bawo ni o se le sese fun yala apostoli tabi woli tabi evangelisti tabi olukoni tabi olusoagutan lati je ki ara Kristi ijo olorun lati je ki awon eniyan olorun ti a ti gbala ki won ki o lo si ibi giga gege bi gigun ibu ife olorun ati ki won ki o si le gbe igbesaye ti o wu olorun ikoko meji ni a ri ninu ise esin awon eniyan olorun won yi ikini wewaasu oro olorun ikeji adura gbigba fun awon ti a n waasu si ise awon aposteli ori kefa ese ikerin sugbon awa o duro sese ninu adura igba ati ninu ise iranse oro naa awon aposteli ti isaju ni won so awon oro wonyi fun awon ijo ni jerusalemu won so fun wa ikoko meji ti ise iranse won duro le lori ikini ninu adura gbigba ikeji ninu iranse oro olorun bi abawo ohun ti a nilo ninu ijo ti o le je asepe fun awon eniyan mimo a ri wipe nkan meji wonyi ni o se pataki pupo fun wa lati le tele ikini adura gbigba ikeji oro olorun ni gbigbo o si ye fun wa gege bi omo ijo ki a ri wipe bi a ti n waasu oro olorun si wa lati owo awon oluko tabi oluso agutan o ye ki a gboran si oro olorun ti a n ko wa lẹ́ẹ̀kejì bí a ti ń gbàdúrà fún wa ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà kí ọ̀rọ̀ ọlọ́run tí a ń gbọ́ kí ó lè ṣe wá lóore ní ìgbésí ayé wa a sì tún kọ́ ẹ̀kọ́ wípé bí paul ti ń ṣe nǹkan méjì wọ̀nyí tí ó sì ń lépa láti fi ẹsẹ̀ wọn múlẹ̀ ìkíní nípa gbígbàdúrà ìkejì nípa kíkọ́ni nípa kíkọ ìwé yìí ṣọwọ́ sí àwọn ará kólósè ó yẹ kí àwa pàápàá mọ̀ wípé àwa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run gẹ́gẹ́ bí àjògún ìgbàlà tí ó ti ọwọ́ jésù kristi wá wípé àwa náà ní ohun méjì yìí láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ni ó wà ní àrọ́wọ́tó wa tí ò yí ọ̀rọ̀ ọlọ́run òye ìgbàlà ọlọ́run tí kò yí wọn ó yẹ kí ó lè jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún wa láti máa sọ̀rọ̀ ọlọ́run fún wọn ìkejì láti máa gbàdúrà fún àwọn tí ó ṣe wípé a kò tilẹ̀ tí ì rí ní ojúkojú ẹ jẹ́ kí a padà sí kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án mo ń kà fún wa lẹ́ẹ̀kan sí i nítorí èyí láti ọjọ́ tí àwa ti gbọ́ àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí o lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí í ṣe ti ẹ̀mí ó ṣeéṣe kí ẹnikẹ́ni tí ó rò wípé òun jẹ́ olùkà bíbélì tàbí ẹni tí ń jọ́sìn kí ó ka irú ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tí a kà yìí kí ó sì ka gbogbo orí kìíní kí ó rò wípé kò sí ohun púpọ̀ tí a lè kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ nínú ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tí a kà yìí ṣùgbọ́n bí a bá wo ẹsẹ̀ ọlọ́run yìí bí a bá wo ẹsẹ̀ ìkẹsàn yìí orí kìíní a ó rí ohun mẹ́ta tí ó ṣe pàtàkì tí ó yẹ kí a kọ́ gẹ́gẹ́ bí ìkókó ẹ̀kọ́ tí a lè sinmi lé lórí tí ó lè jẹ́ agbára fún ìgbésí ayé onígbàgbọ́ wa ìkíní àdúrà ẹ̀bẹ̀ fún àwọn ará olóòótọ́ ìkejì ìmọ̀ ìfẹ́ ọlọ́run
Iketa ogbon ati oye nipa ti emi. Eje ki a lo si ikini. Adura ebe fun olooto. Bi abawo awon ti Paulu Apostle ti o ti ko ti o si ti fi ye wa nipa awon onigbagbo ti o wa ni Kolose. O so fun wi pe lekini awon wonyi won ti ni ore ofe. Ikeji won ti ni alaafia Olorun ni okan wa ni okan won. Iketa wi pe won je eniyan mimo. Ikerin won si je olooto arakunrin ati arabirin. O sin so wi pe ki ore ofe ki o ma po si fun won. Ki alaafia Olorun ti o ti wo inu okan won lo ki o si di gbigboro ki o po ju be lo fun won. O sin so fun wi pe awon wonyi lese kese ti won ti ba Jesu pade ni ati so won di eniyan olooto ti o nduro sese ti o gbe igbese aye ti o wo Olorun igbese aye ailese. Eje ki a wo ori kini Kolose yi lati ese ikeji ki o si fiyesi dara dara awon amuye tabi ohun ti o so nipa awon eniyan wonyi ti won wa ni Kolose ti won ti di onigbagbo lati ese ikeji si awon eniyan mimo ati awon ara wa olooto ninu Kristi ti o wa ni Kolose ore ofe fun yin ati alaafia lati odo Olorun baba wa ati Jesu Kristi Oluwa. Awa n dupe lowo Olorun ati baba Jesu Kristi Oluwa wa. Awa si n gbadura fun yin ni gbagbogbo nigba ti awa gburo igbagbo yin ninu Kristi Jesu ati ife ti eyin ni si gbogbo awon eniyan mimo. Je ki n tesiwaju ni ese ikarun nitori ireti ti agbe kale fun yin le orun nipa eyi ti eyin ti gbo saaju ninu oro otito ti ihinrere eyi ti o de odo yin ani bi o ti n so eso pelu ni gbogbo aye ti o si n po si bi o ti n se ninu yin pelu lati ojo ti eyin ti gbo ti eyin si ti mo ore ofe Olorun li otito ani bi eyin ti ko lodo Epafra iranse elegbe wa olofe eni ti se olooto iranse Kristi ni ipo wa ti o si rohin ife yin ninu emi fun wa pelu. Ohun ti o je ki n ka awon ese Olorun yi fun ni we pe ki o le mo igbese aye ti awon wonyi n gbe ki o si le mo iru ore ofe tabi iru alaafia ti won ni ninu Jesu Kristi. Bi o ba wo ese ikeji o so nipa ore ofe ese ikeji kan na nipa alaafia. Ninu ese ikeji ni o so wipe awon eniyan wonyi je eniyan mimo. Ninu ese ikeji ni o so wipe won je olooto eniyan nitori wipe a ti fi eje Jesu we won a si ti so won di olooto eniyan. Ninu ese ikerin o n so nipa ife ti won ni si awon eniyan mimo. O so okan ti a ti we mo okan ti a ti so di otun ti ko ni ikorira tabi isote tabi ota si enikeni. Won ni ife si gbogbo awon eniyan mimo. Ese ikarun o so nipa ireti ti won ni wipe nigba ti won ti ba Jesu pade eyi fun won ni ireti ayeraye wipe bi won ba ku yo sese fun won lati lo si orun. O si so nipa ti oro otito ihinrere ti won ti dimo ti won gbekele ti won ko je ki enikeni ki o gba lowo won. Ni ese ikefa ni o n so wipe ihinrere ti won ti gbo o ti so eso ni igbese aye won. Iru eso wo ni ihinrere so ni igbese aye won? Eso ironupewada eso ododo. O si n so fun won wipe ni ese ikefa kan na won ti ni ore ofe ti Olorun ninu okan won. Ni ese ikejo o tun so ti ife ti won ni kii se ife nipa ti ara sugbon ife nipa ti emi. Awon wonyi ni Paul wa n so wipe oun gbadura fun won laisimi ati laisare. Wo ese kesan nisisin yi nitori eyi
láti ọjọ́ tí àwa ti gbọ́ tí àwa ti gbọ́ kíni tí àwa ti gbọ́ wípé wọ́n gba Jésù Kristì gbọ́ tí àwa ti gbọ́ wípé wọ́n di olóòótọ́ àti ènìyàn mímọ́ tí àwa ti gbọ́ wípé wọ́n ti jẹ́ alábápín nínú oore ọ̀fẹ́ àti àlàáfíà tí ó ti pasẹ̀ Jésù Kristì wá láti ọjọ́ tí àwa ti gbọ́ wípé wọ́n ní ìfẹ́ sí gbogbo àwọn ènìyàn mímọ́ tí wọ́n sì ní ìrètí tí a fi pamọ́ fún wọn lé ọ̀run tí wọ́n sì ti ń so èso ẹ̀mí èso ìrònúpọ̀ọ̀dà àti èso òdodo wípé láti ọjọ́ tí àwa ti gbọ́ nǹkan wọ̀nyí àwa kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín ẹ̀kọ́ tí a kọ́ nìyí ni wípé ó yẹ kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́ àti àwọn ènìyàn mímọ́ àwọn tí wọ́n jẹ́ arákùnrin tàbí arábìnrin nínú Kristì ọ̀pọ̀ ìgbà ni a máa ń sábà dojú àdúrà wa kọ àwọn tí ó wà nínú ìdààmú ó sì yẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n ohun tí a sọ nípa ni wípé ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni àwọn ẹlòmíràn máa ń gbàdúrà fún àwọn tí ó lágbára nípa ti ẹ̀mí tí wọ́n sì jẹ́ olóòótọ́ nígbà tí ó jẹ́ wípé wọn a máa dojú àdúrà ẹ̀bẹ̀ wọn kọ kìkì àwọn tí wọ́n jẹ́ aláìlera yálà nípa ti ẹ̀mí tàbí aláìsàn.

síbẹ̀ ni Paul ìránṣẹ́ Ọlọ́run ni ó ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Ẹ jẹ́ kí a wo ọ̀rọ̀ Ọlọ́run, kí a wo àwọn tí ó yẹ kí a máa gbàdúrà fún. Ẹ jẹ́ kí a wo Galatia orí kẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún. Ẹ̀yin ọmọ mi kékèké, ẹ̀yin tí mo tún rọbí títí a ó fi ṣe ẹ̀dá Kristi nínú yín. Nígbà tí Paul apostle gbọ́ nípa àwọn ará Galatia tí ó dàbí ẹni wípé wọ́n fẹ́ ní ìlọ́wọ́ọ́wọ́ nípa ìgbàgbọ́ wọn, tàbí wọ́n fẹ́ rẹ̀wẹ̀sì, wọn kò tẹ̀síwájú dáadáa nípa ìgbàgbọ́ wọn nínú Kristi, kò máa káàkiri kí ó máa bo ẹnu àtẹ́lù wọn, ṣùgbọ́n ó gbàdúrà fún wọn. Bí o bá rí ẹnikẹ́ni tí ó jẹ́ onígbàgbọ́ ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé ó ń rẹ̀wẹ̀sì, kìí ṣe tiwa láti máa fi ojú tẹ́ḿbẹ́lẹ́ wọn, kìí ṣe tiwa láti máa sọ̀rọ̀ kò bákùngbé fún wọn sí wọn, ṣùgbọ́n ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Ìṣe àwọn apostoli orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún. Ìṣe àwọn apostoli orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún. Nítorí náà wọ́n pa Pétérù mọ́ nínú túbú, ṣùgbọ́n ìjọ ń fi ìtara gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run fún un. Bí a bá rí àwọn onígbàgbọ́ tàbí àwọn òjíṣẹ́ Olúwa tí ó wà nínú inúnibíni àwọn aláìgbàgbọ́, ohun tí àwọn ìjọ tí wọ́n ṣe ní Jerusalemu ni ó yẹ kí àwa pàápàá kí a ṣe, kí a máa gbàdúrà fún irú àwọn ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀. Ní Timothy kínní orí kejì ẹsẹ̀ ìkíní àti ìkejì ni a tún sọ fún wa irú àwọn tí ó yẹ kí a máa gbàdúrà fún ní ìgbà gbogbo. Timothy kínní orí kejì láti ẹsẹ̀ ìkíní. Nítorí náà mo gbà yín ní ìyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀, kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀, kí a sì máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn, gbogbo ènìyàn, ọkọ rẹ, aya rẹ, àwọn ọmọ rẹ, àwọn òbí rẹ, àwọn aládùúgbò rẹ, àwọn abániṣiṣẹ́, yálà o gbà wọ́n síṣẹ́ tàbí àwọn ni ó gbà ọ́ síṣẹ́, tàbí wọ́n gbà yín síṣẹ́ papọ̀, a ń sọ fún wa wípé kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀, kí a sì máa bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run fún gbogbo ènìyàn. Ní ẹsẹ̀ ìkejì fún àwọn ọba, fún gbogbo àwọn tí ó wà ní ipò gíga, kí a lè máa lo ayé wa ní ìdákẹ́jẹ́ àti pẹ̀lẹ́ nínú gbogbo ìwà bí Ọlọ́run àti ìwà àgbà. Ohun tí a ń sọ ni wípé gbogbo àwọn ènìyàn ni ó yẹ kí a máa gbàdúrà fún. Ẹ jẹ́ kí a wo Luke orí kejìlélógún. Luke orí kejìlélógún ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n. Olúwa sì wípé Simoni, Simoni, ṣàwò, èṣù ń fẹ́ láti ní ọ́ kí ó lè kù ọ́ bí àlìkámà, ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ kí ìgbàgbọ́ rẹ kí ó má yẹ. Bí àti ìwọ, nígbà tí ìwọ bá sì yí padà, mú àwọn arákùnrin rẹ lé ọkàn le. Nígbà tí Jésù Kristi Olúwa wa tí ó rí wàhálà tí ó wà níwájú Pétérù, ìdánwò tí ó ju agbára rẹ̀ lọ, ìdánwò tí ó ju oore ọ̀fẹ́ tí ó ti ní lọ, ìdánwò tí ó ń bọ̀ ní iwájú rẹ̀, tí ó sì rí wípé Pétérù yìí jẹ́ aláìkíyèsára, ó sọ fún wípé òun ti ń gbàdúrà fún. Bí a bá rí àwọn arákùnrin, ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọn kò kíyèsára tó, a sì rí wípé èṣù ń dọdẹ wọn, wọ́n sì ní ìdánwò tí ó ń dé bá wọn tí wa ní láti máa gbàdúrà fún wọn. Ní Rómù orí kẹwàá láti ẹsẹ̀ kínní. Rómù orí kẹwàá láti ẹsẹ̀ kínní. Bí a ti ń pe àwọn orí ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí ni kí a máa ṣe kíákíá. Ara, ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún Ísíráẹlì ni fún ìgbàlà wọn. Bí a bá rí àwọn ẹlẹ̀sìn tí wọ́n gbé ẹ̀sìn kárí, ṣùgbọ́n tí wọn kò mọ̀ nípa ìgbàlà Ọlọ́run, tí ó jẹ́ wípé wọ́n jáfáfá nínú iṣẹ́ ẹ̀sìn tàbí iṣẹ́ ìrúbọ, tí wọ́n sì

Lanka to wi pe pelu ise sin won yo sese fun won lati ri oju olowa lai gba Jesu Christi bo fun igbala won ati fun asepe won o je ti won lati ma gbadura fun iru awon eniyan be oni pe oni Paul se so fun awon ara Rome wi pe ara ninu olowa ife okan mi igbona okan mi ati adura mi si olorun fun awon omo Israeli ti won simile esin ṣugbọn ti won ko gba Jesu gege bi olugbala won Paul so we pe ife okan ni we pe oun sin gbadura fun won ki igbala olorun ki o le je ti won eje ki a lo wo nisisin yi we pe adura ti Paul n gba ki se fun awon elese nikan soso ki se fun awon alaare nikan ki se fun awon ti ko se dede awon ti o lowo owo tabi won ni irewesi nikan soso ki se fun awon ti won ni idanwo tabi idewo isu nikan soso ki se se fun awon elesin Israeli nikan sugbon o tun gbadura pelu fun awon ara ninu olowa ti o wa ni Kolose ti won si je eniyan mimo ati olooto eyi je eko pataki fun wa wi pe bi a ba ri awon ti won je olooto ti a si ri awon ti won je eniyan mimo awon ti won ni ore ofe Olorun awon ti won sa ire ije ti a gbe ka iwaju won awon ti ko boju weyin awon ti won mura si ise Olorun o je ti wa lati ma gbadura fun won pelu ki a ma se ro we pe adura wa wa fun awon alailera nikan soso eje ki a wo Johanu ori ketadilogun Johanu ori ketadilogun lati ese ikefa si ese ikesan emi ti fi oruko re han fun awon eniyan ti iwo fi fun mi lati inu aye wa ti re ni won ti jeri iwo si ti fi won fun mi won si ti pa oro re mo wo igbesi aye awon omo leyin Jesu Kristi wonyi Jesu nso nipa won o njeri gbe won niwaju olowa wi pe won ti pa oro olorun mo ni ese ikeje nisisiyi won mo pe ohun kohun gbogbo ti iwo ti fi fun mi lati odo re wa ni nitori oro ti iwo fi fun mi emi ti fi fun won won si ti gba awon ti a so nipa re won yi ni awon ti Jesu Kristi ti so oro ironu pe wada fun nigba ti won gbo won gba o ti so fun nipa oro atunse wipe bi o ba mu ohun kan wa si iwaju Olorun gege bi ebon ti o si ranti wipe arakunrin re tabi arabin re ni ohun kan ninu si o wipe ki o fi ebon re sile nibe nibi pepe ki o si to arakunrin re lo ki o ba alaja won si gba oro atunse naa awon wonyi ni o ti so fun nipa iwenumo ninu eje re nipa iwenumo ti o wa ninu gbigba Jesu Kristi gbo gege bi o ti so fun won gege be ni won gba oro re gbo awon yi ni o ti so fun nipa iku ati ajinde re won si gbagbo pelu o so fun won nipa igbeyawo we pe oko kan aya kan bi Jesu ti nsoro won yi fun won be ni won gba oro Olorun gbo wo ese ikejo lekan si nitori oro ti iwo fi fun mi oro ti iwo fi fun mi oniwaso popo ni o wa ti Olorun ko fi oro fun won oro ihirere oro igbala tabi oro isodi mimo tabi oro ore ofe Olorun tabi oro ti o le se wa pe sugbon lai ni oro Olorun won waso won ki o si je anfani fun enikeni sugbon Jesu so wi pe nitori oro ti iwo ti fi fun mi emi ti fi fun won wo ijoloto Jesu Kristi wipe ko fi ohunkohun kun oro ti Olorun ti fi fun ko si yo ohunkohun kuro ninu oro ti baba ti fi fun o wipe oro ti iwo fi fun mi lai yo kuro ninu re lai se abula re tabi lai fi ohunkohun kun o ni eyi ni emi fi fun won si wo bi awon eniyan wonyi ti tewo gba ohun ti Jesu fi fun won o ni won si ti gba won si ti mo ni tooto pe lodo re ni mo ti jade wa won si gbagbo pe iwo li o ran mi ese ikesan emi n gbadura fun won ohun ti a so ni ni we pe awon won je olooto won gba oro Olorun gbo won gbekele oro Olorun
won se gege bi oro olorun ti wi won di eniyan mimo eniyan oto eniyan looto sibe sibe jesu n gbadura fun won eje apere fun wa wi pe awa paapa bi a ba ri awon looto eniyan bi a ba ri awon ti o ti gbagbo ninu kristi bi a ba ri awon ti o fi ese mule bi a ba ri awon ti o n tesiwaju bi a ba ri awon ti o n sise fun olorun bi a ba ri awon ti o gba gbogbo eko oro olorun ni si sentele o ye ki awa paapa ki a ma fi adura ran won lowo lati ese ikerinla o ni emi ti fi oro re fun won aye si ti korira won nitori ti won ki se ti aye gege bi emi ki ti se ti aye emi ko gbadura pe ki iwo ki o mu won kuro le aye sugbon ki iwo ki o pa won mo kuro ninu ibi won ki se ti aye gege bi emi ki ti se ti aye nigba miran adura wa ma nduro lori ma ndaduro lori awon ti won fe aye awon ti won ba aye lo awon ti won se oso aye awon ti won ko aye le okan popo a ma gbadura fun pe ki olorun ki o gba won ki olorun ki o la won loju oye be sugbon opo igba ni o je wi pe awon ti olorun ti fi owo to won lokan awon ti olorun ti gba okan won la awon ti a ti fun ni ore ofe lati ma woso bi ti aye lati ma jeun bi ti aye lati ma gbe yawo bi ti aye lati ma se owo won gege bi ti aye lati ma tun ma lo si awon ti o n lo si ile onisegun gege bi ti aye o dabi eni wi pe a ki gbadura fun won to sugbon jesu wi pe awon wonyi bi o tile je wi pe won ti kuro ninu aye iwa aye irin aye ijeun aye iloko ti aye ife yawo igbeyawo ti aye o ti kuro ni igbesi aye won sibe sibe jesu n gbadura fun awon wonyi wo ni ese ogun nisisiyi o wi pe ki si se keke awon wonyi ni mo n gbadura fun sugbon fun awon pelu ti yo gba oro mi gbo nipa oro won apere ti ani nihin ni wi pe bi ati ri awon ti o duro awon ti o fi ese mule awon ti o n tesiwaju nipa oro olorun o ye ki a ma gbadura fun won e je ki a wo efesu ori kini lati ese ikeedogun efesu ori kini lati ese ikeedogun nitori eyi emi pelu nigbati mo gboro igbagbo ti nbe laarin yin ninu jesu olowa ati ife yin si gbogbo awon eniyan mimo emi ko simi lati ma dope nitori yin ati lati ma daruko yin ninu adura mi pe ki olorun jesu kristi olowa wa baba ogo le fun yin ni emi nipa ti ogbon ati ti ifihan ninu imo re paul n so fun anihin wi pe bi ohun ti ri wi pe awon wonyi won ti gba jesu oluwa wa gbo o ti gboro igbagbo won si jesu kristi o si ti ri wi pe igbagbo yi pelu o mu ife si awon ara lowo o bere si ni gbadura fun won ohun ti a n so niyi wi pe o ye ki eyi ki o se wa lori o ye ki eyi ki o je apere fun wa o si n pe wa nija wipe bi a ti ri wipe paul n bebe o si n gbadura fun awon ara ninu olowa awon ti won je olooto awon ti won fi ese mule bi o ti n gbadura fun won o ye ki awa paapaa ki a ma gbadura fun awon olooto onigbagbo ni aarin wa o fere je pe gbogbo eniyan ni o gba adura gbo sugbon awon kereje ni o gba gbigba adura laisimi ati laisare gbo bi o ba bere lowo enikeni ti o n pe oruko olowa enikeni ti o faramo ileesi kan tabi ileesi miran o seese ki o so fun wipe o n gbagbo ninu adura sugbon iru awon eniyan bee won ki gbadura laisimi ati laisare o seese ki a ri iru awon eniyan bee ninu ileesi won bi won ba koko wo ileesi eyi ti o ye ki won fi gbadura eyi ti o ye ki won wo oju olorun eyi ti o ye ki won ma so fun olorun wipe ki olorun ki o ba won soro ninu ileesi won ni ojo naa oro ni won ma so ni ita gbangba tabi ninu ile o seese wipe bi won ba ti n pari iwaasu eyi ti won iba fi gbadura ki won wa oju olowa lati le fun won ni ore ofe lati je oluse oro naa ohun ti a ma n ri ni wipe opolopo iru awon eniyan wonyi ti won je elesin.
wọn máa sọ̀rọ̀ tàbí kí wọn kí ó máa ṣe okòwò wọn lẹ́yìn tí a bá ti parí ìsìn nítòótọ́ wọ́n gbàdúrà wípé ó yẹ wọ́n gbàgbọ́ wípé ó yẹ láti máa gbàdúrà ṣùgbọ́n wọn kò ka àdúrà sí ohun tí ó yẹ láti máa gbà láì sinmi àti láì ṣàárẹ̀ èyí ń jẹ́ ìwúrí fún wa ó sì ń jẹ́ ìpèníjà fún wa a fi lélẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé gẹ́gẹ́ bí pọ́ọ̀lù pápá ti ṣe ó yẹ kí àwa pàápàá kí a máa ṣe bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ní ìrírí bí àdúrà ṣe jẹ́ ohun tí a ní láti tètè ṣe kí a sì fi kọ́ra láti máa gbàdúrà kí a sọ àdúrà di bárakú ní ìgbésí ayé wa a kò gbọ́dọ̀ máa gbàdúrà ségesège a ní láti máa gbàdúrà déédéé ohun tí a ń sọ ni wípé àwọn ẹlòmíràn ó ṣeé ṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ wọn máa gbàdúrà ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run ni wípé ó yẹ kí a máa gbàdúrà déédéé lójoojúmọ́ láràárọ̀ àti ní àṣálẹ́ àti ní ìgbà gbogbo àti bí a ti ń wọ inú ilé ìsìn ní ọjọ́ ìsinmi tàbí ní ọjọ́ ajé báyìí tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ìgbàkúùgbà ni ó yẹ kí a máa gbàdúrà kì í ṣe ségesège ṣùgbọ́n ní déédéé kí a sì máa gbàdúrà kì í ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí a máa gbàdúrà ní ìgbà gbogbo kí a máa gbàdúrà kì í ṣe èyí tí a ń gbàdúrà tí ó kún fún àfẹ̀mí àfẹ̀mí kí a máa béèrè wípé ọlọ́run ṣe èyí fún mi ṣe tọ̀hún fún mi ṣùgbọ́n kí a máa gbàdúrà pẹ̀lú ìfẹ́ kristi àti fún ògo ọlọ́run kì í ṣe fún ìwà ojúkòkòrò ṣùgbọ́n kí a máa gbàdúrà ìṣìpẹ̀ fún àwọn ẹlòmíràn ó yẹ kí a tilẹ̀ gbàdúrà wípé olúwa kọ́ wa bí a ti gbàdúrà ẹ jẹ́ kí a wo lúkù ìwé ìhìnrere ti lúkù orí ìkọkànlá ẹsẹ ìkíní ó sì ṣe bí ó ti ń gbàdúrà ní ibì kan bí ó ti dákẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé olúwa kọ́ wa bí a ti gbàdúrà èyí yẹ kí ó jẹ́ àdúrà rẹ àti àdúrà mi lónìí wípé olúwa ọlọ́run ti kára rẹ̀ yóò kọ́ wa ju bẹ́ẹ̀ lọ bí a ti ń gbàdúrà ẹ jẹ́ kí a padà lọ sí kólósè orí kìíní ẹsẹ ìkẹsàn-án kí ni àdúrà tí paul apostoli tí ó ń gbà fún àwọn ènìyàn wọ̀nyí kólósè orí kìíní ẹsẹ ìkẹsàn-án nítorí èyí láti ọjọ́ tí àwa ti gbọ́ àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ a kò sinmi láti máa gbàdúrà wípé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ bí a bá ń sọ ìmọ̀ ìfẹ́ ọlọ́run ó yẹ kí ó yí ọ wípé gẹ́gẹ́ bí a ti di onígbàgbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a fi ayé wa fún jésù kristi a dẹ́kun láti máa ṣe ìfẹ́ inú wa kí ni ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ́ṣẹ̀ àti onígbàgbọ́ tòótọ́ ohun tí a mọ̀ nípa ti ẹlẹ́ṣẹ̀ ni wípé wọn a máa ṣe ìfẹ́ tinú wọn kí ni a mọ̀ sí ti onígbàgbọ́ ohun tí a mọ̀ nípa ti onígbàgbọ́ ni wípé onígbàgbọ́ ń fẹ́ láti mọ kí ni ìfẹ́ ọlọ́run àti láti ṣe ìfẹ́ ọlọ́run bí irú ìyàtọ̀ yìí bí kò bá sí ní ìgbésí ayé rẹ èyí ni àmì wípé o kò tí ì mọ jésù o jẹ́ àjòjì o jẹ́ àlejò sí ìfẹ́ ọlọ́run àti sí oore ọ̀fẹ́ tí ó ti ipasẹ̀ jésù kristi wá bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni o ti di ọmọ ọlọ́run o ní láti ní ìfẹ́ o ní láti ní ìgbóná ọkàn o sì ní láti ní ìpinnu láti fẹ́ ṣe ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ jésù kristi ẹ jẹ́ kí a wo jòhánù orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún nítorí náà jésù dá wọn lóhùn ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi èyí kan náà ni a lè sọ fún ọ wípé gbogbo àwọn ẹ̀kọ́ tí o ti ń gbọ́ ẹ̀kọ́ nípa dídi àtúnbí a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa ṣùgbọ́n ti ẹni tí ó rán wa a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìrònúpẹ̀wàdà wípé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ kí ó sì wá ojú olúwa
ki o si bebe fun idariji ati ore ofe lati gbe igbese aye otun a le so fun wi pe eko yi ki nse ti wa ki nse ti ijo kan o je ti olorun ti o ran wa a le so fun wi pe eko isodi mimo wi pe ki agbara olorun ki o fa gbongbo isetun ni igbese aye wa ki o si je ki okan wa ki o funfun bi ojo didi ki o je ki igbese aye wa ninu lode nibi kibi nigba gbogbo ki o je yi ti o wo olorun ti o si ba oro olorun mu a le so fun wi pe iru eko isodi mimo be ki se eko ti wa sugbon o je ti olorun ti o ran wa a le so fun wi pe gbogbo ohun ti o tin gbo lese lese ti a si nje ki o yi o ninu ijo yi a le so fun wi pe eko yi ki se ti wa nitori be bi a ba ri eni ti o ko ti o ko eko ti olorun fun ara re ti o nko wa ti o so fun wi pe bi a ko ba gbe iru igbese aye yi a ko le wu ohun a ko si le ri oju ohun ni ayeraye bi a ba ri iru eni ti o ko eko be ki se eniyan ni o ko olorun ni o ko tun wo ese yi ese ikerindinlogun o ni nitori na jesu da won lohun o si wi pe eko mi ki se temi bi ko se ti eni ti o ran mi eredi ti o fi soro yi awon opolopo eniyan ni won jiyan ohun ti jesu n ko won bi a ti ri loni wi pe opolopo ni o ma n jiyan ti o si ma n fi aake kori wi pe awon ko ni gba eko oro olorun je ki o ye iru eni be bi o ba wa ni aarin wa ni asale yi wi pe eko yi ti o n gbo ki se ti eniyan sugbon o je ti eni ti o ran wa ni ese iketadinlogun bi enikeni ba fe lati se ife re yi o mo ni ti eko naa bi ba se ti olorun tabi ti ba se ti bi emi ba n so ti ara mi bi o ba je olooto ti o si n fe se ife olorun emi olorun yi o ma jeri ni okan re wi pe eyi je eko oro olorun e je ki a wo kolose ori kerin kolose ori kerin ese kejila epapra eni ti se okan ninu yin iranse kristi ki yin oun fi iwaya ijagbadura ni igba gbogbo fun yin ki eyin ki o le duro ni pipe ati ni kikun ninu gbogbo ife olorun eyi ni a fi ma n je ki o ye wa ti a si ma n temo wa leti ni ijo wa nihin wi pe bi o ba je onigbagbo tooto ti o ti ba jesu pade ife olorun ye ki o je ohun ti o kun okan re bi irin ese re tabi ohunkohun ti o fe se o ye ki o wadi daju gege bi oro olorun ki ni ife olorun ki ni eko olorun ni ori ohun ti o fe se boya o fe se igbeyawo ni tabi o kole won si so fun wi pe o dara lati si ileyi awon omo ti si so fun wi pe ki o ra emu tabi oti fun won lati le si ile ti o ko tabi o ra moto won so fun wi pe o ye ki o le se apeje fun won lori ohun ti o se tabi o bimo won si so fun wi pe eyi lo ye ki o se ohun ti onigbagbo ni lati se ni lati bere wi pe kini ife olorun kini eko oro olorun eyi ni paul n gbadura fun awon eniyan wonyi wi pe ki eyin ki o le kun fun ife olorun fun ife re bi a ba so wi pe eniyan kun fun nkan kan o je wi pe ko si aye lati gba awon nkan miran bi eniyan ba kun fun ife olorun ko si aye lati gba ife tinu mi ni ma se ife abinibi ife awon oju tabi ogba ti o wa ni igboro ife awon obi tabi ife awon elomiran bi a ba so wi pe eniyan kun fun sise ife olorun o dabi igba ti a ba gbe koroba kan sile ti a si fi omi kun inu re bi omi ba ti kun inu re ko tun si aye fun awon nkan miran lati fi sinu iru nkan be bi ife olorun ba kun okan re eyi je wipe ko si aye fun nkan miran lati wa ninu iru okan eni be je oro ti a so yi wipe ki a kun fun nkan kan je ki n se apejuwe fun o ninu bibeli awon oro olorun ti a lo ibi ti a ti lo oro yi wipe won kun fun nkan wonyi ki o le ye wipe nigba ti a ba kun fun ife olorun ko tun si aye fun nkan miran ninu okan wa wo johanu ori ikerindinlogun
ẹsẹ̀ ìkẹfà kíákíá. Yohanu orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹfà. Ṣùgbọ́n nítorí mo sọ nǹkan wọ̀nyí fún yín, ìbànújẹ́ kún ọkàn yín. Kí ni àpíyèsí tí o ṣe nínú lílo ọ̀rọ̀ yìí kún ọkàn yín? Ohun tí Jésù ń sọ ni wípé ó yẹ kí onígbàgbọ́ ní ayọ̀. Ṣùgbọ́n nígbà tí Jésù ti sọ fún wọn wípé a ó pa òun, òun ó sì lọ sí orí igi àgbélébò láti kó, ọkàn wọn kún fún ìbànújẹ́ láìní ayọ̀ rárá. Èyí ni à ń sọ fún wa, bí nǹkan kan bá kún ọkàn wa, èyí jẹ́ wípé kò tún sí nǹkan mìíràn tí ó kún irú ọkàn bẹ́ẹ̀, tí ó wà ní irú ọkàn bẹ́ẹ̀. Wo Lúkù orí kẹfà ẹsẹ̀ ìkọkànlá. Wọ́n sì kún fún ìbínú gbígbóná, wọ́n sì bá ara wọn ro ohun tí àwọn ìbá ṣe sí Jésù. Èyí ń sọ nípa àwọn aláìgbàgbọ́ wípé wọ́n kún fún ìbínú gbígbóná. Kò sì sí ibì kankan nínú ọkàn wọn tí wọ́n fi lè ro ohun mìíràn yàtọ̀ sí wípé wọ́n fẹ́ pa Jésù Kristi. Ẹ jẹ́ kí a wo Ìṣe àwọn Apọ́stélì. Ìṣe àwọn Apọ́stélì orí kẹrin láti ẹsẹ̀ ìkẹjọ sí ìkẹwàá. Nígbà náà ni Pétérù kún fún ẹ̀mí mímọ́. Nígbà náà ni Pétérù kún fún ẹ̀mí mímọ́. Ó sì wí fún wọn pé, ẹ̀yin olórí ènìyàn, àwọn ènìyàn, àti ẹ̀yin àgbààgbà, bí ó bá ṣe pé a ń wádìí wa lónìí ní ti iṣẹ́ rere tí a ṣe lára abirùn yìí, abirùn náà, bí a ti ṣe mú ọkùnrin yìí lára dá, kí èyí kí ó yé gbogbo yín àti gbogbo ènìyàn Ísíráẹlì pé, ní orúkọ Jésù Kristi ti Nasareti, tí ẹ̀yin kàn mọ́ àgbélébò, tí Ọlọ́run gbé dìde kúrò nínú òkú, nípa rẹ̀ ní ọkùnrin yìí fi dúró níwájú yín ní dídá ara ṣáṣá. Ohun tí a ń sọ níhìn ni wípé Pétérù tẹ́lẹ̀ jẹ́ ẹni tí ń bẹ̀rù. Ṣùgbọ́n nígbà tí a mú wá sí iwájú àwọn onídàájọ́ wọ̀nyí, tí wọ́n fi ẹ̀sùn kan wípé èwo ni ó ṣe, tí ó ń wàásù ní orúkọ Jésù, àti tí ó ń ṣe ìmúniláradá ní orúkọ Jésù, ó ń sọ ní kí ó tó sọ̀rọ̀, a sọ fún wa wípé ó kún fún ẹ̀mí mímọ́. Kò sì sí ẹ̀mí ti ara rárá nínú ọkàn rẹ̀ nígbà náà, tàbí ẹ̀mí ìbẹ̀rù nínú ọkàn rẹ̀ ní ìgbà náà. Bí ènìyàn bá kún fún nǹkan kan, ó jẹ́ wípé kò sí àyè fún nǹkan mìíràn tí ó lòdì sí èyí tí ó kún ní inú, ní àyè ní ọkàn rẹ̀ nígbà náà. Ohun tí a sọ ni pé láti kún fún ohun kan túmọ̀ sí pé kò sí àyè kankan fún mìíràn mọ́ nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀. Bí ènìyàn bá kún fún ìfẹ́ Ọlọ́run, ó já sí wípé ó ń fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ ti ara ti kúrò, ìfẹ́ ti àwọn ojúgbà nínú ayé ti kúrò, ìfẹ́ ti àwọn ẹbí tàbí àwọn tí ó wà ní àrọ́wọ́tó wa, àwọn aládùúgbò wa, irú ìfẹ́ bẹ́ẹ̀ ó ti kúrò nínú ọkàn wọn. Pọ́ọ̀lù gbàdúrà pé kí a máa darí àwọn onígbàgbọ́ wọ̀nyí nínú ohun gbogbo nípa ìmọ̀ ìfẹ́ Ọlọ́run. Òye ìfẹ́ Ọlọ́run, ó máa ń yí ìhùwàsí wa padà. Jẹ́ kí n ṣe àpẹẹrẹ fún ọ. Bí o bá mọ̀ gẹ́gẹ́ bí obìnrin tàbí ọkùnrin wípé obìnrin kan tàbí ọkùnrin kan ni ó yẹ kí ó jẹ́ olùfẹ́ rẹ tí ó yẹ kí o fẹ́, gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, yóò yí ìhùwàsí rẹ padà sí irú ẹni bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí o ti mọ ìfẹ́ Ọlọ́run sí irú ẹni bẹ́ẹ̀. Bákan náà ni bí a bá mọ ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wa, ìfẹ́ Ọlọ́run tí a mọ̀ yìí yóò mú ìyípadà púpọ̀ wá sí ìgbésí ayé wa. Ìfẹ́ Ọlọ́run pọ̀ fún wa, ṣùgbọ́n jẹ́ kí n tọ́ka kan sí ọ. Ohun tí a ń pè ní ìfẹ́ Ọlọ́run, ohun tí ó sì yẹ kí ó jẹ́ kí ó wà ní ọkàn wa ní ìgbà gbogbo. Ní Tẹsalóníkà kínní orí kẹrin, Tẹsalóníkà kínní orí kẹrin ẹsẹ̀ ìkẹta, nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, àní wíwà ní mímọ́ yín, kí ẹ̀yin pé kí ẹ̀yin kí ó takété sí àgbèrè.
Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run àní wíwà ní mímọ́ yín. Bí ohunkóhun bá wà tí ó jẹyọ ní ìgbésí ayé wa, tí a ń bèèrè lọ́wọ́ ara wa wípé ǹjẹ́ èyí jẹ́ ìfẹ́ Ọlọ́run? Ohun tí a lè bèèrè tàbí tí a lè gbéyẹ̀wò ni wípé ǹjẹ́ bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ mo ṣì lè wà ní mímọ́ sí Ọlọ́run? Nítorí wípé ìfẹ́ Ọlọ́run tí ó ṣáájú ni wípé lẹ́yìn ìgbà tí a ti di ẹni ìgbàlà, lẹ́yìn ìgbà tí a ti ń pe orúkọ Jésù pẹ̀lú wa, lẹ́yìn ìgbà tí a ti fa mọ́ àwọn ènìyàn Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run fún wa ni wípé kí a jẹ mímọ́. Nítorí bẹ́ẹ̀, bí ohunkóhun bá wá sí ọ lọ́kàn wípé kí o ṣe nǹkan tàbí nǹkan mìíràn, ó yẹ kí o gbé ọ̀rọ̀ yẹ̀ wò wípé bí n bá dáwọ́lé nǹkan yìí, bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ yóò jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa? Bí kò bá ní jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa, èyí jẹ́ wípé nǹkan náà kò lè ṣe ìfẹ́ Ọlọ́run. Jẹ́ kí n tún ṣe àpèjúwe lọ́nà báyìí wípé ó ṣeéṣe kí o láàlàá. Ní ojú àlá yìí, ẹnìkan sọ fún ọ gẹ́gẹ́ bí ó dàbí ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n a kò lè sọ ó ṣeéṣe kí ó jẹ́ ìránṣẹ́ èṣù. Ó ń sọ fún ọ wípé kí o gbé ìgbésẹ̀ yìí tàbí ìgbésẹ̀ mìíràn. Bí o bá jí, ó ṣeéṣe kí ọkàn rẹ kí o máa sọ fún ọ wípé o ti láàlàá. Ìgbésẹ̀ tí ó sì yẹ kí o gbé ni wípé kí o ṣe báyìí báyìí báyìí, ṣùgbọ́n yẹ kí o béèrè lọ́wọ́ ara rẹ wípé bí n bá gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí àlá tí mo lá, ǹjẹ́ màá ṣe wà ní mímọ́ sí Olúwa? Nítorí pé ìfẹ́ Olúwa tí ó jẹ́ àkọ́kọ́ ni wípé kí a wà ní mímọ́. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó pè ọ́ kí ó sọ fún ọ wípé òun rí ilé ìsìn mìíràn, wípé kí o kúrò níhìn-ín níbi tí o wà, ó sì ń gbàdúrà wípé Ọlọ́run báwo ni, ṣé kí n wà níbí tàbí kí n tẹ̀lé ẹni tí ó wá pè mí yìí? Kí ni ìfẹ́ Ọlọ́run? Ìbéèrè tí ó yẹ kí o béèrè ni wípé bí n bá kúrò nínú ìjọ tí a ti ń sọ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́sẹẹsẹ, tí a ti ń jẹ́ kí ó yé wa bí a ṣe lè di ẹni ìgbàlà, bí a ṣe lè jẹ́ mímọ́ fún Ọlọ́run, bí a ṣe lè wà ní ìmúra sílẹ̀ fún ọ̀run rere, bí n bá kúrò nínú irú ìjọ bẹ́ẹ̀ tí mo lọ sí ìjọ mìíràn, ǹjẹ́ ó sì lè ṣeéṣe fún mi láti wà ní mímọ́ sí Olúwa? Bí a bá bèèrè irú nǹkan wọ̀nyí, a ó mọ kí ni ìfẹ́ Ọlọ́run, tàbí ẹnìkan ló fẹ́ gbà ọ́ síṣẹ́. Ó sì ń sọ fún ọ wípé wọ́n máa ń ta sìgá, wọ́n máa ń ta ọtí, wọ́n máa ń ta nǹkan yìí tàbí nǹkan mìíràn. Ó sì ń bèèrè wípé ǹjẹ́ ìfẹ́ Ọlọ́run ni? Ohun tí ó yẹ kí o gbé yẹ̀wò ni wípé ǹjẹ́ bí mo bá bẹ̀rẹ̀ sí ní ta nǹkan wọ̀nyí, bí mo bá ń gbé májèlé yìí fún àwọn ẹlòmíràn jẹ, ǹjẹ́ màá ṣì wà ní mímọ́ sí Olúwa? Ohunkóhun tí ó lè fẹ́ ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ, ohunkóhun tí ó ń pèrò tàbí tí ó fẹ́ ṣe ìpinnu lé lórí wípé ṣé kí n lọ báyìí, ṣé kí n lọ sí ọ̀nà báyìí, ìbéèrè tí ó yẹ kí o ní ni wípé ǹjẹ́ bí mo bá gbé ìgbésẹ̀ yìí yóò ṣeéṣe fún mi láti wà ní mímọ́ síbẹ̀síbẹ̀ níwájú Olúwa? Nítorí ìfẹ́ Ọlọ́run fún wa ni láti jẹ́ mímọ́. Ẹ jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i. Kólósè orí kìíní, à ń ka ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ń ṣe ti ẹ̀mí. Èyí lè mú wa wá sí ìkókó kẹta nínú ẹ̀kọ́ wa, ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí. Jẹ́ kí ó yí ọ. Ọ̀pọ̀lọpọ̀ tí ó dàbí ẹni wípé wọ́n ní ọgbọ́n, ó jẹ́ ọgbọ́n ti ayé, kì í ṣe ọgbọ́n tí ó ti àti ọ̀dọ̀ Ọlọ́run wá. A sì ń kè wá ní ìlọ̀ wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kò yẹ kí ó jẹ́ tiwa, kò yẹ kí a fi irú ọgbọ́n bẹ́ẹ̀ ṣe ìwà hù. Ẹ jẹ́ kí a wo Jákọ́bù orí kẹta. Jákọ́bù orí kẹta, láti ẹsẹ̀ ìkẹtàlá, tàlẹ́ ọgbọ́n tí ó sì ní ìmọ̀ nínú yín. Ẹ jẹ́ kí ó fi iṣẹ́ rẹ̀ hàn nípa ìwà rere àti ìwà tútù ti ọgbọ́n. Bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n àtòkèwá, bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n Ọlọ́run, a ó fi í hàn nípa ìwà tútù àti ìwà ìrẹ̀lẹ̀ àti ìwà rere àti òdodo. Ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n bí ẹ̀yin bá ní owó kíkorò àti ìjà lé ọkàn yín, ẹ má ṣe ṣe féfé, ẹ má sì ṣe ṣèké sí òtítọ́.
ọgbọ́n yìí kìí ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá ṣùgbọ́n ti ayé ni ti ara ni ti ẹ̀mí èṣù ni ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní ọgbọ́n àti rẹ́nijẹ ọgbọ́n láti ṣèké ọgbọ́n láti ṣe àgbèrè tàbí panṣágà pẹ̀lú ìyàwó ẹlòmíràn ọgbọ́n láti jí owó ẹni ẹlẹ́ni ọgbọ́n láti ṣe ìrú nínú okòwò wọn wọ́n sì máa ń jáláńká tó wípé àwọn ní ọgbọ́n ó ṣeéṣe kí á rí ẹlòmíràn tí ó tilẹ̀kùn fún àdúrà etí òkun gbígbà àdúrà pẹ̀lú àbẹ́là àdúrà pẹ̀lú túràrí tí ó máa ń sọ wípé ọlọ́run máa ń láun lóye láti rẹ́nijẹ láti parọ́ tàbí láti ṣèké ó ń jẹ́ kí ó yé wa wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kìí ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá ṣùgbọ́n ti ayé ni ti ara ni ti ẹ̀mí èṣù sì ni pẹ̀lú nítorí ibi tí owó òǹjà bá gbé wà níbẹ̀ ni rúdurùdu àti iṣẹ́ búburú gbogbo wà ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá akọ́ mọ́ a sì ní àlàáfíà a ní ìpamọ́ra kìí sì ṣòro láti bẹ̀ bí a bá ṣẹ́ a kún fún àánú àti fún èso rere láìsí ègbè tàbí ojúsàájú àti láìsí àgàbàgebè nítorí bẹ́ẹ̀ ni paul ṣe ń gbàdúrà fún àwọn wọ̀nyí wípé bí wọ́n ṣe ń bá ara wọn lò àti bí wọ́n ṣe ń bá àwọn tí ó wà nínú ayé lò wípé kí wọn kí ó lè ní ọgbọ́n àtòkè wá òye nípa ti ẹ̀mí ọlọ́run bí o bá wo kọ́rìntì kínní orí kínní ẹsẹ̀ ọgbọ̀n kọ́rìntì kínní orí kínní ẹsẹ̀ ọgbọ̀n ṣùgbọ́n nípasẹ̀ rẹ̀ li ẹ̀yìn wà nínú kristi jésù ẹni tí ọlọ́run fi ṣe ọgbọ́n àti òdodo àti ìsọdi mímọ́ àti ìdáǹdè fún wa bí o bá fẹ́ ní ọgbọ́n yìí tí ó ti òkè wá a ní láti mọ jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa a ní láti já àwọn ẹ̀ṣẹ̀ wa sọnù a ní láti fi òdodo kọ àwọn ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ a ní láti jẹ́ olóòótọ́ bí a bá ti tọ ọlọ́run wá wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà lọ́wọ́ wa nínú wa a fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ pátápátá kí a sì gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù kristi tí a ṣẹ́ sílẹ̀ fún wa tí a ta sílẹ̀ fún wa láti lè wẹ̀ wá nù pátápátá nínú àwọn ẹ̀ṣẹ̀ wa bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá di onígbàgbọ́ tòótọ́ tí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù pẹ̀lú ẹ̀jẹ̀ jésù kristi a sọ pé bí jésù bá ti ń wọlé ọgbọ́n àtọ̀run wá yóò wọlé pẹ̀lú ẹ jẹ́ kí a wo tímótì kejì orí kẹta tímótì kejì orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú kristi jésù bí ó bá jẹ́ wípé tòótọ́ ni o fẹ́ ní ọgbọ́n gbogbo àkọsílẹ̀ tí a ní nínú ọ̀rọ̀ ọlọ́run láti ìbẹ̀rẹ̀ dé òpin láti genesis dé ìwé ìfihàn ó jẹ́ àkójọpọ̀ àwọn ọgbọ́n ọlọ́run tí ọlọ́run fi fún wa láti lè gbé ìgbésí ayé wa nínú ọgbọ́n ọlọ́run bí o bá fiyèsí ohun tí a kà ní ẹsẹ̀ kẹẹ̀dógún yìí ó ń sọ wípé ìwé mímọ́ ni ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú kristi jésù wọ ẹsẹ̀ kẹrìndínlógún gbogbo ìwé mímọ́ li ó ní ìmísí ọlọ́run ó sì ní èrè fún ẹ̀kọ́ fún ìbaniwí fún ìtọ́ni fún ìkọ́ni tí ó wà nínú òdodo kí ènìyàn ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo nítorí bẹ́ẹ̀ bí o bá fẹ́ jí ọlọ́gbọ́n ìṣísẹ̀ kínní ni wípé kí o gba jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà nítorí wípé jésù kristi tí a ń sọ nípa rẹ̀ yìí òun ni ọgbọ́n ọlọ́run bí jésù bá ti ń wọ inú ọkàn rẹ a rí wípé ọgbọ́n ọlọ́run yóò wà nínú ìgbésí ayé rẹ kólósè orí kejì kólósè orí kejì ẹsẹ̀ ìkẹta ṣùgbọ́n jẹ́ kí n ka láti ẹsẹ̀ ìkejì kí ó lè yí ọ dáradára kí a lè tu ọkàn wọn nínú bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ ọlọ́run àní kristi
Kristi yìí ni a ń sọ nípa rẹ̀ nínú ẹsẹ̀ ìkẹta, inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ti ìmọ̀ pamọ́ sí. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ ní ọgbọ́n àtọ̀run wá, ọgbọ́n tí ó lè jẹ́ kí o máa gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run lọ́rùn, tí ó sì jẹ́ àǹfààní fún ọ, fún ẹbí rẹ, àti fún àwọn aládùúgbò rẹ, ó yẹ kí o gba Jésù sí ọkàn rẹ gẹ́gẹ́ bí olùgbàlà. Bí Jésù bá ti ń wọlé ọkàn rẹ, ọgbọ́n àtọ̀run wá yóò wọ inú ọkàn rẹ. Ìkejì ni wípé kí o ka ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí o sì ka gbogbo àwọn ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí, nítorí wípé òní yóò fún ọ ní ọgbọ́n àtòkè wá. Nítorí èyí ni àkọsílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá ka ọ̀rọ̀ Ọlọ́run yìí ní tòótọ́, yóò fún wa ní ọgbọ́n láti òkè wá. Jẹ́ kí a wo Jákọ́bù. Jákọ́bù orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún. Bí ó bá kó ọgbọ́n fún ẹnikẹ́ni, kí ó béèrè lọ́wọ́ Ọlọ́run, ẹni tí fún gbogbo ènìyàn lí ọ̀pọ̀lọpọ̀, tí kìí sì baniwé, a ó sì fi fún un. Lónìí a ti kọ́ ẹ̀kọ́ nípa àdúrà fún àwọn onígbàgbọ́. A sì ti rí bí Paul ti ń ṣe akitiyan láti gbàdúrà fún àwọn arákùnrin arábìnrin olóòótọ́ ní Kolose. Èyí sì jẹ́ ìṣírí, àpẹẹrẹ, àti ìpèníjà fún olúkúlùkù wa láti máa gbàdúrà fún gbogbo àwọn ènìyàn, pàápàá jùlọ fún àwọn olóòótọ́, arákùnrin àti arábìnrin. A sì ti rí bí ó ti ń pè wá níjà wípé a ní láti jẹ́ ẹni tí ó mọ ìfẹ́ Ọlọ́run, àti ní ohun gbogbo tí a fẹ́ ṣe, ó yẹ kí a fi ìwọ̀n ìfẹ́ Ọlọ́run dúró lórí wípé ǹjẹ́ bí a bá ṣe nǹkan wọ̀nyí, tàbí tí a bá tẹ̀sí ọ̀nà yìí, yóò jẹ́ ìrànwọ́ fún wa láti wà nínú ìfẹ́ Ọlọ́run nípa wíwà ní mímọ́, ní àìlábùkù níwájú Olúwa. A sì ti rí i wípé a nílò ọgbọ́n àti òye nípa àti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá. Bí a bá sì ní Kristi, tí a ní ọ̀rọ̀ Ọlọ́run, tí a sì ń gbàdúrà wípé kí Ọlọ́run kí ó máa kọ́ wa síwájú àti síwájú sí i, ó dájú wípé ọgbọ́n àtòkè wá yóò jẹ́ tiwa. Nísinsìnyí, a ó dìde dúró. Àwọn ohun tí a ti kọ́ lónìí, a ó mú un lọ síwájú Olúwa wípé kí Ọlọ́run kí ó jẹ́ kí àwọn ọ̀rọ̀ wọ̀nyí kí ó ṣe wá láǹfààní. Ìwọ tí ó dàbí ẹni wípé o kò tíì ní ìgbàlà Ọlọ́run, ó yẹ kí o ké pe Olúwa. Ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìgbàlà Ọlọ́run nínú ọkàn rẹ. Tàbí ìwọ tí o kò fi ara rẹ sí kíka ọ̀rọ̀ Ọlọ́run, kíkọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí o fi ara rẹ sí kíkọ́ àti kíka ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ tí ó dàbí ẹni wípé iná ìgbàgbọ́ rẹ ń jó rẹ̀yìn, ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ múra. O fẹ́ jẹ́ ẹni tí ń gbàdúrà nígbà gbogbo, ẹni tí ń gbàdúrà déédéé àti nígbàkúùgbà. O fẹ́ mọ ìfẹ́ Ọlọ́run, o sì ń fẹ́ agbára láti lè ṣe ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé rẹ. O sì ń bèrè fún ọgbọ́n wípé Ọlọ́run fún ara rẹ̀ yóò fún ọ ní ọgbọ́n àti òye láti rìn gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí ìlànà Ọlọ́run. Bí a bá gbàdúrà tí a sì ké pe Ọlọ́run, ó dájú wípé yóò gbọ́ tiọ wa. Báwo ni ìgbésí ayé àdúrà rẹ ti rí? Báwo ni o ṣe jẹ́ olóòótọ́ tó nípa àdúrà ní ìgbésí ayé ìgbàgbọ́ rẹ? Sọ fún Ọlọ́run pé kí ó sọ ọ́ di alágbára nínú àdúrà gbígbà. Bí ìlérí Ọlọ́run mú, ó ṣèlérí wípé òun yóò gbọ́ tiwa bí a bá ké pè é. Má ṣe jẹ́ àmọtara ẹni nìkan nínú àdúrà gbígbà. Kún fún àdúrà àti ẹ̀bẹ̀ fún àwọn ẹlòmíràn pẹ̀lú.

something is

ni orúkọ Jésù ni àgbàdúrà. Bàbá, a wá dúpẹ́ lọ́wọ́ yín nítorí bí ẹ̀yìn láti ń ṣe nígbà gbogbo, nítorí pé ẹ jẹ́ ní ńlá ẹ̀dẹ̀ dára sí ẹnì kọ̀ọ̀kan wa. Olúwa dúpẹ́ torí pé ṣe wá ní ọmọ yín àti ìránṣẹ́ yín pẹ̀lú láti sìn yín. A sì gbàdúrà wípé ẹ ó kun wa tó bẹ́ẹ̀ gẹ́, ẹ ó gbé agbára wọ̀ wá, ẹ ó ṣe wá lójú, wípé iṣẹ́ ìsìn wa yóò ní ìbẹ̀rẹ̀ ọ̀tún ní lílọ sókè sí lórúkọ Jésù. Ẹ fún wa ní òye tó péye nínú ọ̀rọ̀ yín, ẹ sì ràn wá lọ́wọ́ kí a lè gbé ní ìbámu pẹ̀lú ìrètí yín. A dúpẹ́ nítorí ẹ ti dáhùn, ní orúkọ Jésù ni a gbàdúrà. Lónìí, à ń wo Róòmù orí 12, a sì ń kà láti ẹsẹ̀ ìkíní, a ó sì lọ títí dé ẹsẹ̀ ìkọkànlé ní 20. Màá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ẹsẹ̀ àyọkà kan nínú àwọn ẹsẹ̀ wọ̀nyí nínú Róòmù orí 12 ẹsẹ̀ ìkíní. Nítorí náà mo fi ìyọnú Ọlọ́run bẹ̀yìn ara, kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́, ìtẹ́wọ́gbà, èyí ni iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà. Ẹsẹ̀ ìkejì, ní ẹsẹ̀ ìkejì, kí ẹ má ṣe da ara yín pọ̀ mọ́ ayé yìí, ṣùgbọ́n kí ẹ paradà láti di tuntun ní ìró inú yín, kí ẹ̀yin kí o lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára, tí ó sì ṣe ìtẹ́wọ́gbà, tí ó sì pè é. Ní ẹsẹ̀ ìkẹsàn-án, kí ìfẹ́ kí ó wà ní àìṣẹ̀tàn, láìsí àgàbàgebè. Jẹ́ kí ìfẹ́ kí ó wà láìsí àgàbàgebè. Ẹ máa ta kété sí, ẹ máa sásẹ́yìn fún ohunkóhun tí í ṣe bóboró, ẹ fara mọ́ ohun tí í ṣe rere. Ẹsẹ̀ ìkẹtàdín ní 20:17, ẹ má ṣe fi búburú san bóboró fún ẹnikẹ́ni. Ẹ máa pèsè ohun tí ó tọ́ ní iwájú gbogbo ènìyàn. Apostoli Paulu nínú nípasẹ̀ ìmísí Ọlọ́run ló to ẹsẹ̀ lé àṣẹ nínú gbígbé ìkọ́ni ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀ láti inú Róòmù orí 1 títí dé orí 11 báyìí. Ọ wá dé ibi ìfisí ojúṣe àti àkàwé ọ̀rọ̀ náà, ó ti fi hàn wá bí a ṣe lè di ọmọ Ọlọ́run olódodo ni yóò yè nípa ìgbàgbọ́. Orí 1, ó ti fi hàn wá wípé ìdájọ́ wà tó ń dúró de àwọn Júù àti àwọn kèfèrè nígbàtí ọjọ́ ìṣirò bá dé. Orí 2, ó fi hàn wá wípé gbogbo ayé ló jẹ́ ẹlẹ́bi, gbogbo èèyàn ni ó ti ṣẹ̀, tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run, ṣùgbọ́n a ní ìràpadà àlà nípa Jésù Kristì. Ní orí 3, ó ti fi hàn wá ètùtù àti ìrùmọ́ ìdáríjì ẹ̀ṣẹ̀ wa. Ní orí 4, ó tẹ̀síwájú ẹ̀rín wa wípé ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run gbogbo rẹ̀ jẹ́ nípa orí ọ̀fẹ́ pẹ̀lú ìgbàgbọ́, àti pé òdodo Kristi òun ní wá. Orí 4, ní orí 5 báyìí, ó sọ fún pé a dá wa láre nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi, a sì ní ẹ̀tọ́ tàbí ọ̀nà láti wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Báyìí, ẹ̀mí Ọlọ́run pẹ̀lú ó wá tan ìfẹ́ rẹ̀ kà wá ní ọkàn, àti wípé Kristi ó ti ṣe ètùtù
to se itewogba to pe fun ese wa bayi awa le joba pelu Kristi tabi nipase Kristi ni ori karun ori kefa bayi o so fun ni ori kefa wi pe awa ninu Kristi se awa le tesiwaji ninu ese pe ki ori ofe ki o le ma po si oni ki a ma re bawo ni awa eni ti o ti ku si ese that is sin wa pelu Kristi bawo ni a se wa laaye ninu ese mo bayi ni toto o so pe ara ese ohun ni ati kan ma gbe le bo ti o ti as ti parun bayi wi pe a o gbodo gbe ninu ese mo a wa jo wa ra wa fun olorun ni ododo ati ni iwa mimo o ran wa leti ni ori keje wi pe okunrin ati jo gbo logbo ni to wa ni to ti gbiyanju ninu ilakakara wa ta o le se nkan ti a fe se nitori pe ese lo njo ba ninu wa sugbon bayi ni ki a lo tete so ni ori kejo o wa so pe ko si ebi nisisin yi fun awon ti o wa ninu Kristi Jesu awon ti rin nipa ti emi ti ki se ni ti mo rin nipa ti ara ibere wa waye ni opin ori yen wi pe ta ni eni to le ya wa kuro ninu ife Kristi ife Olorun ti o wa ninu Kristi Jesu o ni ko si osisi nitori wipe ajo asegun lo nipase eni ti o fe wa ni ori kesan ikewa ikokanla o wa yanjo awon o wa dojuko awon mese gege bi orilede pe olorun ti yan won o so wipe awon iyoku won si duro yo si ni igbala leyin igba ti o ti yanju isoro tabi to ti yanju eko nipa ti igbala ni gbogbo amu ori yi o wa wa se ori kejila bayi lori kejila yi lo wa so wipe an gba wa la nipase anu olorun anu ati ori ofe ati ife olorun ti o mu wa jade kuro ninu ese to wa mu wa wa si inu ijoba omo re nisinyi o wa so wipe nitori gbogbo anu yi anu olorun yi bayi a wa le fi ti fun Olorun ke bo aye mimo itewogba si Olorun ati pe eyi ni yo je ise isin wa ti o tona loni yi an soro nipa bi a se ngbe bo ba je pe looto ni oye eko idalare baye wa to ye baye wa nipa eko igbala nipa ori ofe nipa se igbagbo boye baye wa ni toto nipa se etutu fun wa baye a wa ma gbe ko wi pe ti se eko opolo sugbon an gbe pe ani iriri igbala ni toto a si soro lale yi lori igbe aye kristeni ofe ti n gbe fun ogo olorun igbe aye kristeni olori ofe ti n gbe fun ogo olorun meta la mo gbe yewo akoko ni kristeni ti a so dotun ti n gbe fun kristi ekeji o ni ojulowo kristeni pelu ikaanu koko keta o ni kristeni asegun ti o nife iye pelu didabi kristi ewo akoko koko akoko oni kristeni ti a so dotun ti n gbe fun kristi kristeni ele lori lori ninu domu ori kejila ese kin si kejo a wa awon ese waju ohun meta akoko ye a fe wo ya ati isokan sugbon lai gbojege pelu aye iketa oni fare nijin ati lai se si oro re akoko oni yare ni soto ati aidabi aye ninu romu rikejila mo kan lati ese ikini o so ni ese ikini pe nitori na mo beyin mo fi yona olorun beyin mo ro yin nitori na tumo si pe nitori ohun gbogbo to ti gbo
láti orí kìíní orí tí orí kọkànlá nítorí náà nítorí ìdáláre rẹ àti nítorí ìgbàlà tó ró ti níyìí àti nítorí àánú ìṣeun ọlọ́run tó ti farahàn tó ti tọ̀ ẹ́ wá tó sì jẹ́ wípé ìfarahàn agbára ìṣe ọlọ́run ti farahàn àánú ọlọ́run ìfẹ́ ọlọ́run gbogbo nǹkan wọ̀nyí ti farahàn nínú ayé nítorí náà mo wá fi ìyọ̀nú ọlọ́run bẹ̀yìn ara kí ẹ̀yin kí o fi ara yín fún ọlọ́run ní ẹbọ ààyè. Ó sọ wípé àwọn ewé wọn mú ẹran wá síwájú olúwa ó nílò láti ṣe léyìí mọ́ ó sì tí ẹ̀ gbọ́ dandan léyìí ìwò mọ́ tó pé kristi a ti fi rúbọ fún wa bí ọba dẹ̀ ti dára rẹ pọ̀ mọ́ ìrúbọ tí kristi ti ṣe yìí tó mú ètùtù wá pẹ̀lú ìrúbọ kristi yìí ó ti ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ rẹ o ti gba ìdáríjìn olúwa àti ìwẹ̀nùmọ́ àti ìmúkúrú ẹ̀ṣẹ̀ àti ìsọdọ̀tun ìgbé ayé nítorí náà o ò lè mú ẹran mọ́ má mẹ́ran kó wá mọ́ mú ara rẹ wá fún olúwa nísinsìnyí. Ayé fún ọlọ́run ọ wá sọ mọ́ ní ṣiṣẹ́ ìtẹ̀lé wá wo ojú rẹ mo wá sí ọ̀dọ̀ olúwa etí rẹ mo wá sí ọ̀dọ̀ olúwa ẹnu rẹ ahọ́n rẹ mo wá sí ọ̀dọ̀ olúwa ọwọ́ rẹ mo wá sí ọ̀dọ̀ rẹ ẹsẹ̀ rẹ mo wá sí ọ̀dọ̀ olúwa okun rẹ gẹ́gẹ́ bí ènìyàn ipa tó ní mo gbé igbó èyí wá sí ọ̀dọ̀ olúwa nítòótọ́ ohun gbogbo tó ní mo wá sí ọ̀dọ̀ olúwa ó ní kí o fi ara yín fún ọlọ́run ní ẹbọ ààyè ẹbọ májẹ̀mú láíláí wọ́n jẹ́ ẹbọ òkú wọ́n láti pa wọ́n á pa àwọn ẹran tí wọ́n fẹ́ fi rúbọ yẹn ṣùgbọ́n nísinsìnyí ìwọ nípa tara nípa tẹ̀mí nípa tẹ̀dá ó wà láàyè báyìí ó wá mú ara rẹ yẹn tó wà láàyè bí ẹbọ ààyè mímọ́ sọ́dọ̀ olúwa nítorí pé mọ̀ wípé lábẹ́ májẹ̀mú lálẹ́ òkú ẹbọ kò lè mú nǹkan kan a lè fi rúbọ ẹbọ tó ti kú kò lè wàásù ẹbọ tó ti kú kò lè gbàdúrà kò lè kọrin ẹbọ tó ti kú kò lè fífúnni ẹbọ tó wà láàyè àti ìyá rẹ ní sọ́tọ̀ onígbàgbọ́ tó wà láàyè nínú alààyè ni yóò yìn alààyè ni yóò kọrin sí alààyè ni yóò fi fún alààyè ni yóò wà sùn nítorí náà ẹbọ ààyè ni mímọ́ nítorí pé bó bá jẹ́ mímọ́ ẹnu tí ò mọ́ kò lè wàásù ọ̀hìn rere mímọ́ ọwọ́ tí kò mọ́ kò lè fi ohun mímọ́ kankan fún olúwa tàbí fún àwọn ènìyàn ọlọ́run ìgbé ayé àìmọ́ ìgbé ayé àìsòdodo kò lè mú àwọn ẹlòmíràn wá sínú òdodo nítorí náà bí o ṣe mú ara rẹ tó ọlọ́run wá o gbọ́dọ̀ jẹ́ mímọ́ kó tó di wípé yóò lè ṣe ìtẹ́wọ́gbà fún ọlọ́run èyí yìí sì ni iṣẹ́ ìsìn yín tí ó tọ́nà iṣẹ́ ìsìn mi. Ìrúbọ tí ó sì ṣe ìtẹ́wọ́gbà ó jẹ́ léyìí tí kò wúlò tí kò ní láré tí ó sì jẹ́ èyí tí ò ní láré fún ẹni tó jẹ́ pé ẹnu rẹ̀ ọ̀mọ́ ìṣe rẹ̀ ìwà rẹ̀ kò jẹ́ ìhùwàsí rẹ̀ kò jẹ́ mímọ́ aláìmọ́ nínú ìṣe síbẹ̀ wípò ń jẹ́ aláìmọ́ fún ọwọ́ wa wàásù ọwọ́ wa kọrin ọwọ́ wa láti gbàdúrà ọwọ́ wa láti jọ́sìn ọwọ́ wa láti fi ohunkóhun kankan sílẹ̀ sin olúwa eléyìí jẹ́ iṣẹ́ ìsìn tí ò ṣètẹ́wọ́gbà nítorí pé òun fúnra rẹ̀ ló jẹ́ mímọ́ kò ní gba ohunkóhun láti ọ̀dọ̀ ọkùnrin yẹn láti ọ̀dọ̀ obìnrin yẹn tó jẹ́ aláìmọ́ iṣẹ́ ìsìn tó máa ti ìtẹ́wọ́ gbọ́dọ̀ jẹ́ mi èyí sì ni iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà ní ẹsẹ̀ ìkejì ó ní kẹ́ ẹ má sì dára yín pọ̀ mọ́ ayé yìí a gbọ́dọ̀ ní ìfi ara ẹni sọ́tọ̀ ìfara ẹni jìn fún ọlọ́run wípé a kò dára wa pọ̀ mọ́ ìṣe ìhùwàsí àti ìlànà àwọn ayé a kì í hùwà
gẹ́gẹ́ bí àwọn ènìyàn ayé. A kì í gbé ní ìgbé ayé. A ní ìgbé ayé tí kò dàbí ti ayé nínú ìwàsí. Nínú ìfisíṣe wa, a ò dàbí ti ayé. A dá yàtọ̀. Àlàfo, òdiwọ̀n aṣọ ìkélé wà láàrin wa tó pín wa níyà pẹ̀lú àwọn ènìyàn tinú ayé. Èrèdí nìyí tó jẹ́ pé léyí ni ìbẹ̀rẹ̀ ìpìlẹ̀ ní òye bí a ṣe ń tọ Ọlọ́run wá pé a gbọ́dọ̀ mọ̀ wípé ohunkóhun tá a bá fi fún Olúwa tá a fẹ́ fi róbọ rárá fún Olúwa kò gbọ́dọ̀ dàbí ti ayé. Nítorí náà kẹ́ mọ̀ sí dára yín pọ̀ mọ́ ayé yìí ṣùgbọ́n kí ẹ para yín dà láti di tuntun ní ìró inú yín ìsọdọ̀tun bẹ̀rẹ̀ láti inú àwọn ẹlẹ́sìn wọ́n bẹ̀rẹ̀ ìsọdọ̀tun tí wọ́n nípa tòde ara wọ́n pààrọ̀ aṣọ wọ́n pààrọ̀ de ó sì bí wọ́n léèrè ṣé kírísítẹ́nì ni ó ní o tó ń béèrè òre mi bí o ṣe rí ni òre ìmúra mi ni o rí aṣọ tí mo wọ̀ ni ṣé kìí kírísítẹ́nì báyìí ó bẹ̀rẹ̀ láti inú ni ìsọdọ̀tun bẹ̀rẹ̀ láti inú ìṣípòpadà ìyípadà ọkàn láti inú òní mọ́ tẹ́lẹ̀ mọ́ o kò ní hùwà bó ṣe ń hùwà tẹ́lẹ̀ mọ́ àti pé ìgbé ayé rẹ ó ti yí padà tán pé ní tòótọ́ ọkàn rẹ òní yóò sọ yóò ṣe ọkàn rẹ yóò pinnu nípa nǹkan tí ojú rẹ yóò wò ó ṣe ń gbé ìgbésẹ̀ ọkàn rẹ náà ló ń pin ohun gbogbo tó ń gbé ṣe lóde ara bí wà bá wà nínú kristi ó gbọ́dọ̀ di ẹ̀dá tuntun láti inú wá wípé àsọdọ̀tun nípa ìró inú yín kí ẹ̀yin kí o lè rí ìdí ìfẹ́ ọlọ́run tí ó dára tí ó sì ṣe ìtẹ́wọ́gbà tí ó sì pé nínú Jòhánù kínní orí kejì ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ẹ má ṣe fẹ́ràn ayé o lè fẹ́ ò tiẹ̀ nífẹ̀ kò sí ìfẹ́ kankan nínú ọkàn rẹ láti fẹ́ràn àwọn nǹkan ti ayé yẹn nígbàtí kristi bá ń gbé nínú rẹ bí ẹnikẹ́ni ọkùnrin kọkùnrin bá fẹ́ràn ayé ìfẹ́ tí bàbá kò sí nínú rẹ̀ ẹsẹ̀ ìkẹrin dín ní ogún 16 nítorí ohun gbogbo tí ó ń bẹ ní ayé ìfẹ́kùfẹ́ ara àti ìfẹ́ ojú àti ìra ayé kìí ṣe ti bàbá bí kò ṣe ti ayé ẹsẹ̀ ìkẹtàdínlógún 17 ayé sì ń kọjá lọ àti ìfẹ́kùfẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run ni yóò dúró láéláé. Ẹ wo abala kejì lábẹ́ kókó àkọ́kọ́ ó ní ìsọkan ṣùgbọ́n láì dúró pẹ̀lú ayé ó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ayé ó gbọ̀jẹ̀gẹ́ pẹ̀lú nǹkan gbọ̀jẹ̀gẹ́ pẹ̀lú wọn pẹ̀lú ohun tí ayé ń fẹ́ a padà sínú Róòmù orí kejìlá báyìí láti ẹsẹ̀ ìkẹta Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkẹta ǹjẹ́ mo wí fún olúkúlùkù èèyàn tí ó wà nínú yín nípa oore ọ̀fẹ́ tí a fi fún mi ẹ wò ipele bí tá a ti ń wà sóni nípasẹ̀ oore ọ̀fẹ́ tí a fi fún mi bí o kò bá ní oore ọ̀fẹ́ tó fi hàn wípé ìgbàlà wà báwo ló ṣe fẹ́ wà sí ìgbàlà bó o kò bá ní oore ọ̀fẹ́ tí ó ti ní ìrírí ìsọdi mímọ́ báwo ló ṣe fẹ́ wà sí ìsọdi mímọ́ bó o kò bá ní oore ọ̀fẹ́ láti jẹ́ mímọ́ níná àti lóde báwo ni o ti ṣe fẹ́ wà sí bó o kò bá ní oore ọ̀fẹ́ láti lépa àlàyé gbogbo tó bá jẹ́ pé ìjà ni gbogbo ìgbà nínú rẹ tí o lè pa iná
ibinu irunu yen ninu re o le pa ina irunu yen ninu re babu wa ni o ti se fe wa su fun awon eniyan lati ni alaafia lati je ni pele ati lati ni fe pelu gbogbo eniyan amon wa su ni ibamu pelu ore ofe ti ati fe fun wa o so pe nje mo we fun olokoloko eniyan ti o wa ninu yin ni pori ofe olorun ti a fi fun mi pe o ma se ro ara re ju bi o ti ye ni riro lo sugbon ki o le ro ni won tun won si iyan ni wi pe boyo ba ti je lese to boroju jai ti ke ba se ori ofe olorun ko si ede kankan lati gberaga ko si aye kankan fun iru igberaga re ni ko si anfani kankan lati mo fi ara re we elomiran rara rara nitori pe on to je loni o je nipase ori ofe olorun ni nitori idi eyi oronu o si soro jeje gege bi ore ofe ti olorun ti fun olokoloko bi olorun ti fi iwon igbagbo fun olokoloko o ni gbogbo igbagbo to nbe ninu aye o ni odi won igbagbo so ni gbala o ni odi jo ni isori mimo nipase ore ofe to gajo ti igbagbo to ni fun igbala lo nja ti kun o ati baptisi re ninu agbara emi mimo ni o igbagbo to ga si o ni gege bi odi won gege bi iwon igbagbo be la be si ni ati se ni ifikun lokun pelu awon elomiran gege bi iwon igbagbo ti a fi fun wa ni ese ikerin so fun wa pe nitori gege bi awa ti ni eya pupo ninu ara kan ti gbogbo eya ko si ni ise kan na ere ni yi ti o fi si ifagagbaga owo ko le mo fagagba pelu ese won ko ni gbagbo kan na be ni eti ko le mo fagagbaga pelu oju won ko ni irufe kon kan na ise kan na ko ni won se egun eyin ko le mo fagagbaga egun to wa ni ese ise kon ni awon mejeji jo nse okan ko le mo ori won ko ni oju se kan na ohun gbogbo ti won le ni ko gbodo si ifara gaga sugbon ifowo sowopo isokan ni la so pe isokan sugbon lai gbojege pelu aye o so fun ani ese ikarun oni be ti a je popo a je ara ninu christian ati olukoya ara omo ni keje re kosi ifagagbaga kosi ifarawera sugbon isokan ese o so pa ara ori o so popa to gbogbo opolo mo topolo finu ori se be isokan wa sibe kosi ifagagbaga a ko gbodo mo se bi awon eyan nu aye ti se nse a o gbodo mo se gege bi asaye won mo fagagbaga ara won ma wo elomiran pale fun ara won le di eni ti agbe soko a ko nilo lati se leyi oni ojuse tire o arabinrin ni ojuse tire lati se nitori wipe olokoloko wa a ni ojuse kan na bo ba ti e wo elomiran pale gan o le gba ipo re bi owo ba ma ge a ese kuro owo ko le dipo ese lai lai isokan be sugbon ko si ifagagbaga isokan yi gbodo si tesi waju corinthi kini ori kerin ese ikeje ninu corinthi kini ori kerin ese ikeje nitori tani o mo yato kini iwo si ni ti iwo ko ti gba nje bi iwo ba ti gba
e a ti se ti iwo fi hale bi eni pe iwo ko gba o le ko wi dada ese ko sugbon ese o le mo owo le mo yangan lori ese mi mo kalam yen mo ko iwo ese o le kankan ese o wa na wa le so wi pe mo rin mo lo ka mo gbe gbogbo ara lo si orisirisi ile to ti an ba fe lo sugbon iwo owo o le se yen ojo wa le mo sogo ko ni emi mo riran emi mo riran emi mo ri ko ju a mo sogo lori eti eti a wa so pe se bemi na gboran iwo ojo kan riran ni o opo lo o le mo sogo ko so pe emi nkan to ye ka so isun eje tin tu eje ka kiri ninu ago o le ronu rara o olokoloko lo ni ipo tire asi fowo sowo po gbogbo olokoloko nse ojuse tire iketa labe koko akoko abala keta oni ifare eni jin ati lai se lodi si oro re o ti fun wa ni ebun ati gbogbo omo ara krisi kokan awon ebo to fi fun wa yi o si wa so lo si waju fun ara krisi ko da ko si fa gagbaga ko si atako ohun to fi fun wa la lo lai si pe a si iwe mimo tumo ati lai tako oro re ninu romu ri kejila lati ese ikefa ije bi awa ti ni nri ototo ebun gba gege bi ori ofe wa bi o se isotele ni ka ma sotele gege bi igbagbo bi o ba ni ebun sisi kede okan olorun iyen ni asotele oni ebun sisi kede ifiran olorun ele ni asotele so gege bi odi won iwon igbagbo ta fi fun en ja ipele igbagbo to ninu asotele re e ma kede oni ifiran oro fun enikeni ele ni odiwon igbagbo re tesiwaju o le sese pelu fun egbe awon eyan la fi ofun odiwon igbagbo re niyan o le sese fun apejopo ijo to gboro ele ni ipele odiwon igbagbo ta fi fun o le je fun gbogbo orilede o le je fun gbogbo agbajopo orilede o de je fun gbogbo agbaye e je pe a se gbogbo ta ba nse ka se gbogbo se ranse ti a nse gege bi ipe wa ati gege bi iwon idiwon igbagbo ta fi fun wa ni ese ike ni tabi ise iranse ki a koju ise iranse wa tabi eni tin koni ki o koju si kiko ore gbogbo eleyi wi pe gbogbo re ni se pelu odiwon igbagbo o le sise iranse fun eyin oyan kan o le sise iranse fun agbajopo awon eyan o le sise iranse fun ijo adugbo o le tepa pe lati sise iranse fun ijo gbogbo orilede o le sise iranse fun ijo to wa fun agbajopo orilede tabi fun gbogbo agbaye bakan na o si le ko ni ninu kiko o nko ni gege bi odiwon oye ati igbagbo to ni to ba ni oye to jinle nipa igbasoke nipa bibo kristi le keji nipa igba iponju nla ati nipa akoko asodi to ni oye nipa asodi si kristi ati ohun gbogbo to so papo pelu awon isele opin igba ikeyin to wa ninu iwe fihan duro lori opin won igbagbo to ni nitori pe o se gbogbo to n se ikoni ni o ise iranse ni o ififunni ni o ki gbogbo re wa ni odiwon igbagbo to ni ese ikejo so pe tabi eni ti o n gba ni niyanju si igba niyanju eni ti o n fifunni ki o ma fi inu kan se
ẹni tí ó ń ṣe olórí kí ó máa ṣe ní ojú méjèèjì, ẹni tó ń sàánú kí ó máa fi inú dídùn ṣe. Wípé a gbọ́dọ̀ fi ara wa jìn nínú gbogbo ohun tí a bá ń ṣe, síbẹ̀ ìkọ́ni gbọ́dọ̀ tako ọ̀rọ̀ rẹ̀. Ìkọ́ni wa kò gbọ́dọ̀ tako ọ̀rọ̀ rẹ̀. Iṣẹ́ ìránṣẹ́ wa kò gbọ́dọ̀ tako ọ̀rọ̀ rẹ̀. Ohun gbogbo àti ohunkóhun tí a bá ń ṣe nípa ẹ̀bùn àti nípa orí ọ̀fẹ́ tí a fi fún wa, a kò gbọ́dọ̀ ní ìtako ọ̀rọ̀ Ọlọ́run nínú rẹ̀. Nínú Fílípì orí kejì, nínú ẹ má ṣe fi ìjà tàbí ògo asán ṣe ohunkóhun. Gbagbaga tí ò bá sí àtakò, pàdé sí wípé ká dàbí ti ayé, kò ní sí ìjà ògo asán. Ṣùgbọ́n kí olókòlùkò ro àwọn ẹlòmíràn sí ẹni tí ó sàn ju òun fún ara rẹ̀ lọ. Ẹsẹ̀ ìkẹrin, ní ẹsẹ̀ ìkẹrin, ó ní kí olókòlùkò yín wo ohun ti rẹ̀, ṣùgbọ́n olókòlùkò ohun ti ẹlòmíràn. Ní ẹsẹ̀ ìkarùn-ún, ẹ ní èrò yìí fún yín ó wà pẹ̀lú nínú Kristi Jésù. Ẹsẹ̀ ìkẹrìnlá 14, ó ní ẹ máa ṣe ohun gbogbo ní àìsí ìkùnsínú àti ìjiyàn. Ẹsẹ̀ kẹẹ̀dógún, kí ẹ̀yin kí ó lè jẹ́ aláìlẹ́gàn àti oníwà tútù ọmọ Ọlọ́run. Aláìlẹ́gàn láàrin oníwà wíwọ́ àti alárekérekè orílẹ̀-èdè, láàrin àwọn ẹni tí a rí yín bí ìmọ̀lẹ̀ ní ayé. Ẹsẹ̀ ìkẹrìndínlógún 16, ẹ máa na ọwọ́ ọ̀rọ̀ ìyè jáde lẹ́sọ̀gọ́ ní ọjọ́ Kristi pé èmi kò sáré lásán, bẹ́ẹ̀ ni èmi kò sì ṣe làálàá lásán. Kókó kejì báyìí, kókó kejì láti ń sọ nípa ẹni tí ó nífẹ̀ẹ́ pẹ̀lú ìkáàánú. Eléyìí wà nínú Róòmù láti ẹsẹ̀ ìkẹsàn títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. A mọ̀ ká àwọn ẹsẹ̀ yẹn nígbà tá a bá débẹ̀. Ohun mẹ́ta la mọ̀ gbé yẹ̀wò. Àkọ́kọ́, ojúlówó fífẹ́ràn láìsí ẹ̀tàn tàbí àgàbàgebè. Ìkejì, ṣíṣe làálàá pẹ̀lú apọn pẹ̀lú ìtọ́jú. Ìkẹta, oni gbígbé nínú ìrẹ̀lẹ̀ àti sọ gbogbo. Ẹ wo abala àkọ́kọ́ lábẹ́ kókó kejì, oni fífẹ́ ẹ̀tàn tàbí àgàbàgebè. Nínú Róòmù orí láti ẹsẹ̀ ìkẹsàn-án, ó ní kí ìfẹ́ tí ó wà ní àìsẹ̀tàn. Ó ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n sọ pé wọ́n nífẹ̀ẹ́, àwọn fẹ́ràn, ṣùgbọ́n gbogbo ìdìbọn lásán ni, bí erémọdé ni, ṣùgbọ́n kì í sun tó jójúlówó. Wọ́n ní èrògbà tó lòdì, wọ́n ní ohun ìkọ̀kọ̀ tó farasin nínú ọkàn wọn. Wọ́n lè mọ fọgbọ́n fi nǹkan kan lu ẹnìkan. Wọ́n lè máa wí, mo fẹ́ fi hàn ọ́ pé mo fẹ́ràn rẹ, ṣùgbọ́n nǹkan kan bẹ tó farasin nínú kọ̀rọ̀ ọkàn wọn lọ́hùn, tó farasin. Àgàbàgebè wà pé bó bá jẹ́ tá a jẹ́ lóòótọ́ sí Ọlọ́run, tá a jẹ́ lóòótọ́ sí Kristi, tá a jẹ́ lóòótọ́ sí ara wa, tá a sì jí olóòótọ́ sí aládùúgbò wa, tá a jí olóòótọ́ sí, tó jí olóòótọ́ sọ́kọ rẹ, tó jí olóòótọ́ sí aya rẹ, tó jí olóòótọ́ sí gbogbo àwọn tó yí ọká. Tó bá jí ojúlówó, tó bá jẹ́ ẹni tó jí ojúlówó ní tòótọ́, tó bá jẹ́ kírísítẹ́nì nínú lóde, jẹ́ kí ìfẹ́ kí ó wà lẹ́yìn àìsí ẹ̀tàn
forgiving. Ki o ko ko ta kete ko fa seyin si ohun ti se buburu e faramo ohun ti se rere ni ese ke wa ti fe ara e ma fi yonu feran ara yin je ko yeye o nipa imolara aladugbo re loye ipo ti aladugbo re wa loye ohun ti ati ise to lodi ma se yo mu ko padanu alaafia nu okan re yo je ki okan re poruru yo si mu ki igbero ninu okan re lawon kan to lodi to ti se so ronu nipa nkan ti wa si to lodi re ma se fun alade o pa ilera re run iwa ire yi mo gbagbo pe wa ti gbo wi pe fifa siga o mo pa ilera eyan run o si mo di ojo aye re ko sugbon sibe imo lara to lodi o pa ilera ju bi siga me mo se ma se lo bi o ko ba si ni fi I opa siga kan pali siga kan fun aladugbo re nitori wi pe o ntoju re nitori eto ilera re be ni ko wa ye nigba na ko fi ohun ko fun eni keji re ti yo je ko ni erogba to lodi imolara to lodi to je pe yo mu ki igbe aye re komo le wa ni so kan komo le ni alaafia ti yo mu tabi ti o mu ki okan gbororo ni to pe to ba se leyi owo eto opolopo awon eyan ni ko si mo bi won se le bori irufe awon ipenija be tabi ijo lenu be won ti nku iku itojo ke se to pe won je en ti mu siga sugbon ni ti tori wi pe iwasi ati ise to lodi ati imolara to lodi ti awon eniyan ti dari won si inu re ni ti ife ma fi yonu feran ara yin ni ti ola e ma fi eni keji saaju pete ori kini ese keji le logun peteru kini ori kini ese keji o le logun 22 ni won bi eyi ti we okan yin mo nipa igboran yin si otito emi si ife ara ti ko ni etan ife ti ko isan ife ti ko ni agabagebe ninu ojulowo ife oni ki efe omo ni keji yin gidigidi lati okan mimo okan funfun wa ni ese iketalelogun bi ati tun yin bi ti se lati nu iru ti dibaje wa bi ko se yi ti ki dibaje nipa oro olorun ti nbe laaye ti o si duro ewo abala keji labe koko keji oni sise laala pelu apon pelu itoju ninu romu ori keji la ese kokanla ni ti ise sise e ma se ole e ma ni igbona okan e ma sin oluwa o so nipa ti gbigbe lati ni ohun ta o je wi pe o gbodo to ba ji lowuro o gbodo ni kankan to gbodo dawole po nse ti yo mu owo toto lati tojo ara re wole wa sinu ebi re wi pe ni ti ise sise e ma se ole e ma ni igbona okan e ma sin oluwa ese ikeji e ma yo ni ireti e mu musuru ninu iponju e ma duro gangan ninu adura anjo
ohun kóhun tó kó mọ́ sẹ́lẹ̀ láì oní ìrètí ògo nínú rẹ òun ni ìrètí ògo ìrètí tó ní nípa ti ọjọ́ iwájú o sì mọ̀ wípé nǹkan ò ní mọ̀ tẹ̀síwájú báyìí títí láéláé o mọ̀ wípé ọ̀run òun ni ìlépa wa a sì ní ìrètí yìí nítorí náà ohunkóhun tó kò mọ̀ ṣẹlẹ̀ nípa tara nípa ohun tó àfojú rí a lè yọ̀ nítorí ìrètí tí a gbé ka iwájú wa ẹ máa mú sòrò ní ìpọ́njọ́ nínú inú bí inú ni bí ni kò lè tẹ̀síwájú títí láì ẹ máa dúró gangan nínú àdúrà ẹsẹ̀ ìkẹtàlá 13 ó ní ẹ máa pèsè fún àìní àwọn ènìyàn mímọ́ ẹ fi ara yín fún àlejò ṣíṣe ẹ fi ara yín fún àlejò ṣíṣe à ń ṣe làálàá kìí ṣe náà gbogbo tá a ní nítorí làálàá wa a tún pín fún àìní àwọn tó kù àìní àwọn tó wà láyìíká wa à ń fi fún wọn pétérù kìíní orí kẹrin à ń ká láti ẹsẹ̀ ìkẹsàn-án pétérù kìíní orí kẹrin ẹsẹ̀ ìkẹsàn-án ẹ máa ṣe ara láìsí ìkùnsínú kò ràn mí lọ́wọ́ nígbà tí mo wà nínú àìní ìkùnsínú nìyẹn wọ́n fojú wo ìyẹn kò ní nǹkan kan lọ́wọ́ nìyẹn ìníṣẹ́ lọ́wọ́ fún ọ̀pọ̀lọpọ̀ kí ni mo rí látọ̀dọ̀ ẹnikẹ́ni ta ló rántí mi ìkùnsínú nìyẹn nísìnyí tí olúwa ti wá pèsè fún ọ fi ọkàn ìmoore hàn sí ọlọ́run kó o sì fi nínú rẹ̀ fi fún àwọn ẹlòmíràn láìsí ìkùnsínú ní ẹsẹ̀ ìkẹwàá olóko tí ń rí ẹ̀bùn bẹ́ẹ̀ ni kí ẹ máa ṣe ìpín fúnni rẹ̀ láàrin ara yín bí ìrèjò rere ti onírúurú orí ọ̀fẹ́ ọlọ́run àwọn ìkẹta ní òun ni gbígbé pẹ̀lú nínú ìrẹ̀lẹ̀ àti ìjólóòótọ́ gbogbo ká máa gbé pẹ̀lú ọgbọ́n à ń gbé láàrin àwọn èèyàn àwọn mìíràn wọ́n banú jẹ́ àwọn mìíràn dádúró àwọn mìíràn ń yọ̀ máa yọ̀ wọ́n ń yọ̀ pẹ̀lú wọn àwọn mìíràn wọ́n jẹ́ pé ọ̀fọ̀ sẹ́ wọ́n wàá ṣe ohun gbogbo fún gbogbo ènìyàn kí lọ́wọ́ sí ẹ̀ṣẹ̀ dídá bí alábàápín nínú ìjìyà wọn kí ó bàa lè jẹ́ wípé wàá lè gbé wọn sókè kúrò lórí àkété ìpọ́njú wọn nínú rómù orí kejìlá láti ẹsẹ̀ ìkẹrìnlá ẹ máa súre fún àwọn tí ń ṣe inú níbí ní sí yín ẹ máa súre ẹ má sì sí pé kí ni díẹ̀ nítorí wípé wọn kò ní oore ọ̀fẹ́ tó ní ni torí wọn kò ní ìgbàlà tó ní tí wọ́n bá ní ohun tó ní ni tí wọ́n bá nírúfẹ́ ọkàn náà ọkàn kan náà tó ní wọn yóò mọ hùwà bó ṣe yẹ kí wọ́n hùwà ṣùgbọ́n tó pé wọn kò ní ọkàn kristi wọn kò ọkàn tí wọ́n wá ní báyìí ó jẹ́ ọkàn ti ayé ọkàn ti ẹlẹ́ṣẹ̀ ọkàn ti sátani wọ́n gbé wọ́n ń hùwà wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ẹ̀dá wọn káànú wọn má dojú ìjà kọ wọn má sọ̀rọ̀ òdì sí wọn má fi wọn ré má fi wọn gégùn ìwọ náà ìbá máa ṣe bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú bí kì í bá ṣe wípé ọlọ́run ti gbọ̀ ọ́ là ìgbàlà tó o ní ló mú kí ìwọ fúnra rẹ dá yàtọ̀ nítorí pé wàá dá yàtọ̀ fi hàn ohun tó o ní yẹn fi hàn fi oore ọ̀fẹ́ tó o ní hàn fi ìgbé ayé kristi tó ń gbé nínú rẹ fi hàn ẹ máa súre ẹ má sì sí ní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún àwọn tí ń yọ ẹ máa bá wọn yọ wọ́n bá ṣẹ̀ṣẹ̀ àṣeyọrí inú ètò ìdánwò wọn
to si mo nkan ti le tumo si fun won nitori pe iwo fun ara re o ti laruri yen koja won tin se eto eko idanwo yi fun igba meje igba keje ni won wa sase yori won wa fosoke oyi o wa je won o mo lasigbo idamu ti won ti la koja lati gba de gba ti won tin kuna lateye wa sugbon nisisin yi iwo kan ronu nipa re ro fira re sinu ipo won ko wa bere si yo pelu awon tin yo won ti se igbeyawo fun odun mewa sibe ko ti si oyun kankan to waye baye leyin odun kewa igbeyawo won loyun won si feji pamo won wi pe ini tu ara mi te ki won mo su won wa bimo won wa so pe o wa gbo ni pe leyi wi pe on lo bi odun mokan la bayi to je pe mo ti se gbe tele tumo si se gbe yawo baya odun akoko do ti bere si o ti ni omo bi marun mefa baye o mo nkan ti amo yen ti la koja o ni gbogbo sibe sibe wa si ipo won wa ni abe ipo ti won wa ko yo pelu awon tin yo o so wi pe sunkun awon tin sunkun e ma ba won sunkun enikan padanu baba re o si no meta le ni adorun 93 sibe wa banuje o banuje nitori ti mo to wa laarin ohun ati ba no meta le la adorun 93 boya wo ti padanu baba re nigbati baba re je meji din ni 78 eyen sunkun yi le on banu je o do gangan o dabi pofo se ni bo wa wi pe se baba re odun odun melo ni baba yin to kuna 93 meta le ni adorun lo tun wa sunkun ke wa ni ke mi o se emi baba temi ku nigba to wa ni omo odun meji de ni 80 mo so be awon to sunkun ba won sunkun fi ara re mo won ni mo lara nkan ti won ni bi o se ni yen be ni won pada ni won ni banuje ni imo la ibanuje yen pelu won ohun ti olowa nko wa niyi ni ese ikerin din ni ogun 6 e ma wa ni inu kan na si ara yin e ma se toju ohun giga sugbon e ma tele awon onirele e ma se je ologbon ni ara yin e worin dafidi orin ikeji le ni adofa 112 ese ikarun eniyan rere eniyan olore ofe eni ti okan re ti ro ti ati mu ke okan re ko te ti ati mu ke okan re je olore ofe yo fi oju rere han asi wini imoye ni yo si ma fi la ona ise re bi o se ni ifikun lokun pelu awon elomiran bi o se n gbe ni awujo to si re olokan ojo kan awon eniyan o le be ni kan pade o fifun ni lo ti ne yo pelu re le wakati die si o to wa be elomiran pade eni to da be ni ko wa ni afonifoji ni bilo ese ti nbo latodo enikan to wa lokete nte to da be ni pe aye ti dara fun ohun gbogbo to si layo to nyo tinu endo bo se nbo sugbon laarin wakati die o to ba elomiran pade to da be ni wi pe o wa ni ile ni afonifoji o da be ni pe noju ese iwa si ise re yo yi pada wa fara mo ipo teni yen wa wa si wa to isise re pelu ogbon ni ese ikefa nitori ti a ki yo yi highlight olododo yo wa ni irante ti ranti ire ni ben pe ise re ibasepo re iwasi re
on lo pelu ogbon on ba gbogbo eyan lo ni ipo kipo to wa oran gbogbo eyan lowo on ti gbogbo eyan leyin yo wa ni iran tete aye ese keje oni ru iye boboro on to ti forogbe pe ni yo kore o ti kore ikaanu yo ri ikaanu gba pada o ti forogbin opolopo iranlowo o ti faramo gbogbo eniyan papa ni yo fe lati fi ara mo lati kaanu pelu re ni yo fe lati so wo si fe jasi ibokun fun okan re ti mura tan oluwa awa sinu koko keta bayi koko keta kristeni asegun to ni ife ti o ni ife ati iye

0: Orin ìkẹrin dín ní àádọ́jọ 146. Ẹ fi ìyìn fún Olúwa. Fi ìyìn fún Olúwa, ìwọ ọkàn mi. Nígbà tí mo wà láàyè ni èmi ó máa fi ìyìn fún Olúwa. Èmi ó máa kọrin ìyìn sí Ọlọ́run mi nígbà tí mo wà. Ẹ má ṣe gbẹ́kẹ̀ yín lé àwọn ọmọ aládé, anílé ọmọ ènìyàn lọ́wọ́ ẹni tí kò sí ìrànlọ́wọ́. Ẹ̀mí rẹ̀ jáde lọ, ó padà sí erùpẹ̀ rẹ̀, bí ọjọ́ náà gan ìró inú rẹ̀ run. Ìbùkún ni fún ẹni tí ó ní Ọlọ́run Jákọ́bù fún ìrànlọ́wọ́ rẹ̀, ìrètí ẹni tí ń bẹ lọ́dọ̀ Olúwa Ọlọ́run rẹ̀, ẹni tí ó dọ̀rùn ohun ayé, òkun àti ohun tí ó wà nínú wọn, ẹni tí ó pa òtítọ́ mọ́ títí ayé, ẹni tí ó ń ṣe ìdájọ́ fún ẹni ìnilára, ẹni tí ó ń fi oúnjẹ fún ẹni tí ebi ń pa. Olúwa tú àwọn ará túbú sílẹ̀, Olúwa ṣe ojú àwọn afọ́jú, Olúwa gbé àwọn tí a tẹ̀ lórí badìde, Olúwa fẹ́ àwọn olódodo, Olúwa pa àwọn àlejò mọ́, ó tu àwọn aláìní baba àti opó lára, ṣùgbọ́n ọ̀nà àwọn ènìyàn búburú ni yóò dàrú. Olúwa yóò jọba láéláé, àní Ọlọ́run rẹ, ìwọ Sioni, láti ìrandíran gbogbo, ẹ fi ìyìn fún Olúwa.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Orin ìkẹta dín ní àádọ́jọ 147. Ẹ fi ìyìn fún Olúwa, nítorí ohun rere ni láti máa kọ orin ìyìn sí Ọlọ́run wa, nítorí tí ó dùn, ìyìn sì yẹ. Olúwa ni ó kọ́ Jerusalemu, òun ni ó kó àwọn ìfọ́nkálẹ̀ Israẹli jọ, ó mú àwọn onírúura àyà lára dá, ó di ọgbẹ́ wọn, ó ka iye àwọn ìràwọ̀, ó sì sọ gbogbo wọn ní orúkọ. Olúwa wa tóbi àti alágbára ńlá, òye rẹ̀ kò ní òpin. Olúwa gbé àwọn onírẹ̀lẹ̀ sókè, ó rẹ àwọn ènìyàn búburú sí ilẹ̀ yílẹ̀. Ẹ fi ọpẹ́ kọrin sí Olúwa, kọrin ìyìn sí Ọlọ́run wa lára dùrù, ẹni tí ó fi àwọsánmọ̀ bo ojú ọ̀run, ẹni tí ó pèsè òjò fún ilẹ̀, tí ó mú koríko dàgbà lórí àwọn òkè ńlá, ó fi oúnjẹ ẹranko fún un àti fún ọmọ ewò tí ń dún. Kò ṣe inú dídùn sí agbára ẹṣin, kò ṣe inú dídùn sí ẹsẹ̀ ọkùnrin. Olúwa ń ṣe inú dídùn sí àwọn tí ó bẹ̀rù rẹ̀, tí àwọn tí ń ṣe ìrètí àánú rẹ̀. Ní Olúwa, ìwọ Jerusalemu, ní Ọlọ́run rẹ, ìwọ Sioni, nítorí tí ó ti mú ọ̀pá ìdábù ẹnubodè rẹ le, ó ti bù sí fún àwọn ọmọ rẹ nínú rẹ, ó fi àlàáfíà ṣe agbègbè rẹ, ó sì fi àlìkámà dídára jùkún ọ. Ó rán àṣẹ rẹ̀ jáde wá sí ayé, ọ̀rọ̀ rẹ̀ sì súré tete. Ó fi òjò dídì fúnni bí irun àgùntàn, ó sì fún ìrìn dídì ká bí eérú. Ó da omi dídì rẹ̀ bí òkèlè, ta lé ó lè dúró níwájú òtútù rẹ̀. Ó rán ọ̀rọ̀ rẹ̀ jáde, ó sì mú wọn yọ, ó mú afẹ́fẹ́ rẹ̀ fẹ́, omi sì ń ṣàn. Ó fi ọ̀rọ̀ rẹ̀ hàn fún Jákọ́bù, àṣẹ rẹ̀ àti ìdájọ́ rẹ̀ fún Ísírẹ́lì. Kò bá orílẹ̀-èdè kan ṣe bẹ́ẹ̀ rí, yóò sì ṣe ti ìdájọ́ rẹ̀ ni, wọn kò mọ̀ wọ́n. Ẹ fi ìyìn fún Olúwa.
2: Ẹ jẹ́ kí á dìde dúró. Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn ń jẹ́, wípé Ọlọ́run dá wọn ní èdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwa pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run, ẹ̀bẹ̀ yóò wù kí a ní, kí a sọ fún Ọlọ́run, kí ó lè gbọ́ tiwa, kí ó lè dá wa ní ìdè, kí ó sì lè ṣàánú fún wa.

Ẹ̀yin ti jẹ́ àìwúkàrà nítorí a ti fi ìrékọjá wa àní Kristi robọ fún wa. Jẹ́ kí ó yẹ wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn yìí ń tọ́ka sí, àti ikú rẹ̀ fún wa ní orí igi àgbélébò. Ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀, òun ló gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀, tó gbà wá nínú àìsàn, tó gbà á lọ́wọ́ ìpọ́njú, tó gbà á lọ́wọ́ inú nibíni láti ọ̀dọ̀ èṣù, tó gbà á lọ́wọ́ wàhálà tí àbákọ́sí, tó sì gbà á lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Àfiyèsí kejì tí ó yẹ kí a ní ni wípé ọ̀dọ́ àgùntàn yìí ní láti wà ní aláìlábùkù. Ọ̀dọ́ àgùntàn tí a ń sọ nípa rẹ̀ yìí ní láti wà láì ní àbùkù kankan rárá. Tó padà sí Exodus orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún, ó ní àìlábùkù ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan. Ẹ̀yin ó mú un nínú àgùntàn tàbí nínú ewúrẹ́. Ohun tí Ọlọ́run bèèrè lọ́wọ́ ọmọ Israẹli ni wípé bí wọ́n bá fẹ́ ní ìgbàlà kúrò nínú ìpọ́njú tí ó wà ní ilẹ̀ Íjíbítì, wọ́n ní láti mú ọ̀dọ́ àgùntàn tí kò lábùkù rárá. Èyí ń tọ́ka sí Jésù Kristi, nítorí pé Jésù Kristi ni ẹni náà tí ó wà ní àìlábùkù kankan. Bí o bá wo ìgbésí ayé Kristi láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ̀. Ó ní ọ̀dọ́ àgùntàn tí ó kó fún wa, ọ̀dọ́ àgùntàn tí kò lábùkù. Èyí ni Hebrew ń tọ́ka sí ní orí keje. Hebrew orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Nítorí pé irú olórí àlùfáà bẹ́ẹ̀ ló yẹ wá, mímọ́, àìlẹ́gàn, àìléèrí, tí a yà sí ọ̀tọ̀ kúrò nínú ẹlẹ́ṣẹ̀, tí a sì gbéga ju àwọn ọ̀run lọ. Èyí ni ẹ̀jẹ̀ Jésù Kristi ṣeṣe iyebíye fún wa. Èyí ni ó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ iyebíye yìí ni a fi ń gbà wá là kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbùkù, tí kò sì lí àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábùkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébò, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lè ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí a wo Yohánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé

kí ó sì jẹ́ òpòrọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ èébó tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò di olódodo àti oníwà tútù bí àdàbà. Mo gbàgbọ́ wípé Jésù ṣetán láti yí wa padà. Mo ní Jésù ṣetán láti yí wa padà. Ṣùgbọ́n ohun kan ni Ọlọ́run béèrè lọ́wọ́ wa. Èyí ni ó mú wa lọ sí kókó kẹta ìgbàgbọ́ tó ń fọwọ́ kan Jésù. Ìpinnu tèmi ní àṣálẹ̀ yìí ni wípé n ó fọwọ́ kan Jésù. Ṣé èyí náà ni ìpinnu rẹ? Nítorí wípé bí o bá tọ Ọlọ́run wá pẹ̀lú ìgbàgbọ́, tí o bá sì sọ wípé o fọwọ́ kan Jésù pẹ̀lú ìgbàgbọ́, ohun gbogbo ní ṣíṣe ní ìgbésí ayé rẹ. Ìgbàgbọ́ jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Bí a ó ṣe gbàdúrà láìpẹ́, Jésù ń bi ẹnì kọ̀ọ̀kan wa wípé ṣé a ó fọwọ́ kan orísun ìbùkún, a ó fọwọ́ kan olùgbàlà, a ó fọwọ́ kan ẹni tí sọ ní ìdọ̀tun, ṣé a ó fọwọ́ kan olùwòsàn tí mú gbogbo àìsàn kúrò ní ìgbésí ayé ẹni. Ó ní bí o bá wá pẹ̀lú ìgbàgbọ́, a ò ní ta ọ̀nà bí o ti wọ̀n kí o rí. Àwọn ìbéèrè rẹ a ó sì ṣe fún ọ lórúkọ Jésù. Nínú Máàkù orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàlélógún. Máàkù orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàlélógún. Jésù sì wí fún un pé bí ìwọ bá lè gbàgbọ́, ohun gbogbo ní ṣíṣe fún ẹni tí ó bá gbàgbọ́. Ní àṣálẹ̀ yìí bí a ti ń tọ Ọlọ́run wá, bí a ó ti máa gbàdúrà, Jésù rán wa létí wípé bí a bá lè gbàgbọ́, ohun gbogbo ní ṣíṣe fún ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́. Láti ní ìgbàlà sá gbàgbọ́, láti ní ìwòsàn sá gbàgbọ́, kí a lè yí ìgbésí ayé rẹ padà sá gbàgbọ́. Ó dájú wípé bí o bá wá tí o sì gba Ọlọ́run gbọ́, ìyípadà ńlá yóò ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Nínú Máàtù orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Máàtù orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Ó ní nígbà tí ó sì wọ ilé, àwọn afọ́jú náà tọ̀ ọ́ wá. Jésù bi wọ́n pé ẹ̀yin gbàgbọ́ pé mo lè ṣe èyí? Èyí jẹ́ pé ṣé o gbàgbọ́ wípé agbára ìsọdọ̀tun, agbára tí yí ni padà, ṣé o gbàgbọ́ wípé ó lè wo afọ́jú sàn? Ó ní ẹ̀yin ha gbàgbọ́ pé mo lè ṣe èyí? Wọ́n wí fún un pé ìwọ lè ṣe, Olúwa. Nígbà náà ni ó fi ọwọ́ bà wọ́n lé ojú, ó wí pé kí ó rí fún yín gẹ́gẹ́ bí ìgbàgbọ́ yín. Láṣálẹ̀ yìí Jésù ń sọ ọ̀rọ̀ kan náà fún ẹnì kọ̀ọ̀kan wa, yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Bí o bá gbàgbọ́ wípé yóò gbà ọ́ là, yóò yí ọ padà, yóò sọ ayé rẹ dọ̀tun, ó ní gẹ́gẹ́ bí o ti gbàgbọ́ ni, ó ní bẹ́ẹ̀ náà ni yóò rí ní ìgbésí ayé rẹ. Bí o bá gbàgbọ́ wípé àrùn kò gbóògùn tó wà ní ìgbésí ayé rẹ, wípé a ó mú wọn kúrò láṣálẹ̀ yìí, pé bó o fọ́jú ó ríran, bó o yarọ ó dìde. Bí o ní àrùn mìíràn ní àgọ́ ara rẹ, wípé a ó wọ̀ ọ́ sàn, ó ní bí o bá gbàgbọ́ bẹ́ẹ̀, ó ní kí o rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó ti sọ bẹ́ẹ̀ fún wọn, a rí ní ẹsẹ̀ 30 wípé ojú wọn sì là, ojú ìwọ náà yóò là. Agbára Ọlọ́run yóò wọnú ìgbésí ayé rẹ, a ó mú ọ lára dá. Ọlọ́run yóò ṣe iṣẹ́ àṣepé ní ayé rẹ lórúkọ Jésù. Nínú Máàkù orí kẹfà ẹsẹ̀ 164, èyí ni ẹsẹ̀ tí ó gbẹ̀yìn nínú orí yìí. Ó ní níbikíbi tí ó bá sì gbé wọ̀, ní ìletò gbogbo àti ní ìlú ńlá àti ní àrọ́kọ, wọ́n gbé olókùnrùn kalẹ̀ ní ìgboro, wọ́n sì bẹ̀ẹ́ pé kí ó sáà lè fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀. Ìwọ̀n àwọn tí ó sì fi ọwọ́ kàn án, a mú wọn lára dá. Gbogbo àwọn tí ó fi ọwọ́ kàn án ni a mú lára dá. A sì mọ̀ wípé Jésù yí padà, ọ̀kan náà lánàá, lónìí àti títí ayé. Bí ó ti ṣe ní ìgbàanì, ó fẹ́ ṣe bẹ́ẹ̀ lónìí ní ìgbésí ayé rẹ. Bí o bá gba Jésù láyè, gbogbo wàhálà, gbogbo

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andúró dè ọ́.

nítorí a bí ọmọ kan fún wa a fi ọmọkùnrin kan fún wa ìjọba yóò sì wà lé èjìká rẹ a ó sì máa pe orúkọ rẹ ní ìyanu olùdámọràn ọlọrun alágbára bàbá ayérayé àmọ aládé àlàáfíà ìjọba yóò bí sí i àlàáfíà kì yóò sì ní ìpẹkun a ń sọ nípa ìjọba jésù kristi àti àlàáfíà tí ó wà nínú ìjọba jésù kristi wípé àlàáfíà àti ìjọba rẹ kì yóò lópin èyí ni ayọ àwa ọmọ ọlọrun wípé bí ayé tilẹ̀ ń kọjá lọ bí àwọn tí ó wà nínú ayé tilẹ̀ ń kọjá lọ bí ayé yóò tilẹ̀ wá sí òpin àti bí ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wá yóò tilẹ̀ lọ sí òpin síbẹ̀ a mọ̀ wípé ìjọba jésù kristi tí a ti wọnú rẹ̀ nípa dídi àtúnbí wípé ìjọba yìí kò lópin èyí ni áńgẹ́lì lè sọ fún maria wúndíá nígbà tí ó sọ fún wípé a ó bí jésù kristi nínú lúkù orí kìíní láti ẹsẹ ọgbọ̀n áńgẹ́lì náà sì wí fún un pé má bẹ̀rù maria nítorí ìwọ ti rí ojú rere lọ́dọ̀ ọlọ́run sáàsì kíyèsí ìwọ lóyún nínú rẹ ìwọ ó sì bí ọmọkùnrin kan ìwọ ó sì pe orúkọ rẹ ní jésù òun ó pọ ọmọ ọgá ogójì lọ lí a ó sì máa pè é olúwa ọlọ́run yóò sì fi ìtẹ dáfídì bàbá rẹ fún yóò sì jọba ní ilé jákọ́bù títí ayé ìjọba rẹ kì yóò sì ní ìpẹ̀kun ayọ̀ tí ó jẹ́ ti ọmọ ọlọ́run ni wípé ìjọba jésù kristi yóò wà títí láé gbogbo ìjọba tí ó wà nínú ayé ni yóò kásẹ̀ kúrò nílẹ̀ gbogbo ìjọba tí ó wà nínú ayé ni yóò rí kọjá lọ nígbà tí ayé yìí pàápàá tí ó bá rí kọjá lọ a ó sì fi ìjọba jésù kristi múlẹ̀ a ó sì rí wípé ìjọba yìí ó wà títí láé nínú ìwé wòlíì dánielì orí kejì ẹsẹ ìkẹrìnlélógójì lí ọjọ́ àwọn ọba wọ̀nyí lé ọlọ́run ọ̀run yóò gbé ìjọba kan kalẹ̀ èyí tí a kì yóò lè parun títí láé a kì yóò sì fi ìjọba náà lé orílẹ̀-èdè mìíràn lọ́wọ́ yóò sì fọ wọn túútú yóò sì pa gbogbo ìjọba wọ̀nyí run ṣùgbọ́n òun ó dúró títí láé láé èyí ni ìjọba jésù kristi tí a ń sọ nípa rẹ̀ wípé ìjọba yìí yóò wà títí nítorí ìjọba jésù ó jẹ́ ìjọba tí kì yóò lópin nínú dánielì orí keje ẹsẹ ìkẹrìnlá a sì fi agbára ìjọba fún àti ògo àti ìjọba kí gbogbo ènìyàn àti orílẹ̀ àti èdè kí ó lè máa sìn agbára ìjọba rẹ̀ sì jẹ́ agbára ìjọba àìnípẹ̀kun èyí tí a kì yóò ré kọjá àti ìjọba rẹ̀ èyí tí a kì yóò lè parun èyí ń sọ nípa ìjọba ti jésù kristi wípé yóò wà láéláé ẹsẹ ìkẹtàdínlọ́gbọ̀n àti ìjọba àti agbára ìjọba àti ipa gbogbo ìjọba ní gbogbo abẹ́ ọ̀run lí a ó sì fi fún ọmọ lí a ó sì fi fún ènìyàn àwọn ènìyàn mímọ́ ti ọ̀gá ògo ìjọba ẹni tí í ṣe ìjọba ẹ̀nípẹ̀kun àti gbogbo àwọn alákòóso ni yóò máa sìn tí wọn ó sì máa tẹríba fún un ìyí ń sọ síwájú sí i nípa ìjọba jésù kristi báwo ni ìjọba yìí báwo ló ṣe lè jẹ́ tìrẹ báwo ni o ṣe lè wọ ìjọba ọ̀run èyí tí kò lópin rántí wípé ohun gbogbo tí o ní nínú ayé yóò lọ sópin ìgbésí ayé tí o ní pàápàá yóò lọ sópin ṣùgbọ́n bí o bá wà nínú ìjọba jésù kristi

0: ó wà títí láé nínú Jòhánù orí kẹta. Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹta. Jésù dáhùn, ó sì wí fún un pé, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a tú ènìyàn bí, òun kò lè rí ìjọba Ọlọ́run. Ohun tí o ní láti ṣe ni pé kí o ronú pọ̀wàdà, kí o sì gbàdúrà sí Ọlọ́run, kí o bèrè fún ìdáríjì, kí o jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí o wẹ ọkàn rẹ mọ́, kí a sọ di ọ̀tún, kí o ní ìyẹ̀ nípẹ̀kun, kí a tún ọ bí, kí o sì máa gbé ìgbésí ayé ọ̀tún nípa orí ọ̀fẹ́ tí ó wà nínú Jésù Kristì. Bí o bá ṣe èyí, ó dájú wípé o wọ ìjọba ọ̀run. Àti bí o ti jẹ́ ọmọ ẹ̀yìn Jésù Kristì, tí o sì ní ìpín nínú ìjọba Ọlọ́run, níhìn-ín o ní ìpín nínú ìjọba Ọlọ́run ti ayérayé, nínú Pétérò kejì. Pétérò kejì, orí kìíní, láti ẹsẹ̀ ìkarùn-ún. Àti nítorí èyí náà pàápàá, ẹ máa ṣe àìsinmi gbogbo. Ẹ fi ìwà rere kún ìgbàgbọ́ àti ìmọ̀ kún ìwà rere. Bí o ti ní ìgbàgbọ́ nínú Jésù Kristì, tí a ti gba ọkàn rẹ là, tí o ti di àtúnbí, o ní láti fi ìwà rere kún ìgbàgbọ́. Ó yẹ kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó yí ìgbésí ayé rẹ padà. Bí o sọ wípé o ti di àtúnbí, ó yẹ kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí ó máa tàn, kí o kúrò nínú òkùnkùn, kí o ní ìwà òdodo, ìwà rere, ìwà ìrékọjá àti ìmọ̀ kún ìwà rere nígbà gbogbo. Ni ó yẹ kí ìwọ tí o jẹ́ ọmọ Ọlọ́run, tí o ń pèsè ara rẹ sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristì, ni ó yẹ kí o máa ní ìmọ̀ sí i nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹsẹ̀ kẹfà, àti àìrékọjá kún ìmọ̀, àti sùúrù kún àìrékọjá, àti ìwà bí Ọlọ́run kún sùúrù. Ó yẹ kí àìrékọjá, ìwà òdodo, ìrìn òdodo, kí ó wà ní ìgbésí ayé rẹ, àti sùúrù. O múra sílẹ̀ láti gbé ìyàwó ni, àbí o fẹ́ kọ́lé, àbí o fẹ́ ní nǹkan ayé yìí, kí o jẹ́ kí sùúrù kí ó wà nínú ìwà rẹ àti ìwà bí Ọlọ́run. Ìwà tí ó fi hàn wípé o jẹ́ ti Ọlọ́run, àti ìfẹ́ ọmọnìkejì, èyí ni ẹsẹ̀ ìkeje, kún ìwà bí Ọlọ́run, àti ìfẹ́ ni kún ìfẹ́ ọmọnìkejì. Wo ẹsẹ̀ ìkọkànlá, nítorí báyìí lẹ ó pèsè fún yín lọ́pọ̀lọpọ̀ láti wọ ìjọba àìnípẹ̀kun ti Olúwa àti Olùgbàlà wa Jésù Kristì. Ó ní, bí a bá ní ìgbàgbọ́ nínú Jésù, tí a ní ìwà rere, tí a ní ìmọ̀ Ọlọ́run, tí a ní àìrékọjá ìwà òdodo, tí a ní ìwà bí Ọlọ́run, àti ìfẹ́ nínú wa sí ọmọnìkejì wa, gẹ́gẹ́ bí a ti fún wa ní oore ọ̀fẹ́, ó ní èyí ni yóò pèsè wa sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ láti wọ ìjọba àìnípẹ̀kun ti Olúwa àti ti Olùgbàlà wa Jésù Kristì. Lónìí ni a ti jẹ́ kí ó dá wa lójú wípé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ó ń lọ sópin. Gẹ́gẹ́ bí ọdún ti ń yí lo ọdún, tí ọjọ́ sì ń yí lo ọjọ́, tí ọjọ́ àti ọdún tí wọ́n ń ré kọjá lọ, bẹ́ẹ̀ ni a ń darúgbó ju bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́lé, a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ sàárè, tàbí a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ ìpadàbọ̀ Jésù Kristì. Ó yẹ kí ó dá wa lójú nígbà náà wípé ọjọ́ ń lọ sópin, ayé wa ń lọ sópin. Ó yẹ kí a múra sílẹ̀ fún dìde Jésù Kristì, àti pé ayé tí a wà nínú rẹ̀ pàápàá ó fẹ́ẹ̀ di ògbólógbòó tán. Ayé yìí ó ń ré kọjá lọ, nítorí bẹ́ẹ̀ kí a má jẹ́ kí ohun tí ó wà nínú ayé kí ó fà wá kúrò nínú Ọlọ́run, kúrò nínú Jésù Kristì. Jẹ́ kí a pèsè ara wa sílẹ̀ pẹ̀lú àdúrà, pẹ̀lú ìgbọràn, pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, pẹ̀lú àtúnbí àti ìsọdi mímọ́ àti ìgbọràn sí gbogbo ẹ̀kọ́ tí a ń kọ́ wa. Jẹ́ kí a pèsè ara wa sílẹ̀ fún ìjọba Jésù Kristì tí kì yóò lópin. Jẹ́ kí a dìde dúró láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run wípé bí a ti mọ̀ pé ayé ń ré kọjá lọ, wípé ayé yìí ń lọ sópin, wípé a fẹ́ wà nínú ìjọba Jésù Kristì tí kì yóò lópin. Kí a ní ìdánilójú wípé a ti ní ìgbàlà. Àwọn àtúnṣe tí ó wà lọ́nà wa wípé a ti ṣe wọ́n. Kí a má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó sopọ̀ pẹ̀lú ìgbésí ayé wa. Kí a fi òdodo àti oore ọ̀fẹ́ Ọlọ́run já àwọn ẹ̀ṣẹ̀ yìí kúrò. Kí a máa gbé ìgbésí ayé àìrékọjá, òdodo, iwa bi olorun igbese aye iwa mimo ke a ba le mura wa sile mu dide ati bibo Jesu Christi so fun olorun pe bi aye yi ti n koja lo ti a sin sumo opin aye wa ki olorun pelu ori ofe re ki o pese re sile ki o ba le je alabapin ninu ijoba aini pekun ti Jesu Christi je ki a gbadura baba wa tin be le orun a wa sodo yin loni nitori a wa gege bi omo si baba a se mo wi pe e ko fi wa sile nigba kan ri a mo wi pe o je didu inu yin lati fa wa somodo ara yin lati joko ke a teti sile ke a gbo oro gege bi omo ti gboran gege bi omo ti o ni oye wi pe ife baba si ohun o po re koja ju eti a le fenu so loni bi ati wa ani igbagbo wi pe e o da wa dura wa ani igbagbo wi pe e ko je ta wa nu bi o ti wo ki ori ani igbagbo wi pe ife ti e ti fe wa lati igba ti Jesu Christi ti ku wi pe ife yi o wa ba kan na se be loni nje bi ati wa bi a o ti ma gboro yin bi a o ti ma la wa loye a nbe yin wo pe iye otun ati okun otun agbara otun yo soji ninu okan wa ni oruko Jesu e ba wa soro e fun wa ni eti omo e je ki a le gboran e je ki a le ma tele yin ni isise kokan ki a ma se pada seyin ki awon ti a nreti lati odo yin gege bi awon ileri te ti se fun wa ki won ki o le je ti wa adupe wepe ti gbo ti wa ni oruko Jesu Christi Oluwa wa loni anwo iwe woli Isaiah ori ogoji lati ese ike dogbon iwe woli Isaiah ori ogoji lati ese ike dogbon ma fi oju ka bi atijo nka papo nje tani eyin o ha fi mi we tabi tali emi o ba dogba ni eni mi mo wi gbe oju yin soke se bi giga ke se wo tali o da nkan won yi ti mu ogun won jade wa ni iye o n pe gbogbo won le oruko nipa ti tobi ipa re nitori pe oun le ni ipa ko si okan ti o ku e se ti iwo fi n wi iwo Jacobo ti iwo si n so iwo Israeli pe ona mi pamo kuro lodo Olowa idajo mi si re koja kuro lodo Olorun mi iwo ko ti imo iwo ko ti igbo pe Olorun ayeraye Olowa eleda gbogbo ipekun aye ki share beni are ki mu ko si awari oye re o nfi agbara fun ala re o si fi agbara kun awon ti ko ni ipa ani are yo mu awon odomode yo si re won ati awon odomokunrin yo ti le subu patapata sugbon awon ti o ba duro de Oluwa yo tun agbara won se won fi yegun oke biidi won sare ki o si re won won rin are ki o si mu won loni mo fe ba wa soro lori didurode Oluwa didurode Oluwa bi o ba wa nihin ni ose ti o koja mo soro lori ayo Olorun e ti je agbara ati okun fun onigbagbo awon kan wonyi ti olorun se wa loju lati ri ti olorun ko si wahala o kan aya wa won je awon kan ti o je ki igbagbo wa ki o le ki o gbona ki o lagbara ju be lo won o je ki ayo wa ninu olorun ati ife wa fun olorun ati igbagbo lati duro ti ri pelu olorun titi a o fi ri dahun si adura wa won o je ki won ki o le fi ese mule ju be lo nitori be ma to awon kan wonyi si o kan aya re ma se je ki won ki o lo kuro ni okan re ni igba kan loni ni an soro lori diduro de olowa diduro de olowa kini eredi ti afin duro de olowa bawo ni a se le duro de olowa kini awon abayori si awon ami ti o le wa ni igbesi aye wa wipe a je eni ti o ti duro de olowa a si ti ri idahun eredi ti afin duro de olowa ati paapa akoko wo ni o ye ki a ma duro de olowa ki awon ibere wonyi ki a to le dahun won lese ki a to le dahun won ni kikun ani lati wo lati ese ike dogbon bi oye ese ike dogbon de ese ogbon bi o ba se ye wa si be ni a o se ni oye diduro de olowa je kin ton ka ese ikokan le logbon le kan si oni sugbon awon ti o ba duro de olowa ki se awon ti o sare koja olowa ki se awon ti o nsare ni iwanwara ni ikanju aile musuru ti won so wipe kini kin se mbo ni kin ya si ona wo ni kin gba mo ti de ikorita kini ipinu ti o ye kin mu ki se ru awon be awon ti o ni igbagbo ninu olowa awon ti o duro de olowa o ni sugbon awon ti o duro de olowa yo tun agbara won se won o si fi iye gun oke bidi won o fi iye gun oke bidi won o sare ki yo si re won won o rin are ki yo si mu won bi a ba nso wipe awon wonyi won o tun agbara won se eyi nso wipe se iwo na mo awa ti a nlo moto lekookan bi a ba ti lo moto yi yala fun ose meta ose merin bi osu kan won ma so fun wipe o ye ki a gbe lo si odo awon mechanic wipe ki won ki o tuntun se ki won ki o tun agbara re se won a fo ile epo won a fo ibi ti omi wa won a fo gbogbo awon nkan ti o nje ki oko yi ki o ma se daadara nitori be a o fun oko yi ni akoko lati wa lati duro ni ile osise mechanic be na ni ago ara wa ki se okuta be na ni okan wa ki se irin be na ni igbesi aye wa ki se emi nitori be a re se se ki o mu wa o sese ki o dabi eni wo pe ade ikorita a o mo ibi ti a o gba o sese ki o dabi eni wo pe oke ni o wa ni waju wa ati gun oke yi o soro fun wa be ni nkan ti a nfe o wa ni odi keji oke yi tabi o sese ki o je wi pe omi ti o kun popo ti o si kunre koja o ni o wa ni waju wa ohun ti a si nfe o wa ni odi keji omi yi eni a fi so wi pe bi a ba duro de olowa wipe a o fi iye gun oke bidi eni wipe oke ti o wa ni waju wa ti o dabi eni wipe ko si ohun ti o le si oke yi nidi bi a ba duro de olowa olorun a fun wa ni iye bi ti di nipa igbagbo nipa adura yo je ki a le fi iye gun oke bidi ti o je wipe oke yi ki o ja mo nkan ni igbesi aye wa o ni a o sare ki yo si re wa bi a ba ti wo awon omo wa ni ileewe ti won ma nsare ije bi won ba tin dije a ma ri wi pe awon omo miran won ma sare bi won ba de aarin meji lori papa won sobolole a re won patapata sugbon awon miran ti won ti je ologbon ninu awon omo wonyi won ti mura sile won ti sun darada loru won ti jeun kanu won ti ni agbara ki o to di wi pe won tin sare won sare yi won sare eje yi won tin gbianju sile bi won ba ti be sini sare won ma sare lo won ma sare lo tete ki yo si re won be na ni a nso fun awa ti a je onigbagbo awa ti o je wi pe a ko duro de olowa a ko je ki emi wa ki o simi le olowa o je wi pe a n gbe emi wa gbona nigba kugba o je pe bi nkan kan ba ti sele o ti gun wa lokan
1: o ti dabi oko ti o gun eniyan lokan a ko fara bale lati duro de oluwa o ni sugbon awa ti a ba duro de oluwa awa ni o ma gun oke pelu iye idi awa ni o je pe bi a ba nsare ki yo rewa ati pe bi a ba rin are ki yo mu wa bi a ba je eni ti o ntaja ti a n gbe awon nkan ti a n ta ti a n gbe lo soja ti ki si se wipe a fe wo oko ero tabi oko ayokele boya ese ni a n fi rin a o ri wipe awon miran ti o je wipe won ko ni okun won ko ni agbara won o jeun kanu bi won ba ti rin die a ti re won won a gbe eru won a gbe sokale won a joko seba titi won a ma duro de moto sugbon awon ti o je wipe won ni okun won ni agbara won ti doja ni kiakia won a le ta awon nkan won yi fun awon ni bara awon awa ti o je pe aduro de oluwa nipa ti emi bi abarin ti a re sin mu wa bawo ni a o se de ibute ibi ti a n lo lakoko ti o ye ki a debe eni o fi se pataki wipe a ni lati duro de oluwa sugbon mo so tele wipe ki a to le duro de oluwa ki a to le so agbara wa di otun ohun kan ni a ni lati koko mo ye ki a wo lati ese ikedogbon o ni nje tani eyin o ha fi mi we tabi tali emi o ba dogba ni eni mi mo wi eyi ni ibere pepe eko ti o ye ki a ko ati ti o ye ki a mo se o mo we pe awon elomiran oye bi a ba nso nipa ti olorun ko ye won daradara o sese awon elomiran a ma wa si lesin won ma so wipe awon a wa fun igba die bi awon ba wa fun igba die bi ohun ta awon reti bi o ba tete te awon lowo awon a tun gba ona eburu miran awon a lo ba awon orisa tabi awon baba asale tabi awon balogun ni abule iru awon be won fi olorun we balogun ti o wa labule won fi olorun we awon baba asale won fi olorun we awon iyalode ti ye moja won fi olorun we awon eniyan kekeke ti agbara ko si lowo won eni olorun fi nbi wa pe ki a tile tun so wipe andro de oluwa ki a to lo gbadura si oluwa ki a to be si ni ka oro olorun ki a ma ye iwe mimo wo lati wo awon ileri pataki ti o se fun wa o ni lakoko tani eyin o fi mi we ati tali emi o ba dogba o ye ki a mo wipe olorun oni eleda orun ati aye ko si eni ti a le fi olorun we o je alagbara o je eni ti o gbon re koja awon eniyan ninu aye yi oni be a ba wo awon orun ti a wo lati odo awon angeli ti a wo wa si aye si odo awon eniyan wipe ko si angeli kan ko si eniyan kan ti a le fi olorun we ninu awon ijo miran bi won ba ti n gbadura won ma ki pe angeli michael angeli gabriel angeli uriah angeli bayi angeli tohun awon to ti sina awon ti o ye ihin rere oye won fi olorun we angeli won fi olorun we eda owo olorun o sese ki o je pe awon elomiran bi won ba ti n gbadura won ma so pe olorun lagbaja olorun temedu won fi olorun oga ogo olorun alagbara olorun eleda olorun olodumare won fi we awon eniyan eleran ara ti emi re wa ni iho imu re eni olorun fi wipe ki a tile to duro de oluwa ki a to so wipe a n lo ba olorun lati gbadura lati mu awon ebe wa lati si won paya niwaju oluwa oni lakoko tani eyin fi mi we oni lakoko tani emi o ba dogba eyi ni eni mimo israeli wi je ki a wo exodus ori kejo ese ikewa exodus ori kejo ese ikewa o si we pe li ola o si we pe ki o ri bi oro re ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa oni ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa awon elomiran ti oye bi mo ti so tele won a ma so wipe opolopo esin lo wa wipe bi o ba si ona nibi ohun a tun wa ona miran lo iyi je wipe won ro wipe olorun miran tun wa nibo miran ibanuje awon ti n to olorun miran leyin yo po awon elomiran won a ma ro wipe boya orisa kan orisa idile orisa baba won orisa ti abule orisa ti awon eleya meya lototo won ma ro we pe boya nkan won yi o le gba won won ma ro we pe bi awon ba wa si lesin bi awon ba ka bibeli ti adura o ba gba ti o ba da bi eni we pe nkan ti awon reti ko ti awon lowo won so wi pe awon mo bi kan ti awon le lo mbolo tun fe lo mbolo tun fe lo o tun fe da ibanuje kun ibanuje fun ara re oni ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa ye ki o kale ninu okan re bi o ti kale le orun ni iwaju awon angeli ye ki o kale le okan re bi o ti kale le okan gbogbo awon ti o ti mo olorun lati igba adamu titi di akoko ti a wa yi wi pe ko si elomiran yala le orun yala le aye yala ni isalele tabi ninu okun ko tun si elomiran olorun wa okan sosho ni ninu exodus yi kan na ori kedogun ese ikokanla exodus ori kedogun ese ikokanla ta le o dabi iwo oluwa ninu awon alagbara ta le o dabi iwo ologo ni mimo eleru niyin ti nse ohun iyanu bi abandaruko olorun o ye ki a mo wi pe eni ti nse ohun lanla ohun abami ohun iyanu ohun ti o je wi pe ko si enikan ninu awon angeli tabi enikan ninu awon eniyan ti o le se ohun ti olorun nse nitori be je ki okan re ki o simi le olowa ki o si mo wi pe abayo ohun gbogbo ti o ye ki o se bi o ba fe ni eyori si rere ati itesiwaju ni wepe ki o duro di olowa so ni wahala ni so dabi eni wepe o nsun ekun asunrin so dabi eni wepe awon nkan ti o nwa o jina rere si o so dabi eni wepe wahala ninu ebi wahala ni bi ise wahala ni bi okowo re wahala pelu awon alabagbe wepe o fe mu olomi o dabi eni wepe o ti jin sinu ofin ko se eni ti o le yo jade o se duro di olowa o se duro di olowa o ranti awon ti o wa ninu bibeli bi a ba nka awon ti o wa ninu bibeli awon ti won ni wahala bi ti wa ni o ranti jabesi o ni wahala nkan ti o gba ni wo pe o duro di olowa o ranti josefu aparomo ata si oko eru o lo si ewon wo iru eni bayi se o je wi pe olorun ti gbagbe re ni se o je wi pe awon ileri olorun ti olorun ti fun tele tele se o je wi pe awon ileri won yi ti kuna ni se o je wi pe olorun ko si lori itemo ni rara sugbon nigba ti josefu ti o duro de oluwa nigba yi ni aso agbara di otun amu kuro lati ogba ewon amu wa si ori ite oran ti samsoni bi o ti le je wi pe afowofa samsoni ni nitori wi pe o lo sinu ese ohun ti o je wi pe ko ye ki eni ti o je onidajo bi ti re alakoso bi ti re olori bi ti re ohun ti o ye ko ye ki o se ohun ti o se ayoju re mejeji sugbon kini o se bi o ba je elomiran ni a ro wi pe gbogbo nkan ti pin wi pe ohun ti o ku ni pe ki ohun lo pokun so ohun ti o ku ni pe ki ohun wa ona tabi aye lati para ohun danu sugbon rara o duro de olowa o duro de olowa oni olowa nigba kan soso yi so agbara mi dotun iwo na o se duro de olowa be o ranti dafidi ni wahala wahala popo ninu ebi ni o ranti igba ti omo re absalom ti o dide si tabi o ranti nigba ti oba saul nigba ti o dide si dafidi ati awon eniyan miran pelu ti won fi se esin ti won fi se eleya ki lo se o duro de olowa ni o duro de olowa ni bi a ba wa sinu majemu titun se o ranti awon aposteli aso won sinu tubo ṣoran ti awon apostili ana won legba aje won ni iya a fi opolopo nkan dun won sugbon won duro de oluwa awa na be na lo ye ka se we pe bi awon ti isaju bi won ti duro de oluwa ti oju ko ti won be na ni o ye ki awa paapa ki a duro de oluwa oju ko si ni ti wa ni oruko jesu wo ori dafidi ikokan dini adorun ejo esan orin dafidi ikokan dini adorun ese ikefa nitori pe ta le o wa le orun ti a le fi we olowa dahun se angeli kan wa le orun boya michael ni o tabi gabriel ni tabi angeli miran o ni ta le o wa le orun ti a le fi we olowa je iru eni be wa rara tani ninu awon omo alagbara ti a le fi we oluwa nigba ti o ti so nipa ti orun nigba ti o ti so nipa ti awon angeli nigba ti o ti so pe ko si eda kan lorun ti a fi le ti a le fi we oluwa o tun wa so fun wa wipe ninu aye yi bakan na wipe ko si omo alagbara kan ti a le fi we oluwa o se je ki okan re ki o simi le oluwa nigba ti o ti mo wipe ko si eni ti a fi le we olorun ti a le fi we olorun wa nigba ti o ti mo wipe ninu ife ni ninu agbara ni ninu ogbon ni ninu ijolo oto ni ninu ohunkohun ko si eni ti a le fi we oluwa o se duro de oluwa o se gbe oju re si oke ki o so fun oluwa wipe won duro de o je ki a tun pada lo si iwe Isaiah ori ogoji iwe Isaiah ori ogoji monka lati ese ikerin din logbon gbe oju yin soke si ibi giga eni ohun ti olorun so fun wa o ni ki a gbe oju wa soke si ibi giga ki a mu oju wa kuro ninu awon orisa petele ki a mu oju wa kuro ninu awon eniyan eleran ara eniyan ma nse ileri popo o sese ki enikan ki o so pe ma se yonu ohun gbogbo to ba nfe ni ma fun ohun gbogbo to ba nilo wa ma bere lowo mi o ni ki a gbe oju kuro ninu lodo awon eniyan won ti o wa nibi petele o ni ki a gbe oju wa soke si ibi giga ki ese wo ta le o da nkan won yi wo awon irawo ta ni o da won so fun mi be na ni olorun le o da won oni ti mu ogun won jade wa ni iye bi a ba wo awon irawo won se katan orun ko ki a wo agbara re ati osupa ki a wo ohun ti o nse ati awon nkan miran ti olorun da ti awon onimo ijile ti won se awari re awari re loni ki a wo je ki a mo we pe awon nkan won yi won wa lati owo oluwa oni o pe gbogbo se gafara fun mi o pe gbogbo won le oroko nitori pe ohun le ni ipa ko si okan ti o ku nitori be o ye ki o ye wa wi pe olorun wa alagbara ni nitori be ki a gbe oju wa soke ki a ma je ki irewesi ki o de ba wa ki a ma je ki okan wa ki o pororo ki a ma je ki esu ki o deru ba wa nitori wi pe olorun wa ko si ohun ti o le se olorun wa ko si awon ileri ti o ti se fun a tele tele ti ko le muse je ki a wo ese iketadinlogbon e se ti iwo fi n wi iwo Jacobu ti iwo si n so iwo Israeli pe ona mi pamo kuro lodo Oluwa idajo mi si re koja kuro lodo Olorun mi
0: eni ariti awon omo Israeli se ranti itan omo Israeli o se ni laanu we pe awon wonyi won gbagbe ore Olorun won gbagbe anu Olorun won gbagbe ileri Olorun won gbagbe majemu ti Olorun ti ba won da ohun ti o se lanu ninu ni ti awon omo Israeli ni wepe se oranti lati akoko Abrahamu ni Olorun ti fun ni ileri ti o si so wepe lati odun de odun ni ibukun Olorun yo ma wa lori won ki se be nikan ati pe nipase Abrahamu ati awon omo omo re ni a o ti bukun gbogbo idile aye bi abase wo Olorun kokuna Olorun ko ja fara ni akoko Mose ni Olorun pe Mose wo pe akoko ati mu ileri ise wo pe o ti de bi o ti re je wo pe oye ko ye Mose ni akoko ti o so wi pe ta le mi ti o lo doju ko farao Olorun so wi pe ohun wa pelu re ohun wa pelu enu re bi o ba je eni ti o n ka bibeli daadara o ri we pe opolopo ise ami opolopo ise iyanu le Olorun se titi okan awon omo Egypt ti okan won fi remi ti o fi je wi pe won ko ni agbara ti okun mo ti won so fun amo ise pe oya e keru yin ke ma lo e ni a fi gba won kuro ni oko eru se ran ti wi pe bi won ti de bi bebe okun pupa ti won be si ro wi pe aye fe pari ti won ro wi pe o dabe ni pe iku ti de fun won nisinsin nitori pe oke wa lowo otun oke wa lowo osi awon omo ogun Egypt won bo leyin okun pa wa niwaju nbo ni ki agbegba be ni won ke pe Oluwa ni Olorun so fun Mose pe ki o na pa re ni okun pupa pin si meji
1: ki se be ni kan ogoji odun ni won fin je mana lai sanwo ti o je pe bi won ba ti ji loro ni won lo ko mana wo ma jeun aso ogbomo won lara bata ogbomo won lese nihi ni won wa so wi pe ona wa pamo kuro lodo olowa idajo mi si re koja kuro lodo olorun mi e se ti israel fi dia foju bayi ti yi won ra ti won ranti awon ore olorun won ranti agbara olorun won ranti awon ileri olorun won ranti awon majemu ti olorun ti ba won da sugbon ki a to ma da israel lebi awa na nko nje awa na nigbati a ba de ikorita awa na nigbati o ba da bi eni wi pe omi poju oka fun wa tabi o poju gari fun wa nigba ti o ba da bi eni wi pe iwahala wa fun wa ti o le ponran awa paapa ati gbagbe ori olorun ati gbagbe awon eri ti an je tele tele wi pe nigba ti mo ti denu ijo yi nigba ti mo ti ba jesu pade nigba ti mo ti ni igbala nigba ti olorun ti la mi loju nigba ti mo ti kuro ninu iborisa nigba ti mo ti je wese ti mo ti ko sile wo nkan ti olorun se fun mi awa ti a tin jeri tele tele awa di awa eni to awa di eni to kari so awa di eni to sunkun asun dekun awa di eni to rin kaakiri bi eni ti ko lọlọrun awa di atoroje atun wa ronu pe boya ka pada sibi ta ti nbo bawo lo se ri bayi se orowe po lọrun ti gbagbe re ni e se ti iwo fi nwi wi pe ona mi wahala mi awon nkan to ndoju ko mi awon inu ni bi ni ti mo ndoju ko ti mo nba pade wi pe olorun ko mo nkan won yi mo awon nkan won yi pamọ kuro lodo oluwa e se ti a fi sunkun be ni ti o ni baba e se ti a fi nka kiri be ni ti o lọlọrun se olorun wa ti ku ni se olorun wa o si laye mo ni se ileri re ti yi pada ni se majemu ti o ba wa da nipasẹ jesu christi nigba ti o ku lori igi agbelebo se awon nkan won yi ko tun jamọ nkan ni waju olorun ni e se ti a wa fi so bi awon mo israeli bi alai loye bi alai logbon bi eni ti oju emi re ti fo wi pe ona mi pamo kuro lodo olowa ati wi pe idajo mi awon eto mi wi pe won ti re koja kuro lodo olorun mi eni o wa fi bi wa ni ese ikeji din logbon iwo ko ti mo iwo ko ti gbo pe olorun aye raye olowa eleda gbogbo ipekun aye ki saare be ni are ki mu ko si awari oye re ijile ni agbara olorun awa mari di ni agbara olorun bi abawa lati ipekun kan lo si ipekun miran ninu aye yi ko sese awa mari di ni ijile ni ife re ijile ni majemu re ijile ni awon ileri ti o ti se fun wa a o ti mo ni bi abaje eni ti o mo olorun nigba ti a ba ti je wese ti a ti ko sile ti a ti gba Jesu Christ bo gege bi olugbala wa bayi ni ona ti si sile fun wa lati mo olorun awa ti a ni igbala awa ni a ni imo olorun awon elesin ti won kan sin awon o ni imo olorun nitori be o ye ki okan wa ki o bale o ye ki a simi o ye ki a mo we pe a ni olorun to ga le orun olorun ti agbara re ki ba ti oni nitori be o ki a mo we pe lati ese kokandinlogbon o n fi agbara fun ala re o n fi agbara fun ala re o n fi agbara kun awon ti ko ni ipa ani are yo mu awon odomode yo si re won ati awon odomokunrin yo ti le subu patapata oni sugbon awon ti o ba duro de olowa o ti a se duro de olowa ni wo pe ki o le fun ani agbara ki o le fun ani okun wi pe nigba ti awon miran ti a jo n sare ire eje yi nigba ti won ba n subu le ba ona nitori wi pe olorun aye raye apa aye raye ko je ibi sade won ko si je ohun to n gbe won ro ko je ohun to n fun olokun ati agbara nigba ti awon ba n subu le ba ona wi pe awa o ma sare ki yo si re wa a o ma rin wi pe aare ki yo mu wa sugbon je ki n bi o lere nigba wo ni o ye ki a duro de olowa ati bawo ni o ye ki a se duro de olowa bi a ba n so wi pe bawo ni o ye ki a se duro de olowa bi a ba n so nipa diduro de olowa e je wi pe ki a gbadura ki a pa opolopo ojuse ki a pa ti segbe kan o ya mi lenu o si se mi laanu wi pe awon ti o dabi eni pe won ko mo olorun àwọn tí ó dàbí ẹni wípé wọn kò mọ Jésù Kristì gẹ́gẹ́ bí olùgbàlà wọn tilẹ̀ máa ń gbìyànjú láti dúró de Olúwa ní ìmọ̀ tiwọn ní ìdánú tiwọn ó kàn jẹ́ wípé àwọn ò mọ ohun tí a ń pè ní Jésù gẹ́gẹ́ bí olùgbàlà àwọn ò mọ ìdáríjì àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run ṣùgbọ́n wọn máa ń gbìyànjú láti dúró de Olúwa bí a bá rí ẹlòmíràn tí ó jẹ́ aláìgbàgbọ́ tí ó jẹ́ pé kò tí ì mọ Jésù Kristì gẹ́gẹ́ bí olùgbàlà ṣùgbọ́n ó jẹ́ bí ẹlẹ̀sìn bí ó bá ní ìṣòro ráńpẹ́ kan bí ó bá ní ìṣòro kékeré kan a ti sọ wípé òun fẹ́ lọ gbàdúrà òun fẹ́ dúró de Olúwa àwọn ẹlòmíràn ó ṣeéṣe nítorí pé òye bíbélì òye wọn tó wọ́n ti lè ka nǹkan kan nínú májẹ̀mú láéláé àbí nǹkan kan nínú májẹ̀mú tuntun wọ́n sọ pé àwọn fẹ́ lọ sórí òkè òkè yanu òkè anu òkè orí ọ̀fẹ́ òkè àlàáfíà òkè báyìí òkè tọ̀hún wọ́n á dúró síbẹ̀ ó ṣeéṣe kí ó jẹ́ ọjọ́ mẹ́ta kí ló dé tí ó jẹ́ wípé àwọn wọ̀nyí tí wọn ò mọ ìgbàlà Jésù Kristì àwọn wọ̀nyí tí ó jẹ́ pé wọn kò tí ì ní ìdánilójú ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn kí ló dé tó jẹ́ wípé àwọn ni wọ́n mọ̀ bí a ti dúró de Olúwa àwa tí Ọlọ́run sì ti pè tí ó ti bá sọ̀rọ̀ àṣírí àwa tí Ọlọ́run ti sọ fún wípé òun jẹ́ bàbá fún wa tí ẹ̀mí Ọlọ́run ké àbá bàbá nínú wa kí ló dé tí a ò lè farabalẹ̀ kí a lè dúró de Olúwa yẹ kí a wò nígbà wo ni ó yẹ kí a dúró de Olúwa àti bí a bá dúró de Olúwa kí ni àwọn èrè àwọn àǹfààní tí yóò jẹ́ tiwa nínú orin dáfídì orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n orin dáfídì orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹsẹ̀ ìkarùn-ún sìn mí lé ọ̀nà òtítọ́ rẹ kí o sì kọ́ mi nítorí ìwọ lé Ọlọ́run ìgbàlà mi ìwọ ni mo dúró tì lé ọjọ́ gbogbo níhìn ni olórin dáfídì ló ti ń sọ fún wa wípé òun ní láti dúró de Olúwa kì í ṣe ní ọjọ́ kan ó ní lé ọjọ́ gbogbo ìwọ ni mo dúró tì ìwọ ni mo dúró de lé ọjọ́ gbogbo kí ni ṣe tí ọ̀gbẹ́ni yìí tí ó fẹ́ dúró de Olúwa ṣé o mọ̀ wípé dáfídì tí ó kọrin dáfídì tí a kà yìí ó jẹ́ jagunjagun ó ní ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ní ìgbésí ayé rẹ̀ nígbà mìíràn àwọn nǹkan mìíràn tó ń gbọ́ látọ̀tún látòsí wọ́n ń tako ara wọn kò sì mọ èyí tó jẹ́ òtítọ́ tí òun lè dúró lé nínú wọn ó dàbí ẹni wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni dáfídì ni ó dé ìkóríta nínú àwọn nǹkan mìíràn nínú ẹbí rẹ̀ ó dé ìkóríta tí kò mọ ọ̀nà tí ó yẹ kí òun tọ̀ tàbí gẹ́gẹ́ bí ọba àwọn ìdájọ́ mìíràn àwọn mìíràn tí ó yẹ kí ó ṣe tí kò mọ ọ̀nà tí ó yẹ kí òun gbà ìpinnu tí ó yẹ kí òun ṣe tàbí àbá tí ó yẹ kí ó dá nítorí bẹ́ẹ̀ ó fẹ́ dúró de Olúwa nígbà mìíràn ní ìgbésí ayé tirẹ̀ ó ṣeéṣe kí nǹkan kan kí ó ṣe láàrin ọkọ sí aya ó ṣeéṣe láàrin ẹbí láàrin bàbá ìyá sí ọmọ ó ṣeéṣe ní láàrin àwọn aládùúgbò tàbí níbi iṣẹ́ ó dé ìkóríta àwọn nǹkan tí ó ń gbọ́ wọ́n ń tako ara wọn tìbí a sọ tìbí tọ̀hún á sọ tọ̀hún àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń sọ kò bára wọn mu ó sì ń fẹ́ mú ìpinnu àwọn nǹkan tó fẹ́ mú ìpinnu lé lórí yìí ò tí ì mọ òtítọ́ ìjìnlẹ̀ òtítọ́ nípa wọn irú àkókò bẹ́ẹ̀ nígbà tí a mọ̀ wípé ọlọ́run mọ ohun gbogbo àwọn nǹkan tó pamọ́ lójú ènìyàn wọ́n ṣí payá níwájú ọlọ́run nítorí bẹ́ẹ̀ ó yẹ kí o lè dúró ti Olúwa kí o dúró dé wípé ọlọ́run mọ wojú rẹ ọlọ́run mo mọ̀ wípé gbogbo òtítọ́ àwọn nǹkan wọ̀nyí wọn ò pamọ́ fún ọ nítorí bẹ́ẹ̀ mò ń dúró de ọ èyí ni a fi ń dúró de Olúwa ní àkókò tí a ń dúró de Olúwa yìí a ó ka bíbélì a ó wo àwọn ìlérí ọlọ́run a ó wo àwọn àṣẹ ọlọ́run a ó wo àwọn nǹkan tí ọlọ́run ń pàṣẹ fún wa láti ṣe tí ó dàbí ẹni wípé a ti gbójú fò dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nǹkan mìíràn tí ó máa ń ṣe wá lọ́ṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó já fáfá nínú ìsìn ọlọ́run ni wípé àwọn àkólẹ́dọ̀ ìsìn àwọn àgbékarí ẹ̀sìn wọn kì í jẹ́ kí a lè ráyè láti dúró de Olúwa ẹlòmíràn ó ṣeéṣe ibi tó ti fẹ́ ka bíbélì wọ́n sọ wípé arákùnrin kan bèrè rẹ̀ ó fẹ́ kí wọ́n lọ ṣe ìjìrè ọkàn níta átúndìde ẹlòmíràn bóyá ó fẹ́ gbàdúrà lórí nǹkan kan ni bóyá ó ń dúró de Olúwa ni ó sì fẹ́ mọ ó fẹ́ mú ọ̀nà rẹ̀ gún níwájú Olúwa wọ́n ní wọ́n ń pè yí o ẹ̀kọ́ a lọ sí ṣiṣẹ́ báyìí o kí a lọ ṣe báyìí nǹkan wọ̀nyí kì í jẹ́ kí ẹlòmíràn kí ó lè dúró de Olúwa jẹ́ kí a wo orin dáfídì orí kẹtàdínlọ́gbọ̀n orin dáfídì orí kẹtàdínlọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkẹtàlá dé ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n èmi ti gbàgbọ́ láti rí ire Olúwa ní ilẹ̀ alààyè dúró de Olúwa kí o sì tújú ká ki yo si mu ole ayale mu ni duro de oluwa yo si mu ole ayale e je wi pe nigba ti o ba dabi ni pe aje alai lagbara nigba ti o ba dabi eni wi pe aje alai lera yala nipa ti ara yala nipa ti emi o je wi pe okun tan ninu wa agbara tan ninu wa o je wi pe ati rin irin igbagbo o nsoro fun wa ati gbe igbese aye igbagbo o nsoro fun wa o fe dabi eni wi pe agbara lati doju ko ota ati lati doju ko idanwo agbara lati duro sinsin ki a ma yese o dabi eni wi pe agbara yi o ndinku die die ni igbese aye wa o ni iru akoko be o ye ki a duro de oluwa iru akoko be o ye ki a duro de oluwa pelu igbagbo lati ri ire olorun ire oluwa ni ile alaye ni orin dafidi ori keji le ni ogota orin dafidi ori keji le ni ogota ese ikarun okan mi iwo sa duro je de olorun nitori lati odo re wa ni ireti mi nigba ti o ba dabi eni wo pe ireti npin nigba ti o ba dabi eni wo pe o nse afeeri nkankan nkan yo si ti ite olowo nigba ti o ba dabi eni wo pe awon abani gbadura e ti jo gbadura awon ore re ti ejo ma nka bibeli ti ejo ma gbadura ti ejo ma mu ibere ara yin lo siwoju olorun won ti ba gbadura sugbon awon nkan won yi awon isoro won si wa sibe sibe o so we pe akoko de lati duro je de olorun akoko de lati lo siwoju olorun lati pa awon nkan miran gege bi owo gege bi ise gege bi awon nkan miran to ma ndi wa lowo lati pa won ti lati wa si oluwa tabi lati tile kun wa mori ki a duro je de oluwa nitori lati odo re wa ni ireti wa wa ye ki a wo orin dafidi yi kan na ori keta le ni ogofa orin dafidi ori keta le ogofa ini eji eta okan eji eta ese ikeji kiyesi bi oju awon iranse kunrin ti ma wo owo awon baba won ati bi oju iranse birin ti ma wo owo iya re be li oju wa nwo oluwa olorun wa titi yo fi sanu fun wa nigba ti a ba nwa anu olorun boya o ti sobo sinu ese lai ro tele ni boya o dabi eni wo pe idanwo ni o le rekoja ore ofe ti o ni ti o si dabi eni pe boya ori iro ni igbese aye re tabi ori pe oju kokoro tun tin wole tabi ori wo pe aran kan ibinu o tun tin wo inu okan re tabi ori wo pe awon nkan to lero tele tele won tin yo wole o si ri wo pe o nba igbese aye igbagbo re je o nso di apeyinda o ni iru akoko be ni o ye ki o woju oluwa iru akoko be ni o ye ki o kepe oluwa iru akoko be ni o ye ki o so agbara re dotun ninu oluwa iwe owe ni atun ka nisinsin yi ori ogun iwe owe ori ogun ese ikeji le logun iwo ma se wi pe emi o gbesan ibi iwo ma se wi pe emi o gbesan ibi sugbon duro de oluwa ohun o si gba o o seese ki oro kan bi awo ki o wa laarin iwo ati enikan ki eni yi ki o soro ibi nipa re ki eni yi ki o se ibi si o ki idanwo lati odo su ki o ma so si olokan we pe gbesan lu pada paromo un na se bayi o ni niru akoko be ti esu to nfo oro re to nfo oro okan re to nso wi pe ki o gbesan fun ara re o ni niru akoko be o ye ki o duro de oluwa we pe bi o ba duro de oluwa ohun o gba o ninu awon ikekun ti o nde ba awon yi ninu Isaiah ori kejo ese iketadinlogun Isaiah ori kejo ese iketadinlogun emi o duro de oluwa ti o pa oju re mo kuro lara ile Jacob emi o si ma wo ona re oni nigba ti o ba dabi eni wo pe olorun wa o jina rere nigba ti o ba dabi eni wo pe anu re jina si wa nigba ti o ba dabi eni pe awon ileri re imuse won won jina si wa oni ohun to ye ka se pe ki a duro de oluwa awon elomiran won ma kun niru igba be awon elomiran won ma sakakiri niru igba be awon elomiran won ma tun mu igbekele won ki o wa ninu eniyan tabi ninu orisa ni igba be oni awa ti a fe di orun awa ti a fe fi orun sere je leyin aye yi o ni o te ye ki a se ni pe ki a duro de oluwa ye ki a pada si Isaiah ori ogoji ki a to gbadura Isaiah ori ogoji ese ikokan le logbon sugbon awon ti o ba duro de oluwa yo so agbara won dotun awon ti o ba duro de oluwa won o tun agbara won se won fi ye gun oke biidi won sare ki yo si re won won rin are ki yo si mu se oke kan wa ni waju re duro de oluwa se o dabi eni pe okun lo wa ni waju re o si mo bo se fo re koja okun yi duro de oluwa so tin re oni so dabi eni pe adura ogba ni so ni wahala ni so dabi eni pe awon keferi fi ose sin won fi ose eleya so dabi eni pe ohun to tin reti o dabi eni pe won jina re won o ti de o ni ohun ti an lati se ni pe ki aduro de oluwa ki aduro de oluwa ki a ma je ki ohun kan ki o di wa lowo nitori be dide duro ki o so fun olorun we pe o setan lati duro de o setan lati gbadura o setan lati musoro o setan lati kepe duro de oluwa o duro de oluwa ma se je ki are ki o mu duro de oluwa kepe oluwa yo si da o sile yo tun o sile duro de oluwa yo tun agbara re se.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ yín wípé lónìí a wà láyé, bẹ́ẹ̀ ni a wà láàyè nínú Kristi. A dúpẹ́ wípé ní ìgbà gbogbo ni ẹ ń fi àánú àti orí ọ̀fẹ́ yín hàn fún wa. A dúpẹ́ fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ tí ẹ fi hàn wá. A dúpẹ́ fún ìfẹ́ nínú Kristi Jésù. A dúpẹ́ fún ìyè àníkẹ̀kún. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó ń kí wá láyà wípé a ó làájá. A dúpẹ́ wípé ẹ̀mí yín ń sọ fún wa wípé bó ti wù kó rí, ọjọ́ ọ̀la yóò dára. A dúpẹ́ wípé ẹ fi wá lọ́kàn balẹ̀. A dúpẹ́ wípé ẹ gbin ìgbàgbọ́ sínú ọkàn wa. Ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ìsọdọmọ, ìgbàgbọ́ tí ó jẹ́ kí a ní ẹ̀rí yìí nínú ọkàn wa wípé kò séwu, nítorí wípé Jésù Kristi Olúwa Olùṣọ́ àgùntàn wa, ọmọ aládé àlàáfíà balógun wa lójú ogun, wípé ó ń jà fún wa, wípé ó wà nítòsí wa, àti wípé nítorí bẹ́ẹ̀ bí òjò tilẹ̀ ń rọ̀, bí iná tilẹ̀ ń jó, bí ohunkóhun tilẹ̀ ń ṣẹlẹ̀, a mọ̀ wípé kò séwu fún ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé àwa ni ẹ ṣe ní olóríire, àwa ni ẹ ṣe ní alábùkún fún láti jẹ́ alábàápín nínú ìbùkún àtọ̀run wa, nítorí wípé lónìí ni a gbé àsíá wa sókè wípé níhìn-ín lè ràn wá lọ́wọ́ dé. A dúpẹ́ ẹgbà pé àti ìyìn wa bàbá, láti ìgbà tí a ti gbàgbọ́, láti ìgbà yìí ni ẹ ti ń ṣe iṣẹ́ àràbarà ní ìgbésí ayé wa. Bàbá ẹ kò ṣẹ́ wípé ẹ pa wá mọ́, wípé ẹ ń tọ́ wa, wípé a ní ìdakọ̀rọ̀ nínú ọkàn wa wípé Jésù Kristi jẹ́ tiwa. Ẹgbà pé àti ìyìn wa ní orúkọ Jésù. Ǹjẹ́ ọdún tuntun la tún bọ́ sí yìí? Ọdún tuntun láti sin Olúwa, ọdún tuntun láti ka ọ̀rọ̀ Ọlọ́run, ọdún tuntun láti jẹ́ alábàápín síwájú sí nínú ìbùkún àtọ̀run wa, ọdún tuntun láti lè gbẹ́kẹ̀lé yín jù bẹ́ẹ̀ lọ, ọdún tuntun láti mọ̀ wípé ẹ̀yin ṣẹ̀ṣọ́ lórí wa. À ń bẹ̀bẹ̀ wípé nínú ọdún tuntun yìí ìgbàgbọ́ wa yóò rékọjá ìgbàgbọ́ ti ọdún tí ó kọjá. Ìbùkún tí ẹ ó máa dàlé wa lórí yóò rékọjá àwọn ìbùkún ti ọdún tí ó kọjá, àti ìsinmi ìfọkànbalẹ̀ tí a ó ní nínú yín yóò rékọjá ti ọdún tí ó kọjá. À ń bẹ̀yìn wípé nínú ọdún yìí ní ọjọ́ ẹ ó máa jẹ́ kí ọkàn wa kí ó máa sinmi lé yín, kí ó máa fẹ́ràn yín sí, kí ó máa gbàgbọ́ sí, kí ó máa gbàdúrà sí, kí ó sì máa rí ìbùkún jù bẹ́ẹ̀ lọ síwájú àti síwájú lórúkọ Jésù. Lónìí ẹ bá wa sọ̀rọ̀, lónìí ẹ fà wá mọ́ra, lónìí ẹ kọ́ wa, lónìí ẹ jẹ́ kí ìfẹ́ wa kí ó fẹsẹ̀ múlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, lónìí ẹ jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó dàgbà jù bẹ́ẹ̀ lọ. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ẹ ṣe wà lójú ti ẹ̀mí, kí a bá lè rí àwọn tí ẹ ti pèsè fún wa nínú ọ̀rọ̀ yín lónìí. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristi Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó jẹ́ kí a wà láàyè lónìí. Gẹ́gẹ́ bí o ti mọ̀, òní ni ìsìn àkọ́kọ́ wa nínú ọdún tuntun, pàápàá ìsìn ti ìsọjí, kí a lè bá Ọlọ́run dá májẹ̀mú, kí a lè gbàdúrà sí Ọlọ́run, kí a lè fi ìgbésí ayé wa lé Ọlọ́run lọ́wọ́ nínú ọdún tuntun yìí. Ohun tí Ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ lónìí lórí rẹ̀ ni Olúwa Olùṣọ́ àgùntàn wa. Olúwa Olùṣọ́ àgùntàn wa, èyí ni Olúwa tí í ṣe Olùṣọ́ àgùntàn wa. Kò sí ohun tí ó fini lọ́kàn balẹ̀ nínú ayé tí a wà yìí ju ìmọ̀ wípé Jésù Kristi ó jẹ́ Olùgbàlà àti Olùṣọ́ àgùntàn wa. À ń wo orin Dáfídì orí kẹtàlélógún, orin Dáfídì orí kẹtàlélógún. Nínú orin Dáfídì yìí ni a ti rí ìtọ́jú ibukun ipese ipamo idakoro ti olorun fun awon omo tire o sese gba ti a pe orin dapidi ori ketalelogun o sese ki a ri awon ti o mo orin dapidi yi ti won ti ka ti won ti ko ni akosori sugbon o sese wipe ki eniyan mo orin dapidi yi lai mo oluso agutan ti an soro nipa re ninu orin dapidi na o si sese ewe wipe ki awon elomiran ki won ki o mo oluso agutan ki won ki o ni gege bi olugbala ki won ki o ni gege bi oluwa won sugbon lai mo awon ipese ati ibukun ti ati pese sile fun awon omo olorun ninu orin samu yi o ran mi leti itan kan timoka itan yi so nipa awon ipejopo kan ninu ipejopo yi ni ati ri agbede gbeyo ti o le ka orin dapidi ori iketalelogun awa pe eni yi we pe ki o dide duro ki o ka fun awon eniyan ti o joko eni ti o pe je eni ti o dagba eni ti o mo oluwa eni ti o wa ninu kristi agbede gbeyo yi ti o dabi akede sugbon ti o je wi pe o kan mo orin dapidi nitori pe o le ka ni akasori o so fun agbalagba yi wi pe afi bi o na ba le ka bi o n ba ka tan eni yi ti o je omo olorun ti o ti pe ninu jesu ti o ti ni iriri ti o ti la opolopo igba koja ninu jesu kristi sugbon ti o ti ri wipe jesu to gege bi oluwa gege bi olugbala gege bi oluso agutan o gba wipe ohun o ka orin dapidi yi pelu leyin igba ti eni yi ti o ba ka tan bi eni yi ti dide be ni o bere orin dapidi yi ti o be sini ka o si ka dara dara ti o je wipe nigba ti o ka tan gbogbo awon eniyan won be si ni patewo fun won ho ye nitori wipe o je eni ti oro dun lenu re nigba ti o ka tan ni a wa pe eni ti o mo oluwa eni ti o mo oluso agutan eni ti o mo jesu eni ti jesu ti n ba rin lojo ojo eni ti o ni idakoro ninu olorun eni yi o dide duro lati ka orin dapidi yi kan na o je mo nigba ti eni yi nigba ti o ka tan ko si atewo omije lo n jade loju awon ti o gbo orin dapidi lenu eni yi be ni won be si ni mu nkan nuju won jade ko si eni ti ko sunkun lojo na nitori wipe won mo wipe eni ti n ka bi o ti n ka be ni o n dun ki lokan won be ni o n je ki won mo jesu kristi be ni o n je ki won mo oluso agutan ati oluwa ju be lo ni eyin ore eyin

fetí sí ọ̀rọ̀ mi, dẹ̀tí rẹ sílẹ̀ sí ọ̀rọ̀ mi, ọmọ mi, fetí sí ọ̀rọ̀ mi. Báwo ni a ṣe máa mọ ọmọ dáradára, ọmọ rere nínú ilé, ọmọ tó kẹ́kọ̀ọ́, tó gbẹ́kọ̀ọ́ nínú ilé? Nígbà mìíràn bí a bá ń bá ọmọdé sọ̀rọ̀, bí ọmọdé yìí bí ó bá fi wá sílẹ̀ ní ìdúró níbi tí a ti ń bá sọ̀rọ̀, tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan mìíràn, tí ó bẹ̀rẹ̀ sí ní bá àwọn ẹlòmíràn sọ̀rọ̀, a máa ń sọ wípé irú ọmọdé wo nìyí? Ṣé o mọ̀ wípé bàbá ń bá ọ sọ̀rọ̀ ni? Bí àwa pàápàá bí a bá jẹ́ ẹni tí ó súnmọ́ ẹbí yìí, bí a bá rí irú ọmọ bẹ́ẹ̀, a máa ń fọwọ́ tọ ọmọ bẹ́ẹ̀ wípé ọmọ dáradára kì í ṣe bẹ́ẹ̀. Dúró títí bàbá fi sọ̀rọ̀ tán, tó fi fetí sí ohun tó ń sọ, wípé lẹ́yìn náà ni o lè kúrò nígbà tí bàbá tàbí ìyá bá ti sọ̀rọ̀ tán. Bákan náà ni àwa tí a pe Ọlọ́run ní bàbá wa, àwa tí a mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ tiwa, àwa tí a ti di àtúnbí, àwa tí a ń wá sí ilé ìsìn, kò yẹ kí ó jẹ́ àṣà láàrin wa wípé bí a bá ń gbọ́ ìwàásù, kò yẹ kí ó jẹ́ àṣà láàrin wa wípé bí a bá ń sọ̀rọ̀ Ọlọ́run kí a má lè fetí sílẹ̀. Àwọn ẹlòmíràn ó ti jẹ́ àṣà wọn wípé bí a bá ti ń ka Bíbélì ni wọn ó dìde láti lọ sí ilé ìlòsí láti lọ gbọ̀nsẹ̀. Àwọn ẹlòmíràn bí a bá ń sọ̀rọ̀ Ọlọ́run àti fetí sílẹ̀, ó dẹ̀tì fún wọn, wọn a máa bá ara wọn sọ̀rọ̀. Àwọn ẹlòmíràn wọn a máa fọwọ́ tó ara wọn, àwọn ẹlòmíràn wọn tún máa ní ìpàdé ìdákọ́ńkọ́ nínú ilé ìsìn nígbà tí ìwàásù ń lọ. Kò yẹ kó rí bẹ́ẹ̀, ó ní ọmọ mi. Bí a bá sọ wípé a jẹ́ ti Ọlọ́run, ó ní kí a fetí sí ọ̀rọ̀ Ọlọ́run, kí a dẹ̀tí wá sílẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀. Nínú ẹsẹ̀ 11, má ṣe jẹ́ kí wọn kí ó lọ kúrò lé ojú rẹ, pa wọ́n mọ́ lé àárín àyà rẹ, pa wọ́n mọ́ lé àárín àyà rẹ. Àwa tí a mọ èdè Bíbélì, ó yé wa bí a bá sọ wípé kí a pa nǹkan mọ́ ní àárín àyà wa, ó jẹ́ wípé kí a má fi ṣeré, ó jẹ́ wípé kí a tọ́jú rẹ̀, kí a má jẹ́ kí ohunkóhun kí ó gba ọ̀rọ̀ yìí kúrò nínú ọkàn wa. Jẹ́ kí a lọ sí orin Dáfídì nísinsìnyí. Orin Dáfídì láti orí 17, ó ní: Olúwa lí olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Níhìn-ín Dáfídì fún ara rẹ̀ tí ó ń sọ nípa olùṣọ́ àgùntàn, òun pàápàá ti jẹ́ adaran tẹ́lẹ̀ tẹ́lẹ̀, òun pàápàá ti jẹ́ olùṣọ́ àgùntàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nítorí bẹ́ẹ̀, ohun tí ó ń sọ, ó ní ìrírí nípa rẹ̀. Ohun tí Dáfídì ń sọ níhìn-ín, ó jẹ́ ohun tí ó yé, ohun tí ó ní ìrírí, ohun tí òun pàápàá tí ó ti jẹ́ alábàápín, nítorí pé ó jẹ́ olùṣọ́ àgùntàn fún ara rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Wo orin Dáfídì orí 82. Orin Dáfídì, ṣègáfà fún mi, orí 82, láti ẹsẹ 70 dé ẹsẹ 71. Ó sì yan Dáfídì ìránṣẹ́ rẹ̀, ó sì mú un kúrò láti inú agbo àgùntàn wá, láti máa tọ àwọn àgùntàn lẹ́yìn tí ó tóbi fún oyún. Ó mú un láti bọ́ Jákọ́bù ènìyàn rẹ̀ àti Ísírẹ́lì ilẹ̀ ìní rẹ̀. Níhìn-ín ni a sọ fún wa iṣẹ́ tí Dáfídì ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Dáfídì mọ̀ nípa àgùntàn, ó mọ̀ nípa wípé kí a máa daran, kí a máa tọ́jú wọn, kí a máa bọ́ wọn, kí a máa dáàbò bò wọn, kí a gbà wọ́n lọ́wọ́ ìkẹ́kùn, àti wípé kí àwọn ẹranko búburú tí ó lè wá láti da agbooru, kí a lè dáàbò bo àwọn àgùntàn lọ́wọ́ àwọn ẹranko búburú wọ̀nyí. Ṣùgbọ́n Dáfídì mọ̀ jù bẹ́ẹ̀ lọ, ó mọ̀ wípé bí òun ti jẹ́ olùṣọ́ àgùntàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lórí agbo ẹran, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Olúwa jẹ́ olùṣọ́ àgùntàn fún òun. Èyí ni ó fún wa ní ẹ̀rí wípé ó jẹ́ ẹni tí ó ní ìrírí, ó jẹ́ ẹni tí ó mọ Olúwa. Bí a bá ń sọ nípa wípé kí a mọ Olúwa, a mọ̀ wípé ó ní ìdánilójú, ìdáríjì ẹ̀ṣẹ̀, ó ní ìdánilójú wípé a ti wẹ òun mọ́. Bí o bá ti jẹ́ ẹni tí ó ka orin Dáfídì,
ori kejile logmon, ori iriri igbala, iriri sodomo, iriri atunbi ti dabidi ti o ni, kese be nikan, nigba ti o fa seyin, nipa aigboran, nipa ese, bi o ba ka orin dabidi ori kokan lela adota, ori nigba ti o nbebe fun anu, fun iwenomo, fun idariji, fun ayo igbala, lati pada wa sinu okan ohun, ori wipe o je eni ti o mo Olorun, eyi ni o fi ro Olorun lati le ko orin saamu yi wipe Oluwa li oleso agutan mi, bi iwo paapa bi o ba ti mo Olorun, bi iwo paapa bi o ba ti ni Jesu, bi iwo na ba ti di atunbi, bi a ba ti dari ese re ji o, nigba na ni iwo na yi o le wipe Oluwa li oleso agutan mi. Bi a ba wo ohun ti Dabidi n so nihin, a ri wipe awon elomiran ma ni iriri ogbologbo, iriri atijo ti ko ba won di odun titun. Dabidi ki se iru eni be nihin le o wipe nitooto, lati eyin wa, lati kekere ni Oluwa ti je oluso agutan mi, sugbon o fi ope fun Olorun wipe ni akoko ti o n ko saamu yi, o ri wipe Oluwa si je oluso agutan ohun, iwo paapa igbala ti o n jeri nipa re, idande ti o n jeri nipa re, idariji ese ti o n jeri nipa re, iriri isodomo ti atunbi ti o n jeri nipa re, se eyi ti o wa titi di isinsiyi ni, tabi eyi ti o ti koja lo, eyi ti o ni ni odun ti o koja sugbon ti ko ba wo inu odun titun, o ye ki o ni idaniloju wipe ninu odun titun yi o je ti Olorun, wipe o ki se bi ewure, o je agutan ninu agbo Olorun, ki se agutan ti o sako, agutan ti o sonu, sugbon agutan ti o ti pada wale, eyi ti iwo iba le wipe Oluwa li oluso agutan mi. Awon elomiran won ma fi ojo igbala won dola, awon elomiran won ma sun ojo igbala won mo waju, won ki won o mo oro Olorun ti o so wipe loni ni ojo igbala, loni ni ojo idande, won ma so wipe nigbo se, awon o fi aye won fun Jesu nigbo se, awon o fi aye won fun Olorun lati ni igbala, e je wipe won ko fe oluso agutan nisinsiyi, won ko fe oludaabobo nisinsiyi, won ko fe idariji nisinsiyi, sugbon won fe ki Oluwa ki o je oluso agutan won ni ojo iwaju. Kini ru awon eniyan be yo se nigbati eranko boburu, nigbati ejo lailae ni, nigbati esu satani bi o ba deruba won, ti o wa si igbese aye won ti o fe pa won je, ti o fe da igbese aye won ru, kini won yo se nigbati won ko ti ni oluso agutan bi o ba je eru eni be ti o n fi ojo igbala dola, bi o ba je eru eni be ti ko mo oluso agutan, ti ko mo Oluwa gege bi oluso agutan re loni, o ye ki o fe aye re fun Jesu, o ye ki o ko ese re sile, o ye ki o so fun Olorun wipe loni ni o fe ki Oluwa ki o je Oluwa olugbala ati olurapada ati oluso agutan re. Kini awon anfani, awon ibukun ti o wa ninu wipe Oluwa je oluso agutan wa, won po, ye ki a wo won ni ikokan. Wo ese kini, Oluwa le oluso agutan mi, emi ki yo se alaini, o ti dara to lati mo ninu aye ti a wa loni, aye ti o je wipe ati jeun o deti, ati woso o doran, aye ti o je wipe a ko ni ani to ati aniseku, aye ti o je wipe awon ti won ti le je olowo papa won kigbe wipe nkan le, sugbon awa ti a mo Olorun, awa ti a ni Oluwa gege bi oluso agutan wa, ko si eru, nitori wipe awa ki yo se alaini ohunkohun. Eyi ni eri ti a ri ninu Bibeli, wipe ni igba oda, ni igba kugba, wipe Oluwa o ma n pese fun awon ti re. Aran ti itan omo Israeli ni aginju ki won tile to kuro ni oko eru Egypt, se aran ti wipe bi won ti n pon won loju si, be ni won dagba si, be ni won tun po ju be lo, be ni won lagbara ju be lo, nitori wipe Olorun lo koju si won lati se won loore.
nígbà tí wọ́n sì wà ní aginjù a rí wípé kìí ṣe wípé owó ni wọ́n fi ń ra oúnjẹ nítorí wípé mana látòkè wá ni ọlọ́run fi ń bọ́ wọn àwọn pàápàá lè sọ ní ìgbà náà wípé olúwa lè olùṣọ́ àgùntàn wọn wípé wọn kò ṣe aláìní ohunkóhun bí ó bá dàbí ẹni wípé àìsàn wà láìsí ilé ìwòsàn bẹ́ẹ̀ la mú wọn láadáa lọ́fẹ̀ẹ́ ní tó ń jẹ ńkọ́ bẹ́ẹ̀ la ń pèsè fún wọn ní ti aṣọ wíwọ̀ ńkọ́ aṣọ tí wọ́n wọ̀ sọ́rùn fún ogójì ọjọ́ kò ya bẹ́ẹ̀ ni kò gbó mọ́ wọn lára àwọn wọ̀nyí lè kọrin àwọn wọ̀nyí lè fò fáyọ̀ wípé olúwa lè olùṣọ́ àgùntàn wọn wípé nígbà tí olúwa jẹ́ olùṣọ́ àgùntàn wọn àwọn kò ṣe aláìní ohunkóhun àwa pàápàá lónìí a lè sọ pẹ̀lú ìdánilójú a lè sọ ẹ̀rí yìí láti ẹnu wa fún àwọn ẹlòmíràn wípé láti ìgbà tí olúwa ti jẹ́ olùṣọ́ àgùntàn wa a kò ṣe aláìní ohun tí ó dára nínú orin dáfídì orí kẹtàdínlógójì orin dáfídì orí kẹtàdínlógójì ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n èmi ti wà lé ewé èmi sì dàgbà èmi kò tí ì rí kí a kọ olódodo sílẹ̀ àti kí irú ọmọ rẹ̀ kí ó máa ṣàgbé oúnjẹ orin dáfídì yìí ló tún jẹ́ kí ó yé wa dáfídì yìí kan náà lè ń sọ gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìrírí gẹ́gẹ́ bí ẹni tí ó mọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gẹ́gẹ́ bí ẹni tí ó mọ ọ̀pọ̀lọpọ̀ láti gbogbo ìdílé ísírẹ́lì ó sọ wípé láti ìgbà tí òun ti wà lé ewé títí òun fi dàgbà nísinsìnyí wípé òun ò tí ì rí kí a kọ olódodo sílẹ̀ àti kí irú ọmọ rẹ̀ kí ó máa ṣàgbé oúnjẹ èyí jẹ́ kí ó dá wa lójú wípé ọlọ́run máa ń pèsè fún àwọn tirẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ni a lè sọ fún wa gẹ́gẹ́ bí ìjọ gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan bí ọlọ́run ti ń pèsè fún àwọn tirẹ̀ mo sì mọ̀ dájú wípé nínú ọdún tuntun yìí a ó rí wípé olúwa yóò máa pèsè fún wa olúwa yóò máa fún wa ní ànító àti àníṣẹ́kù yóò máa mú kí ìbùkún ọ̀run ìbùkún àjẹmọ́nú kí ó jẹ́ tiwa lórúkọ jésù nínú orin dáfídì orí kẹrìnlélọ́gọ́rin ẹsẹ̀ ìkọkànlá orin dáfídì orí kẹrìnlélọ́gọ́rin ẹsẹ̀ ìkọkànlá nítorí olúwa ọlọ́run lí oòrùn àti àsà olúwa yóò fúnni lí oore ọ̀fẹ́ àti ògo kò sì sí ohun rere tí yóò fà sẹ́yìn lọ́wọ́ àwọn tí ń rìn déédéé ohun tí a ní láti bójútó ni wípé kí a rìn déédéé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run a ó rí wípé ìbùkún ìpèsè àtọ̀run wá yóò jẹ́ tiwa a ó rí wípé olúwa lè olùṣọ́ àgùntàn wa wípé àwa kì yóò ṣe aláìní ohunkóhun nínú Fílípì orí kẹrin ẹsẹ ìkọkàndínlógún ni Pọ́ọ̀lù àpọ́stélì ni ó ti jẹ́ kí ó dá wa lójú ìpèsè tí ọlọ́run ní fún àwọn tirẹ̀ ṣùgbọ́n ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù jẹ́ kí a wo àǹfààní kejì tí a ní nípa wípé olúwa jẹ́ olùṣọ́ àgùntàn wa kí a wò ó nínú orin dáfídì orí kẹtàlélógún ẹsẹ̀ ìkejì ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù ohun tí onísàmù ń sọ fún wa níhìn ni wípé ó mú àníyàn kúrò nínú ọkàn òun ọ̀pọ̀lọpọ̀ nítorí àkólẹ́dọ̀ ayé yìí àníyàn pọ̀ jù fún wọn ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé àníyàn yìí ni ó ti di àìsàn sí wọn lára ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé ẹ̀jẹ̀ ríru àti àwọn nǹkan mìíràn ni ó ti wà lára wọn nítorí wípé wọ́n ní àníyàn púpọ̀ ṣùgbọ́n ó ń sọ fún wa níhìn wípé ó mú mi dùbúlẹ̀ ó fún mi ní ìsinmi ọkàn àwa tí a jẹ́ ti ọlọ́run ó yẹ kí a ní ìsinmi nítorí èyí ni Jésù Kristì pè wá sí ó yẹ kí a ní àlàáfíà nínú ọkàn wa ó yẹ kí a mọ̀ wípé nígbà tí ọlọ́run fún ara rẹ̀ tí ó ṣiṣẹ́ wa ní olóríire tí ó jẹ́ kí a bá Jésù pàdé tí ó ti fún wa ní ìgbàlà ọlọ́run ó yẹ kí a mọ̀ wípé nígbà tí ọlọ́run ti jẹ́ tiwa kò yẹ kó sí àníyàn nínú ọkàn wa jẹ́ kí a wo Matthew
Matthew, Orikepa, ese ikokan le logbon, ni turina, ema sheshe aniyan, wepe, kile au je, ati kile au mu, ati ashowo li au pi bo, le au pi wawa, aigbagbo, ni oma muki aniyan, ki o wani no kan wa, kile au je, kini ebi yo je, ba o ni au she toju aya, ba o ni au she toju omo, ba o ni au she ran omo lo si ile iwe, ba o ni au she san wo ile ti an gbe, iru ashowo ni au wo, bi aso ba gbomo wa lara kini a o fi paro re ki bawo ni a o se le gbe igbesi aye irorun ninu aye ti a wa o so fun a wi pe igba ti a ni oluwa gege bi oluso agutan wa a ni oluwa gege bi olugbala olurapada wa e se ti a fi nse aniyan o ni sugbon ki a ma tete wa ijoba olorun na ati ododo re o ni gbogbo nkan won yi le o se fi kun fun yin ninu Matthew, ori kokanla, lati ese keji din logbon. Matthew, ori kokanla, ese keji din logbon. E wa sodo mi. Bogbo e yiti nshise, ati ti ase di eru wuwo le lori. E mi ose fi isimi funyi, egba ajagami si orun yi. Ki ese ma ko eko lodo mi nituri oninu tutu ati onirele okan li emi eyin o si ri isimi fun okan yin isimi okan o je ohun ti olorun ma fun wa nigbati aba mo jesu gege bi oluwa ati olugbala wa nigbati aba ni jesu gege bi oluso agutan wa o ma fun wa ni isimi ninu okan wa eni o ma je ki onigbagbo ki o ni alaafia ati isimi bi o ti le dabi eni wi pe ewu wa lona bi o ti le dabi eni wi pe ani idojuko tabi inu ni bini bi o ti le dabi eni wi pe ajalu wa lotun o nwa losi sibe sibe okan a ma n bale ninu olorun bi o ba wo igbesi aye jesu nitori wi pe o ni ki e ma ko eko lodo mi opolopo igba ni awon farisi tabi awon sadusi tabi awon ara awon to ntele herodu opolopo igba ni won wa oro kan lati kasi lese lati mu mo lenu tabi lati ka mo lowo ki won ba le se ni ibi awon eniyan si ma kilo fun jesu wi pe se o mo wi pe awon farisi ndode re se o mo wi pe awon sadusi ndode re sugbon ma nso wi pe akoko ohun ko ti to nitori be ohun ti o ye ki o se iba se ni Galilee, iba se ni Jerusalem, iba se ni Samaria, ibi ki bi ti o ye ki o lo, a ma lo, nitori ki iberu, o ni ki a ko eko yi lodo ohun, we pe baba o wa pelu ohun, nitori baba li o ran ohun, eni ti o si ran ohun, o wa pelu ohun wi pe nitori be ko si eru nigba kugba ati ni bi ki bi, o ye ki a wa papa, ki a je ki okan wa bale, o ye ki a wa papa, ki a ni isimi ninu okan wa ki a mo wi pe olorun seso lori wa ki a ko gbogbo aniyan wa le olorun nitori bi a ba ko aniyan wa le olorun o dajo wi pe yo ma saniyan nitori wa ninu Philipi ori kerin ese kefa e ma se aniyan ohunkohun e ba se nipa ohun ti a o je e ma se aniyan ohunkohun ise wo le a o se e ma se aniyan ohunkohun bawo ni a o se ri owo ile san e ma se aniyan ohunkohun bawo ni a o se bo lowo awon ota ti o hale mo wa e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe e ma fi ibere yin han fun olorun ati alaafia olorun ti o ju imoran gbogbo lo yo so okan ati eroyin yo so okan ati eroyin ninu Christi Jesu nitori be o ye ki a mo wi pe Jesu ma fun ni isimi okan isimi ti emi isimi ninu emi wa
bi aba mo gege bi oluwa gege bi olusuagutan gege bi olurapada olugbala wa ke a pada si ori dafidi ori keta lilogun ese ikeji o mu mi dubule ninu papa oko titu o mu mi lo ni iha omi didake roro o je ke amo ni iwe pe itoni olorun o ma nje ti awon ti o beru re o ma nje ti awon omo igbala itoni olorun o wa fun awon ti won mo jesu gege bi olusuagutan o ti olusuagutan ma nse ni wo pe a lo siwaju lati wa ibi ti omi tutu wa omi dida keroro lati wa bi to wa o ma nlo siwaju awon agutan lati wa bi ti kiwe oni ewu ibi ti won ki o ha sinu palapala okota ibi ti awon oke ki o le wolu won olusuagutan ati koko lo saaju won olusuagutan je eni ti ma lo saaju wa ke a to se igbeyawo yo lo saaju wa yo wa eni ti o ye ke a fe yo wa eni ti a le fe ti a ni irorun ati alaafia ni idile wa ke a to lo si bi ise kan a ma lo saaju wa ke a to lo si irin ajo a ma lo saaju wa bi o ba ti lo saaju wa yo di wa lowo mu yo ma to wa yo mu wa lo si iha omi didake roro je ki nson kankan fo ni hin awon elomiran won ki ni akoko idake je laaro won ki le farabale bi awon agutan ba farabale nigba ti olusu agutan ti o nwa ona fun won ti o fi ona han won won ki yo le mo ona ti o dara ari wi pe awon elomiran ti won pe ara won ni onigbagbo won ki ni akoko idake je laaro kini an pe ni akoko idake je akoko ti a ko je ki enikeni ki o soro akoko ti a ko je ki awon ohun ti o wa ninu aye awon wahala ti o wa ninu aye awon ajalu ti o wa ninu aye awon akoledo ti o wa ninu aye awon ojuse ti o wa ninu aye a ko je ki awon nkan wonyi ki o wa sinu okan wa ajoko je akabibeli asi gbadura asi ba olorun soro a je ki olorun ki o mo igbesi aye wa fun ojo yi bi a ko ba ni akoko idake je be olorun ko ni le to wa bi o ba je pe ajila aro lai ka bibeli lai gbadura ati sare jade ati lo soja ati lo sibi oko wa a ko ni le je ki olorun ki o ma to wa ki o le ma ba wa soro sugbon akoko idake je o je akoko ti a so fun gbogbo eniyan wi pe ki won ki o ma se yo wa lenu a fe ba oba orun oluwa awon oluwa a fe ba soro oba awon oba a fe ba soro a fe ka oro re a fe so e to wa lokan wa a fe so fun a o se kanju bi a tin ka oro olorun ni a so fun emi olorun wi pe ki o si wa loju ki o le je ki a ma wo ka ma ri awon ohun atorun wa ninu oro olorun ninu Habakuku ori keji ese ogun ni Habakuku tin je ki o ye wa oni sugbon oluwa nbe ninu tempili re mimo je ki gbogbo aye paroro ni waju re e je apere fun akoko idakeje wa akoko ti amu gbogbo ariwo orin ariwo cassette ariwo radio ariwo gbogbo nkan apawon ani ki gbogbo nkan ki o wa ni idake je ni waju re ase ka oro re ni hin ni o ti le sese fun olorun lati le to wa yo si ma to wa si ha omi dida keroro ninu orin dafidi yi kan na ori keta lilogun ese keta o tu okan wa lara o tu okan wa lara itura wa lati odo olorun bi abani eje gbogbona bi ile ba ngbona bi okan ba ngbona bi o ba dabi eni wipe adana sinu ile fun wa lati ma gbe o ye ki a mo wipe Jesu Christi oluwa olusuagutan o lo ma ntu okan wa lara oro re ma ntu ni lara ibukun re ma ntu ni lara iwenumo eje re o ma ntu ni lara idani loju idariji o ma ntu ni lara ati iya ni pekun ti a ni o ma nje itura fun okan wa o tu okan mi lara se ori wipe ninu aye yi wahala wa ninu aye yi ohun ti o le gbe emi eniyan gbona o po sugbon bi e ba simi le Jesu
bi e ba joko ti Jesu bi e ba mo gege bi Oluwa ti Olugba lawa a ma tu okan wa lara ninu ese iketa yi kan na o mu mi lo nipa ona ododo nitori oriko re o ni ododo wa o ni iwa mimo wa o lo ma fun wa ni ododo ati iwa mimo nipa ori ofe re ni a fi le gbe igbese aye asegun ni toto idanwo lati odo isu yo wa ni toto ohun ti o da bi eni pe o fe pani sinu ese sinu aye ati ti o fe pani si abe isiru esu yo wa sugbon bi a ba gbekele olorun o ni o mu wa lo o mu mi lo nipa ona ododo nitori oruko re nitori be je ki a gbekele je ki a simile ki o le fun wa ni ododo ati iwa mimo ati so nipa ipese atorun wa ati so nipa isimi ti o ma fun okan wa ati so nipa itura ti o ma fun wa ati wo pe ninu ese ikerin oni nitoto bi mo ti le rin laarin afonifoji ojiji ku emi ki o beru ibi kan nitori iwo wa pelu mi nitori ti iwo pelu mi ogo re ati opa re won tu mi ninu o n so fun wa nipa idande kuro lowo eru eru ni o ma je ki awon elomiran sa kuro ni ilu eru ni o ma mu ki awon elomiran sa kuro ninu ijo eru ni o ma mu ki awon elomiran pokun so eru wi pe kini ojo ola yo ti ri eru wi pe nibo ni kin gbe aye mi gba eru ni eru wi pe awon ota won bura muramu won pinu won pete lori mi kini kin se bawo ni mo se le ni abo oni bi mo ti le rin laarin afonifoji ojiji ku emi ki yo beru ibi kan dapidi o mo ohun ti a pe ni ki a ma rin ni afonifoji ojiji ku se o mo we pe solo o dode dapidi fun igba pipe igba miran o sese ki dapidi ki o wa ni egbe oke ki o wa ni egbe nihin ki solo ki o wa ni egbe lohun sugbon bi eyi ti le je afonifoji ojiji ku fun dapidi oni Jesu Christi ati olorun won ko fi mi sile ri emi ki yo beru ibi kan igba miran o sese ki o je laarin awon filistini ni dapidi yo gbe ri ara re oni sugbon ni gbogbo igba yi Jesu Christi tabi oluwa oliso agutan we pe o to fun ohun awa paapa o ye ki a mo we pe bi atile nla la ti o ba ni lero bi atile ri irisi ti o ba ni lero bi awon ota bi won ti le hale o ye ki a mo we pe ko sewo nitori wo pe awa ki yo beru ibi kan bi oluso agutan wa bi o ba wa ni tosi imole aye bi o ba wa ni tosi eru ki yo ba wa nitori okunkun bi a jin de ati iye bi o ba wa ni tosi wa a ki yo beru ojiji ku bi kiniwon eya juda bi o ba wa ni tosi wa a ki yo beru bi kiniun lailaye ni bi o ti le nke nitori be ki o ye wa wi pe eru ko si fun omo olorun ki a sa ma gbadura ki a ma gbagbo ki a ma gbekele olorun o daju wi pe yo mu wa segun oni iwo wa pelu mi ifarahan olorun o je ti wa nigba gbogbo nibi kibi ti a ba wa bi a ba je olooto bi a ba je omo olorun bi a ba wa ninu ododo Jesu Christi o daju wi pe yo wa pelu wa ninu ese ikarun iwo te tabili o je sile niwaju mi le oju awon ota mi iwo da ororo si mi le ori ago mi si kun akunwo sile iwo te tabili onje niwaju mi li oju awon ota mi li oju awon ota mi awa ti a je eniyan eleran ara bi a ba ri ota tabi bi a ba gburo wi pe ota n bo eru a ma ba wa nitori wipe a ko ni isimi a ko ni igbagbo ninu Jesu Christi ti o je oluwa oluso agutan wa sugbon dapidi n so fun wa wipe bi awon ota ti le wa bi won ti le po ni iye ti a ko le ka won tan wipe oluwa te tabili o n je sile niwaju ohun niwaju awon ota ohun ibere ti o le ni okan re ni wipe e se
ti olorun ko pa gbogbo awon ota won yi re ki abali gbadun tabili ti olorun te sile ni waju wa ohun ti o ye ki o yi oni wi pe olorun ti o ti pa ala si aarin orile ede kan ati orile ede miran olorun ti o ti pa ala si aarin omi ati ile ti o so fun omi wi pe nihi ni omi re ni omi yo de wi pe ko gbodo koja ibe olorun ti de awon ota wa o ti de won mole bi ati le ri won won ko le koja ala tabi aye ti olorun fun won nitori be bi o ba te tabili sile ni waju wa ota le wa sugbon eyi ko di wa lowo awon elomiran a ma saka kiri won ma so wi pe awon ko le wa sinu ijo dipa ninu ekun yi awon fe lo si ijo dipa ninu ekun miran nitori pe eni ti awon ri loju ala o dabi eni pe ko fe ki awon ki orire ko fe ki odun yi ki o ya bo fun won bi abaji omo olorun eyi o seun kohun bi ota ti le ba wa joko lori aga kan na eyi o seun kohun bi ota bi o ba ti le ba pejo ninu ile isin kan na o ni iwo te tabili o je sile ni waju mi li oju awon ota mi elomiran won ma so wi pe awon o mo wi pe boya awon fe duro ninu ijo abi awon fe wa ibomiran lati lo ma josin ki lo de won ma so wi pe awon laala ni awon ri obirin kan ti o nirungbon abi won ba si ti ri obirin ti o nirungbon o daju wi pe aje ni ru eni be iyen o se ohunkohun bi eni keni ti le je aje tabi eni keni je oso bi o ti le hun ko gbe esomi ki o si ma bura muramo bi ohun ki o ma pade wa loju ala lojojumo iba ni rungbon iba ni ohunkohun lo le ni iyi o se ohunkohun awa ti aje ti olorun a mo wi pe iwo te tabili o nje sile ni waju mi li oju awon ota mi o daju wi pe ire olorun yo wa pelu wa loju awon ota wa a ma ni ibukun atorun wa loju awon ota wa a ma ni akunwo sile ibukun loju awon ota wa nitori be je ki okan re ki o bale je ki alaafia ki o wa ni okan re nitori wi pe olorun yo ma dabo bo olorun yo ma pese ni kokun fun o ye ki a wo ese kefa ni toto ire ati anu ni yo ma to mi leyin le ojo aye mi gbogbo ire ati anu yo ma je ti wa ni ojojo ni osose ni ososu ti ti odun yi yo fi yipo ore ire ati anu yo ma to wa leyin le ojo aye wa gbogbo ati wi pe emi o ma gbe inu ile oluwa lai lai Jesu ti lo lati lo pese ibugbe sile fun wa o ni ni ile baba mi opolopo ibugbe lo wa iba ma se be mi iba ti so fun yin emi lo lati lo pese aye sile fun yin ibugbe ayeraye yo je ti wa wo awon anfani wo awon ibukun ti o je ti wa nitori wipe amo olorun nje ko ye fun wa lati dide duro lati so fun olorun wipe a fe more lati so fun olorun wipe adupe lati so fun olorun wipe awa lo se loloriire awa lo se loju emi lati mo oluwa gege bi oluso agutan wa dide duro ki o so fun olorun bi o ba ti ni igbala olorun bi e ba ti dari ese re jio bi o ba je ti olorun ni toto dide duro ki o so fun olorun we pe o dupe we pe baba ku ise awon nkan wonyi ni olorun ti pese sile fun wa awa ti a je ajogun igbala awa ti a je omo olorun awa ti a ti fi eje jesu christi we dupe lowo olorun wi pe oluwa le oluso agutan re ati wi pe awon ibukun wonyi ipese ni kikun isimi fun okan itoni olorun ati itunu ninu okan wa ati imupada bo sipo ati ododo ati iwa mimo ati idande lowo eru ifarahan olorun ekunrere ibukun olorun nipa ti emi ati nipa ti ara ore ati anu nko ati ibugbe ayeraye je ki a dupe lowo olorun wi pe awon nkan wonyi ni o ti pese sile fun wa ki o si pinu wi pe ko si ohunkohun ti o mu igbala Jesu Christi kuro ninu okan re ki o pinu wi pe ko si ohunkohun ti yo fa o kuro lodo olorun so fun olorun wi pe o fe je tire titi lai gbadura bi aini tabi o ko ba ni igbesi aye re nipa ti emi ni oni idanwo o si fe je eni ti o segun eni ti o bori so fun olorun so fun olorun yo fun o lagbara so fun olorun yo mu ki gbogbo eru re ki o kuro so fun olorun yo pese ni kikun fun gbogbo aini re

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí. Ẹ̀bẹ̀ wa ni pé kí ẹ bá wa sọ̀rọ̀, kẹ ṣe wa lójú ẹ̀mí, kí àwọn ìbùkún ti ẹ̀mí tí ẹ ti pèsè sílẹ̀ fún wa kí ó lè jẹ́ tiwa. Ẹ fún wa ní ẹ̀mí ìgbọràn àti ìgbàgbọ́ láti gba àwọn ìpèsè yín fún wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí ni a ti kẹ́kọ̀ọ́ nínú wa inú ìwé mímọ́ nípa àwọn èso ti ẹ̀mí. Mo sì rò wípé ó yẹ kí a tún wo ìwé mímọ́, kí a wo ohun tí ìwé mímọ́ sọ fún wa nípa gbígba ẹ̀mí mímọ́. Nítorí náà, ohun tí a ń sọ̀rọ̀ lé lórí nísinsìnyí ni gbígba ẹ̀mí mímọ́. Jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ nípa wípé a ń gba ẹ̀mí mímọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni ohun tí a ń gbà lọ́wọ́ Ọlọ́run. Bí a bá ń sọ nípa ìgbàlà, èyí jẹ́ nípa ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí a bá ń sọ nípa ti ìwẹ̀nùmọ́ tàbí nípa ìsọdi mímọ́, èyí jẹ́ ìrírí kan tí a máa ní lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà. Bí a bá ń sọ nípa wípé a gba ìwòsàn tàbí a gba àwọn ẹ̀bùn mìíràn, àwọn nǹkan wọ̀nyí jẹ́ àwọn ẹ̀bùn láti ọ̀dọ̀ Ọlọ́run. Ìbáṣe ìwòsàn, ìbáṣe ìgbàlà, ìbáṣe ìsọdi mímọ́, ìbáṣe ìtúsílẹ̀ tàbí ìdáǹdè. Ṣùgbọ́n nígbà tí a bá ń sọ wípé kí a gba ẹ̀mí mímọ́, ó jẹ́ ohun tí ó tayọ, èyí tí a ti ń sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Irú àpèjúwe tí mo lè ṣe fún ọ ni wípé bí ẹnìkan tí ó jẹ́ ọ̀gá ilé iṣẹ́ tí wọ́n ti ń ta mọ́tò, bí ó bá fún wa ní mọ́tò ayọ́kẹ́lẹ́ kan, ó ṣeéṣe kí a gba mọ́tò ayọ́kẹ́lẹ́ yìí, èyí jẹ́ wípé a gba ẹ̀bùn. Ṣùgbọ́n bí ẹni tí ó jẹ́ ọ̀gá ilé iṣẹ́ yìí gan, bí ó bá wá tí ó sọ fún wa wípé ó jẹ́ ẹ̀fẹ́ Ọlọ́run, wípé kí òun kí ó jẹ́ ọkọ obìnrin yìí tí ó ti gba ẹ̀bùn mọ́tò tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí obìnrin yìí bí ó bá gbà tí ó sì gba ọkùnrin yìí láti jẹ́ bí ọkọ rẹ̀, ó gbà á sínú ilé, a ó rí wípé ẹ̀bùn kò tó olùfúnni ní ẹ̀bùn. Èyí jẹ́ wípé ẹni tí obìnrin yìí tí ó gbà sí ilé nísinsìnyí gẹ́gẹ́ bí ọkọ, ó jẹ́ ènìyàn, ó jẹ́ ọ̀gá ibi iṣẹ́, ó jẹ́ ẹni tí ó ju ohunkóhun tí a lè gbà gẹ́gẹ́ bí ẹ̀bùn lọ. Èyí ni àpẹẹrẹ tí a lè ṣe fún wa wípé ìwòsàn, ìdáǹdè àti àwọn nǹkan mìíràn, wọ́n jẹ́ ẹ̀bùn ní tòótọ́. Ṣùgbọ́n ẹ̀mí mímọ́, ó jẹ́ ìkẹta nínú mẹ́ta lọ́kan. Ó jẹ́ ẹni tí ó tóbi, ẹni tí ó lágbára, ẹni tí ó ti wà láti ayérayé, tí yóò sì máa wà títí ayérayé. Ẹni tí ó jẹ́ wípé bí a ṣe ń kọ́ ẹ̀kọ́ Bíbélì, a rí wípé dọ́gbadọ́gba ni ẹ̀mí mímọ́ yìí pẹ̀lú Bàbá àti Ọmọ. Òun ni ó máa fún wa ní agbára fún iṣẹ́ ìsìn nínú ìjọ. Òun ni ó sì máa fún wa ní agbára láti ṣe àwọn ohun tí Ọlọ́run lànà sílẹ̀ fún wa nínú ayé. Bí a ti ń gba Kristi gẹ́gẹ́ bí olùgbàlà, bẹ́ẹ̀ ni ó yẹ kí a tún mọ bí a ti gba ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí ẹni tí yóò fún wa ní agbára àti okun láti ṣe àwọn ohun tí Ọlọ́run lànà sílẹ̀ fún wa. Kí a wo Yohánù orí keje ẹsẹ̀ ìkọkàndínlógójì. Yohánù orí keje ẹsẹ̀ ìkọkàndínlógójì. Ṣùgbọ́n ó sọ èyí ní ti ẹ̀mí tí a ó gbà. Ó sọ èyí ní ti ẹ̀mí tí àwọn tí ó gbà á gbọ́ ń bọ̀ wá gbà. Nítorí a kò tí ì fi ẹ̀mí mímọ́ fúnni, nítorí a kò tí ì ṣe Jésù lógo. Níhìn-ín ni a ti ń sọ nípa ẹ̀mí mímọ́ wípé ó ṣe dandan, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì ní ìrírí ìgbàgbọ́ wa wípé kí a gba ẹ̀mí mímọ́. Nínú Ìṣe àwọn Apọ́stẹ́lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára
nigba ti emi mimo ba bale yin eyin o gba agbara nigba ti emi mimo ba bale yin oro ti mo fe ki o se ayewo re ni wi pe ki a gba nkan lowo olorun awon elomiran bi won ba ngbadura won ma so wi pe olorun fun mi ni emi re fun mi ni emi re fun mi ni emi re o ti olorun so ni wi pe oun ti fi emi oun fun ijo o wa ku si owo enikokan wa lati gbe awon isise ti o ye lati se awon ti oun ti lana sile ki emi mimo ti oun ti tu jade sara ijo ki o ba le je ti enikokan ninu wa e ni ki awa paapa pelu igbagbo ki a ba le gba emi mimo ninu ise awon aposteli ori keji ese ikeji dini ogoji peteru si we fun won pe eronu pe oada ki a se baptisi olukuluku yin le oruko jesu christi fun idariji ese yin eyin o si gba ebun emi mimo ije wi pe olorun yo tu jade sugbon yo je ojuse enikokan wa lati gba sinu aye re bi alejo ba de bi aba fe gba alejo yi sile ohun ti ani lati se ni wi pe ilekun ti atiti ki a si ki a le gba alejo bi aba ri enikan ti a ri wi pe o n gba ile o si n fo ile awon ohun ti o ye ki o se tele tele ti ko se to be si ni mu won se ta ri wi pe o n fo gbogbo ile ile mo ki se be enikan o n pese yara kan sile a bere lowo re wi pe ah ah ki lo de o ma dabi eni wi pe ekun fun ise ni ojo meta yi ah o ni mo fe gba alejo ni o wa so wi pe alejo na ma je eni ti o je pataki ti a tori ti e n gba ile ti a n fo gbogbo ile ti a je ki gbogbo nkan ki o wa ni imototo ah o ni be ni wi pe tori alejo yi o se pataki popo o je alejo ti ko fe idoti eyi ni ni o n fi se gbogbo ile ki o wa ni imototo be na ni o mo wi pe bi a ba n daruko emi mimo eyi ni idakeji emi aimo nitori be o ye ki a mo wi pe bi a ba fe gba emi mimo alejo pataki lati orun wa ni oju angeli lo oju awon eniyan pataki ti o wa ninu aye lo ninu emi mimo yi ni a ri agbara agbara atorun wa ti fun wa ni okun ti so ni di alagbara ti a o le segun gbogbo nkohun to ba doju ko wa nitori be bi a ba fe gba alejo pataki yi ki o wa inu wa ki o ma ba wa gbe ki o ma ba wa jade ki o ma ba wole o ni ohun ti a ni lati se ki a pale mo ki a ba le gba alejo pataki lati orun wa lati inu ise awon aposteli ni mo tun wo ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun ese ikeji o si we fun won pe eyin ha gba emi mimo na nigba ti eyin gbagbo nihin ni ati ri ti Paul aposteli ti o n bere lowo awon ti o ba pade ni Efeso we pe nje e ti ri emi mimo gba nitori be o ye ki a fiye si ohun ti a n gbe yewo loni ki a le mo bi a se le gba emi mimo ni igbesi aye wa awon eko ti a fe ko yi o je eko ti o se pataki nitori be o ye ki a farabale ki a si teti lele ki a ri won lese lese ki a wo ohun ti o ye ki a se ki a ba le ri emi mimo gba opolopo ni o ni ife ati idunnu si ati gba emi mimo o awon ijo kan wa ti a ma n pe ni ijo emi o je ede ti a n silo nitori pe bi a ba n so nipa ijo emi awon ijo ti a n toka si wonyi won ko mo nipa emi mimo tooto won ko mo nipa iketa ninu meta lokan won ko mo bi emi mimo bo se n gun wa bo se n joba ni igbesi aye enikookan awon ma n fi aye sile fun emi esu won ma n fi aye sile fun emi kemi lati sakoso won lati ma gbe won yile lati ma se ohun ti ko to ninu ile isin
ṣugbọn bi a ba nso nipa ijo emi tooto o je ijo majemu titun nitori wipe ni ibere pepe ijo yi ni ari pe won gba emi mimo gbogbo isise won gbogbo igbese won gbogbo isoro won gbogbo isesi won ohun gbogbo ti won se an topa won lati owo emi mimo bi won si tin ko bibeli lati Matthew ni titide ifihan be ni emi mimo dari won majemu lailai papa o je oro ti a ko lati owo emi mimo bi a ba nso nipa ijo emi o je ijo majemu titun ṣugbọn awon ti a ro we pe won je ijo emi won yi won ko mo nipa emi mimo ni tooto nitori be ye ki a farabale ki a wo lese lese ki a wo ni ikoko de ikoko ki a mo ohun ti olorun fe ki a se ki a ba le ri emi mimo gba se o mo we pe bi o ba fe lo si ori ile kan ti o je we pe ile yi ile petesi ni ani ibi iyara ni isale atun ni eti ogun oke ju be lo bi a ba fe lo a o lo ategun a o gbe ese ni ikokan bi a tin gbe ese ni ikokan a o lo si oke nibi ti a ba fe lo gbigba emi mimo o je bakan na we pe o ni awon isise ti a ni lati gbe ki a ba le goke nipa ti igbagbo ki a ba le ri emi mimo gba isise kini ni we pe ki a gba Kristi ati igbala lakoko ikeji ki a gba oro Olorun pelu isodi mimo iketa ki a gba emi mimo gbati a se ayewo bibeli ari we pe awon isise wonyi ni awon omo ehin Jesu Kristi ti akoko awon isise wonyi ni won gbe lakoko won gba Kristi won si gba igbala Olorun ikeji won gba oro Olorun asi so won di mimo iketa won ri ebun emi gba abaptisi won pelu emi mimo ye ki a bere lati isise akoko ninu Johanu ori kini ese ikejila Johanu ori kini ese ikejila ṣugbọn iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon na ti o gba oruko re gbo an so nipa awon ti o gba Jesu gege bi olugbala awon yi ni won mo we pe abi won ninu ese aloyun won ninu ese won si n gbe igbesi aye elese o je igbesi aye ti ko wo Olorun o je igbesi aye ti o le fa idajo Olorun lese ṣugbọn nigba ti won gbo ihin rere wi pe ninu anu Olorun o ti pese igbala fun wa ninu anu Olorun o ti ran Jesu Kristi omo bibi re nikan soso lati dariji wa lati wo ese wa nu lati mu wa ki a le ba Olorun laja lati mu wa wa sodo Olorun ki a le ni idapo ati irepo pelu re awon wonyi ni won gba oro yi nipa rironu po ada ati nipa gbigba Jesu Kristi gbo o wa so fun wi pe iye awon ti o gba won iba se meji ninu idile kan won iba se mewa ninu agbole kan iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon ti o gba oruko re gbo nitori be isise akoko ki se gbigba emi mimo isise akoko ni wi pe ki a gba Jesu Kristi gege bi Oluwa gege bi olugbala wa ki a gba etutu ti Jesu Kristi se lori igi agbelebu eyi ni isise akoko fun elese kokan ti o wa sodo Olorun ki o ba le ni idariji ki o ba le ni alaafia pelu Olorun ninu Romu ori karun Romu ori karun ese ikokanla ki si se be nikan ṣugbọn awa nṣogo ninu Olorun nipa Oluwa wa Jesu Kristi nipasẹ eni ti awa ti ri ilajagba nisinsin yi
ni kwase eni ti awa chiri ila jagba ni sisi yi onti anso ni hini wekwe eleshe kwa okan oje ota olonu tele tele eni anso funwa ninu oro olonu wekwe nigba ti awa je eleshe nigba yi gan ni Jesu Christi kufunwa wo ese kefa nituri igba ti awa je ala ilera eleshe lankwe be li akoko ti o ye Christi kufun awa alaiwa bi olorun ni ese ikejo sugbon olorun fi ife un paapa si wa han ni eyi pe nigbati awa je eleshe Christi ku fun wa eni o wa nso we pe nisisiyi ti ati gba Jesu gege bi eni ti o ku fun wa ti ati gba Jesu gege bi eni ti a firubo fun wa e je wi pe ati gbagbo ninu eje etutu ti o se fun wa a se ti mo we pe ati ba olorun laja e je wi pe ati gbe isise akoko nitori be ohun ti oni lati se gege bi eleshe ti o to olorun wa gege bi eni ti ko mo ojubo olorun tele tele sugbon ti o fe sin olorun lemi ati lotito ni we pe ki o ko ese sile ki o ke pe olowa ki o je wo ese re ki o ko sile ki o so pe ki o dariji o ki o se ba olorun dore ki o ba laja nipase Jesu Christi wo iwe Jobu ori kokan le logun iwe Jobu ori keji le logun lati ese kokan le logun fara re sumo olorun iwo o si ri alaafia nipa eyi rere yo wa ba o emi be o gba ofin re gba ofin lati enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo lodumare a si gbe oro bi iwo ba mu ese jina rere kuro ninu ago re eni o ti olorun be lowo wa wi pe lakoko ani lati mu ese jina rere kuro ninu ago wa kuro ninu okan wa kuro ninu aye wa ninu oro ti a nso lati enu wa ki a je ki ese ki o kuro ninu iwoso ninu isowo wa ninu ohun gbogbo ti a nse awon ti a ri wi pe ojo mo ese ki a je wo won ki a ko won sile ki a ni ki olorun ki o saanu fun wa ki o fi eje re ki o fi we wa ki o yi wa pada ki a si mo wi pe ati ba olorun laja ninu Kolose ori keji ese ikefa Kolose ori keji ese ikefa nitori na bi eyin ti gba Christi Jesu Olowa be ni ke ma rin ninu re eni igbese akoko ti eleshe kokan ni lati gbe ki o ba le mo Jesu gege bi Olowa ati Olugbala nigbati abasi ti mo Jesu gege bi Olowa ati Olugbala wa ani lati ma rin gege bi eko oro Olorun eni o je ki a wo akori keji nisisiyi gbigba oro Olorun ati isodi mimo lati odo Olorun gbigba oro ati isodi mimo lati odo Olorun Jakobo ori kini Jakobo ori kini lati ese ikokanlelogun nitori na e fi gbogbo eri ati buburu ase leke lele le apa kan ki e se fi okan tutu gba oro na ti agbin ti o le gba okan yin la bi abati di eni igbala ti ati wa si odo Jesu o ye fun wa lati fi ara wa sile fun kiko oro Olorun oni ki a gba oro na pelu okan tutu ki a je ki a gbin oro yi ki a gbin sinu okan wa ni ese ikejilelogun ni o tin so we pe sugbon ki e je oluse oro na ki e ma se se olugbo nikan ki e ma tan ara yin.